0: jẹ́.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: So you ready to worship God? Amen. Please welcome Paul Balash.

0: Yes, sir.
1: Olu eri awon agba.
0: Oh yes.
1: Olu eri awon eleye.
0: Yeah.
1: Olu eri awon agba.
0: Oh.
1: Ti won gbe ni olori.
0: Oh yes.
1: Ti won gbe ni oleye.
0: Yeah, no.
1: Ti o jaye re o so.
0: Yes.
1: Ara fo.
0: Ah, yes.
1: Iwe mimo lo wi be. E ku Jeremiah.
0: Ben yo.
1: Ori karun.
0: Ben ni.
1: Ese ketale.
0: Oh.
1: O ni awon odomokunrin ru olo. Won gbe olo lori awon odokunrin.
0: Oh.
1: Awon omode, awon ma kekeke.
0: Ara si mo awon omode la be ru igi.
1: E ru igi.
0: Ben yo.
1: Ah!
0: Aye aye o.
1: A be ru igi.
0: Ben ni sa.
1: Na gbe ni awon omode.
0: Ben yo.
1: Awon odogba ono sori. E sa.
0: Jesus.
1: O gbe adewaye.
0: Ben yo.
1: Boda tin gbo mi yi.
0: Oh yes.
1: O gbe adewaye.
0: Ben ni sa.
1: Anti tin gbo mi.
0: Oh!
1: O gbe adewaye.
0: Ben yo.
1: Wọ́n jẹ́ orí lò. Ọlọ tó gbé ní ọlọ́
0: ni.
1: Bó bá sàmì. Àràfọ̀. Àràfọ̀. Àràfọ̀. Òfò. Òfò. Òfò. Ẹ̀sà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n gbé ọlọ ní ọ̀dọ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n gbé ẹrù igi.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí àwọn ọmọdé lórí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àti kékeré ló ti ń jagun.
0: Ó yẹ.
1: Ọgbà.
0: Ayé ayé.
1: Mo rí arákùnrin kan.
0: Jésù.
1: Mo fẹ́ fẹ́ táyà ni o.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí mo ti ń fẹ́ táyà.
0: Oh.
1: Bàbá yẹn náà fọ etí ọmọ yẹn.
0: Jésù.
1: Ó ní gbọ́là.
0: Ayé ayé o.
1: Ó ní o jẹ́ fojú sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Síkírù.
0: Bẹ́ẹ̀ni
1: o. O jẹ́ fojú sí.
0: Ayé ayé o.
1: Kálẹ̀ mi ò fojú sí ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Nígbà ayé bàbá mi.
0: Oh, yes.
1: Mi ní rí masínì yìí jogún.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìwọ náà fojú sí o.
0: Ayé ayé o.
1: Tí n bá kú.
0: Ah.
1: O lè jẹ́ masínì ló máa jogún lọ́wọ́ mi.
0: Jésù.
1: Masínì fọ́gà.
0: Ayé ayé o.
1: Ó dẹ̀ sán ọmọ rẹ̀ lórí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ń jogún masínì fọ́gà.
0: Yes, sir.
1: Lọ́wọ́ grandpa.
0: Bẹ́ẹ̀ni o.
1: Bàbá náà ti gbé o. Ọmọ náà tún ṣe fọ́gà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọjọ́ yẹn ni mo gbé ọwọ́ lé ọmọ yẹn.
0: Ayé ayé
1: o. Ó ní ìwọ ọmọ yìí o.
0: Jésù.
1: O ní ṣe fọ́gà
0: láyé. Ayé. Jésù.
1: Ẹ máa ké.
0: Oyè.
1: Ọlọ àìrí ẹlẹyẹ.
0: Ọlọ àìrí ẹlẹyẹ.
1: Ta gbé lé mi lórí.
0: Ta gbé lé mi lórí.
1: Ta gbé lé ẹ̀yìn mi.
0: Ta gbé lé ẹ̀yìn mi.
1: Tí o jà yé mi o sáré.
0: Tí o jà yé mi o sáré.
1: Ẹ jábọ́ lẹ̀.
0: Ẹ jábọ́ lẹ̀.
1: Ẹ jábọ́ lẹ̀.
0: Ẹ jábọ́ lẹ̀.
1: Ẹ jábọ́ lẹ̀.
0: Ẹ jábọ́ lẹ̀.
1: Ọlọ àìrí ẹlẹyẹ.
0: Ọlọ àìrí
1: ẹlẹyẹ. Kí lẹ̀ ló ṣe?
0: Kílẹ̀
1: ló ṣe?
0: Ẹ
1: jábọ́. O ti ṣe ìpinnu láti
0: ọ̀run.
1: Ọlọ́run dá ọ tògótògó.
0: Ayé ayé
1: o. Ó dá ọ pẹ̀lú ìràwọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Bíbélì ni wípé.
0: Ó yẹ.
1: Ẹ wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ kéde ènìyàn.
0: Jésù.
1: Ní àwòrán ara mi.
0: Ó yẹ.
1: Láti fi wọ́n jọba.
0: Ó.
1: Kí ló pé.
0: Láti wá jọba.
1: Ẹ sọ̀rọ̀ sókè.
0: Láti wá jọba.
1: Lórí gbogbo ohun tí mo dá.
0: Ayé sà.
1: Ní ìtumọ̀ pé.
0: Ó.
1: Ọba ni ẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Bàbá tó dẹ.
0: Jésù.
1: Òun náà pè ní ọba àwọn ọba.
0: Ayé ayé o.
1: Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ọba àwọn ọba.
0: Ọba àwọn ọba.
1: Ní bàbá tó dẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ọ̀gá.
0: Ó.
1: Ó tún sọ wípé.
0: Jésù.
1: Òun dẹ láti fi ẹ jọba.
0: Ayé ayé
1: o. Lórí ohun tó ń dá.
0: Ó yẹ.
1: Ṣùgbọ́n nígbà tó dé ayé.
0: Jésù.
1: Ọ̀lọ́ ni wọ́n gbé lé ẹ lórí. Ní ṣubú kúrò lórí wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n gbé ọlọ́dẹ lórí.
0: Jésù.
1: Ìtumọ̀ ẹ̀ ló yẹ kó ti mọ̀ pé. O gbé ògo wáyé.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ibẹ̀ náà ti pàrọ̀ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
0: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
1: Ẹ sọ̀rọ̀.
0: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
0: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ́ àìrí àwọn àgbà.
0: Ọlọ́ àìrí àwọn àgbà.
1: Ká fi pàrọ̀ adé lórí. Ti àmì máa ti àmì.
0: Bẹ́ẹ̀ni o.
1: Yóò máa fásikó máa ti àmì.
0: Ayé ayé.
1: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
0: Ọlọ́ àìrí ẹlẹ́yẹ.
1: Tẹ́ ò fi pààrọ̀ adé lórí
0: mi. Tẹ́ ò fi pààrọ̀ adé lórí mi.
1: Ẹ ṣí dànù.
0: Ẹ ṣí dànù.
1: Ó yẹ òdùwọ̀.
2: Yes, sir.
1: It will be alone. Ọlọ́run ṣe tú sílẹ̀. Kò sí ẹni tí Ọlọ́run ò lè tú sílẹ̀. Ẹ̀sà.
2: Bàbá mi o.
1: Ẹni tí ó ti ń ṣe ẹ̀jẹ̀.
2: Ó yẹ sà.
1: Ìsun ẹ̀jẹ̀.
2: Ìsun ẹ̀jẹ̀.
1: Láti bí ọdún bíi mẹ́rin.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Sí márùn.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ó ní.
2: Yẹ sà.
1: Ó máa ń flò gan.
2: Ẹ o.
1: Tó bá ti ń pààkì ẹ̀.
2: Kábíyèsí o.
1: Pẹ̀lú pampers.
2: Ó yẹ sà.
1: A tún máa lu aṣọ pẹ̀lú ẹ̀.
2: Ayérayé
1: o.
2: Ẹ̀sà.
1: Bàbá mi ẹ̀yin wo lẹ́sà mi.
2: Adániwáyé.
1: Ọfà orogún lára rẹ.
2: Orúkọ Jésù.
1: Ọfà yẹn jáde.
2: Ọ bẹ́ẹ̀ Jésù.
1: Iṣẹ́ ọ̀tá orogún lára rẹ.
2: Jésù.
1: Iṣẹ́ yẹn gbiná.
2: Ọ bẹ́ẹ̀ Jésù.
1: Ìdè tí orogún fi dì ọ́.
2: Orúkọ Jésù.
1: Ìdè yẹn já.
2: Ọ bẹ́ẹ̀ Jésù.
1: Wọ́n dì ọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: O mọ ibi tó ti wá.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ìwà tó orogún ẹ.
2: Yẹ́sà.
1: Ẹ lè jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Kékeré tọjọ ń ṣọ̀rẹ́ yẹn gẹ́gẹ́.
2: Yẹ́sà yẹ́sà. Kábíyèsí Ọlọ́run.
1: Àsun ló ń dá sẹ̀ríà.
2: Jésù.
1: Tó ń na.
2: Yẹ́sà.
1: Ìyálé rẹ̀ lẹ́gbàá.
2: Adániwáyé.
1: Ẹni tí ó ń ṣèṣun ẹ̀jẹ̀ yìí.
2: Yẹ́sà yẹ́sà.
1: Ó ti bímọ o.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ọkọ yẹn ò gbọ́mọ.
2: Kábíyèsí o.
1: Ẹnjíní ẹ bá mi pílè kíní. Ọkọ rẹ̀ ò gbọ́mọ.
2: Bọ́mọ.
1: Ó wá ń tọ́ ó ń dá ọmọ yẹn tọ́ nílé ìyá ẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Nílé bàbá ẹ̀.
2: Nílé bàbá ẹ̀.
1: Ẹ̀sà.
2: Ó yẹ sà.
1: Tí ìyá tí ó ṣèṣun ẹ̀jẹ̀ yìí ó bá ti sílé. Ìyàwó kékeré. Ná máa ń gbé ọmọ kékeré yẹn fún.
2: Kábíyèsí o.
1: Tọ́ máa gbèrè lọ́wọ́.
2: Ọmọ ọmọ yẹn. Ayérayé.
1: Ọ̀gá.
2: Bàbá mi o. Kábíyèsí o.
1: Òkùnkùn dẹ̀ wípé.
2: Jésù.
1: Àkokò àti dájọ́ ti dé.
2: Jésù.
1: Wọ́n ń wú ọmọ tán máa fi dájọ́.
2: Adániwáyé o.
1: Gbogbo sí ọ̀tá orogún lára ẹ̀.
2: Orúkọ Jésù.
1: Iṣẹ́ yẹn bàjẹ́ báyìí.
2: Bẹ́ẹ̀dọ̀sùn.
1: Iṣẹ́ yẹn bàjẹ́ báyìí.
2: Bẹ́ẹ̀dọ̀sùn.
1: Àṣírí ibi tí.
2: Yẹ́sà.
1: Ogun ti wá.
2: Bẹ́ẹ̀ni o.
1: Àṣírí yẹn tú.
2: Ó tú o.
1: Àlò kan méjì.
2: Àtọ́.
1: Òróró iná ni.
2: Kábíyèsí o.
1: Òróró májẹ̀mú.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àti òróró agbára.
2: Ẹ o.
1: Wọ́n da gbogbo ẹ̀ pọ̀.
2: Yẹ́sà.
1: Àti omi.
2: Kábíyèsí o.
1: Omi ní poró iná.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Májẹ̀mú omi.
2: Ẹ o.
1: Ọlọ́run 1930.
2: Yẹ́sà.
1: A dẹ̀ fún wọn ní omi.
2: Kábíyèsí o.
1: Ẹ̀sà.
2: Bàbá mi o.
1: Wọ́n tẹ̀lé ìyá yìí lọ tọ́ílẹ̀tì o.
2: Ó yẹ̀sà.
1: Wọ́n tẹ̀lé lọ ọbẹ̀ o.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Wọ́n yọ pámpáàsì àkọ́kọ́.
2: Kábíyèsí o.
1: Wọ́n yọ aṣọ ẹ̀jẹ̀.
2: Ó yẹ̀sà.
1: Bọ́ ti yọ tán. Ẹ̀sà.
2: Ó yẹ̀sà.
1: Ó ń dúró.
2: Adániwáyé o.
1: Ó dúró 30 minutes.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀jẹ̀ ọ̀kan.
2: Kò kálẹ̀ o.
1: 1 hour.
2: Yẹ̀sà.
1: Ẹ̀jẹ̀ ọ̀kan.
2: Kò mà ṣẹ́jà.
1: 20 to 1 hour 30 minutes.
2: Ó yẹ̀sà.
1: Ìyá yẹn fò jáde ní tọ́lẹ̀tì. Ẹ̀jẹ̀ ò mà kán mọ́. Mo kéde.
2: Orúkọ Jésù.
1: Ẹ̀sà.
2: Bàbá mi o.
1: Bíbélì ní ó fọwọ́ kan ẹ̀sẹ̀ tí a sọ rẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìsun ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ.
2: Ó gbẹ.
1: Májẹ̀mú kan wípé.
2: Jésù.
1: Ẹ̀yin tí a ṣàmì.
2: Orúkọ Jésù.
1: Nípasẹ̀ ìgbàgbọ́ rẹ.
2: Orúkọ Jésù.
1: Bí o ti gbọ́ ẹ̀rí yìí.
2: Orúkọ Jésù.
1: Tó o sì gbọ́ ìyanu mọ̀mọ́ yìí.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ogunkógun tó ti pẹ́ lára ẹ.
2: Adáríwáyé o.
1: Ìdí orogún tó ti pẹ́ lára ẹ.
2: Ayérayé.
1: Ègún ogun orogún tó ń jà ọ.
2: Jésù.
1: Èpè orogún ti ń jà ọ.
2: Ayérayé o.
1: Èpè.
2: Kábíyèsí o.
1: Baálé ilé yín gan. Ti ń jà ọ.
2: Jésù.
1: Mo kéde.
2: Jésù.
1: Ó yá kó gbiná.
2: Bẹ́ẹ̀.
1: Ogun tó pẹ́.
2: Kábíyèsí o.
1: Lára rẹ.
2: Orúkọ Jésù.
1: Ogun yẹn parí iṣẹ́.
2: Jésù.
1: Ogun yẹn ẹsùpáyà.
2: Jésù.
1: Ó parí iṣẹ́.
2: Jésù.
1: Ó parí iṣẹ́.
2: Jésù.
3: Ẹnjíníà mi, ẹ já dókè lọ́hùn.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà.
1: Kò dẹ̀ wá.
4: Bẹ́ẹ̀ni. Olúwo ṣe. Mo dúpẹ́. Èèyàn lógo o. Ọlọ́run kò tó Jésù.
1: Ẹ ti ná owó, ẹ ti nára.
4: Mo ti náwó nára. Kò sí nǹkan kan mọ́. Mo ti náwó náwó o. Ọlọ́run.
1: Ẹni àmì ẹ bá lò òkè.
5: Pìtì ọ̀rẹ́ sáúndé lé bẹ́ẹ̀.
1: Ẹ gba ìyanu ńlá. Òun nìkan ló lè mọ ìrora tó rí.
5: She can know the pain she has gone through.
1: Obìnrin tó máa ń ṣe period gan.
5: Anyone even doing menstruation?
1: Ti period yẹn máa ń ju 5 days lọ.
5: Above 5 days.
1: Ó máa mọ nǹkan tí ìyá yìí go through.
5: You will know what this woman went through.
1: Ah, mo gbàdúrà fún ẹ.
5: Jesus. I pray for you.
1: Bó ti wù kógun rẹ̀, ó ti pẹ́ tó.
5: Orúkọ Jésù.
1: Ogun yẹn máa ṣẹ́lẹ̀ ni. Èwo lẹ fẹ́ràn jù nínú ẹ̀.
4: Tó fẹ́ lé mi ni.
1: Elé tó fẹ́ lé yín.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ láìka ara yín gan.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Wọ́n mú yín lọ bí àdúrà.
4: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni àjọ máa ń lọ ni.
1: Ẹjọ́ máa ń lọ ni.
4: Bẹ́ẹ̀ni.
6: Ta ló jà mí lórí tó tún bá mi wà?
5: Who is responsible for my battle?
1: Ó jí mi lógo to tun ba mi wa.
5: Behind my predicament.
7: Ejo dopin leni.
4: Ah, yes sir.
7: Ejo se kini.
4: O dopin leni.
1: Oluwa ni omo yin kan wa to bimo.
4: Beni sir. Beni ko gba.
7: Omo yen wa lakata yin nile.
4: Wa lakata ni beni.
7: Iyawo yin lo nba yin toju omo yen.
4: Beni sir.
7: Lo toju e.
4: Beni.
7: Akata won awon omo yin atomo mo o nbe lowo iyawo kekere yin.
4: Beni.
7: Okay.
1: Ta mo farati to jogo aye mi ti mi omo.
6: Ta mo farati to jogo aye mi ti mi omo.
1: So pe esin win waja.
6: Esin win waja.
1: Mama,
4: yes sir.
7: Te ba gboran ni o.
4: O ma gboran.
7: E ba pe omo yin obirin wa bi lola.
4: Yes sir.
7: Ele to bi mo yen.
4: Yes sir.
7: Oluwa ni ki n ba fo ori e.
4: Yes sir.
7: Kori re mo gba pote.
4: Yes sir.
7: Just se n so di fun yin.
4: Yes sir.
1: Ninu ipade ti won se meeting, ajo ti kan iyawo yin. Ajo ti kan orogun yin. Orogun yin fe dajo. Ohun e ti o fi dajo. Ko le lomo ti e fi dajo.
4: Jesu mi o.
1: Ninu omo yin.
4: Jesu.
1: Tabi omo omo.
4: Oluwa mi.
1: Ekan lo ma lo ninu mejeji.
4: Olorun ni gba fun.
7: E lo ko mo yin ko lakata re leni.
4: Yes sir, yes sir.
7: E ma sure tete.
4: Yes sir.
7: E ma ti e gbo, e ma gbo anago anybody.
4: Yes sir, yes sir.
7: Ko ma gba yin mo ran e ma gbo.
4: Yes sir.
7: E ma sure tete lo le.
4: Yes sir.
7: E lo ko awon mo yen ko ni.
4: Akata re.
7: E to jobirin yen.
4: Yes sir.
7: E ba mu wa bi.
4: Yes sir.
7: Te ba ti le se, e bo ninu igbekun yen ni.
4: Ah, Jesus.
7: Abi amo kan kigbe, ayo ni fomo mi dajo.
5: All of my children will be as a sacrificial lamb.
7: Te ba wa lara won ti o gba ipe yi gbo tele ni bayi se ti gbagbo.
4: Ah, mo ti gbagbo o. Mo gba pe igbo. Ah, Oluwa tun mi sile.
7: Se mo kede kaakiri gbogbo.
4: Mama kede kaakiri.
7: Gbogbo lori agbo.
4: Beni sir.
7: Gbogbo awon ara oja o gbo.
4: Beni gbogbo won ma gbo ore to lo se fun mi o.
7: E ma so leti won pe woli lo se o. E ta lo se.
6: Jesu.
4: Jesu lo se.
7: Olorun lo se.
4: Olorun lo se. Yes sir.
7: Lai si Olorun ko se ti emi le da se. Mama.
4: Yes sir.
7: E lo ko mo yin ko labe. E ma fi jako.
4: Yes sir.
7: E ma baja o.
4: Yes sir.
7: E ba baja nkan se yin o.
4: Yes sir. O mi ni baja.
7: Sugbon idi ti mo se ni e ma baja.
4: Yes sir.
7: Nkan ti se already. So ko ma je pe ti yin na ma fi kewo.
4: Yes sir. O ti gbo so ti emi sir.
7: Ton te ba so gbo lohun odisi. Bo ko ba se eyin na ma mu o.
4: Mi ni so kankan. Mi ni so kankan sir. Yes sir.
7: Tori eje isun eje te se fun odidi odun melo kan yin.
4: Yes sir.
7: Se nso kan fun yin.
4: Yes sir. Ko sir.
7: O ti pada sodo e.
4: Ami Jesu. Ami Jesu. O se.
7: Niwon igba ti o afi to ba se nkan lara yin o.
4: Kokan mo.
7: Niwon igba ti o kan mo.
4: Kokan mo.
7: Ka lo se nkan ni.
4: Kokan.
7: Ko lo bi kankan. Sugbon ka ni o kan mo. O ti lo bi o ti wa.
4: Yes sir.
7: So te ba wa lo nibe. Asiri re ti tu. Ase wo lo wa nidi oro mi. Okay.
4: Ni se be.
6: Olola jide o. O jo mi loju lojojumo. Olorun o ko jo Jesu o jo mi loju ni ga gbogbo
1: gbogbo titin gbo yo
8: o yesa
1: ojo Thursday dide ma bo
8: o je tete dide
1: eni ni pade pari
8: ba ni sa
1: ma bo ni ekua
8: o yo
1: ekua
8: ekua
1: tori a ma se canceling ni ojo Friday
8: ba ni sa
1: sugbon Thursday
8: yo
1: lati ma fun awon eyan ni number
8: ka bi so lorun o
1: tori ati aro kutu ojo Friday titi kale
8: kabe sọlọrun
1: ni kan selling wa
8: o seje
1: ninu ekwa investor
8: ba
9: Adabi.
10: Oh yes sir.
9: Ti ba mo kankan nipa re.
10: Adani wa yo.
1: dàbí.
9: Kábíyèsí o.
1: Tí bá ṣe pé.
9: Oyèsà.
1: Olúwa ló ṣe
9: yìí. Olúwa ṣe o.
1: Àdàbí. Àdàbí.
9: Bẹ́ẹ̀ni o.
1: Tí bá wọ ẹgbẹ́ àwọ.
9: Kábíyèsí Ọlọ́run o.
1: Àdàbí. Tí bá forí balẹ̀. Fún bálì kankan. Àdàbí.
9: Ayọ̀lọ́yọ̀.
1: Ẹ̀sà.
9: Bàbá mi o.
1: Tí bá fi ọgbọ́n orí mi gbé kalẹ̀.
9: Kábíyèsí o.
1: Ṣùgbọ́n tó bá jẹ́ Jésù ló ṣe. Mo pe Jésù. Mo pe Jésù. Èmi ni kò dọ̀la.
9: Orúkọ Jésù.
1: Ogun ṣẹ́ fún ọ.
9: Mẹ́jọ̀sọ.
1: Ọ̀gá.
9: Bàbá mi o.
1: Ní Sunday.
9: Sunday ni o.
1: Omi tó gbé kalẹ̀ yẹn.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Máa bá mi gbé bọ.
9: Mo jẹ́ máa gbé bọ.
1: Lọ́jọ́ Sunday.
9: Bẹ́ẹ̀ni o.
1: Mau Event Center.
9: Ní Mau Event Center ni.
1: Lago méjì ọ̀sán.
9: Méjì ọ̀sán ni o.
1: Ago mẹ́rin mo pe.
9: Ago méjì ọ̀sán ni sà.
1: Tú ọ̀sán.
9: Tú ni o.
1: A máa fi ẹ̀jẹ̀ Jésù yẹn sínú ẹ̀.
9: Kábíyèsí o.
1: Ẹnu ọ̀nẹ̀. Làwọn wòlíì máa dúró sí.
9: Jésù.
1: Èmi wòlíì àtẹ̀tẹ̀dẹ̀.
9: Yẹ̀sà.
1: Ẹ̀sà.
9: Kábà mi o.
1: Màá ṣáájú ẹ̀ dé.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹnu ọ̀nẹ̀ ni máa dúró sí.
9: Ẹnu ọ̀nà ni o.
1: Àwọn ìrẹsì Ọlọ́run.
9: Ó yẹ̀sà.
1: A máa wà lẹ́nu ọ̀nẹ̀. Bàbá ti ń gbomi yẹn dé.
9: Kábíyèsí o.
1: Ní ọjọ́ Sunday.
9: Ní Sunday yẹn.
1: Sunday.
9: Lọ́jọ́ Sunday.
1: Ní Mau Event Center.
9: Mau Event Center ni.
1: A máa bu iṣẹ́ mẹ́ta sínú ẹ̀.
9: Kábíyèsí o ṣe o.
1: Iṣẹ́ àkọ́kọ́.
9: Ẹ o.
1: O ní èdìdí.
9: Yẹ̀sà.
1: Èdìdí mímọ́.
9: Ẹ o.
1: Tí mo ti parí iṣẹ́ sí.
9: Bẹ́ẹ̀ni sà.
1: Èdìdí mímọ́.
9: Èdìdí mímọ́.
1: O ní agbára sà.
9: Kábíyèsí o.
1: Tábà ti bù sínú ẹ̀.
9: Ó yẹ̀sà.
1: Ẹ̀jẹ̀ Jésù.
9: Ẹ̀jẹ̀ Jésù.
1: Tàgbé bọ̀.
9: Bẹ́ẹ̀ni sà.
1: Láti Jerusalem.
9: Ẹ o.
1: A máa dà sínú omi yẹn.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Àti wóró mustardi.
9: Ẹ o.
1: Kí ni mo gbé?
9: Wóró mustardi.
1: Mustardi.
9: Ó yẹ̀sà.
1: Tá a mú wá.
9: Ẹ o.
1: Láti ilẹ̀ mímọ́.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Kì í ṣe black seed ìdánkà o.
9: Rárá o, rárá o.
1: Láti Jerusalem.
9: Ó yẹ̀sà.
1: A máa bẹ́ẹ̀ bù sínú omi yẹn.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Tí mẹ́tẹ̀ẹ̀ta ò bá ti wọnú omi tiẹ̀.
9: Jésù.
1: Ẹ̀sà.
9: Bàbá mi o.
1: O wá pàdé.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Mẹ́tẹ̀ẹ̀ta yẹn.
9: Ó gbọ́dọ̀ wọnú omi
1: yẹn. Òní tíkẹ́ẹ̀tì yẹn.
9: Yẹ̀sà.
1: Fún ìpàdé yẹn.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Mi ò gbà wọ́n náírà lọ́wọ́ ẹ o.
9: Ó yẹ̀sà.
1: Lọ́jọ́ Sunday.
9: Ní Sunday ni o.
1: Tí màá fi fún ẹ ní mẹ́tẹ̀ẹ̀ta.
9: Ó yẹ.
1: Mẹ́tẹ̀ẹ̀ta.
9: Mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ní Sangwater.
9: Ní Sangwater ni sà.
1: Ẹ̀sùnmà.
9: Yẹ̀sà.
1: Ìwọ ni kò ronú ẹ.
9: Ó jẹ́ ronú dáadáa.
1: Kò wẹ́ fi lò bẹ́ yọkan.
9: Kábíyèsí Ọlọ́run.
1: Kò fi ọrẹ tó jọjú.
9: Bẹ́ẹ̀ni o.
1: Ọrẹ tó lè fi sin Ọlọ́run.
9: Kò fi ṣe dìdí yà o.
1: Kò fi ṣe dìdí.
9: Kábíyèsí o.
1: Iṣẹ́ tá a fẹ́ ṣe.
9: Jésù.
1: Envelope ẹ.
9: Bẹ́ẹ̀ni sà.
1: Má máa run sápò.
9: Rárá o.
1: Ṣé nǹkan ní Sunday kó yàtọ̀?
9: Yẹ̀sà.
1: Ṣé kó yàtọ̀?
9: Lọ́nà ọ̀tọ̀.
1: Ọ̀tọ̀.
9: Ẹ o.
1: Envelope.
9: Wọ́n envelope o.
1: Kò fi sínú ẹ.
9: Ó yẹ̀sà.
1: Ọrẹ tó bá fi sínú ẹ.
9: Kábíyèsí o.
1: Ẹ̀sà.
9: Yẹ̀sà.
1: Èmi ni màá tẹ́wọ́ gbà.
9: Jésù.
1: Ní ọjọ́ Sunday.
9: Jésù.
1: Ní Sangwater.
9: Sangwater.
1: Ọ̀gá.
9: Bàbá mi.
1: O lè fi 1,000 síbẹ̀.
9: Bẹ́ẹ̀ni o.
1: O lè fi 2,000 síbẹ̀.
9: Bẹ́ẹ̀ni o.
1: O lè fi 5,000 síbẹ̀.
9: Ó yẹ̀sà.
1: Láti 1,000 naira.
9: Ẹ o.
1: Sókè.
9: Bẹ́ẹ̀ni o.
1: O lè fi irú bọ sí Ọlọ́run.
9: Jésù.
1: Wípé mo fi ń tiṣẹ́ ìlẹ́yìn.
9: Kábíyèsí o.
1: Bí mo ti ń gbọ láràárọ̀.
9: Ẹ o.
1: Kò gbúdọ̀ kú.
9: Bẹ́ẹ̀ni sà.
1: Mo fi tiṣẹ́ ìlẹ́yìn.
9: Ó yẹ̀sà.
1: Ayé mi gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú.
9: Jésù.
1: Mú ọrẹ yẹn dání.
9: Bẹ́ẹ̀ni o máa mú bọ.
1: Ẹ̀yin tẹ̀ ń gbọ.
9: Kábíyèsí Ọlọ́run.
1: O lè san ọrẹ.
9: O lè ṣe tiẹ.
1: Bí mo ti ń sọ̀rọ̀
9: yìí. Bẹ́ẹ̀ni sà.
1: Sẹ́ndì ẹ̀ sàkán.
9: Sẹ́ndì ẹ̀ sàkán ti o.
1: Ẹ fi tiṣẹ́ ìlẹ́yìn.
9: Ẹ fi ti ìgbàgbọ́ ìlẹ́yìn o.
1: Ó yà máa rú báyìí báyìí.
9: Ó jẹ́ lọ ṣe o.
1: Báyìí báyìí.
9: Ó jẹ́ lọ ṣe o.
1: Lọ rú.
9: Lọ ṣe báyìí báyìí báyìí.
1: Títí bí. 05 05 28 05 28 07 05 05 18 07 05 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05 28 07 05
10: Jesus.
1: Gbogbo eni to support. Tise yo fi duo.
10: Kabese o.
1: Mo kede.
10: Oruko Jesus.
1: Anu Jesus ye. Send ore.
10: Oso.
1: E di disadu ai.
10: Ore ki di adu aye.
1: Sengu ota.
10: Gbogbo sango.
1: Ago meji ose.
10: Ojo Sunday o.
1: Ojo Sunday.
10: Ama mi se.
1: O ma lagbara.
10: O ma le.
1: Iwo la ra mi si bayo.
10: Oh Jesus.
1: Eya ro osogbo.
10: Osogbo ro ki o.
1: E ma bo.
10: Adide.
1: On the 20.
10: On the 20, Nisha.
1: Tuesday, don't balo.
10: Hey, you don't balo, Nio.
1: Tuesday, don't balo.
10: On the 20.
1: On the 20.
10: Nisha.
1: 21.
10: 21.
1: Mawa, Nikola Balogun.
10: Nikola Balogun, la mawa.
1: Okwade Street.
10: Okwade Street.
1: Nisha, TCSC.
10: Nisha.
1: Palace of Prayer.
10: Oh, yes, sir.
1: Emimo, mekwa, debo, mewa.
10: Kambia, shalodwo.
1: Aramishie, ya 1,700.
10: Oshendo.
1: 1,700.
10: 1,700.
11: tete yo.
1: Bo ba tete de.
11: O ja tete ma bo.
1: Ita lo ti ma gbo mi.
11: O yes sir.
1: Tori tinu le ba kun.
11: To ba ti ku aku fa ya.
1: Ita ni wo ti ma gbo mi.
11: O ni saye fe lati wole o.
1: O ma lagbara
11: o. O ja tete ma bo.
1: Yes
11: sir. Yes sir.
1: Palace of prayer.
11: Palace of prayer ni o.
1: Ijo baba de ba yo.
11: Ba ni sir.
1: Yes sir.
11: Yes sir.
1: Palace of prayer.
11: Palace of prayer.
1: Ibi o ba wa lo sogbo.
11: O yes sir.
1: Sogbo lo ko la balogun.
12: Amen.
13: Oh,
12: that's
13: a
12: you want the

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Dekunle Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, gbági titun ní ìlú Ìbàdàn. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run níbo lẹ wà tẹ ti ń gbọ́ mi? Ẹ ṣe ju pákẹ́ jùṣẹ̀, ẹ kàn gbé bọ́dì yín níbikíbi tẹ́ ẹ bá wà. Ẹni bàbá mi, aláàánú mi, ò ṣe gan o. Ọba ńlá ọba òkè, ọba tí gbébi gíga sọlá, ìwọ náà mọ kì í. Ó ní n ó kì ọ́ bí ológun ẹrú o, n ó kì ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà.

0: tí wòlíì Elijah bá wọn ṣẹ́gun ẹ̀ nìyẹn kó tó di pé iná ọlọ́run bọ́ọ̀lẹ̀ iná láàfin jo kò sí nǹkan méjì tó lè bọ́ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ ẹnikẹ́ni pásítọ̀ kí ni ogun ẹ̀jẹ̀ ogun èmi mo ní nǹkan mi. Ayayayayayayayayaya ẹ̀yin kan ń gbọ́ mi ń bì tọ́jẹ́ wípé àwọn kan ti mọ̀ọ́mọ̀ mú un tọ́jẹ́ tiẹ̀ ọkọ̀ tó yẹ kọ́ ọmọ gbádùn ìyàwó tó yẹ kọ́ ọmọ gbádùn wọ́n wá jẹ gàbalé lórí wọ́n lèmi mo ní nǹkan mi. Wọn ò jí ọ wá sí ọ gbádùn ọkọ ọ gbádùn aya ọ gbádùn àwọn ọmọ ẹnìkan ní ṣe tún mọ bàlè lọmọ ni dáadáa. Àwọn sísítà kan gbọ́ mi báyìí tọ́jẹ́ wípé àwọn agbára mi mo ní nǹkan mi kò jí ọlọ́kọ.
1: Ẹ jẹ́ lọlé agbára in no time ká fi yẹ nǹkan wo olùfẹ́ ilé agbára ayá engineer kí lọ́pọ̀ ẹ̀mí.
2: A ní pé òun á fojú ọkọ̀ ayé mi rí mọ̀ bo pé òun á pa ọkọ mi dànù láti bi 10 years. Mi ò mo ti bímọ bí mẹ́ta rí tó ti gbà lọ́wọ́ mi. Tí bá dẹ̀ ti ní ṣọ́ọ̀bù torí ọwọ́ mi jí sówó gan mo máa ń rí owó gan. Tí bá ní ṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù yẹn bá ku 3 months tó máa pé ọdún kan ṣọ́ọ̀bù yẹn á dàrú. Ìgbà tó di láti ẹ̀ ọdún tó lọ mo pàdé ẹnìkan ẹni yẹn at least ẹni yẹn ṣe mí láàánú gan. Owó tí mo make lánìí yẹn ó máa wọ 1 million. Bọ̀ ìgbà tí mo ṣí ṣọ́ọ̀bù owó tí mo fi ṣọ́ọ̀bù owó bóyá bíi 700,000. Ìgbà tó ku 3 months tí ṣọ́ọ̀bù yẹn máa pọ́dún kan. Àwọn olè wá já ṣọ́ọ̀bù yẹn wọ́n kó gbogbo ọjà bẹ̀ lọ. Mo tún wá ń dájọ́ mo tún gba owó bíi 80,000 mo tún lọ fi ra ọjà. Ìgbà tó tún pé 3 weeks olè tún wá padà já lẹ́lẹ́kejì torí ṣọ́ọ̀bù méjì ni mò ń lò wọ́n dẹ̀ kó gbogbo ẹ̀ lọ pátápátá. Wọ́n ò pé kí ló lè ṣẹlẹ̀ mo ṣáà ń gbàdúrà mo ṣe gbọ́ ẹ̀ mo wá lọ bá pásítọ̀ kan níwájú ṣọ́ọ̀bù mi pé ṣé ayé ló ń ṣe mí ni. Pásítọ̀ yẹn ni pé ayé ò ṣe mí o pé ọkọ ọ̀run mi mi ò fẹ́ jẹ́ kí n ṣe rere láyé pé gbogbo ọmọ tó yẹ kí n bí ó ti báǹgẹ̀ sọ́run pé torí pé àtijọ́ ládéhùn. Mo wá sọ fún pásítọ̀ yẹn pé lóòótọ́ pé mo máa ń rí pé ó máa wá físíkálì ni. Ìnà mo sọ fún pásítọ̀ yẹn pé pásítọ̀ tó bá jẹ́ wípé kò ní ẹ̀mí ọlọ́run nínú ọkọ̀ ọ̀run máa pa.
1: Ọkọ̀ ọ̀run á máa pa o tí ó yàn lọ́rùn.
2: Ó máa pa torí pé níbi 2013 ẹnìkan bá mi ya ọkọ̀ ọ̀run yẹn ẹni yẹn ìgbà tó pé 7 days ẹni yẹn kú. Mo wá sọ fún mọ̀ sí mi pé ẹni tó ya ọkọ̀ ọ̀run yìí kò sí ẹ̀mí mímọ́ ló wà nínú ẹ̀ pé torí pé tó bá jẹ́ ẹ̀mí mọ́mọ́ ni kò lè rí mú. Mọ́ mi sá ni kí n gbẹ́nu sọ pé kí n má sọ kankan. Ó sọ àti bá mi fẹ́ra ó ti lé ní 10 years mi ò bímọ láti ìgbà tí mo ti bímọ ẹlẹ́kẹta last tọ́mọ yẹn ti kú mi ò róyún ní.
0: Ẹ pause engineer na gbọ́ mi sọ́run gbọ́ ó ní pásítọ̀ tí ọba múnádóko tó jẹ́ pásítọ̀ alágbèrè tó jẹ́ pásítọ̀ tí ń yọ tí mu ọkọ ẹ̀mí ò lù pa. Òun ló fi jẹ́ pé iṣẹ́ olùṣọ́àgùtàn jẹ́ iṣẹ́ ẹlẹgẹ́ ó kò ní pé jẹ́ nǹkan bọ́ sínú iṣẹ́ olúwa bọ́lá ọ̀hún ọba pè ọ́ tó ọba yọjú ràn wàhálà burúkú ni sà ronú sí àìmọye pásítọ̀ tó jẹ́ pé wọ́n ti kọjá lọ àwọn èèyàn sì kíyèsí ẹjọ́ pásítọ̀ láyé ọmọ mú lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run kan tó ń bẹ tí ń gbógun táwọn ìránṣẹ́ ọlọ́run sọ ń gbọ́ tó ń gbọ́ yìí gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tọ́lá àwọn kan sọ ẹ̀rọ ẹ̀la chọ́ọ̀chì ìhìn tí ń já àwọn èèyàn wá chọ́ọ̀chì ni ohun tí wọ́n ń dé mọ́ra bó ló ṣe ṣe yẹn tó sọ pé lélẹ̀ ó ti tú yẹn lẹ̀ bíbélì ní lókè sí ó ní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà ara ilé jákọ́bù yóò sì gba ìní wọn mọ̀mọ́ ìsọjí orí afẹ́fẹ́ láti bẹ̀rẹ̀ láti àná báyìí ọjọ́ méje láfi sí òní ni ọjọ́ kejì so wọ́n náà wo ẹ̀ṣà pásítọ̀ ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ àwọn kan sọ pé náà á gba gbogbo àwọn ohun tí ẹ ń sọ yẹn gbọ́ superstition ni ebẹ̀ ń tó ṣẹlẹ̀ sí ni ẹni ìjọba dé bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin ẹ jẹ́ sáré kí n sound alarm bí. Sórí tó bá ń gbọ́ mi lé tó ọmọ Jésù mi ọmọ irú ẹni tó jẹ́ olè mọ́ o ti lè sí ṣọ́ọ̀ṣì o kí wọ́n mọ̀ pé ọ níranṣẹ́ ọlọ́run kọ́wé ọmọ bàdìdà bí àwọn ọmọ Skeva the 7 sons of Skeva tó bá mọ Jésù gẹ́gẹ́ bí olúwa tólúgbàlà kí Kristi nù rí ọ dájú ó tún fi àpẹẹrẹ kan lélẹ̀ ọkọ̀ ìránṣẹ́ ọlọ́run kan tí ọkọ̀ ẹ̀mí yẹn ti jáde tó lọ pa kì í ṣẹjọ́ sísá o ẹ̀mí tó ń gbénú ẹ̀ lọ pa. Ẹ kígbe ńlẹ̀ wà ké alágbára ti ń dààmú mi ẹ̀yin ogun ẹ̀jẹ̀ tẹ́ ní tẹ́ bá rí ẹ̀jẹ̀ ẹ̀ ní fi mí lẹ̀ mo pàṣẹ ní kùtùkùtù ẹ jáde lára mi. Ó rí pé nǹkan ṣẹlẹ̀ bó ṣe ń gbàdúrà yìí a ti bẹ̀rẹ̀ sọjú orí afẹ́fẹ́ ó kú òní tó ní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ malabadish gbé ọwọ́ lédodo alágbára òkùnkùn tí ń dà ọ́ láàmú májẹ̀mú búkú tí òjò ṣe mí mo dúró nínú jègbúnjègbún ọṣẹ lónìí gẹ́gẹ́ bí wòlíì tí ọlọ́run rán sí ọ mo ní kí wọ́n pín ó níyà lára rẹ̀ ẹ kígbe bàbá mi o fún mi ní ìdá ìpínyà mí èmi àti ogun ẹ̀jẹ̀ níyà mọ́ gbàgbé o ogun tí Elijah ṣe nìyẹn ninu iwe first king chapter 38 ijinle la nfi han loni ninu ile na lo ti ma ri itusile wa ri pe lati oni lo ala re yo yato o mo ti oje obi mo oni bibeli fini mo sala ina ni ebun oluwa ti a fi fun o nipa igbowole awon alagba ko si ba se se awon kankan ta ni gbowole awon kankan mama o ya kera le bi ibon
1: na gbogbo eyin omo olohun gbogbo eyin adari gbogbo eyin leader gbogbo eyin ti mo tin kede fun aside ipade yen loni loruko baba ti omo ati temi mimo leadership summit by the special grace of God yo bere ni ago mewa laaro yi ni church wa to wa ni gbagi lati worode wo moto gbagi ele fe sokale ni wema awon to ti register nikan ni bo ba register mo wule wa gberegbere church ko sin to kon be gbogbo awon to ti register pade ni agogo mewa ni agbare ni to laye ato ngba ti o ba fi di bi owo 2230 ipade o ti wale oni ati ola ni summit yen gbogbo iwo to je worker iwo enikan se mo le register laaro yi e le pe number yen boya ti en ba ni space si tun ku won a fun yin lanfani is a leadership summit fun gbogbo awon evangelist pastor ati gbogbo awon to daje ole ati osise ijo esa pastor e se ran won mo yin wa awon yen ni o je idagbasoke fun ijo yen tan so fun yin pe church o le dagba in teyan o ba mo ni o mo is a summit by the special grace of God to ba wa di ojo Saturday gbogbo eyin te ka bible yin tan patapata agba certificate gbogbo eyin te je student bible school you are graduating and is a wonderful ceremony graduation ceremony ni agbare olohun seri lori oro yi mo n lo sori facebook ni isin youtube and tiktok lagbare ni to laye atorun a tesi waju ose yin te ti mu kale ti mo ni e mu lana ejo e tun mu jade a tun lo lowo lowo bayi nkan ti yira ba se se yen titi ta fi lo gbo akoko igbowole bayi to ba wa di next week gbogbo eyin sona church e mo gba woli odekunle epafras da leju ni gbogbo sona church leyo kokan bebe nlo inu mi si ndadun e ja lo church gbogbo eyin leader and dress corporate be in suit and te ba tin wole e lo mo bere tag yin it is well
0: now gbogbo eni to ngbo mi oya e kera le bi ibon oya e mi bi e ba duro si isoji ori afefe la wa abi teyan ba wa n papa soji so yare e di papa soji gbe body e bi to ba wa atewo re omo dun ya e ja gori soke
3: eyan omo ogun baba re lo lorun awon mo kun abi won so bo olorun lo lorun

0: ló le bina fojú olódùmarè.
1: Kò sí.
0: Ta ló le gbéná gojú ọ̀gá ògo.
1: Kò sí.
0: Tọ́lọ̀ ń bá sọ̀rọ̀. Ta ló tún le sọ̀rọ̀.
1: Kò sí sà.
0: Ta ló ni final say.
1: Olúwa
0: ni. Ta ló ni ẹ̀mí ẹ.
1: Yes sir.
0: Ta ni ìbẹ̀rẹ̀.
1: Olúwa.
0: Ta lo pin rẹ.
1: Olúwa.
0: Ta ni ẹlẹ́dà rẹ.
1: Olúwa.
0: Ta ni all in all.
1: Olúwa ni.
0: Nọ́wẹ́ sókè wa.
1: Yes sir.
0: Bí o bá le sàmì. Tí bínú Ọlọ́run bá dé, àánú máa kẹ́mi àti ẹyọ. Yakuri ama saida.
1: Yario.
0: Aika saida ma ilika pa.
1: Inao.
0: No we soke mo ma revision ni. Mo wa ri wi pe spirit kan so fun mi lokan. O ni ki lo ken pelu nkan to so lekan. Ke ka awon yan ma na wo soke pe emi kemi, emi airi to ntele mi kiri pe ki lo to da mi pada. No we soke everybody.
1: Yes sir.
0: So pe eyin aba mi.
1: Eyin aba mi.
0: Emi ajeji.
1: Emi ajeji.
0: Tele alaanu jina.
1: Tele alaanu jina.
0: Jina ku olodo mi.
1: Jina ku olodo.
0: Gbogbo ẹyẹ mi kẹmi.
1: Gbogbo ẹyẹ mi kẹmi.
0: Ni orúkọ Jésù.
1: Ni orúkọ Jésù.
0: Padà.
1: Padà. Gbogbo ẹyẹ mi àjèjì. Ẹyẹ mi kẹmi. Tẹ̀tẹ̀lẹ́ mi kiri. Ni orúkọ Jésù. Oyè padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Ẹ padà. Jésù. Wọ́n.
0: Amen. Ẹ wo bí lọ́kan mo ti sọ fún lọ́jọ́ Sunday àbí mi ò ní kẹ́ sáré mú bẹ́rù jáde Sunday tí mo kàn mo ṣàwàdà ni o létà mo ṣe fẹ́ parí àwàdà yẹn lọ́jọ́ yẹn mo kàn sáré sọ kankan mo ní gbogbo èèyàn ò lè gbọ́n tán gbogbo èèyàn ò dẹ̀ lè gọ̀ tán kò pọ́síbù gbogbo wa ò lè gọ̀ gbogbo wa ò dẹ̀ lè gbọ́n ẹ jẹ́ kí ọlọ́gbọ́n kí ó máa gbọ́n lọ ṣùgbọ́n kí làwa yóò sọ nípa àwọn aṣiwèrè kí la ó sọ nípa àwọn òpè ẹ̀yin òpè ẹ dìjẹ́ lẹ̀ ẹ̀yin aláìmọ̀kan ẹ dìjẹ́ ẹ̀yin náà mọ̀ bọ̀ ẹ wá gbọ́n torí pé ọgbọ́n ni ìmọ̀lẹ̀ ẹni tí ò gbọ́n yóò rìn lóòkun ayé àsọgbọ́n ọgbọ́n tú igi ju agbára lọ àṣẹ ń gbà mí iṣẹ́ tó ń ṣe kò dìtà mí tó jẹ ẹlòmíì fún àpáta láti àárọ̀ dalẹ̀ gàárì ló mu lálẹ̀ bó ṣe ṣe wàhálà tó kílẹ̀ wá mu báyìí ó ní gàárì ni ó ní bẹ́ẹ̀ ní ṣe wàhálà látàárọ̀ ó ní kò sówó ń bẹ̀ mọ́kàn ṣe náà ni kò sówó ẹ wá wẹni tó sọ̀rọ̀ ṣẹ́jú kan ó ní bó ní báyìí ó ní 5 million ti wọlé àkáǹtì mi ṣe bá rọ̀ ṣẹ́jú kan lẹ sọ ó ní mo ti gba 5 million ni ẹ ó ná ti sanwó sẹ́mi náwó ẹ sọkẹ tó bá ilé sàmì àánú borí wàhálà
1: mi lórúkọ Jésù
0: o ní ṣe sí àṣekára mọ
1: mi lórúkọ Jésù
0: àánú máa lànà fún ẹ
1: mi lórúkọ Jésù.
0: Bọ́bọ̀ ọmọ mi bọ́bọ̀ lọ síbẹ̀ ìyá yìí mọ̀ bọ̀ come here wọ́n ta ọ́ lọ́fà ọfẹ́ kó ní gbàdá jiná òkùnkùn ló fi kẹ́ máa pray fún ọkọ́gun sẹ́ ọfẹ́ fún ẹ ní ẹsẹ̀ tí ń dùn ẹ̀ díẹ̀díẹ̀ bó ló ṣe ń dùn ẹ̀.
2: Ẹ ń dùn mí gan ó wá wú.
0: Fà é gbàdá jiná ṣé kí Jésù bọ̀ rí jẹ́tẹ̀ lọ fún mi lóòrò kan Ọlọ́run ti tóbi jù obìnrin mọ̀ bọ̀ tó lo ìjábù yẹn yára olóṣè dìde awọ yìí ma awọ yìí ma olúwa ló fẹ́ jà fún ẹ ọ̀tá ń wá ìkanu ọmọ ẹ láti pa ṣé kí n pray fún ọkàn mọ́ pa ìwọ náà mọ̀ pé orí ìdojúkọ lórí àwọn ọmọ yẹn ìkan ti kú tẹ́lẹ̀ olúwa ní wọ́n fẹ́ pa kan sí ege ṣé kí n pray kí n má jẹ́ mú wọn dasán olúwa ní kí n fọ́ pure water kan mọ́lẹ̀ sálẹ̀ lọ mú pure water kan wá agbára ọlọ́run kì í bà tì tó lè finish gbogbo ìṣòro gba òró ọwọ́ ìyá ìwá àṣẹ kó wọnú òró ìlọ tó bá fi pa ìṣeré gbàdá jiná kó disappear wọn ní bá tiẹ jẹ you are free come on àṣẹ ọlọ́run kó wọnú omi ìlọ tó bá lọ fọ mọ́lẹ̀ kí ikú òjijì dé ìwọ̀ ọmọ rí òní dòkú ìwọ náà ní dòkú

0: congratulation. Sọ pé ikú yẹ lórí mi.
1: Ikú yẹ lórí mi.
0: Ṣé mo rí fire? Ṣé mo rí fire? Rakasukatari. Ẹ wo bí ẹyin ọmọ arúgbó ọjọ́.
1: Yes sir.
0: Ẹyin náà ẹ lọ wọnú ẹ̀mí lọ bẹ́mi náà sì wánú ẹ̀mí. Torí ẹ̀ mo ṣe máa ń ríran gan. Tí máa ń jẹ lọ́wọ́ mo máa ń ríran. Kí mọ̀ sí rọ̀. Mo mọ̀ máa ń ríran nu ilé inú bẹ́ẹ̀d lẹ́ni wo ẹ̀ ti bá wà. Ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀. Ìgbà míì ti máa wà ń bí kan máa dìde lẹ́sẹ̀ kan náà. Mo ti plan pé bẹ́ẹ̀ máa sùn mọ́ ju mo ti dìde kí ló wá dé. Èmi lọ nìyẹn mi ò sùn bẹ̀ mọ́ nìyẹn. What happened? Ibẹ̀ náà lẹ́ni ká sùn bí. No! Olúwa là gbọ́dọ̀ sùn bí àkú. Tá bá sùn bí àkú ní 1 o'clock lóru. Èmi ti lọ. Èmi àtọmọ ìtóbi àti jọ dáhùn tẹ́ pé a máa bọ̀ máa ní tóbi. Olúwa ní ká mọ̀ gbàbí. Ó bọ́ wa láyé ṣe mo ní já lọ sùn lé fẹ́. Tá a bá dòṣògbò lálẹ́ àkú. Sáìdì ibi gbọ̀ngàn yẹn la máa kú sí. Ó ń dádì kí wá ní ká ṣe. Máa wà mí lọ fẹ́ ká lọ sùn fẹ́. Àbádẹ́ ìyàbá ìka dòṣògbò. No! Ìfẹ́ la máa sùn. Tá a bá dòṣògbò àní dòṣògbò a máa kú lálẹ́ yìí. A dẹ̀ lọ́ba dé lọ lóòótọ́. Mọ́tò tó yà wájú wa tó ń lọ ti ẹ̀. Wọ́n kidnap wọn lọ. Wọ́n kidnap gbogbo wọn. Náwó ẹ sókè wá. Tó o bá lè sàmì bẹ́yẹ ò ní sìnrìn láyé.
1: Lórúkọ Jésù Kristo.
0: Ẹ pé ojú rere lẹ́ẹ̀mẹta.
1: Ojú rere. Ojú rere. Ojú rere Olúwa.
0: Ẹ fún mi ní fire. Rakasukatalia. Ẹnáwó ọ̀tún sókè. Gbogbo ẹnìkan tó ń gbọ́ mi mo rí nǹkan sí ẹ. Wọ́n gbé irin ẹ̀fẹ́ nìkan. Màá gba ẹni yẹn létí. Irin rẹ ti ń bẹ lọ́wọ́ lọ́wọ́. Ó yẹ kó dárí ẹ padà.
1: Lórúkọ Jésù.
0: Sọ pé irin mi lọ́wọ́ lọ́wọ́.
1: Irin mi lọ́wọ́ lọ́wọ́.
0: Dá padà fún mi.
1: Ó dá padà fún mi.
0: Ògo mi lọ́wọ́ ẹlòmíì.
1: Ògo mi lọ́wọ́ ẹlòmíì.
0: Bá ń gbé nǹkan mi.
1: Bá ń gbé nǹkan mi.
0: Sàmìlẹ̀ mẹ́ta.
1: Lórúkọ Jésù.
2: Ìlọrin Olúwa bá mi sọ̀rọ̀. Ìran dẹ̀ jáde kíálẹ̀. Láti jọ́ta ti bẹ̀rẹ̀ ìlọrin yìí. A ò tí ì gbára Olúwa nínú ilé Olúwa yìí rí. Ìran wa jáde pé gẹ́gẹ́ bí Bíbélì ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbára Olúwa tí ò mu nínú ẹ̀jẹ̀ Jésù pé kì yóò dé ilé ológo. Gbogbo ènìyàn a ó gba ìgbára Olúwa ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú prógrámù tọ̀sẹ̀ tí ó gbóná gan ẹ lọ prepare ọ̀sẹ̀ tútù yìí lápàdé láàárọ̀ Friday. A ó bẹ̀rẹ̀ sí pín ìgbára Olúwa fún gbogbo ènìyàn. Ẹ mọ tọrọ ìdáríjì ẹ̀sẹ̀ yín kalẹ̀. Ẹ̀yin tí ẹ bá ilé mu ẹ̀jẹ̀ Jésù ọ̀hún nínú ìgbára Olúwa tá ó ṣe Holy Communion. Gbogbo àìsàn tó bá bá lára yín dandan ni yóò flọ̀sì ẹ̀ jáde. Tó bá bá àfúnjẹ ogun àti ìnilára tójú ayé àtojú àlá gbogbo ẹ̀ ni yóò tì jáde. Orú ègún ìrandíran àti àjogún béèpè àti ogun tẹ́ jogún bá tẹ́ mọ bó ṣe jẹ́ àfi kẹ́jẹ Jésù kọjá lọ síbẹ̀. A ó gba Holy Communion láàárọ̀ Friday yẹn bá a ṣe ṣeré. Gbogbo ènìyàn ẹ̀yin ẹ ti mọ pray kalẹ̀ kẹ́ ẹ mọ fi ọkàn yín fún olùgbàlà kẹ́ ẹ sì mọ jẹ́wọ́ Olúwa gbé Olúwa àti olùgbàlà yín kalẹ̀ torí tá a bá ilé pàdé a ò ṣàánú fún ọ. Gbogbo èèyàn pátá la máa fún ní Holy Communion yẹn pátápátá. Everybody ẹ wá wo ohun tí ó tún ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ mú abọ́ ìjẹun ti yín lọ́wọ́ torí abọ́ yẹn Olúwa ní kí n bá yín pray sí ẹ wà lọ fi jẹun míì tẹ́ bá délé. Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ ẹ gbọ́dọ̀ rìn nínú ìnira mọ́ orí olórí ò ní kó ìrẹsẹ̀ rẹ lọ. Ìgbà tó o fẹ́ nísinmi wọn ní fa ìsàn pa ọ́ dànù. Ta ló fẹ́ rọ́nà àbáyọ? Ta ló fẹ́ rí ìran Ọlọ́run? Ta ló fẹ́ kí Olúwa ṣiṣẹ́ nú omi ara àtẹ̀jẹun? Ta ni ò fẹ́ wà bó ṣe wà mọ́? Ó fẹ́ kí wọ́n tó àgọ́ àtẹ̀mí tó ń ṣe kógo tó ń sì gba ìràpadà. Àárọ̀ Friday ni ó ṣẹlẹ̀ ní Kílàńkó Junction Ọfà Garage. Tó bá ti dé Kílàńkó yẹn béèrè pé church arúgbó ọjọ́ ló lọ́mí wọ́n á dẹ̀ júwe fún ọ. A gbé láti aago mẹ́jọ àbọ̀ níjọ Friday a dẹ̀ gbé wọ aago mẹ́jọ ọ̀sán gérégé. Kánsẹ́lì ó dẹ̀ tún wà. Gbogbo ènìyàn a ó gba Holy Communion lọ́jọ́.

ìgbà kọ́kọ́ rẹ̀ tí ipa ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa ń ṣe tó kọ́ sí di three goals èèyàn ní half time ni o tó sì jẹ́ pé ilé náà wà látọdún 2012 náà ti nírọ̀ ti ṣẹlẹ̀ sí ẹ̀kan yìí nígbà tó ń kojú ipa ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united nínú ìdíje fa cup àwọn tọmọ máa yù wọ́n ti fún òkè bá yẹ pé àwọn náà làwọn tó ṣe òkè tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ wulẹ̀ fáfálẹ̀ sí ó yá fàájá ọmọ gbòòrò fàájá ó yá sísá ti fẹ́ lu ó yá kẹtọ́nà pápápá ẹyin tèmi ẹtọ́nà bàmà piano látàpá àti bi torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù àti balógun eléyìí tó láǹfààní láti kópa nínú ìdíje uefa champions league ṣùgbọ́n tó jẹ́ wípé ìfìdírẹmi tó ní nínú ìdíje uefa champions league ó pọ̀ ju ìjáwé olúborí rẹ̀ lọ kí lorúkọ agbábọ́ọ̀lù ọ̀hún tẹ́ bá mọ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ bruno fernandes ni ó yẹ tó lọ wò wá ó yá fàájá mo tó ti fàájá láàárọ̀ yìí ẹ mọ̀ lẹ́pọ̀ kò tiẹ̀ lè tó ra wọn ó yá bó ṣe wà pápápá inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yù náà mo ṣe wà lórí ọ̀rọ̀ tí lisandro martinez sọ ó ti di wọ́wọ́wọ́ torí pé wọ́n ti pinnu lórí bóyá wọ́n fìyà jẹ ni àbí wọn fàìn rẹ gẹgẹ bọrọ ṣe wà lásìkò yìí ó náà ni mo ṣe ń láǹfààní láti gbé yín débẹ ó yẹ pápápá wàá ti máa gbọ jẹ kí n gbé ẹ débìí

ani ga je ki gbogbo wa buti wa lara re o to di pa lonfani lati le danu ti gbo te ba fe le si o ye bo se wa lapa ti beje e je tete mo lonfani lati gbe yin de be nitori pe ipo egbe agbo pelu Manchester United oro tin da bi eni pa fe le o awon owo na wa wo bi eni pa won fe gba eni to ba se se ka won lo gbe andoni raola iyan lati ni ipo egbe agbo pelu Liverpool tabi Antonio Conte awon agbe to lale kale re bi pa won fe gba yi gẹgẹ bi olukọ ni ko egbe agbọbọlu Manchester United o ba di wọwọ di swata jọjọ laarin awọn ọmọ aye wi pe laile ko le sele be wi pa awọn duro lẹyin ta ni awọn wa lẹyin Michael Carrick se wa boro eleyi ti kini so eleyi ti Lisandro Martinez so awọn olulufẹ na ti sati lẹyin fun an lẹyin re lawọn wa gbagigbagi an nitori pe ti o ba ori ko ni lanfani ati so an ni se bori lejo lanfani ati so an ni fun di eyi kenikeni mo benu atelu e wa wo awọn agbabọlu lorilede gẹsi an ti yo si bombo jade tan won ti lanfani lati benu atelu ki tori abame nitori bameju ko o an ni to so je o ku die ka to koda a lanfani lati debe o ye mo pada bo lori ran Lisandro Martinez e je sare ko to mewaju mi ko ko to ti pe yo sa lo o ya ta bo nsoro le pa gbebolu to ti mi awon ninu ifese won se marun ninu dije UEFA Champions League e ma je ntan ni o Cristiano Ronaldo dos Santos Ronaldo o lo ni record yen mo kan la lo ni ari ke na ti wa gole bayi tori pe mezo ototo tori pe mezo ototo o lo ti lanfani lati mi bayi gege bo se wa lapa ti beyen o ni mo se lanfani lati ja yin beta gbe yin de be aja aja tan se ija ni dele ni gboro aye agbabolu ko agbabolu man city tele ri Riyad Mahrez o ti darapo me ko agbabolu Al Shamaa pẹ̀lú Adéwọ̀n lọ́fẹ̀ lẹ́yìn tó kò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àlàálẹ̀ ó yẹ pápápá ṣe wò ó láọ̀sẹ̀ tá a wà yìí àtọ́kùn ayò kankan láti orílẹ̀-èdè spain wọn ẹ̀ láǹfààní láti forúkọ rẹ̀ máa ń wọn atọ́kùn ayò eléyìí tí yóò tọkùn ayò nínú ìdíje UEFA Champions League Europa League pẹ̀lú Conference League gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó wá ṣeéṣe o kó jẹ́ pórí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Real Madrid òní ètò padà fàbọ̀bá ẹ mọ̀ pẹ́jọ́ kan ń bẹ́ẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Barcelona tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Real Madrid ń gbé kiri kó mọ̀ wá jẹ́ pé mo ń bọ̀ kó mọ̀ wá jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Real Madrid òní ò wọlé àǹfààní àti padà foríko ìyẹn lásàkó àti bẹ̀yẹn ó yá pápápá ẹ wo Jamie Carragher ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Lisandro Martinez ó ń torí pé ó sọ pé ọ̀rọ̀ tí Lisandro Martinez sọ wípé àwọn tí wọ́n jẹ́ bọ́ọ̀dù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Manchester United àtàláṣẹ wípé àwọn náà kówó jáde tí wọ́n recruit dáadáa ìyún ní sọ́mà ẹ wá gbọ́ ohun tó sọ o ó ní ohun tó sọ yẹn ó ní kò bá mọ̀ sọ bẹ́ẹ̀ ó ní tó ń bá fẹ́ sọ tó ní wípé wọ́n ní sáà tí ò dáa wípé ní sáà tó kọjá tí káríkìdí tí wọ́n ṣe dáadáa tó mẹ́rùúlẹ̀ tó mẹ́rùúlẹ̀ tí wọ́n sọ wípé àwọn làwọn wà ń bẹ̀ àwọn làwọn wà ń bẹ̀ ẹni kò sọ ọ̀rọ̀ yẹn o

èyí tí kàràgà wa sọ tó fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó ní sẹ́rí tí agbábọ̀ ló bá sọ ọ̀rọ̀ yìí ó ní ìyẹn kò ní sọ wípé ààyè tó ń gbà ò dá o àwọn yòókù tá ń bẹ lórí pápá ní ìfọgbọ́n bá wípé ààyè tó ń gbà ò dá pó yẹ kán rà yán bẹ èyí tó wá ń gbìyànjú láti wá sọ ni wípé àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù tá jọ wà lórí pápá àjẹ́ wípé àwọn yẹn ò dá bí wípé nǹkan ti ń sọ yẹn wípé ó jọ̀rọ̀ tó burúkú jù pé ọ̀rọ̀ yẹn ò dá tó ọ̀rọ̀ yẹn kúrò létí wípé kò sí mọ̀ gbọ́ gẹ́gẹ́ bí kàràgà ṣe sọ tiẹ̀ wenirúni náà bá fọ̀rọ̀ léde kí ni bọ̀dá wa wenirúni sọ tiwọn àwọn náà bínú tán ni wọ́n bá fọ̀rọ̀ léde pé tó sọ yẹn pé ó ti lọ fáfà nínú ayé o wọ́n ló ti lọ fáfà jù wípé lóòótọ́ tá a bá wò wípé ó fẹ́ jẹ́ kí wọ́n kówó jáde kára àwọn agbábọ̀lù dáadáa wípé ṣùgbọ́n ìsọwọ́ gbábọ̀lù tiẹ̀ gẹ pé kò mú yẹnyẹn tó ìyẹn Lisandro Martinez ẹ̀yin ọmọ Manchester United ẹ̀gbọ́n bò wá ni ṣé bó ṣe rí náà nìyẹn ẹ wá wò ó àwọn olólùfẹ́ ẹkọ ẹgbẹ́ agbábọ̀lù Manchester United wọ́n ti jáde tán wọ́n ní we stand with Lisandro Martinez àwọn kan sọ pé protect Lisandro Martinez. Oríṣiríṣi ayé sọ̀rọ̀ olódìgbò orí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ ó ní mo ṣe láǹfààní láti jẹ́ àyíkọ̀ kejì gẹ́gẹ́ bó ṣe wà jọ ẹjẹ́ sáré tún mẹ́lẹ̀ wa torí pé ẹkọ ẹgbẹ́ gbọ́bọ̀ ló ń ta milan àwọn náà ṣe ti mọ yùnà wà ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin rè ìyìn nínú ìdíje UEFA champions league tí wọn ò tí láǹfààní láti jáwé olúborí wọn pàdánù sọwọ́ bòdó èyàn lẹ́ẹ̀mejì lóṣù kejì ìyìn nínú ọdún tá a wà yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù real madrid nínú oṣù kẹsàn-án ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù club rouge nínú oṣù kẹwàá gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn mo rò pé mo sọ oyè yín ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà jọ oyè pápápá Fabio Uzela ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Manchester United wọ́n wò náà o pé bóyá wọ́n ó gbé ẹ wá wo Michael Carrick yìí wọ́n ní retí rẹ̀ drop tọ́nú ayé 11% sí 31% ni City Rubenland Morim eléyìí tẹ̀ ní òdà tàndítàndí tàndílẹ̀ ní òmọ́jó tàndítàndí eléyìí tó wá sọ pé lè gà sí ara ébà ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Manchester United ó ti tó fi láàárọ̀ yìí mo ní kí n ka gbogbo àwọn ọ̀rọ̀ yín yín ni torí ẹ̀yìn lẹ̀ ń mè kí headline jù báyìí sáásáásá lọ̀rọ̀ ń jáde láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù yín òótọ́ ni wípé kẹ̀kẹ́ tí ò bá da aago ní ní gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn alex scott agbábọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù bọ́dún mọ́sù tó bá dóṣù kínní o ó ṣe é ṣe kó fi ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù ọ̀hún lẹ̀ jẹ́sì ló sì ń léwájú nínú agbábọ̀lù tó fẹ́ gbé ọ̀rọ̀ man u tó rẹ̀ wọn ò sì ní kí eléyìí wọn ò ní kà á ọ̀rọ̀ wọn ti fẹ́ pọ̀ jù láàárọ̀ yìí fenicia wọ́n ti gbà láti gbé david nicola gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù ọ̀hún láti rọ́pò giovanni stropa gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó ní mo ṣe ń jayín mẹ́ta àjáàjá tán ìjà ní ń dálẹ̀ nígboro ayé éèpàrìpà ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù arsenal wọ́n ti ń wòye láti gbaṣẹ́ lọ́wọ́ àwọn bíi 60 ìyún nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù ọ̀hún

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: Peter Obi lọwọ bẹ lo tun koju si article na o tun ja le lọwọ sunbe shetima ni o mo yo su ti ti se rongba lati yo igupa ori epe yi ti won ni article leyi ti o gbe sokan re o ni kini ohun ko mo le mu ki abeto isuna ko duro re o eni ti se igba keji are ile wa lasiku ta wa yi to menu e iyen alagba kashim shetima ni o mo ti yo su ti ti be lo bu enu atelo erongba legbon ohun to ni se pelu oro eto raje orilede nigeria o ati erongba te mo ipinu eyi ti won ni igba keji are ile wa tele ri alhaji atiku abubakar leyi to fi mede o loko kan ejeje o salaye oro so waju o ni egbe we fi we yewo o ni kini ohun o ni ko mo ni mu ke abayeto isuna orilede wa nigeria ko fese rile dan yo shetima ni o mo fo kenki oro na si igboro aye o ni ojoro lasiko to lanfani lati mo kopa nibi eto ifi lole iko olopolongo fun are legbe oselu all progressive congress apc leyi ti won lo waye ninu gbagan ayeye to nbe nile ijoba o ninu abuja ibe gangan lo mo ti yo su ti ete si erongba atiku lori ohun to ni se pelu igupa ori epo wa gbo balance re abi o tun yo le lowo sunbe punch lo seri e laaro otun ni eleji re
1: o ola lo wuro otun ni en to ba jo una la mo fin wo be awe foni ko to dani agba lagba eja kadi na mo ni ajo agba yo to je alorodu imf o kise nigeria pe won agbodo da pada kupa epo pentiro ila apole ye pe awon wo ti won rejo lakoko ta wa ye ki won na fun awon mo ti ko riga je papa julo latado gogo owo na adari eka oro ilana owo agba imf rodrigo fades lo fun lede ni ana ojodo ni be pade olorodun agba imf ati bank agba eto aye ni bangkok ni ile thailand ega bo sewe oni te ba fi da pada kun pa pentiro ni le nigeria yo mo to se opo lopa ko ba fun owo ilu papa julo o je nkan ti o won olohun de ko si ni lowuro oto ni
0: o da je ke tun sare ju le mo papa pa bi ogodi wo ninu wero yen vanguard to jade lojo ma tun ni article na mo to jade si gbangba wale a o tun yo kini ohun le egbe iselo apc lowo gonso mo ni o ni egbo ni ti mimu imugboro ba iko olopolongo legbe iselo apc o ni o se afiyan wipe egbe iselo ohun lo nbe ninu inu fu aya fun lasiko ta wa yo emi ko mo so ohun alhaji atiku abubakar lo fo kenki oro si gboro aye o eni ti se gbo keje are le wa tele ri alhaji atiku abubakar ni o mo ti we memo imugboro ba iko olopolongo fun are o labe pepe gbo oselu all progressive congress apc ojuwe igbesi ohun gege bi sisi afihan ipaya te mo eru eyi to logbule kankan ninu gbo oselu apc te mo okan re be lo fi esun kan are bola ahmed tinubu o ni se ni lasiko ta wa ye o mu bi ba won egbeje gbo oselu bi ba won se papo eyi ta mo se political alliances o ni kini ohun lo ma mo lọkùnkùn tó sì mú ní ìbádà ọ dípò tó yẹ kó gbajúmọ ìnira èyí táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tí wọ́n fojú wi náà o tí wọ́n sì ń kojú lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti mọ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lẹ́yìn tó rí wúgẹrùgẹ àtìkù ẹni tí ṣe ọmọ òye fún ipò ààrẹ lábẹ́ pẹpẹ gbé òṣèlú African Democratic Congress ADC ó jẹ́ kó ní mọ́ o ó ní mímú ìmúgbòrò bá ikọ̀ olùpolongo ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ó ní ṣe ni ó mọ̀ ṣe àfihàn inú fún àyàfo èyí tí ààrẹ Bola Ahmed Tinubu lẹ́yìn tó wà lásìkò tá a wà yìí ó ní dípò tó yẹ kó gbajúmọ́ ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà lẹ́yìn tó ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ń fi wọn lápè ọgbọ́n balance àbí vanguard ló tún ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní eléjì rẹ̀.
1: Kẹ̀kẹ́ ròyìn garo tí mo gùn lówùúrọ̀ tòní mo mọ̀ gbede wájú ààrẹ lẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí tó padà fún lédè pípé àgbàlagbà tí ò bá lè tètè kẹ́hùn sọ̀rọ̀ yóò mọ̀ padà kẹtàn sáré ààrẹ ìlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí gọ́sọ̀ àpapọ̀ síjà kí ọwọ́ fún àwọn gómìnà pípé ẹ̀yin gómìnà ẹ̀jáwọ̀ nú àpọ̀n tí ó yọ kẹgbẹ́milaka náà kẹjáwọ̀ láti máa lé àwọn ipò tí ó sílẹ̀ fún ẹnikẹ́ni ó wá ké sí àwọn gómìnà ó ní ẹgbàjúmọ́ bẹ́ẹ̀ ṣe parí sáà yín lẹ́yìn ìgbà tó bá ti sin àwọn èèyàn ìpínlẹ̀ yín fún ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí àpábẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní àná ọjọ́rùú nigba so soro nibi aye iflona egbimo epolongo fun ipo re egbe oselu APC nilu Abuja Apabio oni eyin gomina stop se be stop our imposition toni ko sile feni keni la koko ta wa yi to olao de ko sini lo wuro toni
0: ore je sare lo taja tin be lori igba ti o ni ta gba be ta ba ti parade atupale royin o shin test waju ba ti ko we e le nbe won e ku kale abo

0: ìfunífojì la gbé sókè gbogbo òkè ńlá àti kékèké la rẹ̀ sílẹ̀ wíwọ́ la sọ di títọ́ àti ọ̀nà pálapàla la sọ di títẹ́jú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Alpha Cash gbogbo ẹni tí a ti lè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà Murtala nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn-ún ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣàlàìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: Ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ròyìn ní ìpínlẹ̀ Amọ̀dẹ̀sí 8.7 nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Àlejò wa lónìí. Àná ni ọmọwé Abdulkarim Jimoh Edun tí wọ́n wá láti ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú. Fásitì tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara
2: ọ̀tàwọn yọ fíofíò
1: oní àkọmọ̀nà ilé ẹ̀kọ́ ìkátọ̀ ilé kan. Mo ní ó dàbí pé àwọn tó wà ń jọba àtàwọn aráàlú bá ṣe ń rí ìlú àtijọba ó kò fẹ́ rí bákan náà. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Felix Morgan ó ní tá a bá ṣàgbéwẹ̀ dáadáa wípé Nàìjíríà àtàwọn ọmọ Nàìjíríà pàrà ti dẹ̀wá ju kí ààrẹ Tinubu tó dé lọ. Ọ̀rọ̀ ojú rẹ̀ fi wò ẹ̀yin náà gbàbẹ̀.
3: Ọkọ̀ rẹ̀ dáadáa ẹ̀yin náà dẹ̀ correct. So èyí tó ń fi wo kì í ṣe pé ti orílẹ̀ Nàìjíríà lòún fi wò ó àwọn tó wà níjọba lòún fi wò ó. Àwọn tó wà níjọba tó yẹ pé báyà wọn ò ju báyà bí 0.5% ti wà lọ. Ẹ̀tọ́ wọn àti àjẹmọ́nú wọn gbogbo ẹ̀ lọ rẹ́gúlà fún wọn tẹ̀lé wọn ti remove subsidy so gọ́mẹ̀ntì ráyè ṣèǹtẹ́bí kò ṣe pẹ̀lú wọn. So àwọn ọ̀rọ̀ ipò yìí owó ìjọba ni wọ́n fi rìpo fún wọn òwò tí wọ́n bá ń lọ nítorí pé wọ́n ṣàfù ìjọba lọ́wọ́ ẹ̀fẹ́ ni wọn ìjọba ọmọ provide fún wọn ni. Bóyá kó tó remove subsidy owó tẹ̀lé kí wọ́n gbà láàrin oṣù kan bóyá bí oṣù mẹ́fà wọn tó rí gbà wọn náà gbà tí wọ́n ti remove subsidy tó yẹn wà so owó yẹn wọlé fún wọn regularly òun ló fà tí mo rò pé bóyá ọkùnrin yẹn tó jẹ́ agbẹnusọ wọn ní APC tó fi sọ yẹn but 99.5% Nàìjíríà tó kù we are feeling it not only in terms of salary increment because ta alumi ọba wo wọn ni ṣe bí yunifásitì ló wà lẹ́mìí tí mo ń sọ̀rọ̀ yìí and tinubu ti increase ó ti san kátà wa tá à ń jà fún láti bi ogún ọdún sẹ́yìn so wọn ni kí ló tó kù ọkọ̀sí
2: dẹ̀ náà ti ń mẹnu ẹ̀
3: báyìí àwọn àwọn san the fact remain wọ́n bá sì rí a máa sọ but tí bó lówó yìí ń lọ ọ̀nà bóòlù àná sí bóòlù àwọn aráàlú yòókù náà sì ń filẹ̀ síbẹ̀ sì sẹ kátà tiwa náà wọ́n san kátà tàwọn aráàlú yòókù náà in term of pé nígbà tí wọ́n dé UITH doctor tẹ̀ bí kí wọ́n níbẹ̀ wọ́n rí oògùn tẹ̀ bí kí wọ́n ní access sí wọ́n ní access wọ́n tún wá rí rà ní owó pé níbi ọkọ̀ tó kò ní lé lọ sí UITH yẹn owó epo tó gbé wọn lọ ó ti reduce sí tẹ́lẹ̀.
2: Ṣé yóò wá lérò pé ojúṣe yẹn ọwọ́ àwọn gómìnà ló pọ̀ sí nígbà tí ìjọba tòkè tí wọ́n ti ṣe ẹ̀tọ́ fún wọn wípé tọ̀ ọ̀tọ̀lẹ́yẹ tẹ́ ń gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n kí ni òun ti rú gọ́gọ́ sí.
3: Òun náà là ń bá àwọn ilé ẹ̀kọ́ kan ìtọ́ kan ti federal government là ń sọ yẹn ṣe bí federal government lẹ́yìn náà ní UITH sáà náà lead by example sàn kógun yẹn kalẹ̀ síbẹ̀ bẹ̀rẹ̀ sàn ní access síbẹ̀ tí wọ́n lead by example owó school nǹkan tó remove subsidy 14,000 for instance là ń san ṣe federal university náà nísìn ó ti wá reduce sí 20,000 kèsìkò ti lọ sí bí 200+. Those are the things we are talking about. So, okay, say, ọ̀rọ̀ federal government nìkan, ọba ọba wọn náà wí, gbogbo wọn ni, kí ni local government ń gbowó rẹ̀ directly ní ṣe tán clean pan gbowó directly, kí ni wọ́n rí ṣe ní local government wọn? Àdúró tí wọ́n ń gbà yìí, gbogbo wọn náà sí. Àwọn tó jẹ́ tó wà ní grassroot, kí ni wọ́n ti ṣe fún wọn? Sẹ́ni tó wà ní Ìlọrin South. So, gbogbo àwọn grassroot, àwọn rural place tó wà ń bẹ̀ so ti wá dọ̀nà wọn ni, wọ́n ti wá rí facility tí wọ́n dáṣẹ́ sí. Bẹ́ẹ̀ náà ló sì wà pẹ̀lú state government. So gbogbo tí àmẹ́ta náà lọ́wọ́ affect they have to do the needful. Àwọn aráàlú ń fìlẹ̀ ẹ̀ wọ́n fìlẹ̀ hardship kó máa ro àwọn tí wọ́n wà ní gọ́ọ̀mẹ̀ntì nìkan tí wọ́n pọ̀ púpọ̀ táwọn ní access tẹ̀bí kí wọ́n dáṣẹ́ sí. Majority aráàlú ló ń fìlẹ̀ in transportation in health owó oúnjẹ gbogbo wọn education wọn they have to do something to it.
1: Mo wẹ́ẹ̀ mo fẹ́ ká wọ ọ̀rọ̀ yìí. Mo fẹ́ ká padà sọ̀rọ̀ subsidy àsọlẹ̀ kan ká wá jo mọ́rọ̀ Felix Morgan yìí. Ó dàbí pé ààrẹ Tinubu òbí ó ní tó máa débẹ̀ pé subsidy wípé gbà kan ó ní òun máa yọ nísìnyí báyìí ó ní òun máa ná sí àwọn ẹ̀ka bi e ka ise ko pa ka pa se so le kan ati no bayi ana so lo ka won so ko kan won pe awon ti na subsidy remover procedure ta o ta pa nbe awon ti na se ka ise ko won se net fund won fo yin oloko ni kata ah be ko si a fe gbo wi pe asulo strike mo won han ni an ka so pe ah te ba rin bayi te ba lo lati te ba gba post office te lo sona sango e da nkan tan ko si be ara kan so wi pe won ni no more asulo strike ara won pelu ko to ko fare tinubu ni yen ni pe an so pe awon na tin na se ka ite ko se yin no gba be kon tin ka ite ko
3: won si da kon to so elemi ti so yen abini ti oni bi bayi ipa won san katawa so ke se nti gbugbu ayo
1: ati net fund na
3: e nbo wa e to wa de ni katawa of course in the next 2-3 years after won promise wa pe they have to do more ton ba do more you also do the need for you ise tan se ni e to wa ni I dey appreciate won ipe won se yen but se bene asisi fun gbaralu you are talking about net for gbese won pe olorun ya mo n ta so fun won na niyan owo ti won na yen won miss mo le je ni lodo ti wa en ya mo lowo adu gbo le se fe gba pada lowo amo yi wa te pump owo sinu awon school yi ke develop e in ti school fi so pe am fi increase ala am fi increase school fees won ah olorun fe se infrastructure am fe se kini ni school most school fi so pe n ko ni 40,000 ni wan di 270,000 why you not popping this money owo te na yi te pe mo be se gba pada lohun e ton ra gbese aye atorun fa mo yi ni cause lo won pe either those children see it then pe fani ke sefa feni to ba gbo ye to ba ke bibeli re ye to si ke qurani ye kin ta ba ti pe ni gbese da da gboro da pada ni o la won fun won oni lo ni so they have to refund it but what I answer here is a pump and say our university can be developed so that our university won't about 250 we only borrow 50,000 so everybody own that say see we go my university let's have fun in loan ni so at the as you there king gba yen kkkkk ah ni e ma ke for education e ma ke but e na bo se bi ke na e ma farm in loan e na say university can be developed school fees o wale I keep on saying it and it mo fi lo par university mi o na 500 naira
4: on
3: the one part of the same guy. So, what developed? Oh, and generate internal revenue to our school, part of the way to survive, and we found low Latin because of this or the federal government. By the time you form this money to those universities, you already do see pressure on lady one financially. One were forced to an any option that also reduce the school fees. So, oh my, you need my letter to any money to any part of Kakiri. I know the si ajo won le afford 50,000 lati ran amalo si best good university ni Nigeria but e so pe fun won lo we miss le je owo kini ta lo owo lo kini melo won lo ri gba how do you want to take it back abe ru ke ti bona nu e ti won se tele tele before now ni 70s melo won ri gba lo da awon eyan pada a de so fun pe president ti wa le o ti na bayi ti won miss mo le je won wa so awon yo na won da pada e de le ri nkan kan se pelu won ko se ngba to won fe pari e ti prefer the set won se pale ni so to mo fi lo the fund owo ipada ise e da ni ta 30 fun won so intentionally you are just creating gaps you are creating problem more problem for this children tan gba woyi cause o ti wa lona pe gbese ni
1: am fe ka lo si oro Atiku Abubakar to ni pelu bi APC bo se fe igbimo polongo fun ipo are won loju si ari gomina ipinle Osun Accord Party ni o wa nbe bayi gomina ipin anambra afghan yen ojogbon soludo o wa nbe bayi ah mr funlu abuja o wa nbe bayi
4: eso wike
1: atiku ni eru lo nba tinubu at apc re ke ma wa fa gba mi mara bayi
3: ti seru is another political strategy okota atiku na ba ni opportunity yen we do the same thing this time around is another political strategy whatever the implication or consequences say yo pada dan e si wa yo dan soju wa ngba to ba ya but the far remain ki se ru bi ba ni another political strategy ni to capture it all
1: kan le kotan le
3: won le kotan le ni oh it's so difficult for now we don't amount ara lo decide even with this strategy ara lo we still decide and it about 44 but o di to me chance yes slim
1: awon latako
3: fun latako
1: ṣùgbọ́n ẹ jẹ́ ká wo pẹ̀lú nǹkan tí báyìí Accord Party àti rí pé àwọn wọn náà mòye fún ìjókòó gbogbo aṣòfin àpapọ̀ national assembly candidate wọn ní ìpínlẹ̀ ọ̀ṣun lákọọdù wọn ṣe polongo fún ẹgbẹ́ òṣèlú apc fún ààrẹ nípínlẹ̀ kwara náà ó dàbí pé pdp nípínlẹ̀ kwara àti fìdí ẹ̀ múlẹ̀ ore pa won na fe se are won se tinubu apc won sa won yoku ni pdp ni se ko won kan ba yo sakwa fun won lata ko ni nigeria
3: yo sa ko si the dynamic proof strategy ni and ruling party for lata ko won se everything within their reach lati ri pe ni ti ba ntako won won mu wale yan ni legally ki pa oro an se jagri jaga o e de ko ti tinubu sa apc se le ni ko ti te to violate conscience me so see still also as within legal framework ipa conscience wa ni won godo se nkan bayi won ti tako constitution so it's a political strategy so you sa ko ba fun either they like it or not and I always say it olo selu ni Nigeria ke se ntori ara ilu ni won fin se ntimo se o ntori ara won ni you find it so difficult in a well established democracy in US or Britain and to wa ni conservative you wa ni labor lu won lo won le pari igbo tan o kon fe form unity party nitori pe
1: unity government
3: nitori pe boya en to wole to ni majority ko le form government pelu ofin ti won o gboro bring and others na won de ni agreement lati form government yen but won ba ko to di pe won selection won mo to kaluku won ko to form ru unity government bayi but lodo wa wo duro atin ko gbo wa is it political strategy but ko ti validate constitution wa yes
1: to ni nkan ba wo oro yi ni are tinubu oni gomina ipinle kwara kan re pe won ko tan fa won ni ipinle kwara e ka lo si ipinle oyo odun to koja 23 ale nkan wa to sele nbe ta ipinle rainbow na ba to fe aye ba to je pe awon se makinde won fi ara pe kan si ise fun are tinubu fun ipo are fun are pe egbe suru pdp ipinle oyo won pada na ojoko kan legbimo asofin legbimo asofin apapo se ma kefin e pe ipinle kwara na pre se nkin le kwara ina pe tori pe won se fe se coalition bayi pe presidency apc yoku pdp
3: quarants bi lodo awon pastor ni ilesha bi en se decide fun
2: eni to adeleke
3: foti won lo decide osun lo decide nigba yen kwara na ni o decide boya ehe ni capacity lati ko ta fun tinubu abi ko de capacity to ba to time and what decide e se ta ba fe tagbo won loku ta fe ta conscience won but they have the right constitutionally lati decide ni tan ba fe boya fe koko tan ni o boya fe koko tan ni o boya yo na label fun tinubu boya ko ni na label fun tinubu kwara ni o decide awon ta kan advocate fun ni free and fair election ni Kwara State ati ni Nigeria nta advocate fun ye but if I thought ti aro ba charge governor wa ipe awe ko ko tan fa won ni to ba de oju agba mi tan tin decide tan si allow won ti o decide they will either go for what areso ipe ko tan o kon go against e foot the turn kan ton de so nta ba se nbe uno so bi ta ba wa nbe so je ka dodo igba yen ko ja gba na lo
1: eh ola
2: ja sare lo taja ti nbe lori igba yen ara le e ja lo papapa ani pede
5: Hallelujah! Ebi akoni jo second equa amilengbe lorin fitife pe gbogbo eniyan CBC ajodun orin elekerin lila dota 54th service of gospel songs of the main choir akori ki fitila yin ki o si ma jo keep your lamps burning Luke 12:35 yi o ma waye ni 18th October 2026 Sunday ti o nbo yi ni de ago mesan owuro 9 a.m. ninu ijo second equa amilengbe lorin ori ade ojona is royal highness architect JT Olutade the oniwo of iwo eda Dr. MG Aina chairman anniversary committee elder chief Ayobola Samuel elder in charge Reverend Dr. E Ayebulu Alufa ijo wa ba Jesu pade ninu ijo second equa ni bi sin ajodun orin ti ijo second equa amilengbe ilorin
2: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀.
6: lati je anfani eto yi e o gba kaadi foruko sile pelu 500 naira 500 naira leyin na ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa ibi ti eto yi tin waye ni olalomi hospital to wa ni agbegbe stadium road nilo ilorin ago meso owuro si merin role lojojumo ni eto yi fi nwaye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori ero ibani soro yi 08032622377 ajo Benjamin Franklin Eye Foundation ni olukede
7: Baba Michael, ije ti gbọ.
8: Pe kini?
7: Pe oba lati anu rojo an gbogbo eniyan. Ninu ijo CAC Free Land. Baba wa prophet OK Paul. Oluwa nlo nibe. Eyin na egbiyanju ke darapo mo wa losu yi.
9: Kàdési ọba láti àánú rọgọjí ń pe gbogbo ènìyàn níbi àkànṣe àdúrà tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù. Mercy once again. Àánú lẹ́ẹ̀kan sí. Sátidé kẹta kẹta oṣù láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ẹ jẹ́ àjọgbọ̀n àdúrà sókè nínú ìjọ wa CAC Prayer Land tó wà ní òpópónà Yenkorin Expressway Ìlọrin Kwara State. Níbi tí Olúwa ti ń lo bàbá wa bí iná bí àrá. Prophet OK Paul àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Bẹ́ẹ̀ ni Olúwa máa lo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí fún wa. Ọlọ́run yóò sí lẹ́kùn àánú tuntun fún ọ. Bákan náà, Olúwa ti pa láṣẹ fún bàbá wa láti máa ṣètò ìrọ́gùn sí ni lápá fún àwọn ènìyàn tí wọ́n bá lè bá wa pé nínú ètò yìí darapọ̀ mọ́ wa lóṣù yìí. Ẹ lo dà 09033379533. Àánú lẹ́ẹ̀kan sí ilẹ̀kùn àánú àti ìbùkún máa ṣí fún ọ lórúkọ Jésù.
10: Olùgbàlà ọba àwọn ọba tún ti gbẹ́sẹ̀ rẹ̀ dé o. Lébi sọ́jà agbára ńlá ọlọ́jọ́ méje. Eléyìí tí ìjọ Resurrection Power Church International Ìlọrin ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pàṣẹ mímímọ́ àkòrí. Let your kingdom come. Jẹ́ kí ìjọba rẹ̀ dé. Matthew orí kẹfà ẹsẹ̀ kẹwàá. Bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ọjọ́ kọkàndínlógún. 19th to Sunday 25th October 2026. Kéde di agogo márùn-ún ìrọ̀lẹ́ ni yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ o. Lébi sọ́jà ní Resurrection Land, Olakale Street, opposite Aviation College, Checkpoint Ìlọrin. Jésù Olùgbàlà dúró di ọ. Àwọn ẹni àmì òróró tí ẹ̀mí máyó lónìí wọn yóò. Bẹ̀bẹ̀ Simeon Ajadi. Prophet Dr. Amo Adio. Apostle Blessing Salami. Bẹ̀bẹ̀ COS. Fáwẹ́nu. Àwọn tí yóò fi orin fọwọ́ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ ni wọn yìí. Sami Glorious Music. Mákindé Open Heaven. New Dawn Global. Dára Simi Universe. Olùgbàlejò ní ẹ̀mí mímọ́ láti pàṣẹ Prophet Evangelist. And Pastor Mrs. Adeolu Wumi Aderati. Bẹ́ẹ̀bọ̀ ìwọ gangan lẹ̀ rí kàn.
6: Sọ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ọ̀rọ̀ kẹyìn ara lé o bẹ́ẹ̀ bá ti pè wọlé sókò nídìí àpótí rédíò yín ó kọyìn bẹ́ẹ̀ bá ti ń pè ẹ mọ́ sọ̀rọ̀ kò bá kùgbé kùgbé tirẹ̀ ẹ mọ́ ṣe àkọlù onítàràtà sẹ́nikẹ́ni nọ́mbà tẹ́ láǹfààní láti pè sílẹ̀ 09136556952 09136556952 ẹ̀ló ta ní bẹ́ẹ̀
11: ẹ̀ló
12: ẹ kojú mọ́
6: ẹ kojú mọ́
11: Ọlọ́run
6: mọ̀ wá. Ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín sọ́wọ́ sí a lórí WhatsApp line lè ṣẹ̀wá 09136556864.
12: À ń gbọ́ yín. Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
11: Àfíìsì àtúbẹ̀ lórúkọ mi látòkèlè lè.
12: À ń gbọ́ yín.
11: A kì í púpọ̀ ẹ̀kú ètò náà, mo sì kí àlejò yín. Bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìbùkún tá a bá wo bí ìjọba orílẹ̀-èdè yìí ṣe ń lọ. Tí ààrẹ bá gbégbèsẹ̀ tí àwọn gómìnà tí wọ́n bá tẹ̀lé ǹjẹ́ ààrẹ gbégbèsẹ̀ táwọn gómìnà fi tẹ̀lé nǹkan yìí táró fi dẹ̀mẹ̀kúnnà ibi tí poverty dé ní nàìjíríà lónìí ẹ fẹ́ lè rọmọ nàìjíríà mẹ́wàá kẹ́kọ̀ọ́ wọn jọ ẹni tó ń gbádùn nu wọn bóyá ló jẹ ọkàn lọ ààrẹ wá bí gómìnà wa nípínlẹ̀ kwara pé só lè kó tán kò bí wọ́n pé tán lè kó kwara tán pé sẹ́ lè só lè dìlíbà kwara fún mi torí pé gómìnà gangan fúnra wọn mọ̀ pé àwọn ò lè ní 10% nínú 100% nínú gbò tó ń bọ̀ wá nípínlẹ̀ kwara yìí gbogbo ọmọ ìpínlẹ̀ kwara jẹ́ ká lọ gba káàdì ìdìbò wa ẹ jẹ́ ká lọ gba káàdì ká fi dúpẹ́ torí pé ẹni tí ìnira ọba bá ẹni tíjà ọba bá ló ń pẹrẹ lọkùnrin ìnira yìí pọ̀ o ẹ jẹ́ gba káàdì wa ká fi túra wálẹ̀ kwara oníbàjẹ́
12: ẹ ṣe gan fún òye tí
6: ẹ ṣeun fún òye tí yín o.
1: Dẹ́kúnni ọkùnrin olùmíyẹ wa olókódé wọn ni àwọn òwe pàwọn aráàta ló yẹ ká máa fún wa nímọ̀ràn pé kò pa pẹ̀ntúró ká má dá padà wọn ni ìjọba pé ó yẹ kán mọ̀ kan tí àwọn náà ṣe lọ́sídìí lóòótọ́ pé ó ti lọ ṣùgbọ́n àwọn gómìnà náà pé kí wọ́n ṣe nǹkan tó tọ́
12: ni ori re
2: pada e se fun iwoye tin
8: hello
2: e ka ro bo
8: damodo kekele mo lo
2: ami olohun
8: oke ola ati yawe ni mo ni alagbara olohun
2: e se okunrin ni o eleji re
8: mommy super lata lori
2: e se mo
8: e ni damu e ni ti gba anu ni ti so lagbara olohun
2: ami olohun
8: e gbogbo adura la ni te n gboro ni ati ati bi mo mo so pe to ba kan na ni gbogbo pe enikan to so kan ni station kan ni isi o le ita ati mo o yato te ita ati mo so ti eyin so ko ma ye gbogbo wa lo ade ta mo so pe gba kan ni te an ba ku ti e ja mo so ama lagbaje oda ati kan ya ka se go se kini kan e mo ja mo bara wa je mo ja so ko ba ku gbe fun awon le radio wo e wo adeleke ni isi se mo ko le se go ti se we yin e wo so e ko ri be e da ko adura la ni di o e mo ja mo so nkan pe lagbaya ni ta mo do leyin ona ko olon ka won wa ti ta ku ba ju ana
2: ko da se fun iwoye tin mo
12: ah ni whatsapp wa honorable yusuf ataya kasefa ni ilorin won ni inira yi po pe be bi pe ko to be lati eyin wa won ni awon kesi ile ise are ati are tinubu kan se nkan to to lori oro aje ile yi fun idekun awon mo ile yi e kojumo
2: oda e seun fun iwoye ti yin elowo ta ni benbe
11: diamond oni baje
2: ami olodumare
11: abdul fataya la rula to gidi
2: e da siroyin
11: emi kan fe ki awara ilu ka ta mo se ota omo ya samura lomo ya ka mo so ota eyin wu iwo ipile osun nipin e wu wahala ta awon ara ilu ti won se latara pe pc ni woli elomi eni sonu eni temi o sonu won dota iladeleke ademola pada si ni e wu ju toju ni omo ya lagbele mi ke pe ijo yi ko gbogbo wahala ta awon ara osun fo ti mo ja kini si awon omo sota ta omo abara wa sota
2: diamond oni baje abdul fataya la rola to gidi
12: pada se fun iwoye ti ah ni whatsapp kola dan di lata sadam awon ni owo nefond yen to fin ya keko lati yawo kawe yi won ni kin tete de odo awon to ye ko je afane ni akoko ni soki e ko jumo
13: ala fia ku sa
12: ko ni la jorin
2: e se
13: to bi la jorin
12: agbo yin sa
13: ko ju e sin pe sa awa mo nigeria akoso pe iko lo anoru iko sisugba sawo sisugba sawo we are chameleon ana gaba gbe ni nigeria o je ko ti yewa iro popo di agba iya ti jewa yo wa wi tolo ni o je
12: ese gan fun iwoye todo tin whatsapp wa saka oni lati mtata alori won ki wa won ni ko sani keni te pe so si di lapa ni nigeria won ni ijoba oni ko na owo sibi to to won ni Felix Morgan bi pe nkan lo so yi ko ri be bi pe agora mo le yi oni won wa nu ise ati osi e ko jumo e se mo oruko yan
14: ah oruko mi se batai patek lati gerewu deri eri oro ti are so fun governor wa ni pile kwara won le fe da si ri are ma governor ko to di bo aso ti won so governor eleyi governor to wa pe ti wa ti fun wa ni because the power ti wa lana na lo wa le ni and that is oju ade to le otoku to bi meko ki governor lo le deliver to be ba ni se governor le ni president ibi to won ni je ni a kan ro kalu ko lo le wa fe se ko lo le wa fe se ka ma je ko ta lo te lu ta ma je ko ta lo te lu ah yo je lu mi na je o le da mm
12: ase gan fun iwoye
2: e se fun iwoye ti yin
12: ah ni whatsapp wa amo fun fa gbe mi awon ni omo we edun pe won soro toto gege bi se won lo ro to ni won ni ijoba ipe lawon bi kan o ti le fidi re mi o sugbon isoro a ipo ta won le eko wa bi pe o ti je isoro ojo ti o ti pe won ni ya won lai pe yi awon ri orule gerard ni awon le eko alakobere ati grammar ni ilu ilorin latodo amofin fagbemi to leya
2: jamo lo ile ti mo ko pataki lowo labe eto wa dokita abdulkarim jima edun to wa lati university of ilorin better by far ta won yo fi ofio incoming
12: minister for foreign affairs
2: fi lawon eti e sure
12: canada I don't lo na ambassador
2: wa ti ta ni ejo lo
12: of nigeria to canada
2: eje kan decide wo ni ajo lo ni
12: ontario toronto ontawa eyin tawa tawa
2: eun le o eyan tawa
12: ah o tun jowu
2: tawa ka little bobo londo egbe e mo gba gbe iwoye lawo eto wa ti mo ti eyan ara le o yato gedegbe si iwoye ti awa tokun mejeji ti mo ti kan ni yo la riwaju oye wole lo ko temi
12: to taiwo adeyemi loruko temi o
2: double

0: You cannot control me. You can. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
1: We knew exactly how that feels at Diamond FM. But good conversations, music, and top entertainment.
2: Of course, see Ashadano. You know I want a la Kaleito. Ni koni ti eti mo bi eni mo Diamond 88.7 FM. Hello for kombale. Buba jeleka ere idaraya. Ifikuluko leka amuludun ere onise ati awori aladidun fun igbadun tin nikan ni o Diamond FM ikoni tonton nyerin nyerin.
3: Tun la tonton ni sona lori bi idagbasoke yo se deba awujo wa latun ran wa leti nipa re e ba wa dasi e ba wa dasi e ba wa dasi ni eto kan arambada lori kan ye eto to gbonje fegbe to tun gba wo bo pelu awon atokun apede gbaye awon alejo to to gbangbasun loye tawo won si kajulu lori gbogbo awon oro idagbasoke ta ba sagbeyewo re lori eto ni gbogbo ojo aje Monday si ojo eti Friday bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni.
4: Kí wá pé a kú ojúmọ́ òní òní ni ọjọ́bọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí mo kí wá káàbọ̀ sórí akọ́tún ètò yín ètò wa ètò ẹ bá wa dá sí i ní ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Orí ètò yìí bẹ̀ ni a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ìdájọ́ ẹ̀ka ètò ààbò ní ẹ̀ka ọ̀rọ̀ òṣìṣẹ́ ọ̀rọ̀ ìṣèjọba àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní agbami òṣèlú Taiwo Adeyemi ni orúkọ mi. Onígbàfẹ́wò lónìí ó ní ọ̀rọ̀ ìjókòó ẹni tí ó ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò agbègbè ìpínlẹ̀ Kwara nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ yẹn tó bá di ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún tó ń bọ̀ ò ní wọ́n ṣe ètò ìdìbò ìkíṣẹ́ ìròyìn mọ́ pé àwọn olóṣèlú méjì tó jẹ́ pé wọ́n jọ mú kanlẹ̀ nínú ètò ìdìbò yìí àgbógi lára wọn ẹni àkọ́kọ́ ni ẹni tó wà lákòókò tàwa yìí sọ́tọ̀ sọ́lì mustapha àti gómìnà ìpínlẹ̀ Kwara lákòókò tàwa yìí gómìnà abdulrazak ìyẹn ni pé gómìnà yóò díje nínú ẹgbẹ́ òṣèlú apc sọ́lì mustapha wọ́n díje nínú ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ Kwara ó ní a ṣe àgbéyẹ̀wò àwọn èèyàn tó ti lopò yìí rí pàápàá jùlọ àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n fọwà sílé àti parẹ̀ lórí àwọn aráàlú òní náà a ṣe ìgbéléwọ̀n àwọn òdíje fún ipò méjèèjì pàápàá jùlọ àwọn kan ní gómìnà pé kò tí ì ṣe gómìnà kò tí ì lọ sílùú àbújá ó ti fa àwọn iṣẹ́ àkànṣe wá sílé ní ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ àwọn kan sọ pé ẹni tó wà níbẹ̀ báyìí wọ́n ní ó jẹ́ ẹni tí wọ́n ń pè ní sẹ́nétọ̀ ó yàtọ̀ fẹ́ pé nǹkan tó ń ṣe ẹnìkan kan ò tí ì ṣerú ẹ̀ rí àwò lónìí àtàwọn ọ̀rọ̀ míì tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ Kwara alẹ́jọ́mi lónìí àwọn náà ni onímọ̀ ibrahim ọláyinka òtúkókó wọ́n jẹ́ èèkàn ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ Kwara ẹnjíníà mo kí n pé ẹ kú ojúmọ́.
5: Ẹ ṣe atọ́kùn mo kí gbogbo etí tó ń gbọ́ wa láti lè pé akú dédé wòyí àjíǹdára yóò máa jẹ́ mo kí iléeṣẹ́ Diamond FM pé ẹ káàárọ̀ ṣe dáadáa lábá yín àjíǹdára yóò máa jẹ́ málàmù tó kókó Ọláyinka Ibrahim òun ni orúkọ mi mo jẹ́ director of planning and strategy fún ẹgbẹ́ pdp ní Kwara state ẹ ṣe ẹ kú dédé wòyí.
4: Engineer ẹ káàbọ̀ sórí ètò káwo báyìí ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin ni adarí ẹni tó ń jẹ́ ìlànà à ń tẹ̀lé àti àlàkalẹ̀ fún òṣèlú pdp ní ìpínlẹ̀ Kwara kí n bí yín báyìí ẹ wá láti ẹkùn ìdìbò Kwara central láìpẹ́ yìí ẹ̀yin ni wọ́n pè ní placeholder tó jẹ́ pé ẹ kọ́kọ́ di tíkẹ́ẹ̀tì yìí ẹ kọ́kọ́ dì mú fún pdp kẹ́ẹ̀tọ́ yọ̀ǹda sílẹ̀ kí n bí yín báyìí tó bá ní kẹ́ ẹ ṣe ìgbéléwọ̀n awon to tin soju ekun dibo yi lati odun 1999 kile so lori ona to wa ka to wa gba mi eto lo
5: e se atokun ya to fun pe mo je eni to mo ticket PDP lo ni Kwara Central

0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: جزاء
1: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم أدوك فم ورم
2: الحمد لله رب العالمين
1: أبا تيو سيروة أبا كوكو Oba agbeyin Oba ti o leke gbogbo nka Oba to se gbogbo tin mi loke tin mi lole agbara re ni bi oba ti fe ka loke lole mo nkan to fi si awala na ni oro rafayo ti pa te fi control gbogbo e Mi ma ri Olorun pelu agbara re ase re tin be nu ara ma nabi Adam ati gbogbo nti Olorun oba da. To ti ba tin wa nrisirisi gbogbo nkan yi na. Olorun tun wa nke wa yakhluqu ma la ta'lamun. Mo ti ma tun dawun eda kan e mama won. E sin jo nbe ni. Ninu heart kan yi na le si jo wa. Le jo ngbe. E sin ma won. Olorun awon agbara ni yato sagbara ta wa nlo won yin yato sagbara ho ho ho ho he ho gbogbo won ni o tan won tun fun felomi agbara ti wo olohun be lo ni ha laye laye abadale abidin gbogbo itawi afiyin wo olohun pa dupe fun pa tun wa nule agodo yi ni diamond 8.7 fm your shining supreme station won la tun wa yi ikani ti o lelegbe gbogbo ẹyin tẹ mọ polówó ọjà ẹgbẹ wákàbá yín polówó ẹ ní diamond 8.7 fm ẹ máa gbé bọ̀ ní diamond òǹkulè alátàwọn rẹsì ọlọ́dà onísólà onígbogbo ọ̀gbẹ́ tẹ ń bá ń tà kọ́dà ń bọ̀ ń bá ń ta ata bọ́ ọba gbé wa bá wa ní diamond yàbọ̀ polówó ẹ iṣẹ́ ẹ wa nu ọlọ́run abiyọ mọ́jẹ̀lẹ́ iṣẹ́ yóò jóná
3: amen
1: jí ẹ mú ọlọ́run bá tọ́jú wọn
3: amen
1: pa michael Olariwaju Olorun ba toju baba.
3: Amen.
1: Baba wa pa oye de ko Olorun ba toju won.
3: Amen.
1: Olori oko kafata. Ngba tin be lodo baba. Baba ni Alaji, e dakun e ma ma da ko mi ma, emi fe giyan da ko mi. Ma ma da ko mi ni ah, awo da ko. Eh Olorun o fe si ari mi. O ma da mo si fe koro. Ya I fe koro ma nbi Adam o ne ja o ma da ko yin. Tori na baba fi olu olori oko kafata. Dakun Olorun ma doju baba de.
3: Amen.
1: Ma je baba ko ja pada si ibu.
3: Amen.
1: Beyan ba te wo iye eni tin jeun ni gambari mu bi ile ise baba titin togun. Beyan ba tun wa wo tuyili nbe hun. E wo iye eni tin jeun. Ka tun wa wo bi awa ni Diamond FM yi. E wo iye eni tin jeun. Ah tun wa so mi o. E wo iye eni tin jeun be. Olorun ba wo laye un na baba. Lagbara Olorun eni pare.
3: Amen.
1: Ora Quran lazu.
3: Amen.
1: Ha aki awon afawa. Àwọn sábàbí wa àwọn tí ọlọ́run fi sọ gangan oríire wa àwọn tọ́lọ́run ọba tó ní abá wọn sí tó fi ní káwa náà hàn nínú ayé tá a fi fán káyé ní dáadáa.

0: Diamond FM ìmọ́lẹ̀ tó kárí ayé látinú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà, ìyàwó ààrẹ ilẹ̀ yìí pé ẹ̀kan jáwé sóbìsì lórí ọ̀rọ̀ àwọn obìnrin tó wà nígbèríko. Iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí tó sọ̀rọ̀ láti jáde fìdí ẹ̀ múlẹ̀ ìpapòdà òṣìṣẹ́ rẹ̀ kan tó ṣe kọlù sí ní ìpínlẹ̀ Niger. Àwọn adarí ẹgbẹ́ òṣèlú Akọọ́dù fohùn léde lórí àtìlẹyìn Adeleke fún sáà kejì ààrẹ Tinubu. Ìjọba ìpínlẹ̀ Kwara kéde wákàtí táwọn olùkùkù kérésìmọ́tà yóò máa ṣiṣẹ́ ní ìpínlẹ̀ yìí. Ní ilé òkèrè, ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì dúkùlájà ìpínlẹ̀ Rítíà, ó ní àmọ́ rẹ̀ kò ní máa wo ilẹ̀ Gẹ̀ẹ́sì mọ́. Ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan ṣetán láti ná owó tó tó mílíọ̀nù lọ́nà ogún euros láti ra amúlé ọmọ ilẹ̀ yìí Okoye. Ẹ̀ka ọ̀sán akíwà pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìndà Amọ́lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lóròyìn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtakùn www.diamondfm.net yẹ̀wò wa YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
2: Opportunity buy ma ex inu japan
3: o le shidi kuro nile nigeria tan patapata gba be o ko ni sai ni awon ebi ore atolo fe re lori ile na o le japan nitori ti o fe lati se be sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nko ju orile ede yi lapapo koda bi o ba ti le ko gbogbo nti se tire kuro nile sibe ile eni ni ile eni ilu re ni nigeria je yo ma gbe olokan lajo
4: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7
5: iloyin royin royin royin royin royin royin
6: iroyin ekunrere
5: lati le ise Diamond
4: ederapo mo wa ni idakun kai lujara wa idakun ibadore Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 88.7 FM Diamond FM shining supreme.
1: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìyàwó ààrẹ ilẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ti pé ẹ̀kan jáwé sóbìsì lórí owó tí wọ́n ná lórí àwọn obìnrin tó wà nígbèríko káàkiri tí tó lè pa pàjùlọ fún wọn fún wọn láǹfààní láti máa rí ilẹ̀ dáko àti àwọn ìgbésẹ̀ mìíràn fún ìdàgbàsókè ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí. Ìyàwó ààrẹ nínú iṣẹ́ ìkíni tó lédè lónìí láti ṣe àyájọ́ àgbáyé fún àwọn obìnrin tó wà ní ìgbèríko tó mọ wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdọọdún. Arábìnrin Tinubu ṣàlàyé pé ayẹyẹ ọdún tá a wà yìí ló wà ní ìbámu pẹ̀lú àyájọ́ ọdún àgbáyé fún àwọn obìnrin tí wọ́n jẹ́ àgbẹ̀. Ìgbésẹ̀ náà ọmọ fi ń pè pé kan ṣèrànwọ́ fún àwọn obìnrin tó wà ní ẹ̀ka ètò ọ̀gbìn kí oúnjẹ lè pọ̀ lórílẹ̀‐èdè yìí. Nínú ìròyìn mìíràn, iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí ti ṣàlàyé pé òun ti gbọ́ nípa ọ̀rọ̀ tó lóde látọwọ́ àwọn olùgbé ìlú ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ àwọn òórùn burúkú tó ń léde níbi tí ọkọ̀ bàálù já sí láìpẹ́ yìí tó sì ṣe àkóbá fún àwọn èèyàn tó ń gbé agbègbè ọ̀hún. Àtẹ̀jáde kan tó lóde látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti adarí alūkkóró fún àwọn ológun ojú òfurufú ilẹ̀ yìí yẹ kọmọdé ẹ̀yìnmẹ ẹ̀jọ́dọ̀mẹ lóyún nílùú Àbújá ṣàlàyé wípé àwọn ti gbọ́ nípa ìnira tó ń kojú àwọn èèyàn ọ̀hún. Ìgbésẹ̀ náà lóde bí wọ́n ṣe gbàjáde láti agbègbè ìgbọ́kọ̀dá níbi tí ọkọ̀ bàálù já sí lọ́sẹ̀ tó kọjá pé òun burúkú ló ń wá láti ibi tí ọkọ̀ ọ̀hún jábọ́ sí. Wáyé o, àjọ ìjọba ilẹ̀ yìí tó ń rí sí ìwọlé àti ìjáde yìí ti fìdí ẹ̀ múlẹ̀ ìpapòdà ìkan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ látàrí ìkọlù tí wọ́n ṣe sí látọwọ́ àgbébọn tẹnikẹ́ni kò tí ì dámọ̀ ìpínlẹ̀ Niger. fide mule. Tajari kantle de loni natowo alukoro fun eso alabo hon. DCI Akinsola Akinlabi. Ega bi atajari on se fide mule se yon lo waye. Ni ojo segun ojo kefa osuke wa odon ta waye. Ni kambi ago mokan labo yale ta. Ni ba ti an osise meji ajo honwa. Lenu se won ni agbegbe tunga taya woro ni ipinle Niger. Ega bi o se fide mule olugbe ohun. Oni ASI Ayuba Bangida eni keji to fara kasha oni ni inspector AK Musa Asofin telere ton soju awon eyan ekun debo iwo orun ipinle Kogi legbimo asofin agba ile yi tinu melaye ti fi eso kan ilegbimo asofin apapo ile yi elekewa pe won ti yonda ominira ile fun isakoso are Bola Tinubu melaye to je ekan egbe oselu alatako ADC lo fun lede mo ton soro paroyin ni anayin lu Abuja ege bo sewe oni awon igbese ton lede atowo elegbemo asofin agba ile ye agbemo asoju sofin pa pa jure lori atunto si orofin atunto si eto dibo oro owo na ipenija eto abo fide mule pe awon adare ile ohun Asofin agba gosu apabio ati abenugan ilegbimo asofin tagiri abas fide mule pe won ti yonda ile fun sakoso tinubu ege bo sewe oni ilegbimo asofin elekewa ile ye oni won le pe ni eka kan ilese are ile ye o tesa ju pe awon eyan ti bo jale asise won papa julo lati soro lori awon aseju eka alase lori lede yi awon adari egbe oselu accord party meji ni ipinle eko o ti kesi gomina ipinle osun ademola adeleke ko se afomo lori iroyin pe o fe se atileyin fun sakeya tinubu won si siyan ege bi adari ipolongo fun are tinubu ni ipinle osun awon adari meji ohun oke sowedo to je adari egbe oselu accord party ni ekun debo iwo orun ipinle eko ati Oladeji Oluwa to sin to je alaga egbe oselu accord party ni ipinle eko niwe kan ti won koranse loni si gomina adeleke ati awon adari apapo egbe oselu accord party ayan kaminu pe igbese adeleke a se polongo fun tinubu oni yo se akoba fun idawe olubori awon odije fun egbe oselu accord party ni ipinle osun ati kakire tibu to le yi saju eto dibo odun to nbo ni ipinle Samfara ijoba ipinle Samfara ti buwolu igbese lati je ki awon olugbe ipinle ohun ti won le die ni egberun lona merin din ni ogoji kan je anpani ipin idokowo ti le ise Dangote lara igbese silagbara fun awon eyan ohun ege bi atitade kan to lede lati owo ile ise ijoba ipinle Samfara to si oro omo niyan salaye pe igbese na ni won gbe lati je ki awon olugbe ipinle Samfara je anfani ipin idokowo ati idokowo abe eto ohun awon eyan ohun oni yo je anfani ipin idokowo toto ti ogun ti won ta atowo ilese Dangote won sise na pelu ilese ijoba ipinle Samfara ton oro moniyan pelu ilese ijoba ti ipinle Samfara ege bi won se fide mole eto ohun ni e commissioner fun oro moniyan ni ipinle Samfara Salisu Musa Safi Kanuwa yo dari re ti won si mu awon eyan kakire ijoba ibile merinla ni ipinle ohun ege bo se fide mule awon eyan ti won le ni egberun meji oni won mu kakire ijoba ibile metala ni ipinle ohun Iluguzo yo si fi awon eyan ti won le ni egberun merin ati abo sile ni ipinle Kwara ijoba ipinle yi ti bere igbese ati ma gba akosile awon awa alukuku lara igbese ati dekun ipenija eto abo commissioner fun ina oko ni ipinle Honorable Lafia Aliyu Korasabi lo fi idoro mule ni ana nigba to soro pelu awon oniroyin lori nkan to ni se lori eto abo ni ipinle yi nigba to soro pelu awon toro kan Honorable Korasabi fide mole ipe isakoso gomina Abdulrazak Shetan lati pe o pese alaafia ni pe papa julo lati dekun awon eyan ton lo anfani irin na ko lati ma wo dana kakiri e ti butoro ile ye ege bo se wi commissioner afidia mule ipe awon eyan ton wa alukuku kesele beta o ma sise laarin ago mefa daje si ago mesan asale to se na ti gbera so ni eyo soka iroyin ekun re ni amuwa se ti gboyin lati kainda amore ti 7 to wa ni lorin ni ipinle kwara leyin simi ranpe yi alo se ilo kere ijoba lege si duku laja lati gbegidina amole ritia lati wole re wa lekan si akin eku ikale
7: Roy, Roy, Roy, Roy, Roy.

bẹ́ẹ̀ ni sá tọmọdé bá dóko ìbá bàbá ẹ̀ ní kọ́kọ́ ojú o ìbá ọlọ́run elédùnmáre ẹkú rọ̀lẹ́ sá ẹkú rọ̀lẹ́ mà ẹkú rọ̀lẹ́ ń bi gbogbo tẹ́ ẹ ti ń gbètò nírọ̀lẹ́ òní adélébáre ọjọ́ àlàmísì

àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Wọ́n ń sọ̀rọ̀ ìkìlọ̀ lórí ewé epo. Awuyewuye wọ́n ti dá subsidy padà, wọn ò dá subsidy padà, ìjọba àpapọ̀ náà ti fèsì, wọ́n ní àwọn subsidy ó ti lọ láéláé, kò tún lè padà wá mọ́. Èyí táwọn ṣe àwọn fi ń tu aráàlú lára ni, pàápàá jùlọ lóṣù kẹwàá tá a wà látọjọ́ kìíní títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Àmẹ́gbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n ní tíjọba ń wí ò tí ì tẹ́ àwọn lọ́rùn. Wọ́n ní tí àwọn ń fẹ́ náà ni pé kí wọ́n dín owó epo kù, kí wọ́n gé owó epo, kówó epo wálẹ̀, kí wọ́n ó sì rí i dájú wípé owó tí ó mọ̀ jẹ́ owó orí kò ní aráàlú náà lára. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, kí wọ́n mọ̀ retí pé àwọn òṣìṣẹ́ wọ́n ó daṣẹ́ lẹ̀ o. Nínú àgbéjáde àjọ oníṣirò lórílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn National Bureau of Statistics NBS, wọ́n gbé jáde pé ọ̀wọ́n gógó nǹkan ó já wálẹ̀ díẹ̀ lọ ní oṣù kẹsàn-án ọdún 2020.

0: Eka bo lati eka ipolowo oja. Eje awo apo iresi. Ilo ni won ta losu kejo eyin iya loja e ma fikun e ma yo kuro nbe. E ma wori owo ajo ma pe. Ele o ni that a kin se pa fe fi tu asiri iye te nra nkan te nra. A kan fe mo boya nti won gbe jade ninu akosile yi. So nla pa loju oja. Se be na lo se nri loju oja. Sowo ijoba lo wa ni abawon oloja wa. Abawon wo gan ni o je ka ri pa re. Agbe jade ajo NBS. Lori iye owo oja. Hello.
1: Akobi?
0: Yes, sir.
1: Ọmọ kú ètò.
0: Ẹ̀ṣẹ̀ ń rúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá, sir.
1: Michael láti ìgbèlú mi.
0: All right, sir. Yes, sir. Yes, sir.
1: Àpọ̀lọ. Sẹ́rí tí mi kàn rí pẹ̀lú ètò yín tẹ́ gbé kalẹ̀ ni pé n ta lè fi rí ìtì ẹ̀ tó fi lè yí everybody. Kò náà ní epo. Bó ṣe yé mi. Sẹ́rí bí wọ́n ṣe ń fi lè tí wọ́n rọra ń mú kú. Tí wọ́n fi ń lè tí wọ́n ọ̀rá mú kò kò fẹ́ ti gbogbo ara nítumọ̀ sí wa.
0: Láàrin àwọn aráàlú.
1: Bẹ́ẹ̀ ni kò jẹ́ kó fẹ́ nítumọ̀ sí wa. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá jókòó tí wọ́n jẹ́ ìyá lọ́jà tí wọ́n ń tààrẹ sí tí wọ́n ń ta gbogbo ẹ̀ àwọn ni wọ́n tún lè sọ ṣùgbọ́n lára àwọn ò ní pè
0: báyìí.
1: Ṣẹ́gẹ̀t. Ṣùgbọ́n èyí tèmi rí ní kókó ni pé bíjọba ṣe ń ṣe tiẹ̀ èyí táwọn aráàlú gan fi ń ṣera wa pọ̀.
0: Èyí
1: tá a fi ń ṣera wa pọ̀ kọ́lọ́run kú ṣàánú wa ni. Ó yẹ ká máa ṣàánú ara wa. Ó ní ibi tí ọ̀rọ̀ tún wà nù. So agbáwọn èèyàn sáà ti ń sọ sá ibi ò ní pa wá.
0: Àmì.
1: Kí wa ò ní lè níbẹ̀ lórúkọ Jésù.
0: Àmì o.
1: Ẹ kú ètò àtọ́bí. Ẹ kú ìdẹ àmúlé lọ́wọ́.
0: Ṣánkú Alájí. Ó ní máa kí yín o.
1: Olúwa sí.

0: lórí àgbéjáde àjọ NBS là ń sọ̀rọ̀ lé lórí iye owó ọjà nígboro àti iye owó ọjà nínú ìwé tí ó ń bára mu. Hello.
1: Hello sir.
0: Yes sir. Ẹ kúrọ̀ lẹ́sà. Àmì o. Àmì sà.
1: Ọ̀rọ̀ orúkọ tèmi ni Yusuf Ẹ̀rọ Ọlọ́pẹ́ láti ìsàlẹ̀ Àlùkò.
0: Láti ìsàlẹ̀ Àlùkò. Mo ń gbọ́ yín sà.
1: Nínú ọjà tuntun.
0: Inú ọjà tuntun lẹ wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Inú mi dùn.
1: Bàbá wa ní ká fojú lówó pé wọ́n ní ọjà ń dí ọjà ń dí. Bọ́ bá tiẹ̀ dí náà, n tí wọ́n ń já ń bẹ̀ bí à ń já 500, 1,000 naira. Iná ni ẹja wa fojú lówó béèyàn bá ra bí báàgì mẹ́rin márùn-ún lóṣù. Ó sọ wọ́n bá gbé dọ́bá gbé pé gbà kan ni wọ́n lè mọ́ gbé ju bá bí 500 àbí 1,000 lọ. Ẹni wá ra báàgì márùn-ún tí wọ́n ti ní mú 3,500 wá. Ohun tó gbé bọ́yá láti.
0: Ẹ má bínú sà, ẹrú ń dúpẹ́.
1: Ẹrú ọlọ́pẹ́.
0: Ẹrú ọlọ́pẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ó dín àbí kò dín?
1: Ó dín níwọ̀nba.
0: Ó dín níwọ̀nba. Ẹ ṣeun, kò ní bàjẹ́ fún yín. Ṣùgbọ́n ó tún ń gba bòmíì lọ àbí? Ó ń gba bòmíì lọ.
1: Owó epo.
0: A jẹ́ pé tí wọ́n kọ sínú ìwé pé ó dín wọn ò purọ́ àbí? Èyí tí wọ́n kọ sínú ìwé pé ó ń dín díẹ̀ díẹ̀ wọn ò fi purọ́.
1: Ẹ à lè sọ pé wọ́n fi purọ́.
0: Ẹ ṣeun. Ọ̀pọ̀
1: kò dín bó ṣe yẹ kó dín.
0: Kò tí ì dín bá a ṣe ń fẹ́.
1: Ọlọ́kọ̀ ti oko tó náà lò wá yóò ti gba owó òun padà. Yóò ṣe wọ́n mọ orí bí nínú kóńgò kankan tí wọ́n ń tà fún wa tó fi wà ní price tí wọ́n ti ń tà wá láti tẹ̀tẹ̀ tẹ́lẹ̀.
0: Ọ̀dà ẹ ṣeun. Mo nígbàgbọ́ pé bàbá yìí mọ̀-mọ̀ ń dìfẹ́ǹdì àwọn ọlọ́jà pé n tí ò fi jẹ́ kí àwa tá à ń rà tá a jẹ́ àwọn tí wọ́n ń ṣe aláràtúntà tí ò lè jẹ́ wọn ó já owó kúrò lórí ẹ̀ wọ́n ń sọ àlàyé rẹ̀ fún wa.

0: wa ṣanu fun wa. Hello.
1: Hello, Akori.
0: Yes, sir.
1: Mr.
0: Lariwaju lati ilu Ilorin wa yi.
1: Ni Jimba.
0: Jimba, se n fokan ba wa bo.
1: Won fokan ba lo. Ku de.
0: Lero ti.
1: Ewo ko. Ita ran gbogbo won. Ita to wa di je da le le tin lo ge ba ti lo ra ko be. Jo re ran yawo mo. Omo se yawo. Ko ba de yo ni ko to. Tẹ́lẹ̀ kò tó tẹ́lẹ̀.
0: Ẹ̀yin náà ti wá ń mójú ara yín lọ.
1: Bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀. Kò tó kí wọ́n dá padà síbi tó wà tẹ́lẹ̀. Òṣà bó bá gbè mí nílẹ̀ bó ṣe bá mi. Ọ̀gbádùn mi yé.
0: Yes, sir.
1: Ọ̀rọ̀ pé wọ́n ń dín kù kíkì sí yẹn kọ́. Bí wọ́n ṣe pepo sí kí wọ́n dá padà síbẹ̀. Sísọ́jú ni ò pé wa nìyẹn, kò bá kọ́lọ̀ wa mú, kò bẹ́jẹ̀ wa mú Nàìjíríà. Ìkànnì àkọ́bí.
0: Ọlọ́run ni fara ni wá. Ẹ ṣeun.

0: Hello.
1: Hello, Ekurele.
0: Ekurele, sir.
1: Orúkọ mi ni Fasio láti ìlú Ire.
0: Láti ìlú Ire.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ń fọkàn bá wa bọ̀.
1: Ṣèyí Jacob ni èlé má gbọ́ prógámù ẹ̀.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Torí olùfẹ́ Diamond làwa náà tẹ́lẹ̀.
0: Inú mi dùn, mo ń délédè Sanko Alhaji lórí ètò yìí. Nínú àgbéjáde MBS, wọ́n ní ọ̀wọ́n gógó ọjà ó ti já wálẹ̀ níwọ̀nba sí 14.63%. Èyàn ìdá mẹ́rìnlá lé ẹ̀sún mẹ́fà àti díẹ̀.
1: So
0: hàn ní inú ọjà tá à ń rà nígboro.
1: Ìjìnbí tí mò ń lọ nìyẹn. Tá a bá kàn ń parọ́ tanra wa lórílẹ̀-èdè Nàìjíríà ló kù. Kò sẹ́ni tí ò mọ yóò ṣẹlẹ̀. Nígbà tí mo ka ní ìzìyẹn níjẹ lánàá. Wọ́n jẹ́ ká mọ̀ pé ní last year this time around, bag of rice is 120. But ní bí ayé odidi 50 something. Láti August sí àkókò yìí náà, tí wá dúró sójú kan. Ọ̀rọ̀ ráìsì nìkan làmú kankankan. Nígbà tí epo máa increase. Epo increase láti bóyá 700 naira to the 14. Ìjọba wá já 50 naira lórí ẹ̀. Bó ti fótù kan. Síyẹn ló máa rọ aráàlú lọ́rùn. Ṣùgbọ́n tábàkà torí bẹ́ẹ̀ ṣe ní ká máa sọ̀rọ̀ òdì sí rédíò, ká máa sọ̀rọ̀ òdì sí ìjọba. Ṣùgbọ́n ká mọ̀ láàrin ara wa pé a ń ta àwa jẹ ni. Ẹ jẹ́ lọ bí ètò iná ìjọba. Fún bí oṣù mélòó sáà gbádùn náà yìí. Ètò ìdìbò ń bọ̀ lọ́nà báyìí. Àwọn àfinálẹ̀ fún wa. Iná tán tó fi sílẹ̀ yẹn náà kò sí dẹ́rùn bẹ́ẹ̀ o. Èèyàn ò lè lóògùn 5,000 naira láàrin ọjọ́ méjì mẹ́ta ó di tán. Ìjọba tún ó mọ́ tàn wá mọ́. Fún owó nǹkan tó dáa ṣe fún wa. Tí aráàlú ó fi gbádùn. Wà sọ tán kú mú kúrò lórí epo lè faraàlú lọ́kàn balẹ̀. Abákan tara wa ló kù. Ọlọ́run ní jẹ́ Diamond ó bàjẹ́.
0: Àmì o.

0: Hello.
1: Ekrolesa.
0: Bali lati of a garage.
1: Yes, sir.
0: Gẹ́gẹ́ bí àwọn tó ń sọ̀rọ̀ sí sọ̀rọ̀. Ló àwọn iṣẹ́ wọn náà ṣe láwọn tó sọ pé wálẹ̀ calculation ti wọ́n. Díẹ̀díẹ̀ tó ń sọ yẹ wẹ́ ṣùgbọ́n kò tí ì mú nǹkankan lára àwa ọmọ Nàìjíríà. Tí nǹkan bá wálẹ̀. Gbogbo èèyàn ẹ rí kí gbòòrò ju bléètì pé bá a ṣe ń fẹ́ ni. Epo tán ló wálẹ̀ $50, $20 wọ̀nyẹn kò ràn kankan. Ìdí ni pé tẹ bá wọ
1: kó. Àgbéjáde wọn yìí kì í ṣe orí epo nìkan ni wọ́n gbé ilé o. Lórí àti àwọn ohun tí à ń rà àti àwọn ohun tí à ń tà àtohun tó ń wọlé àtohun tó ń jáde. Ìdání nínú ẹ̀ náà ni oúnjẹ tí à ń rà lára àwọn ìdá tí wọ́n pín sí ní sọ̀rí sọ̀rí.
0: Òun náà là ń sọ pé gbogbo bí tí nǹkan bá wálẹ̀ ẹ wo ráìsì ní ìsìn ráìsì là ń sí gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ. Gbogbo àwọn oúnjẹ míì bíi ẹwúrú tòmátò bíi ata bíi kìnìún kí ló ń jẹ́ kí kìnìún wọ̀nyẹn wálẹ̀ èpo wọ́ epo náà ni. Ẹ wo $50 tẹ́ndá já kúrò lórí epo nísìn ẹ wọ kúrò pé àbí kí ló ń jẹ́ àwọn kẹ̀kẹ́ ní àpapọ̀ kìnìún kankan wọn àdé kọ́bọ̀ mẹ́. Tó wá sọ pé tó ọlọ́run á ràn wá lọ́wọ́ á kọ́ wọn mọ́ pé kó lè rọrùn dáàbò.
1: Mo fẹ́ kí a mọ̀ pé àwọn nǹkan tí à ń sọ náà ìjọba ń gbọ́ nínú rẹ̀ sì máa ń ní àyípadà rere nínú ìlú ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe bí àwa ṣe ń fẹ́ bá a ti fẹ́ kó rí wàràwàrà náà ló máa ń rí láti ọ̀dọ̀ ìjọba ṣùgbọ́n mi ò fẹ́ ká rò pé àwọn ohun tí à ń wí tí à ń sọ ó ń bọ́ sí lásán létí ìjọba ẹ jẹ́ kí n sáré dẹ́ka polówó ọjà tá a bá padà dé Adelebare, ojo Alhamisi n tẹ siwaju.
2: Kí ló bí ẹ jọ?
3: Mo wà ní bílọ́dún àkọ́kọ́. Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
4: Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
5: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
6: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
7: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
8: Síbẹ̀, ó dára.
9: Obey at 8, real people, real stories. Obey is okay.
10: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
11: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
10: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy.
12: HBM Nigeria, formerly
10: HBM, Beyond Buildings.
1: Nígbà tí a ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó jáde nínú ìwé ìròyìn lọ́sẹ̀ tá a wà yìí títí di òní yìí tí a ń sọ̀rọ̀ yìí náà a sọ nípa ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ sọ lórí owó epo àti owó orí láti mú ìdẹ̀rùn bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A sọ nípa àwọn ọ̀rọ̀ bí èsì tó ń jáde láti ọ̀dọ̀ àwọn alátakò sí ohun tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ nígbà tí wọ́n ń ṣe ṣíṣọ́ lójú àwọn ìgbìmọ̀ tó jẹ́ olùpolongo ìdìbò ẹgbẹ́ òṣèlú APC. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ti ń jáde láti tún sọ àwíjàre nípa ohun tí ààrẹ sọ lẹ́yìn tí àwọn alátakò bíi Atiku Abubakar, Peter Obi, Dele Mamadu atawon mi na ti won soro lori ti won face si oro ti are Tinubu so fun awon igbimo olupolongo eyi ta n gbe yewo lowo ti opolopo eyan si ti dasi na ni oro owon gogo oja bi o ti se nja wale lati osu kan si keji laarin osu kejo si kesan losu kesan ta lo ton yi won ni o ti ja si ida merinla o le esun mefa ati die hello 0913655692 hello
13: e kurole
1: yes sir
13: Jimtex lo n pe lati edun
1: Jimtex lati edun
13: ekweto ẹgbọ́ gbogbo tó ń kálùkù náà sọ látàárọ̀ ẹri pé gbogbo ọ̀rọ̀ kan náà ni gbogbo wa ń sọ tí ó sì yàtọ̀ síra wọn tí wọ́n bá tẹ̀ wá fẹ́ mọ̀ tàn wá tí àwa mọ dísìn lọ́n lù ní kọ́lọ̀ mọ́ fìbí pa wá ikún wálẹ̀ o àti tán já epo wálẹ̀ nìkan fi lè wálẹ̀ ẹ pé tù.
1: ẹ ṣeun. Magba ipe meji tabi meta si tori ta ba woju ago ojo tin re bi ana awon eyan ti won rai wole nte atejise na eyan kan ni eru nba ohun o won ni pelu pe akoko eto idibo nkan lekun gbongbongbon a mo pe akoko ti a ba nsumo idibo bayi nkan ma nroso mu ni sugbon bi gbogbo e tun se wa ri o nko awon lominu bi nkan o ti e se ri bi idibo ba pari na hello Hello. Yes, sir. Ekuro lesa. Yes, sir.
14: Akwabiwa.
1: Yes, sir. Adupe o.
14: Ekweto.
1: Yes, sir.
14: Oloyin ni dare.
1: Ami oruko yin ati bi te tin pe wa, sir.
14: Ahmed Anima Shaun lati Tamadu.
1: Lati Tamadu. Alagba Ahmed Anima Shaun. Bo lo se ri ni Tamadu, se awon nkan form be sheet nkan akole orisirisi ni Tamadu nbe so ndinwo bi o ti e po
14: point kan na de mi fe so seri awa na ni wahala ara wa o
1: lona wo
14: ni won ba ti won lo wa leyin ti awa ara wa ta ntaja se pa wa ara wa na la ntaja fun ara wa
1: bi
14: a je ko wa le ni won ba to wa le kekere yi ko ti ja wa le san a mo pe ko ti ja wa le se ti awa gan ni beru olorun laarin ara wa fun oja to wa le o kaluku defend iro lataro
1: ninu ero ti yin o pelu bi nkan se nri ni goro
14: be ni creator ni so to fun ra wa
1: e ja so
14: a mo wa pon jebe leti sa pe loke ni won ojo ja wa le won ojo ja won ba to ja wa le yin se sa ni beru olorun pelu ara wa pe itemi na nta won ba to ja wa le yin je yo wa ni ra ko be ni owo ni je ti mo nta ta ba ti ni beru olohun sale won o ni sanu wa loke o iberu olohun ta ba fin bara wa lo ni sale ti nkan ba se ri be ni ka se mo tele so la won o ti ni lasun ti le mo bere nkan mi ti won ba ti se fun wa to se ti won ba tin sele yin sin ti wa nera ara won ti yo ku obi oja to ra yin re nikan ko soro lataro pe so iye bayi abi la ni ara wa o da eja ni beru olohun pelu ara wa
1: alagba ahmed anima shaun kile yin ta bayi kile nta
14: isi owo le mi se
1: okay oda tori mo fe bere ni pe ninu nte nta o so dinera kan so dinera meji seyin na ti yo fara lu pe ki won o le mo pe ah nkan din die latoke wa
14: isi owo la wa nse
1: oda olohun fere si o
14: amen
1: atawa teyin a ni sise eje ameyo kan si ka ma fi yen se lo loni adelebare ojo Thursday pelu Pastor Shanko Alaji Sheyi Jacob Akobi lon delede Shanko loni. Hello last caller. Ah etun mu hello en to bo mi sanwo na ori nkan de ba. Hello eseun oluwa lo nto o
15: igbe le mori ti o si to.
1: Ah baba oni kokorin
15: e ora sa
1: ni re wole de
15: e le sa
1: gbugbo awon ebi wa nko adupe o
15: alaafia gbugbo wa wa mo gbo program latte kan gbo to npe wole olu sanu gbugbo wa
1: en ra material o
15: mo ra material
1: eyin na se ntaja
15: bene bo ra material wale won jo wale o
1: ah
15: kolon san won je ki material wale rara o kodo tun won si ni won jo wale rara to number 1 number 2 wa ni pe oju temi tun fi wo o ni pe se ri won ni olohun ni pa ni lori ko mo fi run gbon ropo
1: eh
15: mejeji la won ijoba wa gba lowo ati run gba tori ati run ori wa patana fa lo
1: ah
15: nisin ewo dollar owo naira wa nisin won be lule won jo ni value mo
1: ah o tun wa lagbara won tun lo tun ti o tun ti ru gogo die si ninu royin lo se yi o pe naira tun lagbara die si loja agbaye
15: to ba je pe se wa je ko won de ko wa ri a ri mo lara re ni orile idi ti wa bi because ton ba je ka ni naira wa tun o tun se pe boyo na tun lo oke ni bi pe boyo subu ni waju dollar so pe mo nigba wo pe nkan tun change die but epo won dollar na tun ni o tun devalue owo wa o tun devalue naira so baba fi oju mejeji yen wo ri pe mejeji yen o n se akoba fun oro aje wa gidigidi gan pa pa julo fa wa me kunu se nge zwan e ko lohun ko sanu wa ni
1: ami o
15: olorun olo e ku eto
1: eseun ijoba n gbo o pelu n ta ti gbo yi àwọn àtẹ̀jíṣẹ́ tí mò ń rí èèyàn kan ní owó epo ni ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n jí ó wálẹ̀ ẹ sì tún bá wa bẹ àwọn ọlọ́kọ̀ náà tówó epo bá ti wálẹ̀ kí wọ́n ó bá wa dín tí wọ́n gbé lọ sókè kí wọ́n ó bá wa já wálẹ̀ náà. Ìjọba ń gbọ́ o ẹ má bínú a ni le gba ipe kankan mo titi ojo mejo ta ma lanfani ati tun pade ta ma pade Pastor Shanko Alhaji ati baba be emi oloye de Sheyi Jacob Akobi ati ifedayo aina lankin pe ka fayo pade.

0: FM, radio made for you.
1: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó tún rinlẹ̀ dòdò.

0: ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ́ gbádùn rẹ̀. Ẹdíjúyín kẹjà ládùn rẹ̀, ẹ jẹ́ kó mọ́ ọyín lára. Diamond 88.7 FM, ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, ìlọrin, ìròyìn àgbáyé.

0: ṣáájú ẹgbọ́ àwọn kọ̀kọ́ tó wà nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Tinubu fi àbádòfin mẹ́ta sọwọ́ síwájú ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí. Àwọn gógó ọjà ilẹ̀ Nàìjíríà ló já wálẹ̀ sí nínú oṣù kẹsàn-án. Ẹgbẹ́ òṣìṣẹ́ NSA tako ìṣàpọ̀ ilẹ̀ yìí, tàbí ọwọ́ bó ṣe ṣe kan wòṣẹ́ nìràn. Àjọ NSCDC fipáńpẹ́ òfin gbé ẹni ọdún 22 kan wípé lọ́wọ́. Wọ́n ṣe fi ọmọ kan ṣoko lọ sọ́fà ní ilẹ̀ Mali. Ní ilé òkèrè, Trump fagilé ṣíṣe àfihàn tààràtà bí ó ṣe já okùn ẹ̀mí ọmọlógún kan tó pa àwọn ọ̀rọ̀ rẹ̀ ní Fort nílùú Texas. Abọ́láròyìn ìdárayá balógun ikọ̀ Super Falcons Ajíbádé fún léde lórí ipò tí ara rẹ̀ wà. Ẹ̀kúrọ̀lẹ̀ Akíwà wípé a kò iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti Kàyíndé Amọ̀rẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lọ́nà ìròyìn. Ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net one YouTube and Diamond 8A7FM. Ẹkùnrin náà ń bọ̀ lẹ́yìn sí ìmọ̀ránpẹ́ lẹ́ẹ̀kan sí akéye pé ẹkú ìkàlẹ̀.
1: Kíkọ̀ rẹ ní opportunity buy, ma ex inú japa ni.
2: O lè ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́, àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7 ìlọrin.

0: síbẹ̀ ní ilẹ̀ òkèrè ilẹ̀ russia ti fi ẹ̀sùn kan ilẹ̀ ukraine wípé ó ṣe ìkọlù alágbára síbùbọ̀ sí iléeṣẹ́ epo rọ̀bì rẹ̀ tó wà ní azan ní ẹkùn ìlú moscow lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ ukraine volodymyr zelensky kéde ìpọnṣẹ́ tán láti padà máa ṣe ìkọlù sí àwọn iléeṣẹ́ apínà ilẹ̀ russia akọ̀wé ètò ààbò fún ilẹ̀ russia ṣàlàyé wípé àdó olóró mẹ́rin àti àwọn ọgọ́rọ̀ àwọn ohun ìjogún tó fi ń ṣọwọ́ sí ilẹ̀ russia ọ̀nà wọn ń já wálẹ̀ pàápàá jùlọ ìpè tó bá ibùdókọ̀ ìfọpo ilẹ̀ russia hàn òní ọ̀fànà zelensky ṣàlàyé pé ilẹ̀ ukraine ti dá ọdún rán láti máa ṣe ìkọlù sí àwọn nǹkan tó ń pèsè náà fún ilẹ̀ russia fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà bẹ̀bẹ̀ fún ó fi ẹ̀sùn kan ilẹ̀ russia kún tẹ̀síwájú láti máa ṣe ìkọlù sí ọgọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ ukraine tó yẹ pé wọ́n níná ó tẹ̀síwájú ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ilẹ̀ amẹ́ríkà ni ó ti gbà láti pé ó kárò ná lórí ìrànwọ́ tó ń ṣe fún ilẹ̀ ukraine lórí ọ̀tẹlẹ̀múyẹ́ ní abala ìròyìn ọrọ̀ okòwò ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti ọwọ́ ìgbìmọ̀ tó ń pín owó lóṣooṣù fàáké ti pín owó tó dín dẹ̀ ní tírílíọ̀nù méjì àti ààbọ̀ náírà tí wọ́n pa wọlé fún oṣù kẹsàn-án láàrin ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta lórílẹ̀‐èdè yìí wọ́n ṣe ìkéde náà lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ fàáké tó wáyé nílùú àbújá fún ti oṣù kẹwàá àtẹ̀jáde kan tó lédè látọwọ́ báwa mọ́kọ́ tó jẹ́ agbẹnusọ ní ọ́fíìsì aṣọ́gbà ilẹ̀ yìí ló fìdí ẹ̀ múlẹ̀ owó ọ̀hún ọ̀nà pé fún àwọn ìjọba ẹlẹ́kàǹkà àwọn ìpínlẹ̀ tó pèsè epo rọ̀bì òní wọn fún wọn ní ìdá mẹ́tàlá nínú ọgọ́rùn-ún kan owó ọ̀hún tí wọ́n pa wọlé lórí ọ̀rọ̀ epo. ní abala ìròyìn àwọn amúlùdùn amẹ́sẹ̀ fún olórin ẹ̀mí ọmọ ilẹ̀ yìí ọláyẹmí bayọ̀nlé bọ́lajì tọpọ̀lọpọ̀ mọ́ sí tolúwa ní sings babádùn ní gbẹ́lábọ̀ ti ṣàlàyé ikú tó pa olórin ẹ̀mí ọ̀hún lẹ́yìn ìgbà ṣàlàyé pé wọ́n gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn tó fẹ́ tó mẹ́jọ ní ìlú ìbàdàn pété pé ó rẹpà dágbére fàyè olórin ẹ̀mí ọ̀hún ó kéde ikú rẹ̀ ní àná ọjọ́rùú ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún tá a wà yìí nígbà tó sọ̀rọ̀ lóṣẹ̀ náà gbọ́lábọ̀ tẹnumọ́ pé olórin ẹ̀mí ọ̀hún lára rẹ̀ ya nígbà tí ó gbé àwọn èèyàn rí kó tó di pé ó ṣubú lójijì wọ́n sì gbìyànjú láti jí pé wọ́n jí padà sáyé ó tẹ̀síwájú pé ìgbìyànjú wọn láti gbé lọ sílé ìjọsìn pàbó látàrí àwọn dókítà oníṣègùn òyìnbó tó ní wọn wò sẹ́niran táwọn kan sì kọ̀ láti gbà á bọ́lábọ̀ tẹnumọ́ wípé àwọn èèyàn rẹ̀ ò ní wọ́n kún fún àdúrà wípé bóyá yóò padà jí sáyé gẹ́gẹ́ bí òṣèlú tẹ̀síwájú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló jẹ́ àdánù ńlá pàápàá jùlọ lórí ìgbìyànjú wọn nígbà tó ń gbìyànjú láti di pé olórin ẹ̀mí ọ̀hún ló jí padà sáyé ní abala ìròyìn eré ìdárayá balógun fún ikọ̀ àgbábọ́ọ̀lù obìnrin àgbà ọ̀jẹ̀lẹ̀ yìí super falcons rasheedat ajibade ti fohùn lédè lórí ipò tí ààrẹ wà gbà tó fi orókún ṣèṣe nígbà tí nàìjíríà ń wàákò pẹ̀lú ilẹ̀ comoros díje pẹ̀lú olympics 2028 ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọ̀hún ọ̀nà wọn yọ kúrò nínú ìdíje ọ̀hún nígbà tó wọ ìṣẹ́jú mẹ́tàléníogún wọn sì rọ́pò rẹ̀ pẹ̀lú fọláṣadé ìjàmílùsì ajibade ṣàlàyé wípé ayẹwo oní olólọ́wọ́ láìpẹ́ láìjìnà wọ́n sì sọ ipò tí ara rẹ̀ wà àgbàbọ̀ lọ́wọ́ wájú hàn fún ikọ̀ PSG kí sí àwọn alátìlẹyìn kan fọkànbalẹ̀ lórí ipò tí ara rẹ̀ wà. Stephanie Kim Lendwinge tó ní oyún oṣù mẹ́jọ fún àgbábọ́ọ̀lù lọ́wọ́ wájú ọmọlẹ̀ victor osimhen ó ní orí kò yọ nígbà tó ní ìjàmbá ọkọ̀ ní ìlú istanbul nílẹ̀ turkey ní àpéwáwò obìnrin ọ̀hún tó jẹ́ pé ó jẹ́ aṣaralóge ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ló ní ìjàmbá ọkọ̀ ní agbègbè kemenbosas ní ìlú istanbul ìròyìn fìlédè ìpínlẹ̀ adawik ó ní ọkọ rẹ̀ tó wà tó jẹ́ usb lọ gba ọkọ̀ akérò kan tó jẹ́ pé ó tún lọ gba ọkọ̀ mìíràn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló bàjẹ́ àmọ́ ẹnikẹ́ni kò ṣe léṣe nínú ìjàmbá ọkọ̀ náà tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé Ààrẹ Tinubu fi àbádòfin mẹ́ta sọ̀wọ́ síwájú ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ̀ yìí. A kà fún yín pé àwọn ọgọ́ gẹ́yẹ Nàìjíríà ló já wálẹ̀ sí nínú oṣù kẹsàn-án. A ti sọ fún yín pé ẹgbẹ́ àwọn iṣẹ́ NSC kọ̀ gálẹ̀ láti gbaṣẹ́ apọlẹ̀ yìí wọlé pé àsìkò tó kàn jókòó dúnàádúrà lóṣù tó kéré jùlọ tuntun lórílẹ̀-èdè yìí. A sọ fún yín pé àwọn òṣìṣẹ́ NSCDC pánpòfin gbé afurasí kan ní ìpínlẹ̀ Kwara pọ̀ lọ́wọ́ nínú fífi ọmọ obìnrin ọmọ ọdún mẹ́ta dẹni ogun sóko lọ sí ilẹ̀ Mali. Ní ilé òkèrè a kà fún yín pé Trump fagilé ìgbésẹ̀ láti ṣe alátagbà tààràtà fún àwọn èèyàn nígbà tí wọ́n já okùn ẹ̀mí ológun tẹ́lẹ̀ rí kan ní ilẹ̀ Amẹ́ríkà. Lákòótán Ajíbádé fohùn lédè lórí ipò tí ara rẹ̀ wà tó fara ṣèṣe nígbà tó ń wákò pẹ̀lú ilẹ̀ Comoros. Ní 1938, ó ní wọ́n bí olórin ọmọlẹ̀ yìí tó ti jẹ́ ajìjàgbara Fela Anikulapokuti nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ogun. Tó èyí ló pin ìròyìn ọ̀hún Adéyẹmí Adéwálé ní olóòtú ìròyìn Táíwò Adéyẹmí lótú tó ká. Se ti gboyin lekan si akiwa pe o daro
1: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

àgbẹ̀ lérè ẹgbọ́ kí lèrè àgbẹ̀ àjọ jẹ́ lèrè àgbẹ̀ jọ báwo ni mọ yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀ kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa ẹ má dààmú jìnà a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì ẹyin tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin àgbẹ̀ lérè Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀ ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́ oko inú la fi ń gbé títa Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe ẹ má mẹ́ ìsìn ẹ̀.

0: ẹ̀rí ó ṣe pàtàkì ká máa kíra wa káàbọ̀ sórí torí ètò wa àgbélérè fún tìrọ̀lẹ́ tóní akíwà ní gbogbo bikibi ti atẹ́gùn ètò yìí fẹ́ dé akí onílé akí àlejò bẹ́ẹ̀ gẹ́ ayé àjẹjọ́ làjọ́ ń dágbére fúnra wa lórí ètò yìí àní tọ́lọ́mbà ṣọ wa a wà dúpẹ́ mo ní kíní wa lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ kan ní diamond fm 88.7 lórúkọ olùdásílẹ̀ wa lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà general manager wa ní olóòtú gbogbo ètò tó ń jáde lórí afẹ́fẹ́ láyọ̀ gbogbo àwọn ẹnjìnì àtàjọ ṣiṣẹ́ sílẹ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín pastor shanko alhaji kí wa káàbọ̀ sórí ètò yìí tó wà àgbélérè ẹ mú àgbẹ̀ wípé èmi nìkan kọ́ ni mo wà lórí ètò lọ́jọ́ tó ní bá ti máa ń ṣe dayo kí ló tọ́ mọ́ bàbá bẹ̀ òun náà wà nílé agbára pẹ̀lú mi yóò kí ẹ̀yin ara lé dayo bá ń káwọn ara lé.
1: Akí gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo ìjàtẹ́gùn ti fẹ́ dé akí gbogbo àwọn olólùfẹ́ diamond fm ní ìkànnì wa ìkànnì tó ta àwọn ọyọ yìí akí gbogbo àwọn olólùfẹ́ àgbélérè akí wa kò jọ méjìjọ mẹ́ta orí bá a bá ti rí ẹni jọ méjìjọ mẹ́ta ẹ̀kọ́ àtiná là á kiri ẹni ẹ káàbọ̀ sórí ètò ètò ní ètò wa ní àgbélérè gbogbo àwọn èèyàn wa lóko ẹ já wà nǹkan fìdílé láti gbádùn ètò ètò ní ẹ ṣeun dayo ni mi jẹ ọmọ akíntọ́ ọmọ tí ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ sí bàbá bẹ̀ ẹ ṣeun.
0: Ọba Sam kí àwọn ara lé.
2: Ẹ ṣe tí ń gbọ́ tó ń dún lọ́tún tó ń dún lọ́sì ètò àgbélérè náà lẹ́ ń gbọ́ yìí ẹ má yàsọ́ tó ẹ má yàsọ́ sí o ẹ wá nǹkan fìdílé kẹ gbádùn ètò ètò ní ògúndélé Samuel Ọlálẹ́wọ̀ Ọba Sam náà lórúkọ tèmi.
0: Bẹ́ẹ̀ bá gbàgbé lórí ètò yìí láti máa ń pẹ̀kẹ́ lu onírúurú àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa láti mọ̀ gẹ́gẹ́ bí àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ ojú ọjọ́ lórí ètò yìí ni àwọn ìlànà tá a lè fi gbin àwọn ohun ọ̀gbìn kọ̀ọ̀kan irúfẹ́ ilẹ̀ tá a lè fi gbìn wọ́n àwọn nǹkan wo la a lè sìn àwa gẹ́gẹ́ bí àgbẹ̀ àbáwa tá a ní lọ́kàn láti ṣiṣẹ́ àgbẹ̀ àwọn ọ̀nà wo la a lè gbé gbà tí oúnjẹ ó fi sùn wá bọ̀
1: tí ó fi pọ̀
0: lórílẹ̀‐èdè nàìjíríà àti pé kí ni ìgbésẹ̀ tẹ̀mí àti ilé gbé torílẹ̀‐èdè nàìjíríà náà máa fi jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn orílẹ̀‐èdè tí wọ́n máa kó oúnjẹ ránṣẹ́ gẹ́gẹ́ ṣe mọ̀ pé kò sórí kíta pé àgbẹ̀ tí a lè pè wọ́n a lè ní àgbẹ̀ lọ́ba a lè ní oko lẹ̀mí àgbẹ̀ a lè sọ yí pé àgbẹ̀ ní bàbá a lè sọ yí pé àgbẹ̀ lámúlòdùn a lè sọ pé àgbẹ̀ ní kó kébí mọ́ pàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: sókò tá a fún wọn tí ọba wọn láàmú.
0: lẹ́yìn tó túmọ̀ sí pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ alálùbáríkà ni. lóko iléeṣẹ́ ọlọ́ba nàìjíríà limited tí àjọ máa ń ṣe gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ.
1: iléeṣẹ́ alálùbáríkà.
0: tí àtúnjọ ṣe lọ́jọ́ tó ní.
1: a ti jọ wà ń bí bábì.
0: ni a ṣe ń kiyín lẹ́ẹ̀kan sí. tẹ́ ẹ bá gbàgbé níjẹ̀jọ́ ìjẹ́ẹ̀dógún apẹ̀kẹ́lù láti mà gẹ́gẹ́ bí àgbẹ̀ bó ṣe ṣèlérí fún ayé pé bí aroko sí ó ní a fi ààbọ̀ sí nítorí ẹkẹ́ni kọ̀ọ̀kan wá mọ̀ gẹ́gẹ́ bí àgbẹ̀ ọ̀nà tí àwa àgbẹ̀ gangan tí ẹ̀mí wá ò fi gùn bí èmi gẹ́gẹ́ bí àgbẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí àgbẹ̀ báwa bá bọ́ lọ́wọ́ májèlé jíjẹ báwo la ṣe ní fún àwọn ẹbí wa ara wa iye kan wa bá a ṣe ní fún wọn ní májèlé jẹ ẹ múra pé èmi àti yín lè wà nínú oko kí àwọn tó jẹ pé alábàrajà kí wọn wá fi ìwà ń wára bá wa ra ọjà wa láàrin ọjà tán kó wá látàbúlé wọn ta díẹ fún àwọn èèyàn tiwa o kódà wọn lè ta fáwọn àbúrò wa láìmọ ẹgbọn wa ara alé wa nírúfẹ́ wọn bá sì ṣe àìsàn yọ ta bá wa torí pé wọn ránṣẹ́ sí wa ìdí nìyẹn tí a fi ṣe àgbékalẹ̀ abala yìí láti pàkíyèsí àwa àgbẹ̀ àwọn tó ṣe pàtàkì fún wa láti ṣe láti mọ̀ pàápàá jùlọ lemọ́lemọ́ gbamagbama tá ń gbọ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ tán ṣe ní uyo research tí wọ́n ṣe ní ìlú ifẹ̀ àti tí wọ́n ṣe gbé ẹ̀wò rẹ̀ ìyẹn nípínlẹ̀ èkó lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó ń ṣàfihàn pé nínú ìdá ogorun isu tanje lorilede Nigeria adorun ti se 90 oni won fi awon eroja buruku buruku dibare
1: ben
0: ti won fi npan tipa tipa
1: ben
0: ki se pe awon isu yen o won lati pan
1: won pan fura won
0: sugbon nitori oro aje aje amu awon to wa nko lodo wa won fi owa agbara pan mo ro pe awon agbe gangan ani egbe abi
1: ben
0: agbe le se pade ni peto ni abule wa lodo yo ko se nikan kan ta gba fun ko wa wo mo ngoro wa lai ti pan
1: ben
0: kuku loja a le gba gege bi omo ilu pe ko se nikan kan ti o wa wo osan wa ko se ni ta be ogede dudu fun sori pe nipa be oni ijamba to nti oniruru awon aisan tun da sele be ba me je ki so mo yin loni o wi pe awon eroja ti won ma fi pa eku mo fe polowo
1: ben
0: kini kan be tan pe ni kini kan first
1: ben
0: e ti mo
1: mo ti ye mi
0: o wa lare awon tan lo
1: tori ta ti diba
0: won lo kini kan tan pe ni kabadi lati fi diba oniruru awon kan won yi be ba kiesi be yan ba kiesi e ri pe opolopo awon atarodo ta nje lenu jo meta yi koro won ki roboro eyin ya wa be ba lota lota bo ni koro atayi ejo se ri ati koro atayi odi oni se e asa imo wi pe osan ta je ko pon tipa tipa o le pon la komi re dun sugbon koro re yo le apa kan san yen yo ma kan yan leyin
1: yo kan yin ben
0: inu mi dun baba kan pe mi ba se pari tutan ju ni baba be won ni shanko nigba ta won fi gbe eko o lodo ya kan ta won ti lo ma ra ogede won ni to je lenu fun awon ni pe awon ke ri pe apa kan ogede kan bi ki opon loke ko dudu sale ko opon loke ko dudu sale bi awon ogede ta won ra ni jo yen ta won kiisi ni yen
1: e ba lo wo ru re mi a de di apa kan re o le
0: opolopo opo oyinbo ta nje ta won yen pe ni penapu awon penapu aye ati jo e ma dun ni
1: e kan yin
0: penapu aye odi oni kina se mo kan yin
1: e ba tin je le mo diju
0: awon watermelon temi mo laye atijo ima dun watermelon ti sin en pon loju omi rin o si dun nigba kiyan kan je nkan olomi lasan ni opolopo wa o si fura asi la nje iso sugbon mo le so mo pe ke se ebi wa o ebi tani ka dale bi ka ma ba ti e wa ka ma ba fi segbe egbe kan ju bi ka lo se awon agbe ti won tin gbowo
1: agbe
0: igi ti ke ti iso iso
1: ti won tin gbowo re le
0: ti won tin gbowo le re broda gbogbo kasu yi odun yi o eh oda ati sanwo re le won gbo

0: padà láti ẹ̀ka ìpínlẹ̀ ọjà wa ìkànnì diamond fm 88.7 ètò yìí ètò àgbẹ̀lérè pẹ̀lú mi ọmọ ayọ̀ rẹ̀ yìí pastor shanku alajini bá ti máa ṣe náà nìyẹn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ a ṣe ojú ìpínlẹ̀ láìpẹ́ o létí ẹ̀yìn èèyàn àti ẹ̀ bá wa dá sí onírúurú àwọn àìsàn tá a gbọ́ rí bàbá abẹ
1: bí
0: ti ń ṣẹlẹ̀ báyìí o àbí o kíyèsí ọmọ gbọ́ kánsà lónírúurú ẹni àwọn bàbá tó tiẹ̀ wà lóko láyé àtijọ́ máa ń gun àárí 120-130
1: tara wọn tó sì jọ́ tún lé kokoko
0: àríyàn ò ṣe máa náà ẹ̀sìn
1: ṣẹlẹ̀ àìrí 78 ní ìsìn wàhálà dé
0: ta ni ń para wọn àwọn àgbẹ̀ ní ń pa wọ́n ni
1: àbí
0: àwọn tí a lè pè ní àwọn tí ń lọ rajà oko ìjọba ní ń pa wọ́n ni ọgbọ́n àgbọ́njú wa ni àbáwá gángan là ń para wa ta la lè dálẹ́bi àwọn tó ń ṣẹlẹ̀ yìí 09136 àti ṣe ojú òpó lẹ́bẹ̀ bá ti wá fẹ́ pé o ẹ ní àgbẹ́lérè àádáyé ló ń pé fún ẹni tó bá lè ṣe mo ṣàlàyé fọ́nrán kan ní ìjẹ́jọ́ àbíjẹ́dógún igbákejì ìyàwó ààrẹ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà kan rí ọ̀jọ̀gbọ́n yẹmi òsínbàjò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé ìyàwó àwọn máa ń mu ọ̀sán yìí máa ń mu ẹlẹ́rìn dòdò tọ́jẹ́ àwọn alátọ́ọ́dá ìgbà tí àwọn àwọn àgbà láti wá máa lo ẹ̀kọ́ ẹ̀lẹ́hùn
2: àgbẹ́lérè
0: fẹ́ni tó bá lè ṣe orúkọ yín o
2: ẹ̀kọ́ ẹ̀lẹ́sà
0: yes ma
2: ẹ̀sà títí láyọ̀ ní láti tayọ̀
0: ẹ ṣe ma
2: ẹ̀sà kẹ́rin ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè lọ́lọ́run sì ń ṣàánú wa àwa ara wa náà là ń fọwọ́ ara wa ṣe ra wa ibi tí ẹkọ́nọ́mì fún wa dé òun ló fà á tí wọ́n fi ń ta àwọn kinní yẹn ọsùn ní tí ìpọ́n wọn fi kábàdì ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀ tó kọ́lọ̀ ń ṣọ́ wa ni àwa náà ká sì ṣọ́ra wa lọ́wọ́ ojú kòkòrò ti ń pa wá lọ.
3: ẹbí ta ni.
2: Ojú kòkòrò yìí ni owó yìí owó yìí owó yìí ọlọ́run ràn wá lọ́wọ́.
0: àmìmá ẹ ṣe 09136556952 tálà lè dálẹ́bi ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣèjọba ni àgbẹ̀ tó wà lóko ni àwọn tó ń wọlé ètò àgbẹ̀ lọ́tán ti ń ra igi orin èso tí ò tí ì pọn àbáwọn tí ń ta gangan lẹ́sí ọ̀nà tán fi ó tètè pọn kó lè tètè dówó ta ní ká dálẹ́bi ẹ̀rọ ẹ̀wẹ́ bá ti pè àgbẹ́lérè òfẹ́ni tó bá lè ṣe ẹ̀lọ́ ẹ̀kú ẹ̀lẹ́hùn ẹ bá ń gbóhùn sókè àgbẹ́lérè o ẹnì fẹ́ni tó bá lè ṣe ẹ̀ṣẹ̀
4: nítorí ẹni pé ọlọrun ṣe àánú wa ní orílẹ̀-èdè yìí ni pé táwọn ìjọba gan tó bá ń gan àgbẹ̀ náà lọ́wọ́ gẹ̀ẹ́sẹ̀ èyí tó bá ń ṣe náà àwọn náà máa gba orúkọ ẹ̀ lẹ́yìn tó kọ́lọ́run tó yẹ ni tó ṣàánú wa kò sí fọ́ọ̀tì lọ́wọ́ ẹni fọ́ọ̀tì pé àtàgbẹ̀ àtàwọn àjọ tí ò kán ọlọ́run ṣe àánú wa ní sà.
0: ọ̀dà ẹ̀ṣẹ̀ àdúgbẹ́ ọ̀nà tí àwọn gbàgbé gbà charlie sọ pé kò sí ẹ̀bí lọ́wọ́ èèyàn kankan sá ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ̀ ju tí àwọn sọ lọ àwọn tí ń tajà ń gangan ṣe kò yẹ ká kékeré afún wọn nímọ̀ràn ni àgbẹ́lérè o.
5: àgbẹ́lérè o.
0: ẹni tó bá lè ṣe orúkọ yín.
5: mr ahmed ní látọjà gbọrọ.
0: ẹ ṣeun.
5: ọlọ́tún mi ìbá sọ pé ní ètò rẹ̀ èké kúkú fẹ́ kan sọ ní gbẹ̀mìíró.
0: àgbẹ́lérè ni àkànmú àtẹ́sẹ̀ gbọ́ bàbá.
5: àná tó pọ̀ yìí òun gangan níta jẹ yìí náà ní ń pa wa kẹ wa rọnà tẹ ń gbé wa gbà yìí ọ̀nà tẹ ń gbé wa gbà yìí gẹ̀gẹ̀ làwọn àwọn tí wọ́n bí wa ni wọ́n gbà tẹ́ni wọ́n fi ń wò ọ̀kan jua pẹ̀lú àìní ìbẹ̀rù ọlọ́run òun ló kó wé wa dé òmìta dé gbogbo àwọn tẹni wọ́n ń ṣe tán dìbà kínní wà láìsẹ̀lá òdodo lẹ́sọ kò síbẹ̀ bá ra ẹja òkú èkó gan ẹ̀ máa gbóòórùn kan bá dìbẹ̀ nothing preserve ẹ̀ tó ṣe ṣe bá rí mango ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀ náà kánbàdì yìí náà ni tó sì wà poisonous to the body iṣẹ́ gidi ẹ̀ ń ṣe o iṣẹ́ yóò sì ní bàjẹ́ ẹni tó lóun bá ní ó wúlò tó sì rí yín gbọ́yé yóò mọ̀ pé kì í ti ń fa wàhálà fún wa gangan.
0: ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun 09136556952 ọ̀nà wo la lè gbà dáàbò bóra ìjà nǹkan tiẹ̀ ti ra èso kan rí láàrọ̀ ọwọ́ tó àbí nígun ọ̀dọ́ yín e ma da ko adugbo e si ma da ko do ni te ti raun
1: be ni
0: to je pe iru fe nkan ta npe kelu ta memo ba yi gangan e ti ko fi rile baba wo pe bi ta ni e bi joba ni e bi agbe ni awon to wole tagbe loko tan lo nwo eso dale ni aba won tan ta fun gangan laarin igboro tan fi tete pon adede awa ta nje
3: 09136556952
0: agbele o kwanto balise
3: oruko
0: isa wa ni lati
3: ofagara to baba ororo e ba dasi eh ijoba na la di gbogbo ele lori o lori orientation lati je kawo eyan mo nkan ti o mo awon minister of health lo ye ko si se yen so that gbogbo agbe to ta nkan agbe fe ta ti esugba ta ba je ko mo pe mo ta fun anybody ti o ba ti igbo awu ope ate wa eni to ba fi ru e ta ba ti fi won jofin a gbogbo eyan mo be tin so imisin opolopo gbo radio sugbon ta ko ta ba so lemo lemo bi jengu bi kini kan kan iwa agbe to ba ti bayi to ba ta nkan ti o gbo eni te lo nra e ba ti bayi ijoba lo le bi yen o tori to ba je so olohun to se tawon eyan ti se tin to sele ni nsin opolopo ti mo na lo to te ba nje ogede o se nri lenu yato si kini sugbon ta lo igba ti wahala e ba de tan te mo so pe nkan bayi lo ta nkan bayi lo olohun ko wa yo Olorun ti
0: sanu wa wala sanu ara wa. Bravo. Ise adupe sir. Alagba wale 09136556952. Kini ona bayo si isoro to wa nle. Ta la le dale bi oro yi. Se ijoba ni agbe ni. Awon tin lo wole tagbe ni. Aba won tin ta le si ona ta fi tete pon. Aba wa ta nje. Ibi ti oro yi lo mo bi opo ni o. E ma je ka agbelero
6: hello agbelero
0: seni to ba le so oruko yin
6: ase oruko ti minister ka agara la ji ko gbona
0: e so nja sa oro re da si o
6: ah gugu ero ojo ba wa lowa o awon meti to eto e ti wa o tan ba mo ki to ni ta ri gugu awon agbe e ma agbe to ra nkan o si ra lo won classi o n gba to ba ri pe asiko to re kun lo ojo ro lo ti ko so to mo ona ko to na ba re ona ko ta mi ko yo ni ta ba ti o ta awon le ri ka ba di ti ara ara ga o gede abi o tan do fa o gbe owo ojo ba lowo ko lowo ta na ba lo pa greek ni ti de pa ti ma se ti lati ti ona ko jade ta jo to jade lati a le ma man ti yo ma ba na lati ki kan so je mi eto ai pe bi a en kan to ba eleyi eh odo owo so
0: eyin o lo pe awa gaga o le ka na ka moju to ra wa ni yato si pe agbe ta loro to wa le ta lo le bi re e lo e kuro leun 091
7: hello
0: agbelero
7: kan ti wa ni se
0: oruko yin o
7: oruko mi mama ile ta bu toja
0: e sun oro ri e ba da si
7: e je nkan te mi fe so ni pe era wa gbe won atowo wa ni nkan yen ti sele e ti a ma ti jama go bai toro di se wa le lo ta an ma go ti o gbo won si ki chemical ki toro di jome ta bai ma go ti go gbogbo nkan bẹẹ ni o ni fa nja agbẹ ọkanjua ni wọn
0: dada ni woye ti ṣe ni woye tawọn ojú táwọn fi wo ni ẹ ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹlòmíì tọ́jẹ́ pé owó ńlá ló wá gbé ká àgbẹ̀ mọ́lẹ̀ wọ́n ti dá màálù jẹ oko àgbẹ̀ míì tí orí nǹkan jẹun igi èso náà ló lérò pọyẹ kó wúlò àgbẹ̀ lóyún. Agbelero
8: Sani to ba le se
0: oruko yin baba mo le tin pisa
8: Daddy Israel lati ga puta
0: o ko yin le da o Daddy Israel o pon ga o do ta o
8: Anita
0: mo oruko yin gaga ni ke je ka mo baba Israel po lo do ta se fe mu iti ba wa soro bayi
8: mo to tun lati ga o do ta
0: e seun alagba odun lati ga o do ta
8: sori ipò tá a jí ta bá la wa lórílẹ̀-èdè olúfa gbogbo wa látàlá àkọjá yìí nígbà tí nàìjíríà dá sí nǹkan pọ̀ kò sẹ́ni tó mọ gbogbo ń tàn wí gbogbo nkan ti ijọba wa da kalẹ ohun lo mu gbogbo inira ise to mu kawọn agbẹ naa ma se ti wọn se ti ẹ ba se bẹẹ tẹlẹtẹlẹ ko si gbogbo ti n jẹ wọn fi kambadi si nkan awọn agbata wa wa kekeke agbẹjuba mango pọ sori oku tori rẹ ni a si lọ ka nile nilu wa nilesa ọgẹdẹ yoo pọ sori ọgẹdẹ ni ta ge ta lọ ta lọ ta gbe wale ṣugbọn nigba ti gbogbo ẹ yiwọ tan yanyan lonikaluku wa n dọgbọn si so àwọn ìjọba wa ni kí wọn dákò kí wọn sànù wa kí wọn bá wa mú gbogbo nǹkan kó wálẹ tí nǹkan bá ti di àwọn àgbẹ lóko àwọn náà ni máa ń ṣe tí wọn ń ṣe yìí èkejì ó tún wá wà lọwọ àwa náà àwọn àwọn èèyàn wa ti ń ta ẹ gbogbo nǹkan kámbàdì ni
0: ẹṣẹ adúpẹ sá
8: ẹwọn kó sànù wa o
0: ẹṣẹ adúpẹ ẹṣẹ sá ẹ níbi ní sọra torí àkókò ni ṣùgbọn ẹlẹrì ọfẹ láti ṣe nǹkan kankan fún mi ẹ kàn fi ohun yín ránṣẹ sí orí whatsapp number mi gbogbo ẹyin tẹ ti ní ìrírí ẹnjẹ ìṣẹ ti ní ìrírí èso kan rí tọjẹ pé wọn lò káàbáàdì fún àbí kankan kan ẹ fún ohun yín ránṣẹ sí orí whatsapp number 08144884422 08144884422 dayo dágbére ojú àlọ.
1: Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ní ìkànnì wa yìí ìpàdé wa dijọ́ mẹ́jọ láṣẹ ìdùgbọ̀n rẹ̀ ó sì dàbọ̀.
0: Samuel dágbére o.
9: Ó dẹjọ́ mẹ́jọ gbogbo ẹ̀yìn ló tẹ́tí sí wa.
0: Tíṣà jẹ́mọ̀jọ́ ta kò pàdé lórí ètò yìí tó àgbẹ̀lérí ẹ̀yìn òní kú èmi ní òní kú àjọ fi àìkú dẹ́gbẹ̀rà àgbẹ̀lérí o fẹ́ni tó bá lè ṣe.

0: oji iba ti gbangba to wa degun gedere
1: ayo ati idunu yin lo je wa logun
0: bi a bi people we make you happy bi a
1: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
0: After working kílógù ìgbádùn lókù ká wá jẹ́. After working.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ́ tó yọ.
2: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
3: Àwọn tí wàá yẹ.
1: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ń ti ìfọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbàtí ìránṣẹ́ ọlọ́run alààyè olùṣọ́àgùtàn Moses Adémọlá Pupọ̀ Ọlábà ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọ́jọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: Diamond FM ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wa gba òwò tágbà parojọ ọmọdé wa pa lọ́lọ́ ni òwò. Lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ òwò tí wọ́n bá

0: ìṣèwò ìkòròwò ohun abájìjọwò gígóníngó. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ìlú gángan òun lọ̀rọ̀ ilé ayé rí. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ nínú ayé. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀, ṣé mo jẹ́ ọmọ ìlú gan ní sọ̀ọ̀sọ̀? Ìlọsíwájú ohun ìdàgbàsókè àwùjọ. Ó ní ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó, tí ó mọ́mú jù lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wá. Ìjà máa fi yẹn kíra wa wípé àkàbọ̀ sórí àkọjá ewé ètò kan, tí àjọ kan tí ó kọ wọ́n jẹ́ tí ètò eléyìí a mọ̀ sí kájọsọ, òun lẹ́tọ̀ ìṣọ̀kan mẹ̀kúnù. Àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí o. Àjọ ìṣọ̀kan mẹ̀kúnù, àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò. Kájọsọ ó sì ní ètò onísànsán. Abẹ̀rẹ̀ ló kọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Abẹ̀rẹ̀ ló kọ Ọlọ́run ọba. Tọ́ Ayọ̀dẹ̀jẹ̀ Ayọ̀lá ló kọ mi ọmọ bàbá tíṣà. Lórí ètò kájọsọ láti máa ṣe àlàyé àwọn ọ̀rọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìgbé ayé wa láwùjọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè. Ṣùgbọ́n ẹnu mi kọ́ lẹ́ti máa gbọ́ bí gbogbo ẹ̀ bí ó bá ṣe lọ nísànsán. Èmi ní wulẹ̀ jẹ́ atọ́kùn ètò ní ìtọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí nísàá tá a wà yìí. Àlejò lórí ètò yìí atọ́nà mẹ̀kúnù. Ẹ̀yùn comrade Hussein Abdulaziz Ọmọtọ́ṣọ́, wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, wọ́n jẹ́ lámẹ̀tọ́ọ̀lù. Bákan náà la mọ̀ wọ́n sí atọ́nà mẹ̀kúnù. Wọ́n máa ṣe àlàyé ọ̀rìn kíniwín, kí lohun tí ètò kájọsọ, kí lohun tí ó túmọ̀ sí. Àwọn kankan wo la máa taná wò ìyẹn lórí ètò kájọsọ yìí. Ẹ má gbàgbé o, ìṣọ̀kan mẹ̀kúnù àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí. Ẹ jẹ́ kí n ṣe lẹ̀kọ̀ fún atọ́nà mẹ̀kúnù fún alára rẹ̀ láti kí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbọ́ wa tàbí tí wọ́n wù wá láàkó yìí.
1: Ọmọ Bátísà, Ọlọ́run ò ní já sí sọ.
0: Àmì àṣẹ Ọlọ́run.
1: Àdẹ̀ ní ṣiṣẹ́ sí.
0: Àmì àṣẹ Ọlọ́run.
1: Ọpẹ́ ni fún Ọlọ́run tí wọ́n fún wa ní àǹfààní dídí àsìkò yìí nínú ìgbìyànjú nínú gbígbàdúrà tí wọ́n kà wá kún ẹni tó sì wà lórílẹ̀ èpẹ̀ dásìkò yìí. So ọpẹ́ wa ò lópin. Gẹ́gẹ́ bí àwọn ìbá ṣe máa ń sọ, wọ́n ní bàbá wọlé ká kí ó ń lé.
0: Bẹ́ẹ̀ni.
1: So wọ́n ní àgùntàn tó bá wọlé tí ò kí ó ń lé ńkọ́.
0: Ó dẹran àmúso.
1: Ó dẹran àmúso. Bí ọ̀rọ̀ ìlú wa ṣe rí yìí, a gbọ́dọ̀ kọ́kọ́ dúpẹ́ fún àwọn founding father orílẹ̀-èdè wa. Àwọn tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀. Fún kórèdè
0: tí wọ́n sapá takuntakun.
1: Kórèdè fi lè mọ ìjọ orílẹ̀-èdè yìí. Bí wọ́n bá kọ́lé kalẹ̀ láwọn òbí wa tí wọ́n ti lọ, tí wọ́n fi lẹ̀ fọmọ pé ìwọ náà máa sẹ̀yìn ìdè wa ta bá lọ tán. Ṣèbí àdúrà tọ́ sí wọn, ẹnu kọ́ ọmọ tún ṣe lókù. Bí ò bá sílé ńlẹ̀ kí ni ó bá ìlé pọ̀ tún sí. La fi dúpẹ́ fáwọn bàbá tí wọ́n lọ yẹn. Pé káàtì níwọ̀n ìjà ìjàngbara ìgbòmìnira pé a fẹ́ dúgẹ́ bí orílẹ̀-èdè. Kí làbá máa wá sọ ń pa pé bóyá Nàìjíríà da àbí òdàlẹ́ ni, ìbọn àbá wa wà gan. So Ọlọ́run tó báwọn bá ṣe ń gbà lóòótọ́, ìṣesí pé bá ń bẹnu àkọọ́lẹ̀ pàṣẹ àwọn míì ó ti ṣe o. Bọ̀ tọ́lọ́run bá fihàn sọ̀kọ́ kankan tó dáa, ẹja bá wọn dúpẹ́ fọlọ́run pé àwọn bàbá yẹn a mọ rírì wọn. These are the heroes. Àwọn ni ọ̀jọ̀gbọ́n àgbàlagbà kan ní fi kí wọn torí dédé nínú ìrìn àjò náà láti Amalgamation 1914.
0: Ìkórajọpọ̀.
1: Ìkórajọpọ̀ sọ wá di
0: ọ̀kan
1: kó tó wá di pa wá gba òmìnira gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní 1960. Ìrìnàjò kékeré kọ̀ o. So nínú bá ṣe wá rìn láti 1914 yìí, èyí tó dá wà ńbẹ, èyí tó kù díẹ̀ ká tó wà ńbẹ, tọ́lọ́run ò torí ẹni rẹ nìkan dálé ayé. So inú ẹni rẹ àtẹni bí àjọ ọmọ gbé náà ni. So olórin barista ti wá sọ wípé ó ní bó ni wọ́n bá ṣe fún Nàìjíríà, bí kàbá náà ṣe fún Nàìjíríà, àwọn ìṣàdájọ́ ma foro si waju olohun a ma dupe fun won pe won ti e telu yi a tun se loni kiki wa o le tan sori ti won na because ilu kokan ataye kokan ni ni igba kokan ta yi pada ma nde ba won ni pele kwara wa nbi boya ka ni la won to ti pese yin awon ajajangbara because ko si gba te ni mo ra ti jangbara la won gba kokan because absolute power corrupt absolutely ti yan ba ti pe lori aye kan ju ifora le gan yosu am bossi bossi awon ti won wo lori ipo na so lawon igba iba wo olohun gba mi elomi a lo gba ti e pelu alafia awon yan ma gbadun re lo wa ba tun ku kan tun yan tun fo mo re kun awon ati ri benu aye yi amo lawon igba bi igba baba san ni okin iyun je ti kwara wa nbi awon baba su le mo to won ba ina fe mi won lele fun kayi pada kan fun ko le da sibi ka bi keji so a ki awon na e to sumo waju ntosi ntosi nbi in te mi fin se tan se ni pe awon ta kakale yi won ti kotan o oro won na la fin se ina ti le ni emi ati e na kini won so npa wa ta ba si mo lola so la gboro fi dupe won ti won se si waju ki wo ka ra na tun fi le gbe se to tun dabi ti won ah e to se le most recent pe le kwara tori e to kan waju na ni ti pin le ti wa
0: ben
1: ni 20 ni result of democracy 1999 alojoba lo sa in fact awon le na kan so ke boya lawon igba kan won ti igba won ibo kan wa ke boya poverty knowledge abi knowledge of poverty ikwe boya mo boya njiya abamo iye ya nje wa abi kini kan won sa ma won asamo yiwa to late 1999 but I feel 2019 na awon kan kan sele
0: iyan la ko na
1: la ko na to je pa yi pada kan de ba pinle yi you know lolodidi so awon ti won rin ajo na aten ti won jo fa aten ti won ba yan fa gbogbo won laki lai ni daruko ko ni kun to tori kan ni a mo pade ni a mo ni a mo pade yan abere o je ta ni won so npa a le mo so npa awon baba rex ti fo alajagusi ko lo forun ke awon mejeji baba kogun awon ti won du pe atun gboro ton rai pada mi ni se rai pada lai baba tisa dadan ni o gan won constant in life is change ayi pada dadan ni o wa le je
0: is inevitable
1: inevitable o wa le je en to da o abi ko je mi o amo you in to ba ti le maro tin di ale ti ale ndi aro pada se pa pada ndi na ni gbogbo ojo ko ni fin dun ama sa di pa pada won se kini in wa so a ki won ko kun to ta ba da ko awon akoni eyan na awon mi ti ku na ta ka kale nisin baba re so si laye mo alajagusi si laye mo ama ba kokun be laye iyi pa ta ri ngba won na ilu mo riri re to awon to je ka tun mo bi ta tun to tun kanu re ajo wa a ki won a ko ni kun ti a ba ki agba kan ta kekeji awon alaji abdugani saka ku ko lododo awon na benu re ajo yi awon femi yusuf awon komrims baudin esin rogunjo gbogbo awon ti won ti soro ni a ki gbogbo won to awa kan na nbe to ri saka se le ni pe eleyi je bi ifilole so ka le mo
0: akoja
1: ewe ni so ati gbodo awon to ba kiyan o mo riri won omode to ba ni to n ba dagba ori eye lohun mo je oye lohun mo dagba o
0: be ni
1: papa ti fe dagba na abi ko pon agbale ojo orisi ko lagba en ta ba waju en ta ba laba nko
0: oni baba
1: so la fi dupe lo ra fi ki gbogbo awon en ta ki won won yi olodun lo message o san won o ama wa dupe fun won pe at least won ti e se igbese ta wa le ma ra na verse olu to tun jo be lasiko ta wa yi gbogbo awon to wa ja kegbe ti wa tajo wa ni sa wa wu lasiko ta wa na wa yi ta n lori ofe si microphone in one way or the other aba ta wa na n be lori ti ta wa na n soro yen e ja wa nu gba ye kota ka wa gbiyanju ka ko daada ninu tan to ra awon kan lo tun kan pa ti wa na awon kan la wa kan pa won yi aten to ti ku aten ti n be laye nu won ayi we ko ni a kan pa won nisin ni awon kan pada ka ti wa na gbogbo ta ba lori ofe patapata ife ilu wa yi ka jo mumu local ayawa above everything
0: ko jeun akoko
1: olohun e ko jeun akoko ah nipa te won se introduction oruko mi bi te ti bere oro niyan se ri awon kokan ti mo n be mi lerun mi si do pe aye se nta won yin o mo when it comes to iru igbiyanju ta n se ka lo le radio lo tun ka lo losi ta ba ti si wa pe lami to I ma n ba mi lerun pe ta lo mo I to to olohun oba nikan lo mo I to to oro ri o to ni je n to ba po me to to tori pe n tin be lodo lori emi ti en lo so lati ko to so un lo fi to le ti re to ba wi n to tako ti ke se lo mi manu abi to gboye abatisa yo question re o te gba po Olorun ba inu si kini lo mo e to to now e wa fi kun pe aja fe to omo niyan ta ba pe on kini kan wona wo go se lo to sin to jenu ba pe olafa ye wo dada tori o ko tan pe ohun oju toro ki won pe ohun lo iwa re n gba mi o to ka o ati ibo lo tin je ru to n je o

0: ọ̀sẹ̀ kìnní kan tayo ta yóò ní rí bàbá tíṣà àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ ọ̀táyé ti mọ̀ nínú ìlú pé ó kọ báyìí lágbájábá yìí ń jẹ́ tó bá ṣe àṣìṣe kan bóyá 1000 kan wá ṣe ọlọ́wọ́ for example kẹ́lẹ́ mọ́ tí ń bẹ́ẹ̀ ń di ó kọ tí yẹn ń jẹ́ ni ó kí yẹn sá fọ́ mọ́ nǹkan adúpẹ́ fọlọ́run ètò yìí ṣe olójú kan ọjọ́ pọ́nlẹ̀ àbí ó ti ta fi gbádùn ara wa but tí yẹn bá yẹ kí foundation kan tẹ́yẹ̀ fẹ́ ṣe ó dá yóò jẹ́ ká gbọ́yé rẹ̀ gan ó yé ibi tá a fẹ́ kí mẹ́sẹ̀jì ó lọ òun bó tẹ́yẹ tí mo ń tra ti ṣe yìí now tẹ́ bá ní activist ajafẹ́tọ̀ ẹ àwọn tí ń tún kan ṣe because mẹjọ iṣẹ́ tí ajafẹ́tọ̀ mọ́ ṣe ni pé ìjọba ṣe tí ò dáa ká sì dọ́kẹ́ tako bàbá tíṣà bàbá tó ń tako yàn lẹ́mìí ara rẹ sẹ́yìn tó ń tako òun pẹ̀lú bí nàìjíríà ṣe rí yìí ni o ṣe é ṣe pé wọn náà ń retí ijọ́ tí wọn náà lórí ọ̀fẹ́ àti ìdérú ààyè tó wá tí wọn náà wà á ṣe bí ṣe ń ṣe kó máa jẹ́ ìbéèrè kó sì kí èsì sì máa dáhùn lọ́kàn àwọn ará ilé wọn káwọn àwọn èèyàn pè wọlé wọn káwọn náà sọ̀rọ̀ àbájáde afá kan nìlọrin bí malam lukman sàlẹ̀kọ̀tò wọ́n lo àfiwé ọ̀rọ̀ kan jọ kan mo wá jókòó mo wá tún rò pé àfiwé yìí wọ́n ní ní brazil pọ́mọ brazil tó ti gbajẹ sí sọ́run tó ti wọ̀ tí ń gbá bọ́ọ̀lù ẹgbọ́n mi wọ́n ní ó mọ̀ gbá tó èyí tí ń bẹ́ ń ta tí èyí ti rí jẹ sígbà ká bá wáyé àwọn ronaldo delima ṣẹ̀wá àgbà bọ́ọ̀lù ti tán ni màtáwọn nẹ́ẹ̀mà tún dé kí ló tún ṣẹlẹ̀ bọ́ọ̀lù tún bẹ̀rẹ̀ ni wọ́n wá ní àmọ́ ní nàìjíríà o wọ́n lólóṣèlú ti ń bẹ lórí ipò lọ́wọ́lọ́wọ́ ìwà wú ọwọ́ wọn kéré sí tọmọ nàìjíríà tí ètí ìráyè dépò
1: tí ò tí ì dépò
0: kí ni mo tí a ti mú jáde ìbẹ̀rọ yìí ni pé tá a bá ń wálé rédíò tá a wá ń sọ̀rọ̀ èyí ò sọ wá di activist o bàbá tíṣà.
1: ẹ ṣùgbọ́n àwọn kan máa wò pé torí pé ẹ ń sọ òdodo ọ̀rọ̀ pọ́nbélé àti wípé ibi ó bá yẹ kẹ ti bájọba wí ẹ bájọba wí ibi ó bá yẹ kẹ ti báwọn aráàlú wí ẹ bá wọn wí ń bẹ̀ pé èyí gan-an ó mú pé kí wọ́n pè yín ní ajẹ̀fẹ́tọ̀ ọmọ ènìyàn torí pé ẹ fipá igbá kan bọ̀ kan nù.
0: ẹ̀rí kí mo sọ kínní kan pé wọn àbá ti fi ó kọ wa mọ níbẹ̀ níbi tí ń sọ fún alẹ́ kó wọ́n ti pokọ lórí kọ́ra wàá pẹ́ sí jù pé ká fi mọ lórí afojúsùnùkùn wo ti ń lọ láwùjọ àti olùyànnàná ọ̀rọ̀ àtẹni tí stakeholder concern èmi sì sọ fún yín ní nàìjíríà lè ní láwọn àgbà kan ń bẹ kí n fún yẹn sọgbọ́dá kọ̀rọ̀ mi fi lè yí eyín dáadáa láwọn àgbà kan ń bẹ nípìnlẹ̀ ta wà yín náà ni wọ́n ń pè é sẹ́wọ̀n pé nàìjíríà lè ní bàbá tíṣà àti ń dùn wá náà nìyẹn àti gbá in tó dáa mú ní gẹ́gẹ́ bíi iṣẹ́ lónìí ní nàìjíríà lónìí bàbá tíṣà sẹ́wọ̀n pé ó wà challenging gan sẹ́wọ̀n pé ó ní pèrè ìjà tó pọ̀ gan bàbá tíṣà tíyàn bá hewó ní títì lẹ́sìn tó bá gbọdọ̀ fọlọ́pàá ní polisi àgbẹ̀mọ̀ hewó yìí afric nàìjíríà ṣẹlẹ̀ kí mo sọ ń parẹ̀ lówó tó pọ̀ díẹ̀ bóyá táwọn yẹn bá ń padà ń gbọ́ bóyá táwọn dáhùn sí náà ni kí lẹ́kọ̀ọ́ àwọn yóò sọ ń parẹ́ ni wọ́n hewó.
1: olówó he ó wá gbé lọ àgbọ̀ ọlọ́pàá
0: ọmọ nàìjíríà mẹ́wàá ká ṣe bẹ́ẹ̀ mélòó lẹ̀ kó yóò dàpadà fàgbọ̀ ọlọ́pàá ṣé kíyàn náà padà fàgbọ̀ ọlọ́pàá òun sóun ló dáa ni àbí kíyàn kíp òun kíyàn náà àwọn tó náwó tí wọn àgbẹ̀rẹ̀ fọlọ́pàá òun náà ẹ̀bí wọn kọ́ bá ti ṣá iná sọ pé ó léwu ní nàìjíríà lénìí kíyàn lòun gbé ọkọ̀ bí àfáàrù àfáà ni à ń pè yín àmọ́ ìfẹ́ owó ti fẹ́ wọ ẹ̀mí oníkálukú níbi káwọn ni àfáà ò ṣe wá rí báyìí tuntun kọ́ tó ṣe là ń sọ yìí èmi fi ń sá fún orúkọ táwọn àyàbá gbé dandan ọkọ táwọn jẹ nínú àlọ́ṣẹ̀ o ìlú fún yẹn ọ̀nàgbé ìlú fẹ́mi ló yàtọ̀ sí pé ìṣúwọ̀yì ẹgbọ́n mi yé náà tábà ní ajafẹ́tọ̀ ọmọnìyàn lánàá bí tí mò ń lọ ní pété adé ni pé lánàá láwọn àgbà kan nípìnlẹ̀ tá a wà yìí gbogbo ara mọ ẹyẹ àgbà tá máa ń san ọfà àwọn kan tá ń pè ní ọmọ gànfẹ tá máa ń pè ní good boys bàbá tíṣà wọn wá kówó síbì kan wá ń pín fáwọn èèyàn pé tán bá ní ẹyin ẹ wá jàdùkúbo ní àwọn tán mọ tí ń sọnù lọrin ìyẹn mọ wọn mọtàn yìí jàdùkúbo lẹyìn nígbà láti ẹ ń sọ yìí gan wá lọmọ dáadáa ní ọlù gan àti gbáwọn nìkan ti bàyẹ ibi tó bàjẹ dé yìí kó ọmọ dáadáa ọkọ àkọ wọn fẹ bá wọn tá à ń sọ fẹ bá wọn sí nígbà tá à ń sọ yìí torí pé kí ni agbára sọ agbára ń bẹ ní ọwọ́ wọn wọn wá pé ọmọ jàdùkúbo ni wọ wọn ni àwọn àdúgbò báyìí ni ẹgbowó ìwọ ńkọ ti báyìí ni ẹgbowó ìtí mo sọ ni pé kíyàn tó fẹ́ jẹ ọkọ nínú ìlú yìí ká nílùú òyìnbó la bá wà tá a ti ń jẹ ọkọ tá à ń jẹ ẹni ó rọrùn bó ṣe èyí tá à ń lọ tá à ń bọ ibi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta táwọ àmì ní ọba tíṣà yóò ní tíjọba mọ̀ ṣe fáráàlú pé àìtẹ́ ń gbìyànjú ilé ìgbà tí wọ́n pín owó táwọn kú ọmọkùnrin kan nílẹ̀ tí ò ti rówó bàbá wọn ń bí pé ìwé sọ ọmọ bú ẹni kí ló wí ni
1: kí ló wí
0: ó ní wà láyọ̀ ọmọ bú lòun se pe ti o ba claim ko ma buru won ni to te claim o ma bu se pe

0: kájọ sọ ó lè tò tí ẹ ń gbọ ìṣọkan mẹkúnù àwọn ni wọn ṣe onígbọwọ ètò yìí àlejò mi lórí ètò àwọn náà ni comrade hussein abdulaziz ọmọtọṣọ ó ti ẹ pé wọn ni ajàfẹtọ ọmọ ènìyàn pé káwo
1: nítòsí dá ni ìlú wa ló léwu láti jẹrú ọkọ bẹẹ ẹ gbọ́ tí mo sọ lẹ́ẹ̀kan ni alọ́mọ ọlọ́mọ níwà láyé ọmọ búlọ ọlọ́mọ tuntun káàdì lásìkò náà máa ń lọ rìn àti nípínlẹ̀ kwara àti lórí nàìjíríà a nílò fọkànbalẹ̀ sí ẹni tó jẹ́ ọmọ òun gbà pé ọmọ búlọ òun tó gbé kíni bí ò bá pa ẹ̀rọ ọmọ bú òun owó tí wọ́n ń pín òun.
0: ó lè má kàn.
1: ó lè má kàn káwá ló lọ́nà kan tó ti ń jẹ tí ọ̀nà rọrùn fún tíjọ bá ṣe bó ṣe kó ṣe fáráàlú tó rí ti ń jẹ tí ń mu ní rọrùn kí ló mọ́ lọ́mọ́ pẹ́ ara ẹni tí yóò jẹ́ sí bẹ́ẹ̀ náà làwọn tí ń bẹ ń lù lónìí tí wọ́n ń jẹjẹkújẹ lọ́wọ́ gbogbo wọn pọ́nínú wọn dùn system ló gbọ́ pọ̀lọpọ̀ lọ́rùn mu ká farabalẹ̀ tó yí jìnà ara ń tá mọ́ gbọ́ síwájú sí nínú ètò òun là ń sá kan sọ pé.
0: mo fẹ́ kí ayànnà pa atọ́nà mẹ̀kúnù yìí náà.
1: ṣe rí.
0: bóyá ẹ̀ tún fara mẹ́yìn o náà.
1: ẹ ṣeun ṣe gbé táìtì kàrà ń dìde lálẹ́ kára ní káwọn kan jú. ẹ rí i pé wọ́n ní atọ́nà ó ní tó àrà ìbà dá torúkọ in fact mo fara mẹ́yìn òun òyì òun tún ní dá mọ́ ni o tó lọ́lọ́run ọba nìkan tó mọ̀nà o. àbí òtí yìí a sì máa mùsùlùmí sì máa ń tọrọ pé èyí dìna sírọ tẹlẹ mustekin wọn sì máa ní ẹni tó mọ̀ lọ́ka ṣe kínní ká tẹ̀lé ṣe é pé gẹ́gẹ́ bíi pé àtuntun nírú àǹfààní tẹ̀ ń fún wa níléeṣẹ́ yìí bí ká wá sọ̀rọ̀ àtàwọn iléeṣẹ́ mìíràn náà bàtà àwọn tó sọ̀rọ̀ yìí tí wọ́n mórúkọ yìí kalẹ̀ pé ká máa jẹ́ orúkọ yìí tí wọ́n sọ mọ́kọ́ jiyàn pé ìyẹn tó nǹkan pé rẹ̀ ń lu ibà dáadáa orílẹ̀-èdè yóò pa ọ́ nítàn yóò pè ọ́ ní tọ̀jẹ́ àmọ́ wọn fún mi láwọn ẹ̀rí kèmí náà wá wò ká mú bí ọ̀rọ̀ bíi méjì kan táfi wò pé òun tún ṣe gbọ́ tí yẹn bá lè ro nǹkan kó àbọ̀ tiẹ̀ jàǹfààní ńbẹ ìwọ kan sọ tiẹ àbí ó ti yé báwọn ìwọ sọ tiẹ pé bó ṣe kó rí nì tí wọn ó gbọ́ wọn gbọ́hùn gbàgbé ẹ kò kàn án ẹgbọ́n mi bọ̀ tí wọ́n padà wá ń di òun ń padà máa ní alápáyà sì sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká wọ àwọn táwọn ẹbí sọ̀rọ̀ fún mọ́kànjọ́ kìnní àná wọn náà ń sun kúndùn òní tán bá ṣe dán òun tán ìpè àwọn bàbá wọn ló ṣe kínní ló ṣe ọlọ́run mọ̀já ya dọ́rùn mọ́tọ́ bàbá ti sà nígbà tí ìjọba tó wà lóde ní nàìjíríà tán wọlé mo sọ̀rọ̀ kan náà tá fi àyè bẹ̀ kọ́ ni mo wá wo mo wojú àwọn gómìnà ó kẹ́kẹ́ ká kọ́ mo láti bi minimum wage issue minimum wage pàtí wọ́n negotiate a ṣe pé oníwèròyìn lẹ́yìn náà ẹ wọ̀ pé ẹ̀yìn náà gbé àwọn àlejò ń gbà wọ́n àti àwọn yóò máa dákọ̀ pé owó báyìí iye báyìí ni argumentation pé èlò lẹ́kọ̀ọ́ fún káfọ́ èlò ni minimum gbọ́dọ̀ jẹ́ ẹni tó ni 300,000 ni ẹni tó ni 200,000 a need òótọ́ ìnífẹ̀ẹ́ ara ẹni láàrin ìjọba sáràlú bàbá tìṣà nínú tá fi bá wọn dúnàdúrà lọ́hùn-ún àwọn kankan ti yàtọ̀ ń bẹ̀ nísìn.
0: tó ti yàtọ̀.
1: ẹ rí i pé intasun john ló padà wá dúró lónìí pé a need òótọ́ la need ẹ fowó lẹ̀ tá bá fún wa ní 1,000,000 as minimum wage tá wọ́n ń ta essential commodity ní bóyá bíi 800,000-900,000 bàbá tìṣà sọ́wọ́ wọn wúlò mọ́ níta fi dúró bẹ́ẹ̀ nù mo dì lára sọ́síìdì kan ilé òtútù wá sọ̀rọ̀ kan ṣe pé àwọn palliative jáde wọn rò làwọn kìnìkan jáde palliatives ẹ máa wọ mọ́tò ọ̀fẹ́ lọ bìkan láti bìkan sí bìkan ṣe gbàgbé.
0: irọ́ ìgbàgbé.
1: wọ́n sọ kìnìkan ọdún ọlọ́run mo ní àwọn gómìnà tèmi ń wò yìí o kì í ṣe pé wọ́n dùn sí kìnìkan yìí o but òṣèlú yìí jù wọ́n lọ ọba jìsà ntòfẹ́ ìsọ̀rọ̀ tí mo ń sọ yìí láìpẹ́ yìí ni ngf chairman governor of Kwara state Malam Abdulrahman Abdulrazak ni wọn jáde bóyá democracy di àbí nǹkan ni wọn ṣe ń gbà náà tọ́lọ́ bàbá tinubu ní èkó wọn wá sọ pé àwọn kí bàbá tinubu fún ìgboyà tí wọn ní that is courage láti lè ṣàwọn ìgbésẹ tó lágbára that is tough decision tó yẹ pé láti for many years back àwọn ààrẹ kankan ò lè ṣe wọ́n wá ní ìgbà táàrẹ̀ yọ ìkógbẹ́pọ̀ yìí o wọ́n ní gbogbo àwọn gómìnà ṣé ń gbọ́ mi yé wọ́n ní gbogbo àwọn wọ panic mode. kí lẹ́gbẹ̀ẹ́ panic mode.
0: a pé bí ẹni pé ọkàn òun ò fi bẹ́ẹ̀ léra dáńgbà náà.
1: èmi ti wá sunday one ìpè àwọn gómìnà tèmi wò yìí o kíní yìí ò yẹ kò sì dùn mọ́ wọn kó lọ́ọ̀kan wọn ò báyà lórí ẹ̀ gbogbo ẹ mọ́ jáde ẹ mọ́ su ẹ mọ́ tọ́ ẹ jẹ́ tí mo fi accept láti jẹ àtọ àwọn ẹ bá ní pé nù yẹn tá mọ yàn fáwọn àwọn máa ń rí i pé àwọn ń rí tọ́sọ́nà ń bẹ̀
2: to ma je na won to so na bi nkan se ke no ke ni won ke lo ko ti o ma je atona na
3: atona
2: so that was how we arrive at that name so ni we pese mo adajo mo si
3: asoro ma ye
2: to ba so won ni awa so awon agbagba ti won fe tesi fe ki lu yo da to ko won po adupe fa won na lara to je ka dupe fun la won na ti won ni gbagbo ninu imo se so kan egbe mi o ko won po se baba ra yo kikini kinkini expo 90 se baba musa tara ni kinkini lati baruba se ambassador se wa to joko da ngba ni se o ma ra ta ni kinkini ati many of the enter ba daruko ke se pa mo yin amo aye abi o ti se aye yo po to ka mo se kini ka mo ka
3: mo ti fe ki a se ojo opo le
2: so ti arrive at that name lo to fi ni damo die so e baba ki o pe o ba ni a fi wa fi wo afa won afa olohun oba ni o so Olorun ni Olorun ba tun lu wa si gbogbo to wa ka le je yen eyin ti se te yin na se professionalism we professional ten se iwe iwe ten kai se ba ba won to kun se loki okun le yin ri yin ba se ni freedom to si bele yin ni yin ni so in tell of him by in tell if you enjoy we we nisin se ke ma ti se pe abatisa se bele ke ma ka bayi e le mo mo tori pe kini bo se ka soju yin ninu ilu kola se kini la n toju yin te lo training sha so bi time ta tin sa fun awon kokan ko ma ko eyan la wa na ele ba na lori titi lori titi wa ni comrade na run awa ja beto na run ah ah e dakun olohun ni da wa lawo
3: oda ah a le ri awon ara le ti won ni ibere ka bi meji ah bo se je wi pe akoja ewe eto ka jo so o na ni egbo lati ikoni igbon safe diamond 88.7 fm ah comrade Zain Ablaziz or Matosho atona mekunu awon ni alejo lori eto loni a ma gbagbe pe isokan mekunu awon ni won se onigbowo eto na 0913655692 elo e kale o
4: elo e kale peto
3: e seun o
4: olohun ne bai naje
3: amen ya allah
4: oruko temi ni oniguguru lati kangile
3: lati kangile
4: agbaladua siwaju olohun alejo ti egbe wa o ti ri gele ni won se son ogban atoye ati lakai ti won wa fin dari e olohun ni pa ma won la
3: amen
4: olohun barika nabi wa muhammad oro ti won so bo se ri nu ni bi aba ade yi nisin eni oba da ka so pe ni o da ni n to ba ku die ka tu ka so ko ku die ka tu nigeria kwara state ilu ilorin gbogbo ẹ lápapọ̀ ọlọ́run níjọ́ dàrú onígbogbo ní sọ̀rọ̀ láti
3: ẹgbẹ́ ẹgbẹ́ ẹ ṣeun ẹ já wo èèyàn kan sí kó tó di pé a máa kásẹ̀ ètò ńlẹ̀ fún tòní tó jẹ́ àkọ́kọ́ orú rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pàdé wa rèé ohun gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ láàrin agogo mẹ́jọ sí agogo mẹ́jọ àbọ̀ hello ẹ kalẹ̀ wo
5: Ajumobi
3: lati Ogidi agbo yin ibere yin
5: ari komedo moto so
3: yes sir
5: awa pelu
3: amen sir
5: so is better awa da je na funo asan office because we see him on magbe ka mali sin don fun alaji odun melo seyin so asiko kan sa mi do mani so kon ka ko ma ro e kun so en do ba ko ni ka gbe si je ìyá àti yìí tó lọ àdìrí ìdá ṣe ń fún yìí tó bá wo ń kálùkù tó ìnìkọ ọmọ náà ní kò ṣe ọlọ́wà wà pẹ̀lú
3: ẹṣọ́ tábà lè wò pé bí ìpè kan bá lè rápálá wọlé àwọn padà kan sí atọ́nà mẹ̀kúnù láti ọ̀rọ̀ àmúrelé ẹlò ẹ̀ kálẹ̀ o.
6: ìmáàmù nálà pákó ni
3: pàpò
6: kí ọmọdọ̀dọ̀ wọ̀ gbogbo tó sọyẹ òdúró ní gbọdọ̀ ẹni pé kọ́là kankan bẹ́ta ti gbàgbé ó tó nara létí ẹyìn àbẹ̀wọ̀n mọ́tò ọ̀fẹ́ àmọ́lé ọmọ mọ́tò ọ̀fẹ́ kí mọ́tò ọ̀fẹ́ ìyẹn wọ́n rí ìwọ̀ ọlọ́run ti kẹ́mi lógún ọ̀járe mọ́tò ọ̀fẹ́.
3: àmísà ẹja ẹ ṣeun atọ́nà mẹ̀kúnù ọ̀rọ̀ àmúrelé láàrin gbólóhùn kan.
2: n tẹ́ ti sọ yẹn náà ni pé wọ́n ní àmẹ́yẹ bọ̀ lápò ni àbí òtí yé ẹja ká ní farabalẹ̀ tó lè ṣẹ́gun fún wa mẹ́ta bá dé yìí onígbóná bá tó bá ti wà pọ̀ mọ́ tútù ìfarabalẹ̀ ló gbà
3: ẹ̀sọ̀ ló bá
2: ọlọ́run ni dá wa lára.
3: ọ̀rọ̀ ẹ ṣeun o gbogbo ẹ̀yin aráalé ètò kájọsọ ó tó di lọ́jọ́ mẹ́jọ àjọ ìṣọ̀kan mẹ̀kúnù àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà mo sì dúpẹ́ lọ́wọ́ atọ́nà mẹ̀kúnù tí wọ́n jẹ́ àlejò lórí ètò lónìí ẹ ṣeun o ayọ̀dèjì ayọ̀lá lóko mi ó dìgbà kan.

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí a bí fún mi lẹ́dúnrà bí. Bí a yẹ ṣe bí bí wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kilo.

0: Eyi ni fi hàn títọ́ ti Christ Second Coming Gospel Assembly tí ó wà ní CB24C Abiola Avenue PO Box 516 Iléṣẹ́ Ọ̀sun State Nigeria ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ẹ lè jọsìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday lágogo mẹ́jọ òwúrọ̀ àti ọjọ́ Tuesday lágogo márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ fún ẹ̀kọ́ Bíbélì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ni 08035803855. Ẹ fi ara balẹ̀ láti gbọ́rọ̀ Ọlọ́run láti ẹnu ajínrere S. Adé Ògúnníran.
1: Ǹjẹ́ ká gbàdúrà? Olúwa wa Jésù Kristì, a fi ìjáde lọ ọ̀rọ̀ ilé ọlọ́wọ́ lónìí nípasẹ̀ mímọ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ, olùgbàgbọ́ àkóso gbogbo.
2: Àmì.
1: Jẹ́ kó yé gbogbo àwọn olùgbọ́.
2: Àmì.
1: Gbogbo àwọn ìsílẹ̀ àyà, olùgbàgbọ́ àwọn ewé olúwa.
2: Àmì.
1: Gbogbo àwọn ọkọ̀ òkúta, olùgbàsọ wọn di ọkùnrin olúwa.
2: Àmì.
1: Ọ̀rọ̀ náà ní ọkàn àwọn tí ó gbọ́ la jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́.
2: Àmì.
1: Kí wọ́n bá jẹ́ mi ní ìdájọ́.
2: Àmì.
1: Lórúkọ Jésù mo gbàdúrà.
2: Àmì.
1: Olóòótọ́ tí mo kàn àtàkì mo fẹ́ pàkíyèsí wa sí lórí pé ayérayé méjì ló wà. Ayérayé méjì ló wà. Kò sì sí ẹnìkan tí kò ní lo ayérayé rẹ̀ nínú ọ̀kan nínú ayérayé méjì yìí. Kò sẹ́nìkan tí ò ní nípe tí ò ní lo ayérayé rẹ̀ ní ọ̀kan nínú ayérayé méjì tó wà yìí. Mo fẹ́ ká ní Danieli orí kejìlá ní ẹsẹ̀ ìkejì.
2: Àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn nínú erùpẹ̀ ilẹ̀ ni yóò jí, àwọn mìíràn sí ìyà àìnípẹ̀kun àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun.
1: Yes, àìnípẹ̀kun méjìlá rí bí báyìí nísìnyí. Àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn, àwọn tí ó kú, àìjù wọn dìde lọ́jọ́ àdájọ́. Jésù ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀, ó sọ bẹ́ẹ̀ nínú ìtìjú àánú ní wákàtí ń bọ̀. Nígbà tí gbogbo àwọn tó wà ní ìsàkú yóò gbọ́ wọn òun, wọn jáde wá, àwọn tó ṣe rere sí àdínjìnde yìí, àwọn tó ṣe bóbóró sí àjìnde ìdájọ́. Ọ̀nà ní Daniel ti sọ tẹ́lẹ̀ níyì, tí ọ̀pọ̀lọpọ̀ náà tó sùn nínú ìrùpẹ̀lẹ̀ ni yóò jí. Àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kun àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun méjèèjì. Ẹ̀yin Jésù wá fìdí ẹ̀ múlẹ̀ ní Matthew ó tún lè dè tí tó yé wa ìyè àìnípẹ̀kun. Àìnípẹ̀kun méjì ló wà, ayérayé méjì ló wà. Matthew 25:46.
2: Àwọn wọ̀nyí ni yóò sì kọjá sínú ìyà àìnípẹ̀kun ṣùgbọ́n àwọn lóòótọ́ sí ìyè àìnípẹ̀kun.
1: Àìnípẹ̀kun méjì ló wà, ìyẹn mo pè ní ayérayé méjì ló wà fún ènìyàn. Kò wá sẹ́nìkan tí ò ní lo àìnípẹ̀kun tí ò ní nípin nínú ọ̀kan nínú méjì. Ẹni tí ò bá ti nípin nínú tí ò bá ti rí ní ìjọba Ọlọ́run nínú ìyè àìnípẹ̀kun kàn mọ́ béèrè rẹ̀ káàkiri, ó wà nínú ìyà àìnípẹ̀kun ní ọ̀run àpáàdì. Ẹni tí ò bá ti rí ní ọ̀run àpáàdì níbi ìdádúró àìnípẹ̀kun kàn mọ́ wá káàkiri, ó wà nínú ìjọba Ọlọ́run níbi ìyè àìnípẹ̀kun. Daniel sọ Jésù náà ó sàpè pé àwọn kan kọjá lọ sínú ìyà àìnípẹ̀kun, àwọn kan sínú ìyè àìnípẹ̀kun. Ó fẹ́ ká lọ wo nínú òwe ìdájọ́ tí Jésù pa ní ìsinyìí. Nínú òwe ìdájọ́ tí Jésù pa yẹn fi pé kò sẹ́ni tí ò ní ní ìpín nínú ọ̀kan nínú rẹ̀. Ó fẹ́ ká lọ wo òwe ìdájọ́ tí Jésù pa ní Matthew 13 kábọ̀ látẹsẹ̀ 38-43.
2: Ogo ni ayé, irúgbìn rere ni àwọn ọmọ ìjọba, èpò sì lé àwọn ọmọ ẹni búburú ni, ọ̀tá tí ó fún wọn lé èṣù, ìgbẹ̀yìn ayé ni ìkórè, àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè. Nítorí náà gẹ́gẹ́ bí a ti kó èpò jọ tí a sì ń finú sunwọ́n, bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé, ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀, wọ́n sì kó ogbo tí ó mú ní kọsẹ̀ ní ìjọba rẹ̀ kúrò, àti àwọn tí ń dẹ̀ṣẹ̀ yóò sì sanwó sínú iná ìléru. Níbẹ̀ ni ẹkún ìpá kékeré yóò gbé wà. Nígbà náà ni àwọn olódodo yóò máa rìn bí oòrùn ní ìjọba bàbá wọn. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́.
1: Yes, mo ti sọ pé kò sẹ́ni tí ò ní nípe nínú ọ̀kan nínú méjèèjì yìí. Òwe ìdájọ́ líle Jésù pòwe níbi oko lé ayé irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sì lé àwọn ọmọ ẹni búburú ni. Oríṣi méjì èèyàn tó wà ní ayé náà líle Jésù pé oko lé ayé irúgbìn rere lé àwọn ọmọ ìjọba tí ó jogún ìjọba Ọlọ́run, èpò sì lé àwọn ọmọ ẹni búburú ni. Ìwọ tó ń gbọ́rọ̀ yìí, o ti jẹ́ irúgbìn báyìí nínú ayé. Èyí tí ó wá jẹ́ ni àwa mọ̀ ni kó wárí ara ẹ̀ báyìí. Bóyá irúgbìn rere ni o, tàbí epo o sá jẹ ọkàn. Then a rẹ̀ ṣèkórè ẹ lọ́jọ́ kan. Jésù yóò ṣèkórè ayé, irúgbìn rere àti epo. how se kore won eri pese 39 oni o ta to fun ni igbeyin aye ni kore oni awon gesi ni awolu kore na to na bi ati ko ipo jo ta fe na so won ran padi ni be ni yori ni igbeyin aye ni omo eyan yo ran awon gele re won si ko gugu nti o mu ni kose ni joba re kuro ati awon ti o n dese awon elese awon ni epo ati ko pe to ba n dese ti isu ni ba to so pe o ta to fun ni isu te ko ni ni 4 John 3 when came to ban this ti isu ni so ni alo ye ran gele re o ko gugu nti o mu ni kose ni joba re kuro ati awon ti o n dese yo si so won sinu ina ile iru ni be le epo yin kan keke yo gbe wa epo yin kan keke ti se gbero odun kan ti se gbero odun meji ai ni pekun ekun ayiraye ekun ai ni pekun ekun ayiraye ai ni pekun ya to ba la sibe ese 43 nigba na le awon ododo yo ma ran bi orun ni ijoba baba awon ai ni pekun na niye awon no ma ran bi orun ijoba olorun ayo ai ni pekun be ni pe ayo ai ni pekun yo si wa lori won ewo ri ayo ati nidudu gba ikara ati medo yo si fun ewo do je ti eni be ewo lo ti lo ayiraye wa na ayiraye meji so why this ewo lo ti lo oku so so to si le ko eyan yo ona ni afi te e to ba se gboro si oro olorun lo ma mori mo ni lo ayiraye de ninu ayo ai ni pe jesus o si fe kede kede o lo si be o fe ka la wo ki jesus se kilo bo se owe ni pati ni pati oran apade yi mark ni mark ori kesan se awo lati ese 43 si 48 ma fo kan ba lo pe ogun ti o ba mu keyan lo si oran apade keyan o gba lati padanu re lati ese 43 lo
2: bi owo re ba si mu oko se ke kuro o san fo ki o se akewo lo si ibi iye ju ki o le owo mejeji ki o lo si oran apade sinu ina aje oku nibi ti kokoro won ki ku ti ina na ki si ku bi ese re ba si mu oko se ke kuro o san fo ki o se akese lo si ibi iye ju ki o le ese mejeji ki a gbe asa si orun apade sinu ina aje oku nibi ti kokoro won ki ku ti ina na ki si ku bi oju re ba si mu oko se yo jade o san fun o ki o lo si ijoba olorun ni oloju kan ju ki o le oju mejeji ki a gbe asa sinu ina orun apade nibi ti kokoro won ki ku ti ina na ki si ku.
1: Yes Jesus la lo soro yi bayi tori ko fe ke eyan lo sibe pe ohun ko ti o ba me eyan lo soro apade ke eyan gbe eyan ko gba lati padanu kan na bi ti won se nkan ko se mo ni to to ba ri pe orun apade lo ma lede si ko gba lati padanu re lo se fi awon eyara si apere ebo yi to fi sa apere keyin e o boju ti se pataki to na eyara yoju re ba si bo ko se yo jade o san fun ogun lo si ijoba olorun yo loju kan ju ki o ni oju mejeji ki a gbe osan sinu ina orun apade nibi ti kokoro won ki ku ti mama ki si re se ti o lo si ijoba olorun ni yo loju kan o ka keyan je afoju ko mo loju kan kan rara o je afoju to ba je ti kristi lojo ti pe ba dun se a so de dat it bi angeli ojo e no gba iwo se ani bi angeli se ti o lo si ijoba olorun pelu ailera no ṣùgbọ́n jésù kan sọ pé ká tiẹ̀ sọ pé èyàn tí jẹ́ afọ́jú kó gbójú kan lọ sí ìjọba ọlọ́run pé ọmọ ti bẹ́tà ju kó ní ojú méjèèjì kó máa jẹ kó máa mu kó máa gbádùn ó parí ìrìn àjò rẹ̀ sí ọwọ́ àpáǹtì ó kìlọ̀ tẹ bá rin tí òwe tó pa ní ti lásàrò àti ọlọ́rọ̀ náà ohun tó fẹ́ kárí níbẹ̀ òré rí pé ẹ̀rí pé lásàrò ní ìsìn yìí alágbe ó gbé yẹn sí ìjọba ọlọ́run nínú òwe yẹn ọlọ́rọ̀ tó ń jẹ dídùn lójoojúmọ́ ó pẹ̀ sí ọ̀rọ̀ àpáàtì ó wà nínú ìṣòro ṣùgbọ́n nínú ayé ń bí oúnjẹ dídùn lójoojúmọ́ mà ní ìsinyìí gbà tó dé inú ìṣòro ní ìsinyìí ó tiẹ̀ ń bẹ̀bẹ̀ pé kọ́kọ́ jọ pé kí lásàrò kó tẹ orí ìka rẹ̀ bọ́ mi kó wá kan sí òun láhán ṣùgbọ́n kò ṣeé ṣe mọ́ ṣùgbọ́n ọlọ́rọ̀ rẹ̀ ìsinyìí ní tiẹ̀ mo wí pé alágbe ní ìsinmi wọn ní lásàrò ohun búburú ní ìsinmi ara rọ̀ ọ́ ṣùgbọ́n ní ti ọlọ́rọ̀ wà nínú ìṣẹ́ oró tó náà olúwa kìlọ̀ ogun tí ó bá mú ọ lọ sí ọ̀nà àpáàtì gbìyànjú láti pín ìyà pẹ̀lú rẹ̀ olúwa kìlọ̀ torí tí èṣù ìgbà tí èṣù sẹ̀ ni ọlọ́run pèsè ọ̀run àpáàdì ló dá ọ̀run àpáàdì nígbà tí èsù sẹ ní àìsáyà àdílé lọ́ka gbogbo mílítàn ní àìsáyà 14:12-15 níbẹ̀ ni a ti rí bí èsù sì gbéra ga owó gbé ìtẹ́ òun ga òun dàbí ọ̀gá ògo jùlọ gbé ìtẹ́ òun ga kọjá àwọn ìràwọ̀ fẹ́ ga ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ náà fẹ́ dẹ ní àpínsìn dàbí ọlọ́run ọ̀gá ògo jùlọ ọlọ́run sọ fún pé èmi ó sọ ọ́ kalẹ̀ yóò sọ ọ́ kalẹ̀ sísàlẹ̀ lẹ̀ gbólóhùn yẹn ló dá ọ̀run àpáàdì sísàlẹ̀ lẹ̀ fún èsù ní ọjọ́ náà lọ́hùn torí ìsàlẹ̀ lẹ̀ ní ọ̀run àpáàdì wà ó kì í sí ọ̀run lókè rárá o alẹ́ èsù jáde kúrò lókè ní tó bá wọ ìwé ìfihàn ní orí kejìlá tó bá wọ ẹsẹ̀ kẹsàn-án alẹ́ èsù jáde bẹ́ẹ̀ ni àti àwọn angẹ́lì rẹ̀ kò sí ọ̀run búburú lókè ìsàlẹ̀ ní ọ̀run àpáàdì wà tó bá wọ Amosi orí kẹsàn-án ẹsẹ̀ kejìlá ìsàlẹ̀ ní ọ̀run àpáàdì wà ní bí wọ́n tilẹ̀ sọ̀kalẹ̀ lọ sí ọ̀run àpáàdì ó tẹ̀ fẹ́ kálẹ̀ ọ̀ka Amosi 9:12
2: bí wọ́n tilẹ̀ wá ilẹ̀ lọ sí ọ̀run àpáàdì láti ibẹ̀ lé ọwọ́ mi yóò ti tẹ̀ wọ́n bí wọ́n tilẹ̀ gun òkè ọ̀run lọ láti ibẹ̀ ni èmi yóò ti mú wọn sọ̀kalẹ̀.
1: Amosi orí kẹsàn-án ẹsẹ̀ kejì nìyẹn Amosi 9:2 bẹ̀rẹ̀ yẹn so ìsàlẹ̀ náà ọ̀run àpáàdì wà tó mo kà fẹ́ kórí nìyẹn orúkọ ẹsẹ̀ yẹn ti pín sí méjì ìsàlẹ̀ òkè ọ̀run so ìsàlẹ̀ ló wà o àwọn tó sì ń lọ síbẹ̀ Jésù lòun ó sọ fún wọn ní ọjọ́ ìdájọ́ mo fẹ́ ká lọ sí ká gbọ́ ní Matthew ohun tí mo sọ lábẹ́ pé torí èsù ni ọlọ́run fi pèsè ọ̀run àpáàdì pé èmi ó sọ ọ́ kalẹ̀ gbọ́dọ̀ yẹn ló dá ọ̀run àpáàdì sísàlẹ̀ èsù ní ọjọ́ náà lọ́wọ́ ní Matthew 25:41
2: nígbà náà ni yóò sì ní fún àwọn tí ọwọ́ sì pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ẹ̀gún sínú iná ìnífẹ̀ẹ́kún tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn angẹ́lì rẹ̀.
1: Yes, so to the next thing, tí a pèsè sílẹ̀ fún èṣù àti àwọn angẹ́lì rẹ̀ tí a pèsè sílẹ̀ fún èṣù tàbí ni yóò wí fún àwọn tí ọwọ́ sì pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ẹ̀gún àwọn ẹlẹ́sẹ̀ nìyẹn àwọn ẹlẹ́sẹ̀ tí ò tí a ti pèsè sílẹ̀ fún èsù àti àwọn angẹ́lì rẹ̀ èsù fẹ́ kí èèyàn mọ̀ pé ọ̀run àpáàdì wà torí gbogbo èèyàn ló fẹ́ kó bá òun lọ síbẹ̀ àtẹ̀yìn bá nígbàgbọ́ pé ọ̀run àpáàdì wà gbogbo tí ó máa mú èèyàn lọ síbẹ̀ èèyàn á sá fún ọgbà ẹ̀wọ̀n tá ayé níbi nísìnyí tó bá máa gbé èèyàn dọ́gbà ẹ̀wọ̀n àwọn èèyàn máa ń sá fún tó bá sì fẹ́ràn ara ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n ti bí àtẹ̀tẹ̀ tó bá lọ lóye ọdún kan àtúnjáde ṣùgbọ́n àìnípẹ̀kún mo lè sọ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀run àpáàdì wà gbogbo èèyàn ló fẹ́ kó bá òun lọ síbẹ̀ bí ìbá ṣe jésù tó wá ra ènìyàn padà èsù ti ṣe àṣeyọrí lórí ènìyàn láti kó gbogbo èèyàn lọ sí ọ̀run àpáàdì nígbà tó ti lọ sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èèyàn lórí ìsun ènìyàn tó dẹ̀ ti ṣe àṣeyọrí tó ti tì wọ́n dẹ́sẹ̀ tó ti dẹni ta lé jáde kó nínú ọgbà iyè náà àti lè kó nínú ọgbà ìjọba ọlọ́run bí ìbá ṣe jésù tó wá ra ènìyàn padà tó ti wá sílẹ̀ padà yẹn gbogbo ẹ̀dá ènìyàn pátá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì wà lẹ́nu iṣẹ́ láti kó ogun lọ́gbà àwọn èèyàn lọ àwọn ẹ̀kọ́ kan wà tí ó sọ pé kò sí ọ̀run àpáàdì pé kò sí ìyá ìnípẹ̀kún pé ọlọ́run ò lè pé ọlọ́run aláàánú lọ́lọ́run kò lè máa dá èèyàn lóró kò lè sẹ́ńtẹ́sì èèyàn síbi tí ó ti máa joró títí láìlẹ́gbẹ́ rárá o pé ìparun yányán ni tẹlẹsẹ̀ bàtà bàdẹ̀ sọ̀rọ̀ pé iná jésù dá orúkọ iná wọn ní jésù kan sọ nípa ibi tí wọ́n máa ń da ìtàn sí ní ilẹ̀ ìsírẹ́lì wọ́n ní jẹ̀hẹ́nà wọ́n ní tó bá da pàǹtí tó da pépà sínú iná wọ́n ní kí ló máa sin ájódànù tó bá dọjọ́ kejì òní rí wọn mọ́ ti jódànù tó náà wọ́n ní ìparun pátá ni tẹlẹsẹ̀ yẹn náà sì ní èsù fi ṣe àwọn ẹlòmíín náà tẹ́ bá ní ká ní kòjú ikú lọ àtàlùtàlù ní ikú gbogbo ẹni náà ló máa kòjú ikú lọ wọn mọ pé nǹkan bẹ lẹ́yìn ikú bẹ́ẹ̀ ni a ti lélẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan oṣù ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ìṣòjẹ́ gẹ́rí yẹn kòjú ikú lọ so ẹ̀kọ́ ìṣúná ẹ̀ tí ẹ ní ẹ̀kọ́ yẹn mi ò fẹ́ ẹrúgbàdẹ tó ẹ̀kọ́ yẹn sí ẹ̀kọ́ yẹn ò bá ọ̀rọ̀ kò ṣe déédéé jésù gan sọ nípa ọ̀run àpáàdì ó kìlọ̀ nípa ọ̀run àpáàdì ju bó ṣe ròyìn ìjọba ọlọ́run jésù ò tiẹ̀ síbẹ̀ ròyìn ìjọba ọlọ́run ayọ̀ ijó àdùn kò tiẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ọ̀run àpáàdì yẹn ló ròyìn gan kábàdé sáfún èmi tẹ̀yìn bá ti sá fún ìyá nípẹ̀kún automatically ìyè àdúpẹ̀kún ìjọba ọlọ́run ti jẹ́ tiẹ̀ otito ni oran apade wa de ninu omiran ti won tun so won ni eniyan ko ni aile iku okan ninu eko ti wo wiye won ni eniyan ko ni aile iku okan ki la fe so ni pa ti isu bai tori isu ni olorun fi pese le ati awon angele ona da kai ti ati pese le fun isu ati awon angele isu ni seyi so no ni aile iku okan iye won ta lohun ti da lati gba ti won ti da won lai ka to da eniyan to ti da tan ti wa ka to da eniyan lati that was a lot of down on why I mo ye gbero odun tan ti wa na na wa so ayira ye won so na e ko esu ni o ti ton ran pa di wa and ni beku oju lo wa o je ibi ya and ni beku ran pa di je ibi ya and ni beku Matthew 25:41 la kale kan ye to ba we 46 ile o ni awon won yi ni yo si koja lo sinu iya and ni beku sugbon awon oloto si iye and ni beku I never could be made in Jesus to be it. Eya, I never could be a never. Ewa move as a candy sole. No, let it be lower. Eya, I never could be a never. Let it be lower. My case will tell my but as a day, nay, way fear, nay, way fear. Only you will say, Kewa, in the Jabby, ya, I never quit. I never. I see
2: why should you talk on jealousy? I don't know. I see so full. Nibi ti eranko ati woli eke ni gbe wa a o si ma da won loro tasan toru lae ati lae lae
1: to that's really the yeah awo esu ti o tan wa nje to eke to ba gba etin etan yes ni esu boye ma jile ni etan ye awon angeli ti won le jade pelu etan lo se fa won jade lorun lorun one third angeli lorun idan kan ninu meta awon angeli ka so pe gberun meta ni awon angeli to wa lorun o sa se yori lori gbẹrun kan na won ale won jade pelu re o to ka sile kan ni revelation 29 ale won jade pelu re ona ni je so pe ti a ti pese fun esu ati awon angele gbogbo awon one third yen ni si won ba lo sun apa fun idaluru ni peku bo ba le ko ida kan ninu meta awon angele lo a ko ida merin yeah I'm sorry a ko ida meta ninu merin ninu eniyan 75% eniyan asasi yo bi o ba ju megan lo pelu mo ju ojo ti bi that is asasi yo ile be ken yo so ra ti o ba fe lo so na pa di ko so gbe en bo en to ma ti de se se na lo fun ma o ni oko fa ti o fi ko eyan lo si be en se lo na se to fi di ro ti an fi to ri ti e da ran pa de so ti ma pe at en to ma ti de se e bi en se na lo ti e fa do ti e fa adam do mu e adam ko de ba en o sa bo fi sasi lo lori lori won ta se lo di si ara olorun si lo di so ara olorun ni e ma je si ti won pe ka je wa lati bi so ka so ara a se ko pe en tu ba ndese ti esu ni ni 4:18 en ke tu ba ndese en ke tu ba ndese ti esu ni en go be se ti po to ni aye ba eyan ko fe ma le mo to je se mo tori pe o ti di kari aye ko ti e ah o ga okay je kin sare ka die ni na won ese to ko na aye bayi ti to si je pe ti o ba ronu pada je sare ka die lo ti ka quality kini se quality kini ori ikefa ese ikesa ati ikewa
2: ani ko mo pe awon alaiso ta ki yo jogun ijoba olorun ki a ma to yin je ki se awon agbere tabi awon aborisa tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin bara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon olorin lowo gba ni yo jogun ijoba olorun
1: yes en ti o ba de ti jogun ijoba olorun o di dandan ko jogun orun apart ko jogun iye a ni pe kun niye a si jogun iya a ni pe kun o ni oro olorun duro mo wo ti academy se a awon nkan isun gogan wọ́n pẹ́ àwọn aláìsàn tó ń yọ ojogún ìjọba lọ́rùn tó bá mọ èkéèsì tó mọ ọ̀rọ̀ pa lónìí àwọn 419 kó sọ̀rọ̀ gàgbẹ́ so àwọn àdáńtí ọlọ́run ga níbi káàkiri sáà lórí àìsàn tó gan pápá àrò pé ọgbọ́n ẹgbẹ́ ẹ̀mí la fi sọ so káàkiri sáà àìsàn tó ń yọ ojogún ìjọba lọ́rùn ẹ̀sìn sọ lọ àwọn àgbèrè wọ àgbèrè nísìn ó ti di gbajúmọ̀ àti pansága nti ifokunrin bara won je awon yen ti o ti daye jije ni isin ye wo bi gbogbo yen ti po iborisa na esu na ti so iborisa ji pe na ti de o ti de lan to awon ole na dojukokoro omuti awon elegan wọn lọ́nà lọ́wọ́ gbà jogún ìjọba ọlọ́run ẹni jogún ìjọba ọlọ́run ẹjọ́ ààrẹ jogún ìjọba ọlọ́run jogún ọ̀rọ̀ àpá láti máa da lóró tọ̀sán tóru láì àti láìláì àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ tó ẹyìn ẹtẹ bá ní bẹ́ẹ̀lì lè pa efésù orí karùn ẹsẹ̀ karùn wọn sí ẹsẹ̀ karùn sí kẹjọ kò sáàyè láti lọ máa ka mọ ẹnì ka gàlátíà orí karùn 19-21 kò sáàyè fún wa láti máa ka mọ tí mo kẹsì rẹpà kéésì wa sí ni pé ìrònúpọ̀ àdá omi ọ̀nà àbáyọ ìrònúpọ̀ àdá jẹ́ dandan ní ọ̀nà àbáyọ lọ parí sísè àpòsílẹ̀ orí kẹtàdínlógún ní ẹsẹ̀ 30-31 ìrònúpọ̀ àdá ní ọ̀nà àbáyọ kò nínú ìdájọ́ inú sọ kò sí.
2: pẹ̀lúpẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni ọlọ́run ti gbójú fò dá ṣùgbọ́n nísinsìnyí yóò pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronúpìwàdà níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn nígbà tí ó ti fi òrìndánilójú fún gbogbo ènìyàn ní tí ó jí ìdìde kúrò nínú òkú.
1: tó ẹ ronúpìwàdà o ò ti gbọ́ bá ayé ìgbà àmọ́ ti kọ́ òtítọ́ rẹ̀ ọ̀rọ̀ àpáde wa ayérayé méjì ló wà títọ́ ni o ṣùgbọ́n ronúpìwàdà àwọn ẹ̀sìn tá a ti sọ yẹn ti ka lẹ́ẹ̀kan ẹlọ kàyókù fúnra yín ní ìṣàkóṣẹ́lẹ̀ 319 ronúpìwàdà gbogbo èyí tó ṣe ṣiṣẹ́ yìí tó bá ronúpìwàdà á pa ẹ̀sẹ̀ rẹ́rẹ́.
2: nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀sẹ̀ rẹ́rẹ́ kí àkókò ìtura bàá lè ti wá gbé olúwa wá.
1: ẹ ronúpìwàdà kí ẹ tún yí padà ká lè pa ẹ̀sẹ̀ yín rẹ́ ẹ ronúpìwàdà tó bá sì sí àyà rẹ̀ létò ó máa múra sílẹ̀ fún ìdájọ́ òtítọ́ ní ọ̀rọ̀ àpáde wà ayérayé méjì ló wà níbo ló ti lo ayérayé tiẹ̀ lórí àwọn gbàdúrà àwọn tí ó gbọ́ yìí lórí àjọ orí ọ̀fẹ́ láti sá fún ìyà àìnípẹ̀kun lórí àjọ má ṣàìfẹ́ fún wọn
2: àmì
1: ẹ̀mí tí wọ́n fi gbàgbọ́ pé òótọ́ ni ọ̀rọ̀ àpáde wà ìyà àìnípẹ̀kun téèyàn bá máa sá fún kéèyàn òpin rẹ̀ kéèyàn jẹ́ adùn ọgọ́rùn-ún ọdún nínú ayé tá a wà yìí bẹ́ẹ̀ adùn ẹgbẹ̀rún ọdún gan ẹgbẹ̀rún ọdún kò gbé ẹgbẹ̀rún ọdún nínú ọlá àtayọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ká fi wé tàbá tí yọ ẹgbẹ̀rún ọdún kúrò nínú ayérayé ẹgbẹ̀rún ayé káìlópin tí ò lópin bọ́sì torí tó náà ìbá dá o ó ra àjọ ọmọ bì ọ ó rọ ìfẹ́ táwọn yìí yóò fi sá tí wọ́n fi sá gẹ́gẹ́ bó ṣe fẹ́ káwọn èèyàn sá fún tó sọ lówe ó sọ lọ́rọ̀ gbogbo ọ̀nà ló gbà kí lọ́rọ̀ àpáàdì ó lọ àwọn gbàdúrà àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí jẹ́ kán nígbà pọ̀ kó òtítọ́ ní ọ̀rọ̀ àpáàdì wà
2: àmì
1: jẹ́ kán nígbà pọ̀ kó òtítọ́ ní ìyà nípẹ̀kún wà
2: àmì
1: jẹ́ kán sá fún ìyà nípẹ̀kún
2: àmì
1: kán mọ́ lo ayérayé wọn nínú ìyà nípẹ̀kún
2: àmì
1: ibi tí ẹkọ́ àti ìpánkeke yóò gbé wà ó ra jọ ọ̀rọ̀ wọn lọ́wọ́
2: àmì
1: ní orúkọ Jésù mo gbàdúrà
2: àmì.
0: láti rí ìwé tí ẹ ń béèrè fún lórí ẹ̀kọ́ nípa ìpadà wa Kristi àti ìṣẹ̀lẹ̀ ìgbà ìkẹyìn àti kúkì ṣe ìṣẹ̀lẹ̀ ayọ̀ ẹ lè rí wọn rà ní gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ wa tí ó wà ní Aga ní òpópónà Agbábíàká Ìlọrin. ẹ tún lè jọ́sìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday lágogo mẹ́jọ òwúrọ̀ àti ní ọjọ́ Tuesday lágogo márùn ìrọ̀lẹ́ fún ẹ̀kọ́ Bíbélì. To get the books which you have been requesting for titled Christ's Second Coming and Occurrences of the End Time and Death is Not a Joyful Occurrence, copies are available in auditorium at Aga along Agbábíàká Road, Ìlọrin. You can also worship with us on Sunday by 8 a.m. and Tuesday 5 p.m. for the Bible study. Adúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́ láti ẹnu ajínrere Ẹ̀sàdé Ògúnníran láti Christ Second Coming Gospel Assembly tó wà ní CB24C Abiola Avenue P.O. Box 516 Ilesha Osun State Nigeria. Ẹ lè jọ́sìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday lágogo mẹ́jọ òwúrọ̀ àti ọjọ́ Tuesday lágogo márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ fún ẹ̀kọ́ Bíbélì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ni 08035803855. Ẹ tún pàdé wa lórí ètò ìfihàn òtítọ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ní déédé àkókò kan náà. Kí Olúwa kí ó bùkún fún yín. Àmì. We are grateful unto God for the word of life being delivered by Evangelist Ẹ̀sàdé Ògúnníran from Christ Second Coming Gospel Assembly at CB24C Abiola Avenue P.O. Box 516 Ilesha Osun State Nigeria. You can also worship with us on Sunday by 8 a.m. and Tuesday 5:30 p.m. for the Bible study. Our GSM number is 08035803855. Meet us on this program, The Revelation of Truth, same time next week. God bless you all. Amen.

káàlẹ́. Ẹ káàlẹ́, ẹ kú dédé àsìkò yẹn, ẹ kú ṣe látàárọ̀, ẹ kú kò lè dáa. Ẹ kú gbìyànjú, ẹ kú fọmọ èèyàn ṣe. Ọlọ́run ọba nínú àánú ẹ yóò dé ìgbìyànjú èmi àti yín ládé àníṣe lásánlá gbára Ọlọ́run ọba. Àdúpẹ́ fàǹfààní ìṣẹ̀mí ìwàláyé àti ìwàláàyè. Àdúpẹ́ fọlọ́run ọba tó fún wa tó dẹ̀mí wa sí dòní. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kárin kése lọ́lá kárin kése lórí ìtẹ́ Ọlọ́run ọba mi ti ń fi gbogbo ọba jẹ. Àrẹ ló mọ bí owó àkèkì táwọn alára gbà ìdá kábíyèsí Ọlọ́run ọba mi ọba Èkó. Ọba ti ń darí afẹ́fẹ́, ọba ti ń darí ooru. Ọba sòro dìbí bàrà mẹ́ta, ọba sòro dìbí ọ̀tẹ̀ àdúgbò, ọba sòro forítubí ilé oyin. Ọlọ́run ọba mi tó tóbi kọjá tóbi tọ́fẹ̀ kọjá fífẹ̀ tó gbọ́ rọjọ́ wá sọlọ. Ibi tó tóbi dé bàbá ẹnìkan ò lè sọ, ibi tó tóbi dé ọ̀run ọ̀gbà ọ́, ibi tó tóbi dé ayé ọ̀gbà ọ́. Ilò ṣe ń gbénu Wúndé Aṣọlá tó ń gbénu Adélébọ̀ ọ̀rọ̀ ọmọ tuntun. Ọlọ́run ọba mi, ọba tí ọ̀lẹ́wìrì, ọba tí ọlọ́mọ owú, arọ ni bọ́ba ṣèfẹ́, olúmorí ẹ̀dá alágbẹ̀dẹ ọ̀run, ọkàn ṣoṣo araba ti ń rọ ẹlẹ́sẹ̀ méjì jáde nínú àárọ̀. Ìṣú ńlá ti ń ta nínú olóyún, Ọlọ́run ọba mi tí ò ṣe é daṣọ bò, ògo láàrin jù òun lọ. Ọba tí ń bọ́ gbogbo ayé tí ò fijọ́ kan búrókè rí, ọba tó dàgbàdàgbà tarúgbó sọdọ̀lẹ́. Mo mọ̀ yí ká ọ̀tún o, mo tẹ rí ọkàn mi bá níwájú ọba tó ní mí àti ìmí imú mi, ọba tó ní kémi àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ká mọ̀ bẹ́ẹ̀ tí ò jẹ́ àmọ́ bẹ̀ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ọba tó ní ká mọ̀ wà tí ò jẹ́ àwàwà àyà. Ẹnu ọpẹ́ ọgbẹ̀nu wa kò sì ní kan láṣẹ Ọlọ́run ọba. Láwọlé sùn rèé, ètò Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ mọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ lórí ìkànnì Diamond FM fún gbogbo àwọn tí wọ́n ní ìlàkọjá kan àbó míì, tí wọ́n sọ ọ́ta, tí wọ́n sì gbàmọ̀ràn, táwọn áńgẹ́lì Ọlọ́run Ọlọ́run ti yàn, Ọlọ́run ti rán, Ọlọ́run sì máa bá mi kẹ́ wọn, tí wọ́n ti dúró pé tó ohun tá a bá lè fi ṣe káwùjọ yìí ó lè dá nígbà táwa náà wà ń bẹ ìyá wa náà lọ́wọ́ tiwa sí. Ó sì ṣe bẹ́ẹ̀ dá arúmọ́jú tí wọ́n fi kírẹ́dìtì wọn pè, tí wọ́n lo dátà wọn láti bá ẹnì kọ̀ọ̀kan dá sí bí wọ́n bá ti ń sọ pé ó ṣe tọ̀ báyìí ní ṣe ti fi yẹ èèyàn, yàtọ̀ báyìí ni wọ́n ṣe ti fi yẹ èèyàn. Ọ̀yà ẹ̀yìn wá ní ìlàkọjá kan àbó mi, àbọ̀rọ̀ yìí tiẹ̀ tí wọ́n fẹ́ dàbí ẹni pé kò fẹ́ yé yín ẹ̀ mọ́ dọ́tà dọ̀rùn lásì tá a fi ṣe é. Ẹ tẹ̀wá nànà tá a gbé gbà tí fi yẹni tí ì yẹ̀ lẹ̀, ẹ fi ẹ pè sórí nọ́mbà yìí 0916-159-1011 tàbí kẹ lo WhatsApp message tàbí WhatsApp voice note, eléyìí a máa ràn wá lọ́wọ́ púpọ̀, 0916-159-1011. Lọ́kábọ̀ kankan wá sí ń bẹ́ o, bẹ́ẹ̀ bá ti sọ ọ́ tàtán, àwọn èèyàn ti ń wà tí wọ́n gbọ́, tí wọ́n sì máa pè, tí wọ́n máa gbà wá nímọ̀ràn. Wọ́n ní ìsínwó ìwòròwó gbogbo ohun tá a bá ti jọ wò gúngún báyìí náà ní egún, tí gbogbo abájọ panu pọ̀ tá a bá jọ wò ẹja tọ̀ báyìí, ẹja tọ̀ báyìí ní ìfi iye ni. Wọ́n ní ojú méjì pé ojú mẹ́rin ní bímọ, ìgbà ojú ní tọ̀, bẹ́ẹ̀ ni o, òun ló ṣe yẹ wá láyé ìgbà àtijọ́ wá, torí wọ́n lójú mẹ́rin ní bímọ, ìgbà ojú ní tọ̀, láyé òde òní kọ́lọ́run ṣàánú ni. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ṣàgbékalẹ̀ ètò yìí kó má di pé àwọn àṣà yìí ṣàn lọ, tí ẹnikẹ́ni bá ní ìlàkọjá tí ó sọ, tí ẹgbẹ̀rún ìgbà ojú ìgbà ẹnu sì máa jáde gbà á nímọ̀ràn pé tọ́ báyìí yálà àwọn tó ti rí rí tàbá àwọn tó ṣe pé Ọlọ́run kàn fún lọ́gbọ́n àtìndá fún ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan, wọ́n sì máa wọ́nà àbáyọ gbogbo, ó sì máa lọ bó ti yẹ ọ lọ. Èmi àti Rẹ́tọ̀ lájọ wà lórí ètò lónìí, Babatunde Azeez Ọlọ́yẹ̀wà lorúkọ tètè ní MC Coded Ọtúnba Coded. Ọmọ tó pẹ́ tàbí street light, ọmọ tó pẹ́ tàbí òpó ná, ọmọ ta ni mí tí wọ́n bí ìta tó tuntun rẹ̀ bí, ọmọ òṣè pààrọ̀ ni mí, èmi lọ́mọ asán lónìí ọ̀rọ̀ lè ta dógún ọ̀rọ̀ dẹ̀ àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kú gírígírí bí òjò ẹ̀ka lẹ́lẹ́ẹ̀dẹ̀ yìí ò.

tán eléyìí tí ọmọ nìyà kíkó òtútọ́ náà là kọjá lòun náà ń sọ yìí torí pé kálukú náà ló ní ìlà kọjá àti tiẹ̀ tí tọmọ nìyà kíkó òtú lòun náà sọ yìí o lẹ́yìn náà bá ní tẹ́ fẹ́ sọ ọ́ta tó jẹ́ bí ìlà kọjá tàbí kéèyàn bọ̀rọ̀ doríta pé ń bo ni bá gbégbá odówó làádọ́rùn láá sí ẹ̀fìránṣẹ́ sí 0916 159 1011 0916 159 1011 ṣáájú a mọ mú àwọn ilé tí ń bẹ nílẹ̀ yìí wá ná káfa àwọn ilé ìbẹ̀rẹ̀ tàbá wà fi bẹ̀rẹ̀ ẹ̀ẹ́mọ̀ bá wa dá sí tí àwọn tó bá tún fẹ́ fi ìta náà ó tún mọ̀ fi ìta nọ́mbà tẹ́lẹ̀ fi ìta rè é 0916 159 1011 ẹ̀ẹ́dàkùn gbogbo àwọn tó bá ní àìlera kan àbó míì torí ẹ̀ ní gbogbo àwọn tí wọ́n ń ṣe ètò ìlera tí ó dá wọn lójú tí wọ́n ṣe ń gbé wá sórí rédíò láti wá ṣèpolówó tó bá ní àìlera kan àbó míì ní gbogbo ìlú wọn a máa ń lọ káàkiri láwọn tó dá lójú pé n tí mo gbé lọ́wọ́ n tí mo máa ṣe rèé tí wọ́n sì ń ṣèpolówó lórí rédíò ẹ mú àwọn nọ́mbà wọn wọ̀nyí ẹ tọ̀ wọn lọ ẹ lọ bá wọn bí tí ń ṣe mí bí tí ń ṣe mí rèé wọn ó sì bá yín rí ọ̀nà àbáyọ láṣẹ ọlọ́run bó ń tọ́ bá fún yín ọlọ́run ó jọ báyìí lára mu ṣùgbọ́n kẹ ẹ tá a bá wà lórí rédíò ẹ lọ mú kinní kan lọ mọ́tì kinní kan lọ mọ́tì kinní kan ó lè wo àkọ́kọ́ rèé ẹ̀kejì ni pé sẹ́yìn gan lè dáwọn kinní mọ́ bẹ̀ bá débi tẹ́ ti fẹ́ lọ rà kí lọ́ọ́ lè dájú pé tá a bá tán bá ń gbéwé jágbá tán pè fún yín léwé ìjọgbó tó sì jẹ́wé ìjágbá lẹ̀ béèrè fún tí wọ́n mówé ìjọgbó tí wọ́n pè léwé jágbá fún yín bó lẹ̀ ti fẹ́ ṣe yàtọ̀ ọbẹ̀ wọ́n bá ní kẹ́ jókòó kẹ́ máa gun epo ẹ̀yìn pangolis jẹ́ ẹ̀ gun kọ́ ni ẹ mọ́ sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú iṣẹ́ ìṣègùn yìí a máa lágbà á pọ̀ làáfi máa sọ pé ẹ bá mi wá nǹkan rẹ̀ bá ń béèrè nǹkan rẹ̀ ì máa rí bákan lórí rédíò a sì ti rí àwọn tó jẹ́ pé abanilójú jẹ́ ẹ̀dá táwọn náà ṣàpamọ́ sábẹ́ pé mo mọ nǹkan rẹ̀ ni ó pe nọ́mbà mi wọ́n ti ṣe rí àfìgbà tá a tó pariwo ọmọkùnrin yìí ló tó dáwọ́ olówó padà lórí ètò yìí tó lóun mọ nǹkan tí ó mọ̀ tó gbowó tán

0: kó ètò ẹni tí ọlọ́run ní ma ti ìlú tọ́lọ́run náà ni mo fẹ́ sọ síta ni o. Ìṣẹ̀lẹ̀ wípé èmi àti ìyàwó mi jà níbi ọdún bí méjì sẹ́yìn sígbà. Ṣùgbọ́n tí a bá jà, ìyàwó mi jà ní láti pe dádì mi ìgbà tó pé wọn níbi tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́. Dádì mi ti jẹ́ kí n mọ̀ pé tí èmi àti ẹ bá tún jà, àwọn máa sọ fún láńlẹ́dì tí mo gba ilé lọ́wọ́ ẹ̀ pé kó lè wá kúrò nílé. Unfortunately, èmi àti ẹ ò jà mọ́ títí tó fi jẹ́ pé dádì mi travel. Ṣùgbọ́n nígbà tán travel bí tán travel lọ, wọ́n bá láńlẹ́dì mi pàdé. Ìbẹ́ni náà ti sọ fún wúmà yẹn pé bẹ́ẹ̀ kan lé mi ṣá. So ìgbà tí wúmà yẹn dẹ̀ dé, àwọn ètí dé láti travel ń gbà yẹn. Wúmà yẹn lọ láti ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi pé nǹkan bá báyìí ni dádì mi sọ fún àwọn. Ṣáà ni pé ṣùgbọ́n òun ó fún mi ní àsìkò díẹ̀ kí n fi wálé kí n fi kúrò ní inú ilé yẹn. Ọ̀rọ̀ yẹn wá ká mi lára, mo wá ń báyàwó mi sọ̀rọ̀ pé ṣó ti rí ìsìnbà ìmọ̀ àti ẹlájà. Wọ́n ní kí n kó kúrò nílé. Ṣé tí mo bá kó kúrò nílé yìí, ṣé wà láǹfààní láti tẹ̀lé mi lọ? Torí kò yẹ kó lè sọ pé máa tẹ̀lé mi lọ sí ilé ìbomi tí mo bá kó lọ. So kò sáàsán kankan láti gbà yẹn títí mo fi padà rí ilé mi tí mo gbà. Ṣé mo gbà, mo sọ fún mi ni mo ti rí ilé tèmi o. Ṣùgbọ́n mo jẹ́rìí rẹ̀, kò jẹ́ sọ pé mo máa kó tẹ̀lé mi lọ torí nítorí èmi àti ẹ̀ta jà náà ṣe ní kan lé mi kúrò ní ilé. Nísìnyí ti lé mi kúrò ní ilé, mo bá máa lè ní kí wọ́n máa bọ̀kọ́ wa máa gbé bẹ̀ àbí kó máa gbé lọ́dọ̀ àwọn. Ṣùgbọ́n bọ́rọ̀ náà ṣe wá padà lọ ni pé láti ju oṣù bíi mẹ́ta sẹ́yìn báyìí, ọ̀dọ̀ dádì mi ni ìyàwó mi ń gbé. Níbi pé gan máṣíìnì wọn tí mò ń gbìn torí àwọn gbà tán ra máṣíìnì mi wọ́n gbélé tó ń gún tẹlẹ́fun lọ. Torí pé ọ̀rọ̀ yẹn tí mo dá tí mo sọ, ìyàwó mi ń bá mi jà, àwọn náà bá mi jà. So wọ́n ti gba máṣíìnì yẹn lọ́wọ́ mi. Ìyàwó mi náà ń gbé lọ́dọ̀ wọn débi pé wọ́n jẹ́ kí n láṣẹ̀ sí àwọn ọmọ mi méjèèjì wọn. Àwọn ọmọ mi náà ń bẹ ní ọ̀dọ̀ ìyàwó mi, wọ́n jẹ́ kí n láṣẹ̀ sí àwọn ọmọ yẹn náà. So wọ́n ṣàwá padà yanjú rẹ̀ ní ìsìn báyìí. Wọ́n wá ní kí ìyàwó mi máa kú bọ̀ wá sọ́dọ̀ mi. Ṣèmi wá ní kò lè wá sọ́dọ̀ mi mọ́ torí mi ti ní kò lè gbà mọ́ tó bá mu tó fún un tó mú tí ò fi lè bẹ̀bẹ̀ tó fi jẹ́ pé ó tẹ̀lé wọn lọ yẹn. Kò láǹfààní láti padà sọ́dọ̀ tẹ̀mí mọ́. Ṣùgbọ́n wọ́n fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà gbá mi nímọ̀ràn lórí ọ̀rọ̀ náà.
1: Aku àṣálẹ̀, aku àtàárọ̀. Olúwa bàálà nínú nípìn kálukú wa lórí kò ní dáhùn kálukú wa. Orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀ láti àdúgbò tí ọlọ́run mọ̀. Lẹ́kùn mo fẹ́ sọ síta ni, mo fẹ́ kí ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ nítorí tó lọ́run. Mo fi Elédùmarè bẹ̀ wọ́n. Wọ́n bẹ gbogbo abiamayé tí wọ́n máa ra ọmọ ẹlọ́mọ lẹ́kún tí ìdọ́kọ ọmọ ọlọ́mọ sunkún. Gbogbo àwọn tí máa yọ ọmọ ọlọ́mọ kúrò ní ọ̀fìn tí wọ́n níbẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ jí sínú ọ̀fìn. Ọlọ́run jẹ́ kí kálukú wa, Ọlọ́run jẹ́ ká jèrè ọmọ. Ọlọ́run ní kí ká fi wàhálà sèrè jẹ lérí àwọn ọmọ. Àwa tá a ṣe wàhálà àwọn náà ni Ọlọ́run jẹ́ kí wọ́n jèrè ọmọ ní ọ̀wọ́ láti tóbi Ọlọ́run. Àwọn alábàárùkà náà bí àwọn ọmọ. Ẹlẹ́kùn mo ké gbàjáre pa bọ ọmọ Nàìjíríà lásìkò mi nítorí Ọlọ́run àti kànáàbà àwọn ọmọ tí wọ́n náà ní kó sínú ọ̀fìn ayé. Ẹlẹ́kùn kẹ́nìkan ní dá àwọn ìlú ti pẹ́ ara mo ti gbìyànjú. Tó lè sọ síta yìí náà èyí máa ń gbọ́ dáadáa. Gbogbo tí wọ́n ti máa ọ̀rá ìtí dààmú mi tó máa ti dákọ̀ kínní ọ̀hún mi náà máa ń gbìyànjú rẹ̀ sí náà lérí kọ́ náà ni. Tó ìbálòpọ̀ ojú oorun náà ní dààmú mi. Ìgbà míì tí máa ń jùfọ́ ní ti tó wá wà ń bẹ̀ ni pé táìmù tí mo bá ṣe tí n bá ń ṣàdúrà èyí tí àdán bá ṣe lágbà sí tó náà ní ṣe rìlíìsì. Táwọn bóyá gbogbo wọn bá fún mi ládùúgbò kan gbá àdúrà yìí káwá fò gan àbí tí bá ń lo iṣẹ́ kan lọ́wọ́ tó jẹ́ iṣẹ́ dúdú. Táìmù wọn gangan ni kí ni wọ́n ṣẹlẹ̀. Ìgbà mi ò lè má jẹ́ pé mo bá obìnrin lájọṣepọ̀ pé akẹ́mi àtòkù nísàdé pé mo wẹ̀tí látòjú òun. Ìgbà tí bá fi ṣàdúrà mú bá fi gbọ́ mẹ́ta àbí iṣẹ́ tí wọ́n fún mi wọn tí bá fi gbọ́ bí gbọ́ mẹ́ta máa rí pé mo rí lé sí wa láti ojú. Bí iṣẹ́ wọn bá ti wá ní agbára ṣe gbá iṣẹ́ yìí kíkan fẹ́ ni ni e be mo se wa si igba mi oro ole je be ti oju ni ojumo o pe kan ma ti ka gbe lele bayi time ti ba sa do lo tabi ti ba lo ise yan lowo time mo kini mo wa o sa sele sa ti ba se adu abi ti ba lo se kan ti mo kan wa ti mo kan se to tin kan kin o tin se gbe o le mo ara o se mefa mo ma guru re o ama time to pe oya lo se kan lowo abi sara kan lowo kini wo wa yi ta ko mi ti na ti sare sare sare sare sare ka kiri o ti sadua sadua sadua ba kan pere ko na ni mo da ko mo ro ko mo Nigeria to to lo ata na ba ha mo to ko gbo lo la won lo wo la ayan abi amaye ra ko sanu mi itun ba le lo si ife ro na ba yo pelu kini ti ni o fe ni dawun mi mo o ni gba ire dan lo ba won mo yin o ti ni gba ire ti ni dan ata ko to lo sanu mi sanu mi wa nu se mi dem mo ni kin so ti tan kin ke gba jare zo mo Nigeria. Blanc, on s'en goûte.

0: ami olorun ami o ami o ami olorun ami o ami ami ami olorun ami o ẹṣeun oya tẹnsunlẹ. Let's ṣàlàyé yìí ó ti yé ẹjẹ káwọn àwọn èèyàn ti gbọ́ báyìí wọ́n wà ọ̀nà àbáyọ láṣẹ ọlọ́run tó ọlọ́run ó bá wa ṣerú ogun yìí ọlọ́run ó ṣe ẹṣeun tẹ́ ẹ sọ́ta pé ẹ ti ẹ sọ́ta láṣẹ ọlọ́run ọba yóò dohun ìgbàgbé yóò dàfi ẹyìn tí mo fi sọ ẹṣeun ẹ̀lú ẹ kálẹ̀ o 0916159111 lójú òpó òkùtọ̀ wọlé ẹ̀lú ẹ kálẹ̀.
1: Hello.
0: Ẹ̀lú ẹ kálẹ̀ o.
1: Ẹ kálẹ̀ o.
0: Ẹ ṣeun láwọlé sùn rèé.
1: Ẹkùnṣẹ́ ọlọ́mọ fún iṣẹ́.
0: Àmì ọlọ́run.
1: Àwùjọ gbà o.
0: Àmì.
1: Àní kí àmì lágbára ọlọ́run.
0: Àmì o.
1: Ẹ dákun mo ti ń pe nọ́mbà yìí tipẹ́tipẹ́ kọ́nà tó ní kí n wọlé lálẹ́ yìí.
0: Àdúpẹ́.
1: Èmi ni ẹni tọ́nà mọ́ láti ìlú tí ọlọ́run mọ́.
0: Àdúpẹ́ fọlọ́run.
1: Ẹ ń gbọ́ mi sà.
0: À ń gbọ́ yín lágbọ̀ọ́yé bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ rí ọjọ́ tó ti pẹ́ orí fífọ́ ni? Títa ríro etí òsì mọ̀ wá óye bẹ́ẹ̀ni gbogbo ara ríro ń ríro tó pọ̀ gbogbo ara ríro ni. Ó ti pẹ́ mo ti lọ sọ́sítò títí kódà táàmù tí bá ń lọ sọ́sítò ní ìwúrò gan táwọn hospital náà gbígbà pé kí nìyẹn tó wá ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ìbílẹ̀ ní oríṣiríṣi. Ó wá tó gé ọdún bí méjì báyìí ni ẹnìkan wá sọ fún mi pé kò fà ní. Ó tún tó bí oṣù bíi mẹ́fà báyìí ẹnìkan náà tún sọ pé kò fà ní. Wọ́n tún tó lu gbogbo òògùn rẹ lóríṣiríṣi yẹn náà fún mi. Tí mo yan tó ṣe fún mi fún mi tó lò kò sí ìyàtọ̀. Àti wọ́n á gbọ́ prógíráàmù ni wọ́n á ní kí n bí ọmọ Nàìjíríà tó bá mọ̀ nípa rẹ̀. Gbogbo wọ̀ ní kókó ìyàwó fọ́mọ wa
0: o. Àmì o, àdúpẹ́ ẹ ṣe.
1: Obìnrin ni mí.
0: Ó dàmà.
1: Mo bí ọmọ Nàìjíríà ni o. Mi lẹni tọ́lọ́ mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ o.
0: Ó dà, ẹ ṣeun.
1: Mo ti ṣọ́kọ. Èmi ni mò ń ṣe ìyá ni mò ń ṣe bàbá fáwọn ọmọ kò tó wá sálàáfíà.
0: Ọ̀dà ọlọ́run ọmọ aláàfíà tó pọ̀ wá láṣẹ ọlọ́run àdúpẹ́. Ọlọ́run ọmọ aláàfíà wá ẹ ṣeun.

0: gẹ́gẹ́ bí mo sì sọ ṣáájú pé gbà mú ọ̀tán bà lórí rédíò ó nira ó sì ṣòro láti sọ pé ẹ gbà ẹ lọ lò ó àwọn tí ń polówó tí wọ́n mojú léjà àwọn àìsàn àwọn yìí tí wọ́n ń ṣe polówó yẹ dákun ẹjọ́ mo bẹ̀ yín ni bẹ́ẹ̀ bá ti lọ sí hospital tí ọkàn yín bá rọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe polówó yẹ lọ rè bá wọn ṣe rí lórí rédíò kẹ́nìkan ní ẹ fún ìyá yẹn nọ́mbà mi kọ́ wá rí mi a ní í ṣe torí èèyàn tó tí ọ̀dà wọn ti bà wọ́n tó dáa jẹ́ a sì ní jẹ́ kẹ́nìkan ó bà wá lóko jẹ́ bírú ẹni bẹ́ẹ̀ bá pè yín tàbí tá a mú nọ́mbà rẹ̀ fún yín tàbí tá a pe nọ́mbà rẹ̀ fún yín tó bá gbó lọ́wọ́ yín tí ò ṣe nǹkan kan ẹ lórí diamond fm lẹ ti mọ̀ ọ́ mo fi ọlọ́run tó dá gbogbo wa mo fi bẹ̀yìn ẹ dákun ẹ má jẹ́ à fúnra wa láyé lọ́wọ́ ẹ má jẹ́ à ṣe nǹkan tí ó kó wa tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ dákun ní tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò àìlera ẹ bá mi ta ní tó bá mọ nǹkan rẹ̀ ó rí bá kan lórí rédíò àwọn tí ń ṣe ètò ìṣègùn tí wọ́n ń ṣèpolówó yìí ó yé wọn wọ́n mọ̀ wọ́n lè fọwọ́ rẹ̀ sọ̀yà ẹ dákun ẹ jẹ́ à tọ̀ wọ́n lọ gbogbo ọmọ fàsìkò yìí bí ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ní àìlera kan àbó míì ọlọ́run ó wo gbogbo wa sàn pátá ọlọ́run ó wo gbogbo wa sàn láṣẹ ọlọ́run gbogbo wa dìje kúrò lórí àkété àìsàn wa jọ sọ wá di ẹni tó tara rẹ̀ dá pépé ẹ dákun ìdúró ti gbà bẹ́ẹ̀ kì í ṣe púpọ̀ wàwá náà ń ṣe ó ti ṣẹlẹ̀ sórí ètò yìí rí a sì mọ pátá àṣà àti ìrìn àjò tá a rìn kó tó di pa àrí ọ̀rọ̀ ìyànjú ọlọ́run gbàdúrà gbogbo wa 0916159101 lójú òpó òkútọ̀ wọ́n bí tẹ́ ẹ bá wo àwọn tí àwọn àbí arákùnrin tó pé bàbá òun ó sọ fún láńlọ́ọ̀dù òun kó lé òun kó òun lé àkọ́kọ́ rèé lẹ́yìn eléyìí ó sì nígbà tí òun kó tóun padà lọ wálé ìyàwó òun kò tẹ̀lé òun ó lọ dó sọ́dọ̀ bàbá òun bá másìnì tó gbé fóun lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà parí ìjà òun wá pé ìyàwó òun ò ní wulẹ̀ wá sọ́dọ̀ òun kọ́ máa lọ dúró níbi tó dúró sí lọ́hùn lọ́dọ̀ bàbá òun kádàkùn ká gbà òun mọ̀ bóun ti ṣe iná dáa àbúkù díẹ̀ káàtó àtàrákùnrin tó láwọn níbàálòpọ̀ lójú òun ní pàápàá àgbà táwọn bá ti ń lo iṣẹ́ kan tó lágbára tàbí táwọn ń ṣàdúrà tó nítumọ̀ àwọn ọmọ níbàálòpọ̀ yìí lójú òun àtàrábìnrin tí wọ́n lọ́kọ àwọn ti kó kú òǹlé ó sì kọ́ ọmọ mẹ́ta lọ́wọ́ lọ tó ti fi kú òǹlé pé ti ń lọ ọdún kan báyìí ní ìsinyìí pé tó bá padà pé àwọn ṣe káwọn ọ̀dà lóhùn tó bá ní káwọn padà máa jọ wà papọ̀ ṣe káwọn ọ̀dà lóhùn àbí kí ni káwọn ò ṣe 0916159101 lójú òpó òpìtọ́wọ́ bí ẹ̀lọ́ ẹ̀ kàálẹ́ ẹ̀ ṣeun ẹ̀ kàálẹ́ láwọn lẹ́sùn rèé.
1: Kọ́lá Aláṣoke.
0: Ẹ ṣeun.
1: Ọ̀nà ní ìta àgbọ̀nbọ̀ nílùú Ìlọrin.
0: Ẹ ṣeun bàbá.
1: Mi kí a mẹ̀mí ní àràgbò ní ògbómọ̀ṣọ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tọ́yàn.
0: Àmì Ọlọ́run àmì ó.
1: Bí a sùkúra náà mo kí gbogbo àwọn bá sùkúra náà.
0: Ẹ ṣeun.
1: Àti ọ̀rẹ́ àkọ́bí.
0: Àdúgbò
1: alùpùpù náà.
0: Ẹ ṣeun.
1: Ìyàbá wa. Ẹ rí àwọn tẹ́ kọ́sọ́ tẹ́ kíláre báyìí ẹ mọ̀ ń dùn mí mi. Torí pé kọ́ ọ̀sẹ̀ mẹ́ta pàrọ̀ fún wa ìyẹn burúkú ti bèèyàn rí jẹ́. The same issue yín ṣẹlẹ̀ sí mi jọ́kàn nìkan wáṣẹ́ kan ọ wá ní wọ́n fẹ́ tà mo ní mo ti ló kọ̀. Àtẹ́tà àtẹ́rà ni àti àlọ́nà mi yé. Kí ọba ti lè fún ọ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nígbà la àwọn tó ń bá orílẹ̀-èdè wọ́n jẹ sardine ọ̀fẹ́. Wọ́n rí sí ọ̀fẹ́. Wọ́n mu mílíkì ọ̀fẹ́. Àwọn bàbá tó tóbi wọ́n jọ náà wọ́n tó ń dààmú wọn tó fẹ́yàwó kalẹ̀ fún ọ láyé ìrò ìsìnkú ọba amíṣòwò ọwọ ọmọ ní jẹ pé mo accept ọwọ tẹ sọ yẹn àwọn àtàwọn sadbati kò sí katara náà fẹẹ gbà ń bẹ owó ni wọn kó kalẹ sí dayamọ
0: bẹẹni
1: àwọn sì ti ní lébẹẹlì tí wọn báyìí ti mú nọmba àwọn lọwọ ara wọn tó bá di iṣu kọkàn yìí àwọn àti lébẹẹlì ni wọn jọ
0: mọ ṣe
1: ìjẹpọ ọyọ wà òkè
0: kan
1: káyọ máa rí bí ìtanú àdúpẹ fẹràn ètò yìí náà sì fẹràn yìí náà sàrà wa mi kò yẹn ló lọ sàrà kan mẹkan sàkójú ẹ ìyẹn mú bò lójú ọ̀rẹ́ ní ìsìn sàrà ni
0: bẹ́ẹ̀ ni bẹẹni.
1: ìyẹn nìkan lójú ọ̀nà bí a ọmọ kan sí ipá kan wọ́n lọ́dọ̀ bá pọ́ọ̀sì wẹ́pẹ́ bá mi mú mi rí náà ara mi ò ẹ wọ àwọn èèyàn wa kọ̀ọ̀kan tó jẹ́ pé èmi tá máa mọ̀ padà nìyẹn
0: ẹ
1: bá mú wọn rí náà inú ọmọ dojú kẹ ẹ̀bùn wọn ló lọ
0: wàláì
1: ilé ẹni tó ní kí sí kí wọn gbáyàwó padà kí wọn gbáyàwó padà.
0: ọkọ àwọn níyàwó wọn ní ṣe tọkọ bá padà wá káwọn ọ padà tẹlé àbí káwọn ọmọ tẹlé àwọn níyàwó ọkọ ló kú onílé fún wọn.
1: ẹ ọkọ kú onílé fún wọn
0: tọ
1: nàìjíríà tá a wà ní
0: tọ
1: nàìjíríà tá a wà ní.
0: ọkọ kọ ọmọ mẹta lọ o ìkan ok ìkan ìkan ní ilé tó ní pé ṣe kó wọn gba ìyàwó òun padà ìkan náà ní ilé tó ní ṣe kó wọn gba ọkọ òun padà.
1: gbogbo ẹ náà mr lọyẹ kò sí ìdí rẹ kí ẹ mọ gbà padà.
0: tó ẹ ṣeun.
1: sẹ́rí ìmọ̀ divorce. tí a bá lọ mọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀kẹ́ máa kó kalẹ̀ wọ́n máa ń ba community jẹ
0: ni. wàláì broken home children.
1: ẹ bá mọ tí ma ẹ ma ọmọ tó bá ba community yọ ba state jẹ.
0: wàláì.
1: ọmọ tó bá ba state jẹ yọ ba country jẹ.
0: wàláì.
1: a padà jà àwọn ọmọ yẹn ṣe pé community wọn lè bí wọn
0: sí ẹ
1: nílé wọn lè bá bá wọn.
0: wàláì.
1: ẹyin tẹ́ ẹ gbọ́ ọmọdé lọ ló ẹ gbóhùn tán bá padà dé mọ́ padà.
0: ọ̀dọ̀ àwọn ọmọ yẹn náà
1: bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ yẹn náà mi ti jẹ́ pé bó bá ṣe wò ó rí wàláì kí ọ̀dọ̀ standard ẹ̀ ní wọ́n pe marriage.
0: ọ̀dà ẹ ṣeun.
1: ti jẹ́ pé àti méjì kí n kó pọ̀ yìí tó bá ní wọ́n padà tí wọ́n bá lè sọ àmì kébìlì
0: fún
1: ní padà sí ibi oúnjẹ àárọ̀ wọn
0: náà
1: àti wọ́n yanjú iṣu.
0: ẹ ṣeun.
1: torí ta àwọn ọmọ ni o ẹ bá ara dájọ́ ọmọ láìkí wọn láti divorce gan ní court case ìṣẹ́tọ̀ ọ̀rọ̀.
0: wàláì.
1: wọ́n ní ẹ máa lọ ọmọ bọ̀ náà.
0: bẹ́ẹ̀ni.
1: èyí pé kò yé wọn wọ́n mẹni tó jẹ̀bi.
0: bẹ́ẹ̀ni.
1: wọ́n sì mẹni tó jà ní.
0: bẹ́ẹ̀ni.
1: àmọ́ torí bìkọ́ iṣu àwọn ọmọ rẹ̀ gan ni máa ń tì wọ́n lójú pé táwọn ọmọ yìí bá bú àrùn community tí ọ̀sẹ̀ ni ti ń mójú tó ẹ méjì kan mójú tó ọmọ ìṣọmọ gbọ́rọ̀ ni.
0: kátólíkì
1: ọ̀sẹ̀ni kẹ sẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó wá burú yọtọ̀ bá fún wọn sáfìsì tí ọtọ̀ bá ti lóore wá fẹsẹ̀ yẹ wọ́n sọ fún wọn ni pé mọ́mí ẹ̀ mọ́ bínú ẹ̀ pààkì ẹgbẹ́ kan. àwọn ọmọ sí burú wa tọ̀ wá gbogbo ṣèwé orí òun náà ọlọ́run sàmàlú ní kálukú
0: wa. àmì àdúgbò ẹ̀ ṣeun.
1: àwọn ọ̀dọ́ kámọ́gbàdé kójókó sínú ọkàn wa o
0: ti
1: time of politics wọ́n
0: ẹ ṣeun àdúgbò àfà tó ẹdùn àfà kọlá aláṣòkè náà láàmú àgbàlọ polówó ẹjà jẹ ń dẹka polówó ká polówó táǹtà tí wà mí tábà bá polówó ọjà tára dàrídé láwọ lẹsùn ọmọ tẹ iwájú ẹ má ì tí ì sùn ọrùn burúkú ò ní kún wàhálà ṣe ọlọrun.

0: Ale dakole baba wa nbe la gba onisegun ibile to ma ba ti se lo ewe ategbo sawuta isan tin ba ba ni jalagwa ara ara ma ku tai tai ka ti soju se lodo ololufe odogun ohun igbe ayo ti e tin ditelo mi esi o eya ara ti o sise bo ti ye ko sise gbogbo e lo ni o tin fa o amoju to ara re lo se pataki gbogbo kudie kudie to ba tin kefi lagwa ara re tete ma bo lodo baba duro dede ara e dakole wo mo okunrin to ba tin bo wa orogbo mesan ni ko mu dani orogbo meje ni tawon obirin nkan ju nkan lo mo gba pe baba duro dede
1: Akude de wo yo gbogbo ara le emi na ni tin to ton ni baba duro dede are dakole baba olorogo mesan fokunrin meje ni fun obirin nile se baba duro dede gbogbo ile ti mo pe a se nkan miran leyin awon nkan to le se idoju tokunrin lagole ololufe baba duro dede are dakole baba wa nbe ti obirin ba tin so fun wo okunrin wipe what man can do woman can do it better abukumbo die die nu tete ma bo ado baba duro dede are dakole iwo lomo okunrin to gbo mi bayi bayi nitori ti yin ni baba duro dede mo ti se awon egbogi lotun lotun egbogi pe lori e te ngbo o ti wa nle lowo poku poku to da pupo fokunrin se kan fun lo ma wule ma gbe we iroyin ma ma so story legbe yawo re ma ma bo wa do baba duro dede ko wa gba egbogi pe lori e ti mokunrin se bi okunrin lodo aya re iwo lomo okunrin to ngbo mi bayi bayi wa gbe gbogi atekanle ati se ni tigba lode e wa gba lowo poku lodo baba duro dede are dakole bakan na egbogi te mo bere fun ta mo se gbogi di champion ti mu tokunrin to obirin jafafa lagbo le ife o ti wa nle biba e mo bo wa do baba duro dede are dakole lowo poku ni ani ela o aseje baba duro dede o ti wa nle lowo poku fun wo lomo okunrin ti oko to fin roko lodo yawo re to kere sojo ori re ma bo wa do baba duro dede are dakole wa jasi je on lowo poku bakan na aseje baba duro dede ti wa fun yawo rere to fe jere igbe yawo lodede oko olohun ni pe ti lagan bo lomo ba po mo won lori ti e pe amo ma fi osan re dola tete ma bo wa do baba duro dede mo wa ni round about to giri ali mi bye bye ma bo lati ago mesa aro di ago mefa role le mo foju rin ju pelu eni baba duro dede are dakole awon nkan to wa le fa idakole sara omo okunrin awon nkan to le fa dakole tabi arira tabi awon nkan to le fa nkan ta npe larobirin ku abi arokunrin ku arobirin ku okunrin ni ma da laamu asika to ba robirin ninu mo bi igba lara layare o mo ja patipati bakan na arokunrin ku awon obirin ni ma da laamu ngba to ba ri okunrin to ro lolufe re laro mo wa kan ni damu mo wa ba láìsí pé wọ́n jáde tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ náà mo já pátípátí bẹ́ẹ̀ tó se nǹkan tí ò da bẹ́ẹ̀ sì ni kò se nǹkan tí ò da àwọn nǹkan burúkú tó ti wà nù ara yìí ní dá wàhálà alẹ́ ọlọ́run ní já rogun àfiṣe o àwọn nǹkan tí máa wá fa àìsàn tá à ń wuyì sínú ara òun ni bí àìsàn gbajúmọ̀ tí máa ṣàkóbá fẹ́ni tí máa fi mẹ́lòmíì ní ṣe tọ́ àwọn àpẹẹrẹ tó sì máa rí ni pé kẹ́yìn ó fẹ́ ṣẹ̀yọ́ kó máa làágùn kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó máa ta ni kó máa roni gooro kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó sì máa fẹ́ yọmi lójú kẹ́yìn ó ṣẹ̀yọ́ tán kó tún dàbí ìgbà tó kù títún dà sínú ara fúnra rẹ̀ òkú àtọ̀ sí àìsàn gbajúmọ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbájú tó bẹ́ẹ̀ lè pẹ́ jù nínú ara a máa ṣe àwọn àkóbọ̀ ọlọ́mọjà rogun jẹjẹrẹ ọlọ́mọjà lo rọ́bà ìgbàlódé fi ṣẹ̀yọ́ tó bá ti ráwọn àpẹẹrẹ wọ̀nyí máa bọ̀ wádọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá dúró dédé ló lè ṣe dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ní ẹbí rí fún bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin ọ̀fẹ́ láàfin ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo rogbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ọkọ póríṣiríṣi ọkọ tí ń kọ bẹ yangan pẹ̀lú ọkọ tí ń kọ bẹ ráìsì ó yàtọ̀ sí ọkọ tí ń kọ ebè iṣu ẹ wo ṣúṣe ń ta tí ń ta gòbìnà wá gba egbòogi bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ etí àwọn bàbá tí wọ́n ti kọjá 78 ń lò tára wọ́n sì ń dó yege kí wá ní sí wọn lọ́mọkùnrin ọtí ìju 25 ọtí ìju 30 years lọ ọwọ́ àwọn rojọ́ lẹ́gbẹ́ olólùfẹ́ rẹ abúkú ní fún ọlọ́mọkùnrin wá gbé gbòógì tí ó mú ọkọ padà sí ọkọ tí wọ́n fi ń kọ́ bẹ sú tí sú fi ń ta bọ̀bìnà inú àwọn nǹkan tí mo wá dá wàhálà àìṣedédé ọlọ́mọkùnrin àjẹ̀dí a máa fà á bí ìjẹ̀dí tápà bí ìdí yíyọ tètè máa bọ̀ wádọ̀ bàbá dúró dédé a máa ṣàkóbà tọmọ ọkùnrin ò nílé sojúṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kó sojúṣe lọ́dọ̀ aya rẹ̀ yóò gbọ́kọ́dọ́kọ kò nílé ìró àbùkù ńlá ni ọlọ́run ò ní sa yawa láya láya o bákan náà tọ́ ọba ti ń ṣẹ̀yọ́ tọ́ rí i pé nǹkan jáde bí ètútù nǹkan funfun jáde tó kì tó wá fẹ́ dàbí omi tá a fi lọ́gbọ́lọ́gbọ́ tí máa bẹ láàrin ọkùnrin sáya rẹ̀ ni wọ́n ń ṣòfò díẹ̀díẹ̀ nù tètè máa bọ̀ wádọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ awon kan ta so ye a ma so kun ya ma so obirin bakan na bi e da oro abi e da bule ni ba se wo obirin tete ma bo wo ba ri kan funfun to wa fe ma se bi igba ti ti n gbe orun kan jade ti o si ri be tele tete ma bo wa do baba duro dede abo n se yon wa n pa o oju ara yiyun te yan fi yun ra fa ti wa fi dumo ti wa fi degbo tete ma bo wa do baba duro dede ko to di nkan mi ti aisan yi ba pe laro mo obirin pupo to ba fi le wole omo a ma sakoba debi pe ti obirin ba ni oyun to ba ri oyun ni keje won royun ni keje won ri ere igbeyawo ti won ba wa ri ere igbeyawo n ba n do osu kini osu kejo le baje sosu karun ti ba wa n baje ni gbogbo igba o le sakoba deyan fi ma fe ni ti won pe ni oyun oju isalekun o wa wu yo se bi oyun ni bembe amoyun ko nkan mi ni to ba wa peju ninu ara ti won ba tete wona si olohun bo ni fare si olohun ni jori ti won pe loyun ju olohun ni jarugo abi se sabi e to ba fi wa le pe to ba fi le be abi to ba fi le ban da sinu ara o le mo obirin mi to ba soro abi to ba gufe yo mo wa da bi gba ti yan gbo fun ara re gan yo mo gbo bi gba ti yan ba n gbo run obu eyin eyin to ti baje kini yen ba sele so obirin miran to ba bo si sale in ti n fi n je nkan olomo obirin o le ma gbe awon orun kan jade ti eso orun gidi ti eso orun daadaa kankan bẹẹ si ni latara aitete mojuto oyun oju yi ko to ti po di wahala sinu abi ara re to ba wa pe pupọ ti o tete mojuto o le di n to loyibo n pe ni bacteria vaginosis adubo leyin oloyibo n pe bacteria vaginosis mo wa nigeria limi roundabout ebere russia muto ibe le ti gbe mi baba duro de are dakole abi ke ma pe number mi yi 070-570-65491 070-570-65491 Baba duro dede are dakole na le npe un tete ma bo wa arabirin to ba loyun ju olohun oba oni ja ma ti atenu so ola ti tobi anabi wa mohammed sallallahu ta'ala wa alaihi wasallam ani rugun afisi eyin olomokunrin mi olohun obo ni ja ti bi nkan ta fi jọ olomokunrin gbo bi owo tete wa kan si baba duro dede are dakole nkan to fi jọ olomokunrin olohun ni to tatenu gbo bi owo tete jade si aya wa oni daya laya o ebere mi te ba ti degere ali mi ke ebere baba duro dede are dakole babo wa nbe babo olorogo meje fokunrin be ba ti degere ali mi roundabout ebere baba duro dede are dakole te ba ti de ile ise russia muto ke ebere baba duro dede are dakole mo wa nbe nigeri ali mi abi ke pe number mi 070-570-65491 tabi ke ebere te ba tun fe lori whatsapp un na ni number whatsapp mi e pe mi sibe tabi ke temi lago sibe eko ateranse sibe yin si fun yin lesi ni agbara to lohun gbogbo owo omo olomo okunrin to ba ti wa gbogbo ti nso yi ma fi wosan le dola bakan na ayewo nbe fun yin ni ti gbalode ati gba ohun osise repete mo sayewo ni gbalode fun yin ibi kan ba ku si nkan lọgbọlọgbọ ti nbe lara omo okunrin lo ba kere ni ti o se ko roju se to ye ko ri lara ere igbeyawo wa bo wa do baba duro dede aisan ti o gbogun ko ni si o ko ni si rara daddy mommy are dakole ni ebi ri fun mommy daddy a ni faisan lo gba ami

0: 8.7 FM fún àwọn ètò ọgbọ́n ìmọ̀ àti òye tó yẹ kóró.
1: Má di sọ́kàn, má sọ sórí ayélujára, má sì ṣeṣe sí fọ́rọ̀ lọ́kà. Sọ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: 0916159101 0916159101 lójú òpó òkúta wọbí ẹlò ẹka alẹ
1: ẹka alẹ
0: ẹ ṣeun láwọlé sàn rẹ adúpẹ. Hello.
1: Ẹ jẹun sá. Ó fẹ́ béèrè kan lọ́wọ́ mi ní ọ̀sẹ̀ ọkàn sá.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ní nípa ojú, wọ́n ní ìṣúrù pupa fún alọ́dọ̀
0: olókùnrin. Wọ́n ní kí ni?
1: Ìṣúrù pupa.
0: Ìṣúrù pupa. Lórí ètò yìí kọ́.
1: Wọ́n sọ lọ́sàn-án kọjá.
0: Ọ̀dà. Bá ẹ lọ worí Facebook, ẹ lọ wo ètò tá a ṣe lọ́sẹ̀ tọ́ lọ lórí Facebook. Gbogbo ń tẹ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ tún Facebook yìí wò láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀rí gbogbo tẹ bá fẹ́ béèrè lórí ẹ̀. Ẹ ṣe gan ni mà. N tí àwọn èèyàn ti sọ ọ́ta tí mo fẹ́ ká máa fi dáhùn sí náà ni arákùnrin tó pé òun àti ìyàwó òun nígbólóhùn asọ̀ nínú ilé tí bàbá òun tí bàbá òun sì gbọ́ sí tó sì sọ fún láńlọ́ọ̀dù òun pé táwọn bá tún dánrú ẹ̀ wò pé kí wọ́n lé àwọn jáde. Lẹ́yìn eléyìí ó láwọn padà já o ṣùgbọ́n bàbá òun padà sọ fún láńlọ́ọ̀dù pé kí wọ́n lé àwọn jáde. Olọ́rọ̀ yìí dùn òun débi pé wọ́n láńlọ́ọ̀dù padà dé láti ibi tó lọ ó padà wí ṣàlàyé fóun bàbá rẹ̀ ló ní àṣẹ bẹ́ẹ̀ ó sì lé wọn jáde. Olóhùn padà wá wálé òun wá sọ fún ìyàwó òun pé òun nígbà pé kò ní tẹ̀lé òun o torí òun ló ṣokùnfà bí wọ́n ti lé àwọn. Ó ní ìyàwó òun ọ̀tẹ̀lé òun ń bẹ lọ́dọ̀ bàbá òun. Ó lọ kọ́dà mẹ́sìn tí bàbá òun gbé fún un tó ní kóun ọmọ gùn ó ní bàbá òun gbà á. Ó ní ní ìsìn lẹ́yìn ọ̀rẹ́ èèyàn padà ti parí ìjà pé kọ́ ìyàwó òun ọmọ ọlọ́bọ́n ó lóun sì ní kò gbọdọ̀ tẹ̀lé òun o kọ padà síbi tí ń bọ̀ kò sí ní tọ́jọ́. Ó wá ní ṣe kó ṣe bóun ti ṣe ìṣọ́dá àbí kóun ọgbà ìyàwó òun padà kí ni kóun ó ṣe ọ̀kanu. Èkejì lárákùnrin tí wọ́n láwọn ní ìbálòpọ̀ lójú oorun ni wọ́n ní pàápàá jùlọ báwọn bá ń ṣàdúrà tàbí táwọn bá ń lo iṣẹ́ dúdú tó bá ti ṣe alágbára kan lọ́wọ́ ni kíní yìí a máa ṣẹlẹ̀ púpọ̀ púpọ̀. Ẹlẹ́ǹkẹta lárábìnrin tí wọ́n pé ọkọ àwọn ó kú òun lé fáwọn ó sì kú ọmọ mẹ́ta táwọn jọ bí fúnra àwọn ó kó wọn lọ pé ní ti ń lọ bí ọdún kan báyìí pé àwọn ò gbúrò àwọn ọmọ yìí àwọn ò rí wọn rárá pé ṣùgbọ́n bàbá àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta bẹ̀rẹ̀ sí ní fíláàṣì àwọn. Wọ́n ní ṣe tó bá lóun fẹ́ padà wá ṣé káwọn gbà fún kọ́ padà wá káwọn ọjọ́ máa gbé papọ̀ bíi lọ́kọláya tàbí tó bá ní káwọn parí ìjà kí gbogbo ẹ̀ kégbé orégbé kégbé orégbé káwọn tún jọ wà padà bí ṣé káwọn gbà fún àbí káwọn ọmọ gbà fún káwọn tẹ̀wájú nínú ìrìn àjò ayé tàwọn. Ó jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ wájú wọlé àti bàbá tí wọ́n pé irú tiẹ̀ tó lọ́hún níbàlòpọ̀ ojú oorun ìpè ń ṣẹlẹ̀ sáwọn náà àwọn sì ti lọ́wọ́ 50 ọdún pé ká dàgùn kí ni táwọn lè ṣe sí àwọn nǹkan yìí. 0916159101 lójú òpó òkúta wọbí ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ̀ka alẹ́ o.
2: Ó wà.
0: Ee bàbá ẹ̀ka alẹ́ sà.
2: Àdàrà fún yín.
0: Àmì Jésù.
2: A máa ju yín ṣe.
0: Àmì Olúwa o.
2: Ayé ò ní gbohùn lẹ́nu yín.
0: Àmì Jésù.
2: Àdìrà a máa jẹ yín.
0: Àmì o. Àmì o.
2: Ètùtù náà lè jáṣe mọ.
0: Àmì Jésù.
2: Àmúdà máa tẹ̀síwájú o.
0: Àmì Jésù.
2: Ọláláwúlà.
0: Wọ́lá Akúwọ́ta. Ọláwúlà ẹ ṣeun.
2: Ẹ ṣe kó dẹ́dì mo kí yẹn kú iṣẹ́ ìlú o.
0: Ẹ ṣe bàbá.
2: Mo dẹ̀ kí gbogbo àwọn tó ń dá sètò látàárọ̀.
0: Ẹ ṣeun gan-an sá.
2: Mo dẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà mo kí gbogbo àwọn olólùfẹ́ wa nínú ilé àjíǹdàrà máa jọ ń kalẹ̀ kú o.
0: Àmì.
2: Ẹ ṣe kó dẹ́dì ẹni tó lòun máa ní ìbálòpọ̀ yìí ṣé tó bá ti gbaṣẹ́ lópin ni àbí báwo kò yé mi dáadáa.
0: Wọ́n ní bí táwọn bá ń ṣàdúrà tán bá fáwọn aládùúgbò kan káwọn ọlọ́mọ ṣàdúrà yìí tádùúgbò yìí bá ti ṣe tó bá jádùúgbò tó ṣe dáadáa pé yóò ṣẹlẹ̀ táwọn bá sì gbaṣẹ́ èèyàn iṣẹ́ dúdú náà táwọn bá ń lò ó pé kò sọ́gbọ́n yóò ṣẹlẹ̀ ṣáà ni táwọn bá ṣáà ti fẹ́ connect mọ́ spiritual realm ká jẹ́ ń lo bẹ́ẹ̀ pé táwọn bá fẹ́ connect mọ́ spiritual realm pé kìíní ìyá máa ṣẹlẹ̀. Ọ̀nà àbáyọ wa dà báyìí. Ọ̀nà àbáyọ wa dà báyìí.
2: Ọ̀nà ju àwẹ̀ àti bíbélì sọ pé láìsí àwẹ̀ àti àdúrà kò sí ìjọ kan tá a lè ṣe.
0: Tó.
2: Ẹ Mátíù 13:25 ó nígbà tí ènìyàn sùn ọlọ́ta ẹ̀ wá lórí ìfẹ́ kò sí àlè ká mà ó sì bá tiẹ̀ lọ. Ìgbà tó wáyá àwọn dúdú yẹn wá bẹ̀rẹ̀ sí wo àwọn oríṣiríṣi ìdákulẹ̀ ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdúrà ti àtàwẹ̀ ká pé mùsùlùmí ni wọ́n kọ́ lọ nílànà mùsùlùmí kọ́ sí pé àyè pé kìrìsìtẹ́nì náà ni kọ́ lọ nílànà kìrìsìtẹ́nì náà fún wọn gbàdúrà. Wọ́n bèrè fún àti agbára òkun gbàdúrà dáadáa fún àdúrà náà lè fi ṣẹ́gun àárín ibẹ̀ yẹn. Ọkọ tó kó ọmọ tó kọ́ ọmọ lọ tó wá ń fúláṣí ìyàwó àbí níta mí kankan.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ mọ̀ orí ètò yìí àwọn tó níjà tó lè dìrì.
0: Bẹ́ẹ̀ni o.
2: Tí ìfẹ́ bá ti wà tí àwọn bá fẹ́ gba padà dédé kò sí wàhálà.
0: Ọ̀dà.
2: Wá ibi tó wọ̀ nífẹ̀ẹ́ wọn. Àgbà ni. Wọ́n sọ ibi tí o bá ti sí ìfẹ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Kò sí nǹkan tá a bá ṣe èèyàn kan ṣe lásán ni. Tí ìfẹ́ bá ti ìfẹ́ nǹkan ni kò. Tí ẹ bá ti ní ìfẹ́ ọkọ ní tó kọ́ ọmọ lọ. Tí ẹ bá fẹ́ fẹ́ ẹ gbà padà.
0: Ọ̀dà.
2: Ẹ bá lè tún mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mọ̀ ẹ̀yin ni kẹ́ ti ṣáàjì fún ara yín.
0: Ọ̀dà.
2: Ọ̀dà kò pẹ́ ọ̀dà kò kẹyọ kan.
0: Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ǹkejì náà ni arákùnrin tí wọ́n ní pé ìyàwó àti ìyàwó bàbá àwọn ní kí láńlọ́ọ̀dù ó lé àwọn bóde on lo se le nketa e lo mo n gbo yin won na lo baba won ni ki na lo du le awon jade la lo du le awon jade eh
2: le ti won gbe
0: tori pe won ja pelu awon ati yawo won won ni tori pe won ja pelu awon ati yawo won baba won wa ni ku o hello ah to oda as ba su de baba la nfani ati wole pele ka le ko eto
3: hello
0: e seun e ka le lawo ni sun e seun
3: akwetu
0: adupe
3: boda to ni yawo wa lodo radio
0: eba
3: ki won lo re gba para ko sa gbe meja
0: to
3: aja ma kan ni oda
0: beni
3: o ma to ti pari un ki won gbagbe
0: oda e seun
3: eni to ni to n ba sun
0: eh
3: nkan kan tele sawun
0: eh
3: ki won ma lo nkan dudu ma ki je o bu e da to lo na ni kara re ba nkan dudu mu
0: so
3: ki won lo gbiyanju ani ta won ba si adua
0: eh
3: wọ́n ní bí oṣù mẹ́fà tó kẹ̀yẹ́ lè mọ́ tẹ̀lẹ̀ sáwọn kí wọ́n lọ rí fẹ́ẹ̀sì àdúrà kán mọ́ lò kan dúdú mọ́
0: ọ̀dà
3: ẹni tán bá ti rí pọ́n fi dúdú jẹ́ kán mọ́ lò mọ́
0: ọ̀dà
3: pátì
0: ọ̀dà
3: tó wá rí ìyanu
0: ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun àdúgbò ẹ jẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp kádọ̀ tí wọ́n náà kí aṣọ táwọn náà mú wa àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa lórí facebook pẹ̀yìn tẹ́ bá wà ń bẹ àdúpẹ́ ṣeun o tẹ́sí ti darapọ̀ mọ́ wa àdúpẹ́ ṣe wọ́n sì bá wa ṣí ààrẹ ẹ tún bá wa ṣí ààrẹ kọ́ka àfáànú àrówólò wá sí ìwà adéyẹmọ àrọ́mọdọ́mọ yẹ onírú àdúpẹ́ ṣeun ọ̀làtẹ́jú báṣọ̀run ọ̀pátẹ́k communication àdúpẹ́ ṣe adébíyí ọ̀làjìdí ẹṣẹ́ o mutiu ayandeji orí owó fàtáì ọ̀làmílẹ́kan dèjì ọ̀làníyí sunday ọ̀kámọ́ àdúpẹ́ ṣeun lawrence ọ̀làríwájú adépọ̀jù abib ọmọtayọ àdúpẹ́ ṣe olúṣọlá abiola florence oguntunji ismail abayomi ismail olúṣọlá kamaldeen fadipe babatope ẹnjìnà lukman yunus olúwatobi ọdẹdìran mustapha adéyẹmí àdúpẹ́ ṣeun àdúpẹ́ o mustapha adéyẹmí kabiru àdúpẹ́ ṣe olúwatobi ọdẹdìran ṣeun o ìbíkúnlẹ̀ kẹ́hìndé isaac oyeni ṣeun emmanuel olúwa gbemiga omileke ayorinde philip ọláyínká ọláolúwa àdúpẹ́ ṣeun aṣáolú tumiṣe ọlọ́run ṣògo ṣeun john ìmọ́lẹ̀ ayọ̀ òbí daily news supermarket gbogbo yín pátápátá làgé bẹ́ẹ̀ ti ṣe ń wọlé ẹ̀mọ́ bá wa ṣe ààrẹ kò kárí ayé ojú òní tẹ̀yìn náà ká dọ̀dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp ká gbọ́n táwọn náà ní fún mú wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún gbogbo tí ń bẹ ńlẹ̀ yìí ẹ ṣeun mọ̀ ń bọ̀ náà.
4: Ọlọ́yẹ ẹ̀kọ́ ọjọ́ méjì mo kí rẹ́tọ̀ náà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o alájà àgbàjẹ ni láti lè ṣàn ti arákùnrin tó sọ̀rọ̀ ṣáájú ni mo fẹ́ gbà lámọ̀ràn inú mi dùn ó ṣàlàyé ọ̀rọ̀.

0: kò ṣẹlẹ̀ ọlọ́run ní já dáàmú òun làwọn òbí ẹ̀ ṣe kú lọ arábìnrin àtọ́dọ̀ wọn pé kí n tó rùn tán lẹ̀ gbà tán sì ti di pé n tó rùn tán náà ni kóbìnrin padà tóun tó ń sọ wípé ṣó yẹ kó ń gbà pé ó yẹ kó ń gbà tọ́jọ́ yẹ kó gbà ilé òbí ẹ̀ ló lọ tán sì ti ri pé ìgbà tí wọ́n fúnra ti wá dàrú torí pé àjọṣepọ̀ ẹ̀yìn méjì tó ti wá dìwọ̀ nìkan kò tẹ́rù ẹ̀ pa fún àpẹẹrẹ ó ti wá mọ̀ dájú pé kò yẹ kó máa ṣìwọ́nà ìyàwó rẹ ẹnìyàwó tàbá àwọn ọmọ sọ láti pé kéèyàn má lóku ẹni ẹlẹ́ni lọ́rùn sọ wá lọ fi gbogbo wàhálà ìdààmú ẹ̀ kò jẹ́ kó rókun gbàgbé kẹsàn wá bẹ̀rẹ̀ gbé lọ́kọ̀láya alálàáfíà ọlọ́run àbá ìmúlẹ̀ yín dúró ẹni dààmú alájà àgbájínì àti iléṣà.
1: ẹ kú ètò mo kí gbogbo ọmọ nàìjíríà ẹjọ mo fẹ́ dá sétò ni o ti arákùnrin tó ní o máa níbàálòpọ̀ lójú oorun ẹ̀ tó bá ló ṣe ẹ rí o ṣe mí rí ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run ìyípadà ti dé bá ó ti yàtọ̀ so ti arákùnrin tó bá lè gbìyànjú tó bá ti fẹ́ sùn kó máa fi ìgbálẹ̀ kan kó fi sí ẹnu ọ̀nà yàrá àbí ibi tó bá ń sùn so kó tó fi kan sí ibùsùn ẹyọ kan tó bá fi sí ibùsùn yẹn ó rí i pé ara òun kan títí tílẹ̀ fi mọ́ so kó tó máa wọ tó bá ní aṣọ white kó máa tẹ sí orí ibùsùn ẹ tàbí kó máa wọ aṣọ white kó máa fi sùn so nǹkan míì tí màá tún sọ ni pé kó máa ka Psalm 73, Psalm 70, Psalm 91 kó máa kà á ní nǹkan bíi aago 12 sí aago 3 kó máa kà á lójoojúmọ́ tó bá ti fẹ́ sùn so ó ti ṣe mí rí sùn nǹkan tí mo lò ní ẹ.
2: ẹ̀kalẹ̀ o èmi lẹni tọ́nà mọ́ láti iléeṣẹ́ ẹjọ́ náà mo fẹ́ jẹ́ táwọn èèyàn tó ń gbà mí lámọ̀ràn mi ilé tí mò ń gbé àwa mẹ́rin là ń gbé ní yẹn tó.
3: ẹ̀ka alẹ́ olóòtú ẹ̀dẹ̀kú ètò ó ti pẹ́ tí mo ti fẹ́ sẹ́ǹdì mẹ́sẹ̀jì gbogbo ẹ̀kan sáàrùn yí lura ni ẹjọ́ mo fẹ́ sọ síta ni o.
4: ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò wòlé aládé àṣẹ ẹ̀dọ́à ni láti sọpátílé nílùú ìlọrin mo fẹ́ dá sí àwọn ọ̀rọ̀ tó jáde lálẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́ nípa ti ọkùnrin tó sọ̀rọ̀ pẹ̀lú òun àtìyàwó rẹ̀ mo fẹ́nu àṣẹ sọ̀rọ̀ wípé ọlọ́run yóò bá yín tó ilé yín ayé yín ò ní dàrú n tó ṣẹlẹ̀ ni pé irú ìyàwó báwọn náà ó la tí ẹ gbọ́ra yín yé báyìí ọ̀rọ̀ tó lágbára ni tó di pé ìyàwó lọ́mọ ló tún wá di pé ó ń kó lọ lé bàbá tàbí ẹni jáde bíi pé wọ́n ń lé yín jáde nínú ilé ìjà tó lágbára ni tíjà yẹn ò bá lágbára wọn ní sọ pé ká jáde nínú ilé ẹ gbogbo òun náà tún wá ní jàǹtà tí kó lọ lé bàbá tó ìwọ ọkùnrin náà ó yẹ kí tìyẹ náà la gbọ́ o àgbọ́ tiẹ̀ ọ̀rọ̀ yín ó gbàdúrà ọlọ́run ràn wá lọ́wọ́ àmọ́ ọlọ́run ó bá yín tó lé yín àìtúyìkì lórí ètò yìí njẹ́ ó ṣẹlẹ̀ ni pé ó yẹ kó tọ́ba lè rí ìyàwó ẹ pè kẹjọ yíra yín àbí kọ́ tún bá àwọn olùfisùn tàbí kọ́ lọ bá àwọn fámílì ẹ̀ gangan kòtò kí ló dé bàbá ẹ fi wá fẹ́ràn ìyàwó mi jù mí lọ ó yẹ ká lè sọ nǹkan kan àbí méjì tí ó dùn án lórí ọ̀rọ̀ yẹn torí kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ só dàtí ẹ jọ gbọ́ra yín yé tọ́rọ̀ yìí ó dẹ̀ sí kínní tí ó dẹ̀ parí síbẹ̀ ọlọ́wọ́ bá yín tó lé yín tò yẹn lọ bẹ́ẹ̀ ẹnì kejì tó tọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ojú oorun ọlọ́run kó ràn wá lọ́wọ́.

0: lákọ̀ọ́kọ́ náà gbogbo ohun tó bá jọ mọ́ bóyá èèyàn ń sùn bóyá wọ́n ń tẹ̀yàn tàbí gbogbo ohun tó bá jọ mọ́ pé èèyàn ò gbádùn oorun àbí ẹ̀mí mìíràn wọlé báyàn lórí ibùsùn kò yẹ kéèyàn ó lo aṣọ mìíràn láti sùn ju aṣọ funfun lọ aṣọ agbára ní aṣọ funfun kó dẹ̀ tíráì kó jẹ́ kí rì bí ọjọ́ mẹ́ta kó fi sínú rì ọjọ́ mẹ́ta kó rà ní tuntun kó fi sínú rì ọjọ́ mẹ́ta kó máa lò ó kò dẹ̀ máa rántí jígbàdúrà látàgo méjìlá sókè gbàdúrà rí pé ọlọ́run ó bá ṣẹ́gun rẹ̀ ó ra àánú gbà gbogbo ẹ̀sìn tó bá ń ṣe máa gbàdúrà òru.
1: Ẹ̀lò ẹ̀kálẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú Iléṣà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní orí ètò Sọ́síta ní Diamond FM. Mo máa ń gbọ́ prógrámù yìí dáadáa, ṣùgbọ́n mi ò kí ń pè, mi ò dẹ̀ kí ń sọ síta. Ṣùgbọ́n mo máa ń tẹ́tí sáwọn tó bá sọ síta. Mo máa ń gbọ́ gbogbo Sọ́síta àwọn àmọ̀ràn lóríṣiríṣi tí àwọn èèyàn máa ń fún wọn mo máa ń gbọ́. So ó wá ṣẹlẹ̀ pé ẹnìkan sọ síta ó wá jẹ́ símínà kézì ẹnìyẹn ó fẹ́ súnmọ́ kézì mi díẹ̀. So wọ́n wá fún ẹnìyẹn ní àmọ̀ràn pé kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí. So mo wá gbé ìgbésẹ̀ èmi kọ́ ni mo sọ síta ṣáo but èmi máa ń gbọ́ prógrámù sọ síta. So mo wá gbé ìgbésẹ̀ lórí nǹkan tí wọ́n sọ fún ẹni tó sọ síta yẹn tí wọ́n ní kò ṣe mo wá ṣe é. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan tí mo lò yẹ ó ṣiṣẹ́ fún mi. Ẹ ṣe mo dúpẹ́ o. Iléeṣẹ́ yẹn á máa tẹ̀síwájú o. Iléeṣẹ́ yẹn ò ní jóná o. Mo mọ lóore o. Ó dárò sá.
2: Ẹ kalẹ̀ olótú. Àkọ́ àtàárọ̀. Ọlọ́run yóò gbàdúrà wa o. Ẹjọ́ ìyá tó sọ̀rọ̀ síta pé ọkọ̀ òun kó kúrò lẹ́yìn ni mo fẹ́ dá sí. Àwọn obìnrin yìí kan máa fún wa ní ìgbésí sísan lórí ètò yìí. Because ṣé ó possible kọ́kọ́ kúrò nulé fódìdì ọdún kan kò má fojú kan àwọn ọmọ ẹ fódìdì ọdún kan. Ṣé kò sí kankan tó ṣẹlẹ̀ láàrin wọn kórúkọ ẹ tó kúrò nulé ó máa ní kankan tó ṣẹlẹ̀ láàrin wọn ìyá yìí mo sọ síta. Kò pọ́síbù kọ́kọ́ déédé kó oorun dé láì ṣe pé bóyá kankan ṣẹlẹ̀ tó le tó dẹ̀ kan àwọn mẹ́ta kó ó dẹ̀ ọkùnrin dẹ̀ kó mẹ́ta kó labẹ́ nínú ilé o ò dẹ̀ fojú kan fọ́dún kan o ò dẹ̀ sọ̀rọ̀. Ṣèbó níbi tó ti fọ́kọ kò lọ̀dọ̀ fámílì kankan. Wọ́n á bọ́ sí ètò pé after a year ọkọ sẹ́yìn pé wọ́n padà. Kò pọ́síbù nǹkan tó pọ́síbù àwọn kan wá tó pọ́síbù. Tẹ́lú máa sọ síta ẹlòmíràn kọ́kọ́ lé sí pẹ̀lú ara ẹ̀ kó tó sọ̀rọ̀ síta. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ sá.
3: Ẹ lọ́yẹ́ bàbá ẹ ka lẹ́sà ẹ kú iṣẹ́ o ẹ kú bẹ́ ṣe ń tún ilé onílé ṣe ilé tí inú ò ní dàrú lágbára ọlọ́run ọlọ́run á máa fi ní okun àtágbára o ẹ̀mí ṣiṣẹ́ o òyìn ò ní pẹ̀ka o lágbára ọlọ́run bẹ́ ṣe ń tún ilé onílé ṣe ilé tí inú ò ní dàrú ẹ̀fiṣẹ́ ìpẹ̀lẹ̀ èmi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tọ́lọ́run mọ̀ ìjọba fẹ́ ṣe síta ni ìrẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí nímọ̀ràn fún.
4: Hello sir, Mr. Lọ́yẹ́ Kalẹ́. Ẹ pẹ̀rẹ̀ sáà kújọ́ mẹ́ta o. Báwo ni fámílì o? A máa ju yín sí o. Ẹ ní ṣiṣẹ́ sí i. Ọkọ̀ bá dọ́bọ̀ ní sáyẹ́nẹ́sẹ̀ lágbára ọlọ́run. Ọmọ kékeré ni mí o. Ṣùgbọ́n nípa ti bàbá rẹ sọ pé wọ́n pè yẹn pé àwọn ọmọ ní ìbálòpọ̀ lójú mu. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Lórí nǹkan tí bàbá yẹn máa ṣe ẹ lè bá wọn ẹ lè pílẹ̀ o ẹ lè lè sọ fún wọn lẹ́yìn pé kán wá ewé àjẹ́ òbàlẹ́. Wọ́n máa ń pe ewé yẹn ní ewé àjẹ́ òbàlẹ́ kán wá kọ́pọ̀ lẹ́ẹ̀. Kán wá wá kẹ́jì 5 liter tuntun kán lọ fẹ́ rọ omi odò tàbí omi òjò. Omi odò tàbí omi òjò. So omi yẹn ò ní wọ́n á fi gbo ewé yẹn. tamati fun mi yen bu ewe yen won wa wa ose joy tomato won pe ni day 14 days ni day 14 days ose meji so tamati wa benye tamati wa gbotan tan ti gbe ewe tan won wa so fun won won lo to afa lo pe kan jo kan ba won han ya latif kamba won ya latif meje ya latif won latif ko pa ko ti pa ko
5: salam alaikum assalamu alaikum ba ma da da ma lu bari kai ni da ma ni ma ni ra o so mi sa pa mi o gbo wa ni ma ni alagba olohun o se o bere mi gbo alafia so mo ki bo lo ba ti fe oni da mo oko mi oro ba le oni pa so ran se si wa nle o ani ma ni ra gbo ata sin da sin so ani si ga ni amo ni so ko ba ni ani ran eru ka pa ti o da alagba olohun olojin ran ala ola wa la ku ata to oloye to olohun ko sanu wa ni ere to ni iyawo yi eh olohun ko sanu wa ni eh olohun ko sanu wa ko sanu wa oko ta olohun ko sanu wa pelu awon eleyi un kan ro kan to se ja e lo be gbegi ko olohun mo ja sa be ko ja gba ko se wa ke ta ni to olohun kuro mi ele ni ko gba mi se ni ko mo gba lo sanu awon ton la san sa olohun ba ti wo kan ku fadua dua ni gba agbara ke gba kan si ma so polopo sara kan mo gba we kan mo se sara olohun gba dua wa ya aladua fun go diamond ni e ti da mo ko la la su ka ba so gbo yuti ba si ko abo niye baba kokoro adua abo niye ati ya da mo lan sale ko tata won ya wa losun ni osun e ni da mo e ni mo ni ara gba olohun olorun ni ti si wa basu lo se re oko ore akobi e ni mo ni oko mi olohun wa pelu gbogbo ani da mo oloye to ina olohun ti dada mo ki rector na gbogbo apatapata ni damo oko mi oruko ni pa mo tele yen ku eto se o
6: to je n ta bebe de ka poluwo oja ka poluwo n ta n ta ti wa oni tabi n ba poluwo oja ti mo daride lawole sun tojobo alamisi thursday yo mo se be te waju lase olohun oba o n bo

0: kí gbogbo àwọn tó yé wọ́n ń dá sí ètò náà ọlọ́run tó fún wọn ní ọgbọ́n àti ìmọ̀ tí wọ́n fi ń dá sí ètò náà ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wọn. Nípa ti ọkùnrin tó yé ó lálàá ìbálòpọ̀ lójú wọn ìgbọ́n wọn ti mí ni pé kí wọ́n kún fún àdúrà ni kọ́ lè máa fi sàárà náà kún ọlọ́run wá pẹ̀lú yín.
1: Diamond FM, Ibaye Gbadun yin lo je wa logun.
2: Naam, akin atokun. E ku eto kun ni baje fun yin pelu ase Olorun. Olorun a ma wa pelu yin. Ninu awon eni Olorun mo lati Osun State. Niyan to nsoro. Ninu awon ti won call lale yi. Àwọn méjì kan wà tí kèsì wọn rọra jọra wọn díẹ̀ àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ ń pa wípé tó ń bá ń ṣàwádùá kan tó lágbára ọ̀ pé òun máa ní àjọṣe papọ̀ lójú ọrùn àkọ́kọ́ ìmọ̀ràn mi fẹ́ nìyẹn kó kíyè sáwọn àdúà tó ń ṣe kó béèrè àwọn àdúà súnà ni kó máa ṣe àwọn àdúà súnà pọ̀ tó lè máa ṣe so kó wá àwọn àdúà súnà àdúà tí ó jẹ́ pé òjíṣẹ́ wa ló recommend ẹ̀ fún wa àwọn àdúà mi wà táwọn èèyàn máa ń gbà tó jẹ́ pé orúkọ jìnnà ni so téèyàn bá ṣàdúà kan téèyàn bá rí i pé àsìkò tóun bá ṣe òun rí negative àwọn nǹkan kan tó jẹ́ negative irú àdúà yẹn ó yẹ kó fi àdúà yẹn lẹ̀ ni o so yẹ wa so ẹnì kejì náà ó sọ wípé ní ìgbọ́n tó sọ dáadáa rà ẹ́ tìpọ̀ ó sàlọ pé bóyá máa ń tọ̀ sára lójú oorun máa sẹ́ndì irú kíá sẹ́ràn méjèèjì yẹn kéèsì wọn simple kí o dúró tọ́lọ́run kí o dẹ̀ máa kí o máa ṣàdúà àwọn àdúà recommended àdúà látọ̀dọ̀ òjíṣẹ́ wa kán máa ka kúlúwà láwù dáadáa kúlúwà tó bí the falak kúlúwà tó rọ́bì nurse àti kùrì sí yù kán máa ka lẹ́yìn ẹ̀rọ kọ̀ọ̀kan máa wá sẹ́ndì irú kíá fún wọn kán máa play irú kíá yẹn kán máa play ẹ̀ lálẹ́ lọ́sàn-án láàárọ̀ anytime even tán bá wọ́n lè ra earphone kán máa kí bétí kán máa play irú kíá yẹn breathing in la ọlọ́run kí ọ̀run gbogbo àìmọye èèyàn lọ́lọ́run ti ara irú kíá yẹn kán kàn máa gbọ́ irú kíá yẹn lásán exactly àwọn tó ń tọ̀ sílé àìmọye èèyàn láti sẹ́ndì ẹ̀ síbẹ̀ tọ́lọ́dẹ̀ ti gbàdúrà wọn so kì í ṣe tó le rárá àti rárá iṣẹ́ àwọn jìnnà ni àwọn ẹni ibi náà máa ń lo àwọn jìnnà láti mọ̀ sàwọn sẹ́yìn.
3: tó oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣùgbọ́n ìjẹ́ bá jẹ́pátá ládùúgbò fún pẹ̀ ṣeun ẹ̀kọ́ àìbínú alákọ̀ọ́kọ́ lárákùnrin tí wọ́n pé ìjà tí máa ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàwó àwọn bàbá àwọn padà àgbà ìyàwó sọ́dọ̀ wọ́n padà ní kí lálòdì ó lé àwọn kò ń lé gbogbo àwọn èèyàn sọ pé nípa ọ̀rọ̀ tẹ́sọ ti ṣàfihàn pé ẹ̀yin lẹfẹ́ láṣẹ jù lọ́wọ́ pé ṣùgbọ́n ìgbésẹ̀ tí bàbá yín gbé yìí ìgbésẹ̀ tó tọ́ ni pé tẹ́yìn náà sì yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí ni pé kẹ́ ẹ gba ìyàwó yín padà kẹ́ ẹ sì jẹ́ kálàáfíà òjọba ó jẹ́ bí wọ́n ti yanjú àárín òun tọba tí wọ́n láwọn ńlá àwọn níbàálòpọ̀ lójú oorun ẹ ti gbọ́ gbogbo ìmọ̀ràn tí àwọn èèyàn mú wá lọ́tún lọ́sì eléyìí tẹ́ bá rò pé yóò bá ìrìn àjò tọ̀dọ̀ yín mu ẹ gbé gbèsè lórí ẹ̀kẹ́ ẹ mú lò ìyá tí wọ́n ní pé ọmọ bọ́kọ àwọn kọ́ ọmọ mẹ́ta lọ àwọn èèyàn ní pé bóòlẹ̀ ti dì í ìbọn ní mọ̀lẹ́bí ṣe ti dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe ti ṣèbéèrè ṣe ti ṣègbésẹ̀ àwọn kan sì ní pé tó tẹ́ ẹ bá ní pé ẹ fẹ́ lọ kó padà lọ bá ẹ kọ́kọ́ farabalẹ̀ mọ kí ní ṣe látìgbà tó ti lọ bó ní rìn àjò ayé rẹ̀ ẹ̀yin méjèèjì kọ́ gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀yin méjèèjì mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí ìyàwó kẹjọ jókòó kẹjọ sọ kí ló mu tó fi kókó níláàkọ́kọ́ bẹ́yìn ò tiẹ̀ sọ fún wa ẹ jọ sọ láṣọyanjú ẹ àwọn èèyàn ní kì í ṣe pé ẹ kànkẹ́rù ẹ lẹ́kọ́ lọ bẹ̀ ṣùgbọ́n ẹ jọ pé mọ̀lẹ́bí ọ̀tún mọ̀lẹ́bí òsì tẹ́ sì sọ sọ láṣọyanjú ó jẹ́ tí àwọn èèyàn sọ látàpọ̀ àbẹ̀rùn ẹ já tẹ̀wájú tó dáwọn èèyàn ti sọ́ọ̀tà tí wọn ò sì fẹ́ ká dá wọn lágara á mọ gbogbo àwọn tó ti sọ́ọ̀tà tí wọ́n ti ń sọ nígbà tá à ń sọ̀rọ̀ bọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan yìí náà tá a máa fi kún ara wọn ẹ já tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká gbọ́ wọn lágbọ̀ọ́yé ká lè mú láti bẹ̀ mọ́ ń bọ̀.
4: ẹ̀kadà èmi lẹni tó náà mọ láti ilé ṣáà ẹjọ́ náà mo fẹ́ jẹ́ táwọn èèyàn tó ń gbà mí lámọ̀ràn yẹn ilé tí mò ń gbé àwa mẹ́rin là ń gbé ilé yẹn tó wà ti pọ̀ mí lẹ̀ ti to wa de wa lati se amu mi ati lu tan e jona ke tun wa pe amin ta jo wa gbele ni puta nu lu mi abi tin da ke tun wa wo mona
5: ga le unotu e de ku eto o ti pe ti mo ti fe send message gbogbo e kan sa n ye lura ni ẹjọ mo fẹ sọ síta ni o ẹjọ wa fún pé mo ní ìyàwó ó dẹ ti bímọ bíi mẹrin fún mi ṣùgbọn bíi kó máa tijúbọ lé kó máa ṣàgbèrè ó láwọn ìwà kan tó ń wú tí mo dáríjì o pọ bíi àgbèrè yẹn ni ò ti jẹ kí ní èmi ni kí ẹgbà tiẹ rárárárárá tó bá wá sí ilé sá tó bá wá sọdọ mi gbogbo àwọn tó ń fẹ yẹn ó máa ní blessing lorúkọ ohun kìnìkan tó bá lọ sékìtì even ó tún travel lọ sékìtì gan lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ gan kódà ó tún lọ lọ́kọ̀ ń bẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ sáà fi lọ́kọ̀ káàkiri ó tún wá síléṣà náà gan bẹ́ẹ̀ gan dí síléṣà tó ti kúrò lọ́dọ̀ mi tó nù ti kókó níṣà òun ò fẹ́ tó síléṣà mọ́ ó tún di padà síléṣà báyìí wọn àti ọkùnrin ọlọ́kadà kan náà jọ ń ra wọn káàkiri àbọ̀ ó sáà ti da ọmọ mẹ́rin kalẹ̀ sá ó tún ti kó wá sílé sàbá yìí ó ní òun tún fẹ́ wá máa gbé lé sàpadà tó wá lọ́mọ kan ọmọ ẹ̀ tó ti dàgbà wá fọmọ yẹn ní fóònù ó fẹ́ fi máa mọ́nítọ́ mi ẹjọ́ kí ni mo lè ṣe.
6: ọlọ́yẹ bàbá ẹ̀ka lẹ́sà.

0: ká o agbára ọlọ́run bẹ́ ṣe ń tún lé onílé sí ilé kíní ò ní dàwó ọ̀fiṣẹ́ ọ̀tẹ̀lẹ̀ èmi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tọ́lọ́run mọ̀ ìjọba fẹ́ ṣe síta ni ìrẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí ní márùn fún sọ nǹkan tí mo bá lè lò fún mi ẹjọ́ ẹ̀mí ṣubú ara ẹ̀mí ṣubú ẹ̀mí ṣùgbọ́n ẹ̀rọ láṣẹ ò ẹjọ́ tíyìn bá wà tó yẹ pé tíyìn bá ṣiṣẹ́ kan tó tí òyì kí lèyìn lè lò tí òyì bá máa ń kọ̀yàn tí òyì bá máa ń kọ̀yàn òyì ojú ìgbà mí báyìí tí mo bá dédé jí ní òru báyìí mo fẹ́ jí tọ̀ mo fẹ́ pé mo fẹ́ lọ jí tọ̀ ojú mi ọkàn sí ṣeéṣe fi òyì yẹn ó dẹ̀ kọ mi màá dẹ̀ ṣubú màá dẹ̀ tán dìde padà láàrin bíi seconds màá tán dìde padà ìní yẹn ti máa ń ṣe mí ó máa ń ṣe mí gan máa ń ṣe mí gan máa ń ṣe mí gan ìgbà míì náà wà tó yẹ pé tí mo bá ṣe iṣẹ́ kan tó lágbára tó pọ̀ tó lágbára gan tí mo bá gbẹ́lẹ̀ tí mo gbẹ́ bí akọ́ta tàbí nǹkan kan tó ṣáà lágbára tí mo ṣe tó le ibi tí mo bá ti ń ṣe lọ́wọ́ ojú mi ó kàn ṣe bíbí mo ṣe fi bí ẹni pé òyìn yẹn fẹ́ kọ́ mi mi tí bá ti wá jókòó tí mo fi ọwọ́ sí abíyá tí mo fi bọ́ ojú mi máa wálẹ̀ yóò wálẹ̀ èyí ẹni kọ́ mi ẹjọ́ ẹjọ́ gbogbo ọmọ nàìjíríà ẹjọ́ pé mo lè lọ.
1: Ẹ̀rọ ẹ̀ka alẹ́ èmi tọ́lọ̀ ẹ̀mí ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú ibi tí ọlọ́run mọ̀ mo fẹ́ sọ síta ni ó lọ wípé èmi tí mo sọ ẹ̀mí àwa méje nìyá wa bí tí bàbá sì ní ẹyọ kan mọ́ wa tó jẹ́ mẹ́jọ gbogbo àwọn yòókù ọlọ́run dá lóhun ayọ̀ ọlọ́run dèmi náà lóhun ayọ̀ tọ́lẹ́ mi ní wà láyọ̀ àtàlàáfíà mo wá rí i pé mo wálé láti ìlú ibi tí ọlọ́run mọ̀ tí mò ń gbé mo wá ń gbé inú ilé ọ̀dọ̀ bàbá mi so ọdún karùn-ún ó lé ní tí mo ti débẹ̀ tó jẹ́ pé mo ti wà ńbẹ̀ tí mo ti ń tọ́jú bàbá tí mo ti ń ṣe ìgbà tí ara bàbá ò wá yá kò sẹ́yìn kankan tó rí mi tó ń fún mi ọjọ́ tó bá wù wọ́n bóyá pọ́dún méjì bóyá pọ́dún kan wọ́n lè sẹ́ǹdì wọ́n lè mú oúnjẹ wá fún mi lówó ó sáà di ọdún ní báyìí ní ìsìn ara bàbá ò yá débi fi pé bàbá ti dàgbà tó ní àgbẹ̀ tó ń ṣe gbogbo mo wá pè wọ́n pé kán tiẹ̀ wá ràn mí lọ́wọ́ pẹ̀lú bàbá ìgbà tí wọ́n máa dé wọ́n ní ṣèbí mò ń gbélé ṣèbí mo kọ́ ṣọ́ọ̀bù ìgbà tí mo sì fẹ́ kọ́ ṣọ́ọ̀bù yẹn mo lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá mi láàjọ tẹ̀léra wa torí èmi làgbà gbogbo wọn mo lọ sọ́dọ̀ wọn mo lọ tọrọ kí n tó kọ́ ṣọ́ọ̀bù yẹn wọ́n ti ẹ̀ ń sọ̀rọ̀ pé ṣé àwọn ló yẹ kán tọrọ lọ́wọ́ mi ni àbẹ́mi ni mo yẹ kí n tọrọ lọ́wọ́ àwọn mo sì lóko ìjẹ́ tí bàbá tọmọ mo kọ́ mọ́ làálàá pé mi ò lè ṣe mọ́ tọrọ ní ọwọ́ wọn àwa méje ni ọkùnrin kan ló wà láàrin wa tó jẹ́ ọkùnrin ṣùgbọ́n ìgbà tó di ẹnu bíi ọjọ́ mẹ́wàá ní ìsìn tára bàbá ò yá lọ jí pé wọ́n wálé wọ́n sá ní kí n kúrò nínú ilé kí n kúrò ní ṣọ́ọ̀pù àwọn fún mi lọ́jọ́ àwọn ṣe gbogbo ẹ̀ tán ṣèpàdé tí èyí tó tiẹ̀ tún jẹ́ pé tán tiẹ̀ kéré sí mi gan tán ṣèpè tán ṣe gbogbo ẹ̀ fún mi mo wá fẹ́ kí ọmọ nàìjíríà kan là mí lọ́yẹ pé ṣé kí n kó kúrò nínú kí n kúrò nínú ilé yẹn ni àbí kí ni kí n ṣe òun ni mo ṣe sọ síta fún ọmọ nàìjíríà.
2: Mẹ́tẹ̀ẹ̀ta yìí láàmú lọ́wọ́ tá a máa fi wọ̀ kan pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ ṣeun láwọlé sùn rẹ o.
3: Ẹ kú ètò.
2: Ẹ ṣeun.
3: Ọlọ́run ni dọ̀pọ̀lọ́ yín
2: o. Àmì ọlọ́run.
3: Ọlọ́run àbí inú mi dùn yìí pé mo wọlé lálẹ́ yìí.
2: Àdúpẹ́ fọlọ́run.
3: Àfá mi sì jì ní látàdé ta ní ìlọrin.
2: Ẹ ṣeun àfá.
3: Àkọ́kọ́ èyí tí wọ́n ti sọ sẹ́yìn ẹ̀ wù mí kí n dá ṣẹjọ́.
2: Ọ̀dà ẹ̀ṣẹ̀ yìí ń pápá pa.
3: Àwọn tó sọ pé àwọn yífẹ́ tá a bá sùn pé àwọn máa ń ní ìbálòpọ̀ ojú ọ̀hún.
2: Bẹ́ẹ̀ni.
3: Ní tí ò lè ní. Ṣé ti yé ní táwa sì fi ń jẹun ni. Ṣé ti yé nǹkan tí màá ní kó ń ṣe ní ẹni kọ́ lọ ra àgbọn.
2: Ok.
3: Tó bá lómi nínú kó ń fọ ọkọ́ dà sínú kíra gólìsì kan. Wọ́n bá ti wẹ̀ tán bọ́yá láàárọ̀ àbí lálẹ́ kọ́ fi tábà jù. wọn ni lálàáwẹ̀ mọ̀ kí wọ́n máa ṣe lẹ́fìdì wọn ni lálàáwẹ̀ mọ̀ láíláí. wọ́n bá tún rí wẹ̀ wọ́n tún mú mi àgbọn yẹn kọ́ tún fi pábà. Èyí tí ó tún tẹ̀lé ìyá tí wọ́n sọ tán nìkan yìí o kò ní jẹ́ ti bàbá tọmọ kó má làálà inú ni bí ni sì ní kò kàtà ìmọ̀wá wù ìyá yẹn kó rọra fi lé yẹn lẹ̀. Wọ́n bọ́yá wọn lọ gbalẹ̀ ní àmọ́ kọ́ńtà fáyọ̀wé ara wọn ọlọ́run ní déètì yìí.
2: Àmì láti ìlú ayédùn ẹ bá ń gbóhùn ó kéde ẹ káwọn èèyàn ò lè gbọ yín.
4: Láti ìlú ayédùn
2: ìpínlẹ̀
4: Kwara.
2: Ẹ ṣeun. À ń gbọ́ yín.
4: Mo fẹ́ sọ síta ni o.
2: Ó yẹ ìzúnlẹ̀.
4: Fẹ́ ti ọmọ Nàìjíríà kan gbà mí ní àmọ́.
2: Ok.
4: Ilé kan tí mò ń kọ́ ti pẹ́ mi ò dẹ̀ sí parí ẹ̀.
2: Ok. Okay. O 916159101 ẹ̀lú ẹ̀kálẹ́.
5: Ẹ̀kálẹ́ sáà.
2: Ẹ ṣeun láwọlé sùn rẹ o.
5: Orúkọ mi ni ẹni tọ́lọ̀ ọmọ.
2: Ok.
5: Láti ìlú ẹni tọ́lọ̀ ọmọ.
2: Àdúgbò ẹ.
5: Ẹ jẹ́ mo fẹ́ tọ́ síta ni o.
2: Ẹ ṣeun.
5: Ìjà pẹ̀rẹ̀ àbí ìjà lọ bóyá ìjà lọ náà máa ń sọ bóyá ìjà pẹ̀rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
5: A lè ṣe a fi odidi ọ̀sẹ̀ bíi mẹ́ta pápápápápápá. Aṣọ tán, àpò tán. Pépà tán ògùn sọ̀rọ̀ ẹgbẹ̀rún ẹni bá mọ ògùn ẹ̀
2: ká lè lò sí. Ẹ ṣeun. Ọ̀dà àdúpẹ́. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ ti wọlé ẹ̀ka alẹ́ o.
5: Mi bàjẹ́ lágbára Ọlọ́run.
2: Àmì Ọlọ́run àmì o.
5: Ọlọ́run ẹ̀ ní ṣètò sí
2: o. Àmì àmì o.
5: Bàbá àdá sípò dáhámọ́dì ní pátá náà ní já sípò dáhámọ́dì.
2: Àmì àmì àmì.
5: Ó bẹ̀rẹ̀ látò bàbá láti ṣiṣẹ́.
2: Ẹ ṣeun.
5: Bàbá yẹn bàtí látòkèrè
2: ìyá sí
5: ìlànà ìkọ́ lásòkè.
2: Ẹ ṣeun ìyá bàbá sọ.
5: Mo pẹ̀lú gbogbo àti gbogbo etí tí ń gbọ́ sí òdìdí
2: oṣù wọlé. Àmì o àdúgbò ẹ ṣeun. Àmì o.
5: Mọ́mí ìdàmọ́lá ni
2: wọ́n ti ṣàlẹ̀ tòkè mi sáwà. Ẹ ṣeun mọ́mí ìdàmọ́lá.
5: Èyí tẹ̀ mi kọ́kọ́ fẹ́ dá
2: sí. Ibà.
5: Mi ti sọ arákùnrin tó níyàwó òun ṣàgbèrè.
2: Bẹ́ẹ̀ni.
5: Ìyá Oyan ní Yorùbá ní obìnrin tó bá lọ tó ń bọ̀. Tobi yóò tún lọ gbọ́ tún lọ sí ìyàwó. Ó wáyé wá fún ọmọ rẹ̀ kan ní fóònù pé kó mọ sí mọ́nítọ̀.
2: Ẹyìn Eva.
5: Báwo ni wọ́n lé ọmọ?
2: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n gba fóònù lọ́wọ́ ọmọ náà.
2: Tọ́.
5: Ìwọ́n láti lè rí ọmọ wọn.
2: Àbí.
5: Ó sì wá máa fi mọ́nítọ̀ wọn. Ó sì máa mọ́nítọ̀ bàbá rẹ̀. Ó ń ta sí ògbó láti tọ́jú wọn.
2: Tọ́.
5: Èyí ò bá ẹlẹ́ẹ̀kejì. Ìyá tó ní ọmọ bàbá àwọn wọn dòkòkò mọ́
2: òun
5: tó òun kúrò sí
2: bẹ́ẹ̀ni.
5: Kí àwọn ọmọ ìyá ti ẹ ṣe
2: ṣé kò lọ́mọ ìyá ni. Àwọn ọ̀dà pọ̀ ọmọ ìyá náà púpọ̀ nù ẹnìkan ṣe ní sọmọ ìyá wọn.
5: Ọmọ ìyá náà ni púpọ̀
2: nù. Ẹ ọmọ ìyá ni púpọ̀ nù wọn.
5: Bẹ́ẹ̀ púpọ̀ bá lọ́mọ ìyá láàrin wọn ni a lè lé sí ìṣẹ̀lẹ̀
2: ìyá yẹn.
5: Torí ìgbà yẹ pé wọ́n bá pé méjì mẹ́ta. Ṣé pé ìyá
2: kan náà pa wọ́n
5: ọlọ́lọ́ba ti kìnyín dájà
2: rẹ ti ń dájà rẹ fẹ́ràn bẹ́ẹ̀ ni.
5: Yóò kún sí ìjà ẹni bá ṣàbúrú fúnra wọn yóò gbà burú.
2: Ẹ ṣeun.
5: Ẹni ó ṣe dáadáa náà gbà burú kó fún wọn kalẹ̀ fọ́nà kó yẹra fún wọn.
2: Ẹ ṣeun.
5: Ọmọ ìjẹ̀kẹ́ ọjọ́ mi.
2: Ẹ ṣeun.
5: Mọ́mí ìdàmọ́lá alájùgbàlẹ̀ kékeré bá wà.
2: Ẹ ṣeun mọ́mí ìdàmọ́lá. Àmì Ọlọ́run àmì Ọlọ́run. Tó ẹjẹ́ ilé tún fi eléyìí kun bá a ti ń bẹ́ ètò bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Mo sì rí eléyìí mo pé ká pelé iná kun kó má di pa àtúnjẹ kí eléyìí ọlọ lónìí. Wọ́n kọ́ tó gùnfà ṣùgbọ́n ọlọ́run ó fún wa láǹfààní àti ká ìjà tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká gbọ́. Wọ́n ní please I need advice èbó wọ́n fi kọ́ ẹ̀ kọ́ lọ́run ó sinmi lọ kó sinmi bọ̀ kí n bá kà á tán kí n tó le tu. When I'm a Christian guy, I fell in love with a Muslim lady. The lady said I must convert to Islam for the relationship to work out. I converted to Islam and changed my name. Even my family are very angry with me. Now the Muslim lady has converted to Christianity to marry a Christian guy. What can I do? To. Nti won kole ibore won ni pe Christiani la won. Won ni pe awon si pade arabirin to je muslimi. Won la won si denu fe ko awon so fun pe to awon ofe ko dakun ko fe awon awon si jo soro to kuna. Onrin morin o wa pe bo ba fe ki fe yi owo ka fe ra wa bo si won o yi. Afiko di muslimi o to ba ti gba lati di muslimi won ofe o. Won la won si ro laro jinle tori ife ta won ni si awon lo gbianju awon la won o di muslimi ko la awon lo wewo nka awon di muslimi awon pa oko awon da gbogbo mo le bi awon lo binu sa awon lori igbese ta won gbe yi pe aseyin wa aseyin bo omo benin ta won tori e di muslimi o pada tun ri okunrin kristiani kan pe nlo pada tele to pada lo fe loko o wa ja won ju le bayi ni isin kadakun ka gba won moran kini ka won o se 0916 159 1011 elu e kale
6: ah ku shila talpa ni baje
2: amen
6: aye mo ni mi lohun
2: amen olohun
6: o go je se olohun ba le se ma go ke ti
2: amen o
6: e de ni jabo
2: amen olohun
6: Ami
2: loruko Jesu.
6: Ashun.
2: Ami o. Elu e kale. O 0916 159 1011 Elu e kale o. Kilo deti kini iwa njali ni bayi. Elu e kale.
7: E kale o.
2: E seun la wole sun re o.
7: Mo se se wole ki mo gboro, mo gboro ki so pe ala ma ibere owo yan ni mi ki olowo.
2: Be ni ma.
7: O de ta be go to.
2: E se ma.
7: Tori mi an se miji eyan ni. O le ni nkan fin a so si.
2: Be ni.
7: Ki so di wi pe oni wa lo.
2: Be ni.
7: Eh gbogbo nkan kin so fun mi lori ese ni mo gbo
2: eseun
7: sugbon megbe mele deja
2: to
7: toro se se e so nile mu mo ni be a ni won aso si ke to fun ni o
2: be ni
7: gbo kan ma ba wa ja owo re die die ke mo ma po
2: o da ese do ni mo ese fun be se pe wole elu e kale o e ti wole e kale o Elwekale Ada Elwekale o Ekale la wole sun re o
8: Ela ku na fe da si
2: Eseun e ba da si
8: Awon je ni pe kini ko awon ni oju kini takun ala takun na ni kan lo le wa
2: Okay Elwekale o Elwekale Oda. Ti network yori phone over ti ti se.
9: Oloye, ekale. Ekuse lataro. Mo fe dasi ti woman ti o ntoju baba tawon aburo won bu ti won ko shop ton se aje po mo omo iya meje ni won ton lokunrin kan soso. Eri story yi na o ba mommy temi na mu. Awon meje na lo mo iya won okunrin kan soso na ni. Awon na ko shop oju won ri e sa je nfarin yen ele se wa ri lori ti woman yen e je ko fori gba adura yen o ti pe to ti ntoju baba yen o ni nkan tolorun fe fi se tin ba ni kan ko kuro nbe se baba ma rare ni e je kan toju baba yen boya ti baba kuku ti dagba boya last minute ti baba lele bayi ti o je pe ton ba ko kuro nu ile yen ton ma lo ma kaba mo e je kan gba last prayer lenu baba awon to nse eke ebu e je kan ma bu won kan mura si Olorun a ma bo won lasiri won ni se lasan ton ba le ri awon omo odo mu mora ton ma jo ma tojo ti stress yen ti o fi ni po kan jo se be kan toju baba yen won le fi baba le awon to kukun bu won ọkọlọ kan na ku dro si won dro si to si so nipa ti man to nse le lowo o ye kan ti understand pe owo e ti ti wa nbe owo ti wa ninu building yen ogun pe ko ma ri le yen ko tan kan adura na need kan gba adura kan fo mi adura won be kan se gbugbe dada olorun a ma bukun won wa ko won de ni ta lagbara olorun e se
10: e ka le o e pe to dataro e jo mo pa bobo to convert that business in muslim yan mo fe da si ni bere pe pe na o ko ti se mistake o kunrin ki le change oruko so bere ni ge yoruba obirin lo ma lo nku bo obirin obirin lo ma lo nku bo kunrin o ma change oruko o ko ti fi ra pa ni bere pe yan na thank god pe obirin ti jagun le bayi o de mo popo do life e tori nkan to bere to ba ya o si ma daja kale ninu gbeyawo yen because nkan ti o le pari lo bere yen olorun kan ba ona ba se ni to ba ma ona ba se ti yen lo fe to ri fun lo fe lo ni so better ko ko move on because okunrin yin lo si bokunrin bokunrin o nile yoruba mi ri bi tokunrin ti lo n change oruko si family yawo àbí orígun torí ẹ̀sìn àbí torí àṣà nǹkan tí ó dà mí so better kò dọ̀rọ̀ àbúrò fún kó ọ̀yàwó ti ẹ̀ síwájú.
11: ẹ̀lú ọlọ́yẹ ọkọ mi ò mà nídàmú onímọ̀ ọlọ́rọ̀ mà ní disuwa gbogbo àwa tá à ń dá sétò lágbọ́lá onímọ̀ ní àìrọ̀rùn balẹ̀ ayé wa iṣẹ́ àhálà ọkọ mi ẹrù ẹlẹ́rù mà ní di tiwa àmọ́wọ́ oníṣàfẹ́ oníṣọkọ fẹ́ lágbára ọlọ́run gba tá à sì ń dá sí ọ̀rùn balẹ̀ ayé wa lágbára ọlọ́run olóhùn ní dámọ̀ nira lágbára ọlọ́run ilé ara wa rí ọlé rí kọ́là fi ríra wa láti àsìn ní kábàámọ̀ àbú lágbára ṣe é rí ọkọ ọkùnrin tó ní ìyàwó lọ ń bọ̀ tó tún kó olùkan tó bọ́ sí olùkan tó bọ́ olùkan tó bọ́ sí olùkan the best thing for him èmi ni pé kó bí kọ́kọ́ ó kọ̀yàwó mi sí pé kí ìyàwó kọ́kọ́ àmọ́ kó fi ọ̀ra fi obìnrin yẹn lẹ̀ kó mọ́ ọ lọ pátápátá ojú mọ́ láyé tó bá fi lè gbà padà ikú dẹ̀dẹ̀ tẹ̀lẹ́ńdẹ́kú dẹ̀dẹ̀ ni ó dákun tó kó jẹ́ kó mọ́ ọlọ́run ọmọ mẹ́rin kí ló fẹ́ kí ló tún kù ó bọ́kùnrin obóbìnrin ọlọ́run fáwọn ṣì kẹta fún lágbára ọlọ́run kò ní dààmú lágbára ọlọ́run ṣàánú ẹ̀ jù báyìí lọ àwọn náà ní ṣàánú wọn ní sábẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́yẹ mo tún fẹ́ dá sí ni pé tọ èyí tó lóun tọ́jú bàbá kí ni mo ṣe ọlọ́mọ yẹ ìyá ọba kan ni mo kàn sí ọlọ́run náà sọ sọnù kùrádà tó yà pé ọba kan tó bá rẹ tọ ọlọ́run kó ṣàánú wọn ni so ti yé ọtọ ọba kan mí gan ní pẹ̀lú ọmọ ọba kan wọn rẹjọ ọmọ ìyá gan lọ ẹ dákun ọlọ sí wọn lọ mọbọlá ṣe mọ pé lọ ìyá yìí the best thing for her kó tètè fi lé yẹn lẹ pátápátá kó tètè fi lẹ fún wọn ọlọrun ṣì náà torí ọmọ ìyá rẹ àmọ the best thing kó gbé àbá sọdọ tọlọrun bá fún lágbára àdúrà àgbẹyìn ló lágbára jù kódà mìíràn àwa tá à ń sọrọ yìí gan àdúrà àgbẹyìn ló dáa jù kó ṣe ọlọrun nídàmú ìlágbá ọlọrun àní bá tó sì lóun kọ́lé pé òun rojú tó òun rojú àdúà àdúà àdúà la ní ìdìfọ́ ọlọ́run sì gbàdúrà ìlágbára ọlọ́run kò ní mọ̀ ní ẹ mọ bí tó bọ̀ orúkọ òní kún alágbára ọlọ́run ẹ̀kú ètò.
10: ìsàn lọ́yẹ̀ kalẹ́ o ẹ̀kú ètò ẹ̀ tọ́lọ́run mọ̀ láti lo tọ́lọ́run mọ̀ ni o. Ti woman ti awon omo ya won family won ton ba won ja soro ile yen won ti gbianju won gbianju pelu gbogbo bon yen salaye pa won la won toju baba sugbon nkan ti mo fe kan se ni pe se ma ti ri pe wahala yen poju okoko ye die nu at least to ba ye die awon omo ya won to ku na àtọmọ bàbá wọn wá mọ ipa tó ń kó lórí ọrọ bàbá bí wọn fẹ gbà yẹn ti bàbá ni o wọn ṣàmà fẹ nìyẹn lówó wọn lè gbà yẹn tìyàn báyẹn pé kó máa tọjú èèyàn kó má sanwó sọ àbá wọn fẹ dúró ti bàbá fúnra wọn because nǹkan tẹmí rí mbẹ ni wọn ti rí pé bàbá ti ń dàgbà pé bóyá tí bàbá bá lọ bóyá gbọn àwọn akílẹmù lé àbí akílẹmù kankan so kán ra fún wọn lẹ wọn tiẹ wo nǹkan tó fẹ ṣe mọ́dàgbà tó yẹ kó ní nǹkan kan tí ó so àwọn náà mọ́ bẹ́ẹ̀ tí ò fẹ́ kan kúrò so nǹkan tí mo rò pé àwọn lè ṣe nìyẹn then ẹni tó lọ convert odò ìfẹ́ ló fẹ́ gbé lọ o wo nu odo ife odo ife de ti gbe lo so mi o ma ngbo pe okunrin o fe fe obirin to obirin yen ba ni ife ani o da so ise si mi so kon de fe ra won bo ni aye ta wa e ko obirin ma so pe dodododo wa se sin kan to ri ku o fe fe mi iwo to jokunrin to pe iwo lo fe carry responsibilities osi bo se fe je ti ba se ku boya iya obirin yen lo fe fe o te ku lo fe fe to fe san wo re san gugu e mi ro pe nkan to kan wa be ni ko da mo le fun e laye lati se sin ti e mo ra won to se dada ma se sin ti e kini ma se temi o to ri fe ta ni sira ma fe mi le fagidi so pe ko wa se sin mi so mi ro ko bi to e ko mo niyan o le fe lo gbe lo in short yes awon mo te want an sin e ni kan ni pe dododo e sin mi ni ko wa se ko to fe mi no so aarin e olohun ni ko ko foro mo olohun ni ko si nkan to fe se o eni yen ti ren to fe fe o ti lo ni so iya je ko fun to ba re lomi o bi ni o gboro ma fi si condition e dododo nkan ba ni ko se ko to fe yin o ni fe niyan to de ko awon okunrin na lo gbo ife yin e ba te ma ni fe obirin boya ke yin je 60 obirin je 40 most time obirin lo se kini ju obirin gboro ma ni fe wa die ehn to bi ba ni fe at least o ba salaye nkan fun a le ma gbo to ba tin gbon te lobirin ka kiri ko si nkan ti o ni pada se ko buruku a se ko buruku ti se brother yin ko mu mora ni na ran lowo e se gan
12: hello Mr. Adesila e ku se e pele sa e ku ataro e ni se to se iya ni se dun soro lati nisha seri tokunrin to ni ohun de no claim tori iyawo ohun ni o ni mo fe soro le lori erin won ti e pa ni tori obirin la mo ko mo ni won ma so pe o se nji ese si toko e bawo ni toko to se je si ti iyawo e wo nigba ti iyawo ti fi ile to si lo fe christian mi be ko moju kuro ni o ohun to ju wa lojuri eni ko moju kuro patapata o le fagbara fa pe ko fe ohun en tan tori ti e se nje ese to jade edo bide to to pada lo be lomi o ya moju kuro patapata ti eyen mo fe da si e ba be to bo e ni se to se
2: ya pita na da si won ni ha ki okunrin yen pada si christian ko lo wa yawo mi ni o nti ya pita so niyan mo ko ranse ni won ni phone awon ni issue tori e ni won se ko ranse adupe seun iya peter awon ti n darapo mo eto lati gba ta ti bere e seun popo ojo ni tin a ri yin pe lase olohun ba ilu e ka le o e seun la wole sun re o adupe ami oluwa e ba yin radio yin le tori e ariwo tin pa yin e seun
13: Oh,
2: lati sepeteri adupe seun ojo ni tin
13: eseun
2: ami olohun ami olohun ami eseun adupe eseun adupe lati lu sepeteri re lati pinle oyo na ni won ti n gbo ikani ti won si tun pe wole fun apeto awon gbadun eto yi olohun o je gbogbo wa na ma gbadun ara wa lase olohun elu e kale e kale la wole sun re o
14: elu e kale
2: e seun la wole sun re
14: emi la ni to lo mo lati ni to lo mo
2: adupe
14: o fe da si eto ya iya yen ni
2: e seun el sun le
14: emi ta lati ni to lo mo o fe da si eto ya ni
2: o ya en sun le
14: ya ẹkọ n le ka fa awọn aburo wọn kalẹ lẹ to ba ya wọn pada ronu ku ara wọn pada pe wọn
2: to oda oda eseun awon je ti nbe nle bayi lowo lowo lakoko la rakunrin to pe awon ta awon jo gba le da awon jo n gbele awon je bi merin lopo gba bo n ba ti gbo mi kale to n pon mi le laaro boya ko won to ma lo bi se ko won to de won ni ban kankan bo n ba si bi gbogbo awon ta awon jo n gbenu le won pa won ma kankan pa ipe e dakun so n le so kini idijanu le abi kini ko won o se gege bi ona bayo ta laafia o fi wa okan re elenkeji la rakunrin to pe yawo ohun pe o ti ko mo merin dale pe be ni nloko ka ka kiri gbogbo ilu to ba ti de ni ti nloko pe ni isin awon jo ngbe lu lesa ni o ti wa koko nu lesa to ti lo loko lekiti koda o ti lo loko leko on lo ti wa dari ni isin pe on ti pada fe be awon gbe lu lesa pada oko wa po mo re obirin ti nbe lodo ohun to hun je po ohun lo hun toju awon mere rin olowara phone fun le to jo mo obirin agba komo mo phone lowo elele yin yo ma wa bi lere pe mo baba yin wa ki lo je nbo lo wa kini nse pe ko mo obirin o le ma monitor kadakun ka gba awon maran kini ko hun o se lori oro eleyi ah imi to da be ni ya ti won pe awon ti dagba die pe awon opele ilu bi ta won gbe oto ka to ri pe awon ko wale baba awon si eleyi pe tin dagba o ti darugbo pe awon meje ni baba awon bi okunrin kan ni nbe laarin awon pe obirin ni pupo nu awon pe sugbon gba ta won bere si ni gbe nile baba awon yi awon lo ba awon yoku edakun o mo fe mule kan be kin fi ko shop kin ma re bi te se katakara nbe o won ni gbo won si lawon yonda won sugbon ni sin gbogbo bi baba lati jo ta won tin toju baba ko se n to fe ni fa won ni nkankan o baba ti wa n dagba de bi pe baba o le dara gbe awon lawon gbe won lo su loto ni se won wa de won pe afire dan ka won ku ni ninu aye bi ta won wa nle baba awon ta won gbe yi ka won ku nbe la ni won ni kadakun ka gba won moran kini ka won o se okanu emi zo tun da be lara kunrin to pe on pade omo benin to hun fe ti fe a won si wora daada o wa pe fohun pe bo ba fe ko won ati ofera dele ni su loka tori pe kristeni ni wo muslimi le mi o change pada si muslimi ni o kale fera wa dele dele won la won si wo pe lo to la won ni fe omo benin yi awon na si daru daada awon si lo to oya rin so lodo afa afa we awon si won ka awon pa koda awon

0: ẹ ti wọlé o.
1: Látàárọ̀ lọ́yẹ.
0: Tó àdúpẹ́ ọlọ́run ni èmi kọ́.
1: Ẹ̀kọ́ ẹ̀dálẹ̀ o.
0: Àdúpẹ́ ṣeun ẹ̀ka àlẹ́.
1: Rẹ́kítọ́ Akinyan. Ọmọ ẹ̀yin lẹ fi gbẹ̀tọ́ yín.
0: Àǹtí Ẹ́stà ẹ̀kú ọjọ́ mẹ́ta.
1: Mẹ́sì láti làjẹ́.
0: Ẹ ṣeun àti mẹ́sì.
1: Ẹ kú ètò sá.
0: Àdúpẹ́.
1: Ṣé rí lálàkọ̀kọ́ ní ilé tó lò ń torí obìnrin kan olóòde sí kan yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àgbà mi ìfẹ́ lóru lọ.
0: Tó.
1: O ti gbé wọn jẹ́ bùtí ibì kan lọ.
0: Kábíyèsí Ọlọ́run kí ni kí wọ́n wá ṣe báyìí bí táfa mi.
1: Ibi tán ti wọlé náà wọ́n ti jáde ibi tẹ̀yàn bá gbà gòkè náà ni wọ́n
0: gbà sọ̀kalẹ̀. Nígbà sọ̀kalẹ̀ ee.
1: Ibi tán ti gùn náà nìkan gbà padà sí ibi tán ti wá ogún kù ti bá tiẹ̀ lọ.
0: Bẹ́ẹ̀
1: káwọn náà tètè padà kọ́ ẹbú agbámi òfin tó rù wọn ló ti gbé wọn padà sí bùtí kán ya mọ́ lọ ilé.
0: Jẹjẹjẹ.
1: Wọ́n lọ pa súná wọn padà torí kò kú sẹ́ni tó parí súná fún ọdún Mùsùlùmí náà tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: So ibi tí wọ́n fi orúkọ wọn ti kọ́ síjọ́ kìíní àná.
0: Kí wọ́n tún lọ tún mọ́.
1: Kán lọ gbé ń bẹ̀ kán lọ mọ́ sáyé wọn so. Ọlọ́run sọ̀nà wọn dáadáa. Ìyàwó alálùbáríkà ọlọ́run máa pèsè fún.
0: Àmì.
1: Ṣé rí ti ìyá tí ó ní láàrin fámìlì. Òun kọ́ ṣọ́ọ̀bù ń ṣe kinní kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé táwa sọ pé kí ìyá yẹn faradà pé kó gba ìwé lẹ́nu bàbá. Èmi tiẹ̀ gan le bọ́ ṣáájú ìgbà yẹn. Tọ̀rọ̀ lọ wọ́n ní wọn ò fẹ́ ọ nílùú.
0: Ọ̀daràn.
1: Ọ̀daràn. Tá a bá da tán ta ní ọ̀bọ̀ ògbé. Ó bẹ́ẹ̀ bá kọ́gbọ́n sálúbà tẹ̀sẹ̀ kó fi ṣọ́ọ̀bù lẹ̀. Ó fẹ́yàn bá ń bẹ láyé ló sọ pé ó ní ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ mi kò bá ti sí mọ́ ọlọ́nu torí kò sí kankan tí gàgà wọ̀ kan lè dá ṣe.
0: Wàláì.
1: Láàrin oṣooṣù ọwọ́.
0: Kò sí o.
1: So ó sáfẹ́mí ẹ̀ fún wọn gba díẹ̀.
0: Ọ̀dà.
1: Gbàtà náà bá wá rí i pé bàbá àwọn bó bàbá ṣe bó bá ṣe kú ọdọ kú fún gbogbo ohun tọ́lá àwọn ti palẹ̀ ti fẹ́ pé kí bàbá yìí ó kú.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ṣe ní pé kó òun yẹra pé náà ṣe ń fìtì náà rẹ̀ báwọn. Ṣé wá rí ti ọkùnrin tó lòun pọn mí lẹ̀. Tó ní oúnjẹ kínní tó bá ti pọ́n kó gbé ìkànnì wọnú yàrá ẹ̀ kó fi kọ́kọ́rọ́ sí lẹ́nu.
0: Kò jù bá ń lọ.
1: Nígbà bá sì dé kó tún gbé ìkànnì bóde. Bínú ilé rẹ̀ bá sì ṣe pọnmi sí kọ́ mọ́ fẹ̀ kan pọnmi lẹ̀ débi tó dá wàhálà lẹ̀. Nígbà bá dé tó bá fẹ́ lomi kọ́ fẹ̀ kan lọ dí odò. Ó lọ kún ọ̀rọ̀ tí ò yí òwò ọbẹ̀. Ẹ dákun ẹjọ́ ẹ̀sáré yá mi ń ṣẹ́jú dẹ̀ fún àwọn ilé ìtẹ́kọ̀ọ́ kan sọ ṣáájú torí mo ti ń pè láti gbà yẹn.
0: Ọ̀ya ẹ̀sáré wọ ẹ̀sáré
1: lọ. Ṣé rí àwọn tí wọ́n lọkọ̀ ọ̀run tán ṣe. Ṣé rí Ọlọ́run ṣe dá gbogbo wa kí kálukú wa ká lọ dára wa mọ̀. Àwọn ìwọ kọ̀ọ̀kan wà tó ẹ pọ́n lóun ò dá fún wa láti máa ṣe. Ẹ jẹ́ kí kálukú wa lọ mọ̀ ká mọ ara wa. Àwọn tí ò bá tọ́ fún wa tó jẹ́ èèwọ̀ àmọ́ ibi tá a bá pè lórí ẹ mọ̀jà
0: fi tẹ̀lé
1: ẹ jẹ́ ká sá fún. Ẹlòmíà lóun lákòjọ látara pé pupa lè wọ̀ rẹ pupa ń gẹ ló sì yàn láàyò. Gbogbo bẹ́yẹn bẹ́yẹn. Ẹni tó bá dẹ̀ ti fẹ́ dalẹ̀ pé o fẹ́ sun ọ̀rọ̀ onígbàálẹ̀ tẹniyẹn mú wálẹ̀ kan
0: Okay.
1: So ọwọ́ ìta fi ń gbálẹ̀ yẹn yóò dúró sókè.
0: Okay.
1: Odidi ìdí rẹ̀ yẹn yóò dúró lẹ́yìn ilẹ̀kùn.
0: Okay.
1: Kì í jẹ́ kẹ́mìkẹ́mì ó wọlé rárá. Dẹ̀ aṣọ funfun gbogbo nǹkan kó mọ jẹ́ fun tán bá ti fẹ́ sùn kan dẹ̀ máa. Dẹ̀ tán máa tán tùràrí. Tán bá rí bíi 999 àwọn tùràrí yẹn wọ́n lè máa tán. Dẹ̀ ọlọ́yẹ ẹbú wa níbẹ̀rẹ̀. O sì kó ẹ sọ̀rọ̀ sí adíẹ̀. Kódà èmi gan kó mọ́ra.
0: Ẹ mọ́ bìnrin kí ni mo sọ.
1: Àsìkò ẹ̀ pé ẹ̀jẹ̀ ká máa dá sètò àbí ká máa mú mọ́ra wá sórí ètò.
0: Rárá n ò sọ bẹ́ẹ̀.
1: Bóyá àwọn tó ń ṣèpolówó nìkan.
0: Tí
1: ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹ lọ́yẹ ṣe ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè wọlé sórí ètò ẹlòmíì gbọ́ àwọn ìpolówó yẹn ṣùgbọ́n kò sí agbára owó láti lọ sí ọ̀dà wọn yẹn ló jẹ́ kí wọ́n máa sọ síta o.
0: Àǹtí Mẹ́sì ṣe rí lórí ètò yìí. Ẹjẹ́ ń lé kan
1: sí yín. Gbogbo ṣe ń ṣe lálàyé pátá ló yé mi.
0: Ẹjẹ́ ń lé kan sí yín lórí ètò yìí. Ọjọ́ kan lẹ́nìkan ti wá sórí ètò yìí tí wọ́n ní pé àwọn nípèníjà kan wọ́n ká àwọn ìpèníjà yìí kalẹ̀. Ẹnìkan wá pè wọlé láti ìṣẹ́yìn lẹ́ni yìí ti pè wọlé lọ́jọ́ yìí. Wọ́n wá ka àwọn tí wọ́n ó ṣe àwọn gangan kọ́ ni nǹkan ìṣẹ̀lẹ̀ sí. Ẹ sọ bẹ́ẹ̀ eléyìí ò sí wọn gbowó wọn gbowó ẹni yìí ò gbowó lọ́wọ́ wọn ọkà gbogbo ohun tí wọn ó ṣe ọkà pátápátá eléyìí tí wọn ó gun eléyìí tí wọn ó jó gbogbo ẹ lọ́kà fún wọn. Nígbà tó dijọ́ kẹẹ̀ẹ́dógún àwọn tí wọ́n pè nítorí ìyá àwọn yìí bá padà tún pè padà pé gbogbo ohun tí wọ́n kà fáwọn níjẹ́ ẹ̀ẹ́dógún tí wọ́n ní káwọn ó ṣe àwọn orí gún o àwọn òsì mọ báwọn ti fẹ́ jó o gbogbo àwọn ò tí ẹ rójútu ẹ rárá àwọn òrí ṣe ẹni yìí yànnà náà gbogbo ẹ pátá mo sì fílẹ̀ pé kó fi ṣàlàyé ẹ ṣe rí iṣẹ́ ìṣègùn bí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí ò ṣeé fi ràn mọ́ ẹni ni ẹni tá a bá fi rán yàtọ̀ sí ẹni tá a kàn fi lé lọ́wọ́ lásán ẹni tá a fi rán bí ó ṣe comfortably conveniently tí ò ní ní lára.
1: Ṣé wàá mọ̀ pé lórí ètò ṣe rí èmi tí mo bá yín sọ̀rọ̀
0: yìí. Bẹ́ẹ̀ ni mà.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lèmi ti pẹ̀yà. Nọ́ọ̀sì gangan ni iṣẹ́ ọwọ́ mi. Ọkọ inú ilé mi agbọmọlà ni wọ́n. So iṣẹ́ àmì jèjì jọ papọ̀
0: mọ́ ara wa. Owó jọ wọ́n mọ́ ara wọn bẹ́ẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ mi bá ṣe léèbù àwọn ó ṣe
0: ń bilẹ̀. Àwọn tó fi bilẹ̀ sí.
1: Bẹ́ẹ̀
0: ni.
1: Tá a bá sọ pé ká fi ti Ìsìláàmù kan wà láìtàláyọ̀.

0: lọ́run gbà bẹ́ẹ̀.
1: tó àdúpẹ́.
0: ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá pè sórí ètò ìmọ̀ràn tẹ́lẹ̀ mi ò bá mú wa tí má bàa kò ní rọrùn wà láì mì ní fi.
1: bẹẹni bẹẹni.
0: torí àwọn tá a fẹ́ nìkan lọ ṣe nǹkan báyìí a fẹ́ gbà yàn láàyè ká tó wá kọ̀yàn sí náà fẹ́.
1: àtàtó.
0: ṣé ọlọ́pọ̀lọpọ̀ tí èmi máa sábà sọ fẹ́ lómi pé ká bọ orí wa gangan gangan ṣe kókó. ọkùnrin kan pọ̀ wọlé last week bóyá ọ̀dà àpájọsùn làbí musa joshua ló ti mi mú pè mí wọlé. pé bó ló ṣe fẹ́ bọ orí òun. mo pe kí n lè mú ìmọ̀ràn yẹn wá ẹ̀kẹ́ kékeré náà wọn ó lọ ṣùgbọ́n mi ráàyè wọlé. ẹja àrọ̀ ni ó lò. obì ó wà nbẹ̀. ọtí ìbílẹ̀ máa wà nbẹ̀. omi iyọ̀ oyin. wọ́n fi ṣàdúrà sórí ẹ̀ náà.
1: ìbẹ́ nìkan náà ni ọba ṣe ń bo lọ́mọ.
0: ọlọ́yẹ wà láìṣẹ́ rí tabá ti tẹ̀lé ìmọ̀ràn. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń gbà mí ẹjẹ́ ká máa practice ẹ̀. ọ̀rọ̀ wá dàbí ẹni tó sọ pé òun lọ́ba wòlé àbí pásítọ̀ pé bá ń bẹ lọ́nà. ìwọ gangan jókòó nu yàrá ẹ̀. kò bẹ́ẹ̀ jí ní òru bí mo tún ṣe wà yìí wàhálà wa tún máa ń jí lóru lémi àtọkọ mi. iṣẹ́ tọ́lọ́run bá ti ṣàṣẹ parí ẹ̀.
1: ni kò gbé wá o.
0: nìkan lọ ń darí wá sọ́dọ̀ tiwa.
1: kò wá sí yọ yọ náà.
0: ṣé wàá rí gbogbo nǹkan tá a bá ti ń fún èèyàn tẹ́ni ẹ bá ti ní ìgbàgbọ́.
1: bẹ́ẹ̀ni.
0: wàhálà ìyá tí bẹ́ẹ̀ ni ó ṣe rí.
1: tó lọ́wọ́n gbà fún wa.
0: torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ ọ̀nà bí omi tó yẹ kan lọ ìkíní ni ó ń gbájú ẹ̀ pọ́ńtà.
1: bẹ́ẹ̀ni
0: ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì ò ní owó tó tó owó ńgbà tẹ́lómi àwọn agbésòrò kékeré dé tó ní ọlọ́mọ mú 50 million wa.
1: tó
0: tẹ́lómọ mú 1 million ló ti fẹ́ kú ṣé yóò wà ní kó ló fẹ́ sí báyìí ni.
1: kọ́lọ́ nǹkan sàánú.
0: so ìwọ̀n bẹ̀rù kéékèèké ẹ bọ́jà ká mọ ìdí fún àwọn èèyàn lórí. gbogbo àlàyé tẹ́ ẹ ṣe pátápátá ló yé wa. ṣùgbọ́n ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan tó ń sọ síta ẹlòmíì ò ń sọ kúlẹ̀kúlẹ̀ wọ́n máa ń re lórí fún àná. láti sọ síta ló fi jẹ pé ìwọnba kan téèyàn bá mọ
1: lèyàn ó sọ fún wọn mọ ẹ ṣeun
0: kò dẹ ṣe pé gbogbo àsìkò náà lèyàn ó mọ gbélé láti mọ gbára wa lásìkò ṣùgbọn kẹlómi mọ try láti sọ ìjìnlẹ
1: gẹlẹ
0: so that ẹni tó bá ṣe rí amúmọ̀ pé kan báyìí ló ń lò wá ẹni tó báyìí irú ẹni tó sọ ọrọ ajé òbàlẹ lẹẹkan tó ní kan lọ fi wà láyò tó ọrọ ló sọ kò parọ ṣe wá lọpọlọpọ àwọn èèyàn tán sọ lálẹ kéèyàn kọ́pọ̀lọpọ̀ wọn lọ ṣe iṣẹ́ àwẹ̀nù kán wé ara wọn lódìdí.
1: ọ̀dà.
0: wọn lọ ṣe iṣẹ́ àwẹ̀nù kí láti lè rú ojú àrùn orógbó ewé làpá funfun.
1: ok
0: kán gún gbogbo ẹ̀ papọ̀ kán pò mọ́ ṣe kán fi kankan kó.
1: ọ̀dà.
0: eru ojú àrùn ewé làpá funfun báyìí wọn kọ́kọ́ tẹ sórí kìnnìún wọn ó gun eru yẹn tí wọn fi orógbó òdìdí kan sí.
1: ok
0: kán wá gun gbogbo ẹ̀ kán wá pò mọ́ ṣe kán wá fi wẹ̀ lọ́jọ́ mẹ́ta wà láìlàzín.
1: ọ̀dà.
0: lẹ́yìn ìyẹn jẹ́ ká wá wọn ká máa wọn tí ó ṣẹlẹ̀ gbogbo ọ̀nà yẹn gbogbo ọwọ́ kọ wọ́n yóò mọ ká kúrò.
1: tó ọlọ́run ọgbà rẹ
0: ọlọ́run kún wa lọ́wọ́.
1: ẹ ṣeun àti mẹ́sìn
0: mo dúpẹ́ púpọ̀
1: kò sí bàtà ìpínwọlé tí mi yé tí mi yé jèrè kan lára tẹ́ bá ti mú wọlé.
0: àìrí owó kankan tá a gbé fúnra wa.
1: bẹ́ẹ̀ni
0: ẹ ṣeun àwọn kankan.
1: ẹ ṣeun
0: àwọn fi fúnra wa láǹfààní.
1: ẹ ṣeun àdúpẹ́ ojú òní tìyìn àdúpẹ́ o ẹ mọ̀ ọmọ ṣe láṣẹ ọlọ́run ẹ lọ́ ẹ káàlẹ́. 0916159101 lójú òpó òpó tọwọ́ bí jẹ́ ń tún dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp mọ̀ ń bọ̀ náà jẹ́ ń dọ́dọ̀ tiwọn náà.
2: ẹ̀lú ẹ̀ kalẹ̀ o orúkọ mi ni ẹni ọlọ́mọ láti ìlú tọ́lọ́mọ ẹ̀gbọ́n tani pé tani àwọn lọ change orúkọ àbí change church àbí kí lọ́ọ́ kún change nítorí obìnrin kan ẹ̀gbọ́n yẹn ó dojú ti ran àwọn ọkùnrin díẹ̀ láṣìjọ aláyé ti dáyé obìnrin la gbọ́ pé ó máa ń change ẹ̀sìn nítorí ọkùnrin kì í ṣe other way round kò sí àìṣe náà lẹ́yìn kó fèsì life ẹ̀ kó dẹ́tu ẹrú ẹ̀ dì kó focus lórí life ẹ̀ ó lọ change ẹ̀sìn nítorí obìnrin yẹn tí wàá padà change ẹ̀sìn ẹ̀ wò it is well kó ṣá fèsì life ẹ̀ kó gbàgbé nípa ọ̀rọ̀ ẹni yẹn.
3: hello mr adoye kanisa akuse lati ni asiku program naa mo ki everybody o atawọn to n pe ati awọn to n text message imami fun ọrọ arakunrin ẹni wipe o dara ki muslim ko fẹ muslim o dara ki christian ko fẹ christian ṣugbọn nigba to ba ti sọ pe ti obinrin ba ti n fun ni ba ti n demand kan lọwọ ẹ pe ko di muslim sọ pé kìí ṣìkan tó bójú mu tí o bá ti lè fẹ́ ra wọn bẹ́tà kí kálukú máa ń lọ lè tiẹ̀ ó má dìbò pé o sì lérí fún mi kí n tó rí mo fi fẹ́ o ìgbà tí mo bá fẹ́ tán ìwà kò rọrùn orí báyẹn mọ́ ìgbà téèyàn bá ti nígbà kí o mọ́ wọn ní wẹ́gẹ́ bí yorùbá ni wọ́n máa gbà wọn ní oúnjẹ tí ìkan tí yorùbá ti ní jẹ yorùbá fi irun mú wò oúnjẹ tí balilé kì í jẹ ìyálilé kì í ṣe so ó bẹta kí ẹnu obìnrin kó lọ fẹ muslim lọkọ lẹgbẹ rẹ kí ẹnu ọkùnrin kó lọ fẹ christian lóbìnrin ní ẹlẹgbẹ rẹ yóò dára fún wa o eré o orúkọ mi ni olúwaṣeyí abídòyì láti ayékalẹ bíkẹtìrìà ọṣọgbó ẹ ṣe o.
4: Ìtàlẹ̀ olótùú a kì í pé ẹkú ètò títí ọkùnrin tó sọ pé òun convert sí muslim nítorí pé ó fẹ́ fẹ́ arábìnrin tí arábìnrin yẹn dẹ̀ padà wá jákulẹ̀. N tẹ́mi fẹ́ dá síbẹ̀ ni wípé ní in the first place obìnrin yẹn ò nífẹ̀ẹ́ obìnrin yẹn mọ̀ gbé ní condition pé kó convert ni obìnrin yẹn ò mọ̀ pé ó máa lè convert nǹkan tóbìnrin yẹn ṣe nìyẹn so kì í ṣe pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà tó wá convert tán obìnrin yẹn ò mọ̀ pé nǹkan tó lè ṣe ni pé nǹkan tọkùnrin yẹn lè ṣe so ìgbà tọkùnrin yẹn convert tán ló ṣẹ̀ wá rẹni tó wù ú so obìnrin yẹn ò nífẹ̀ẹ́ rẹ̀ then obìnrin náà tí ó dẹ̀ bẹ́tà bó ṣe ṣẹlẹ̀ bẹ́yẹn torí ọkùnrin yẹn ló máa favour obìnrin tí ọkùnrin bá ti ń pàṣẹ fún tó ń ṣe sòlóṣòlò obìnrin gan-an fẹ́rù ẹ̀ òun gan-an máa wò pé sẹ́ni tí ó jẹ́ adé lórí náà ni òun sọ fún pé ṣe báyìí tó ń ṣe so which means pé tó bá ní kó ṣe nǹkan tó burú sí ẹbí ẹ nítorí ìfẹ́ àbí torí pé ó nífẹ̀ẹ́ o wá ṣe so ó ti mọ̀ pé ọkùnrin yẹn ló nífẹ̀ẹ́ o so ọkùnrin yẹn ló nífẹ̀ẹ́ rẹ̀ òun ló fi ń tì í síbi tó wù so ó dẹ̀ bẹ́tà bó ṣe tètè ṣẹlẹ̀ yẹn because irú márèjì bẹ́yẹn kò lè last ẹ mọ bí tó bọ̀.
5: Ẹ̀lú olóòtú orúkọ mi ni olúwàbùsí ogó ọmọ ẹ wo ọmọkùnrin tó lọ yí orúkọ ẹ padà sí ti mùsùlùmí yẹn ẹ jọ kí ẹ sọ fún dáadáa kí ó tètè lọ dá orúkọ ẹ padà sí ti christian kó padà sí christian ọrọ obìnrin kì í ṣe tán èèyàn gbọdọ máa tẹlé àṣẹ wọn ohun tó burú jẹ ni wọn orí lọlọrun fi ọkùnrin ṣe fún obìnrin kì í ṣe obìnrin tó máa máa jẹ orí fún ọkùnrin mo bẹ púpọ pọ kó tètè lọ yí padà sí ọmọbìnrin yẹn ó lè jẹ ọwọ́jú kó tó fẹ́ padà wá o yóò má gbà padà rárá kì í ṣe ìyàwó ẹ rárá nítorí pé ọmọkùnrin yẹn ti ta ara ilé ẹlọpọ nípa bó ṣe lọ yí orúkọ ẹ padà sí muslim mo fi ọlọrun bàbẹ kó tètè padà sí christian lẹyìn náà tó bá jẹ ní ọmọ láyé o kó tètè máa tẹ mọ àwọn ọmọ ilé tí láti kékeré pé obìnrin tó ń bá fẹẹ fẹẹ wọn gbọdọ máa làálẹ lé wọn lọwọ kó má sí ìfẹ kọọkan ní sí obìnrin torí náà ẹ máa bẹ tó bọ ọlọyẹ àlàáfíà ni fún yín.
6: Ẹ̀rọ ọlọ́yẹ́ ọlọ́run ṣàánú wa nídàmú kan tó fẹ́ dá sétò díẹ̀ ni mo ṣe tilẹ̀kùn tán ni bàbá tó lóun change yìí ó mọ̀ ṣe o for the best for him ni pé kò padà sí christian ẹ̀ jẹ́jẹ́ ó gbà fọlọ́run fànábì pé tó ìyàwó tí ló lọ ọlọ́run ṣe tiẹ̀ fún lágbára ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹni tó ní òun pé accuse ẹni pé ó pọnmi kò pọnmi bó ṣe bí ìyá tó sọ̀rọ̀ kò ṣe sọ ni pé kó mọ̀ pọnmi lẹ̀ mọ́ tó bá mọ̀ kó hàn lè rí yàrá tó gbèsè kó mọ̀ kan bá tá ń gbà lóòótọ́ lè jalẹ́ ní wọlé àbí rọ̀lẹ́ kó ètè mọ̀ ṣe pápá torómi náà ó ṣòro pọn ní alẹ́ ànídàmú mọ aláìkí wúmà tó sọ̀rọ̀ yẹ ọlọ́run ní yóò sì sọ lágbára ọlọ́run ọlọ́yẹ àwọn èèyàn bẹ́ẹ̀ la máa wá lérí ètò tí ó lè mọ ẹ̀láìtì àwọn nípa ogun tí ń ṣẹlẹ̀ nígbèsí oní nọ́ọ̀sì lo ẹni ṣe lọkọ ṣẹ́ bó ṣe sọ gbọ́ àwọn làákàyè tiẹ̀ náà onídọ́bà lágbára ọlọ́run àwọn èèyàn oníṣẹ́ afẹ́ wọn oníṣọkọ fẹ́ lágbára ọlọ́run gbogbo àtàwọn adásétò eré ara kọ́là ń ṣe eré eré kọ́là ń ṣe eré ara wa ni àṣepamọ́ ni àṣegbé kò sí àṣepamọ́ ló à ń sì jèrè lágbára ọláwọ́ láwọ́ ọlọ́yẹ rẹ́tọ̀ ẹ̀ nídàmú o gbogbo sọ́ọ̀sà fàmìlì ànímọ̀ ní alágbára àti gbọ́n kọ́lá aláṣòkè bàbá sì kó mọ̀ ọ̀nà tí wọ́n tún jì bàṣírù ló ṣeré ọ̀rẹ́ àkọ́bí nídàmú iṣẹ́ ọmọ jìnnà fún ajẹ́ o ẹ mọ̀ bí tó bọ̀ burú kúrò nípa ìyá tó sọ̀rọ̀ pín sọ́lọ́ọ̀ nídàmú yìí tọmọtọmọ ẹ kú ètò ẹ mọ̀ bí tó bọ̀.
1: O 9161591011 ẹ̀lú ẹ̀ kalẹ̀. Ẹ ṣe wọn fà wá.
7: Ọmọ aláṣòkè ló bọ̀ tèmi níta ọmọbọ nílọ rẹ.
1: Àdúpẹ́.
7: Ẹyin bọ̀ afá àdúpẹ́ bọ́lá lọ́dọ̀ mọ́mí kan já ìlú wa.
1: Ẹ ṣeun.
7: Lọ́dún ọdún ẹni ẹ dá.
1: Ẹ ṣeun.
7: Wọ́n tọ́ kì í fi ìmọ̀ dáadáa lórí dáadáa lórí bí ẹ máa lọ ṣe kí ni mímọ̀ nípa ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
7: Ọ̀gá ọ̀gá tí ẹ sọ.
1: Tó.
7: Ẹni mi ò wá àríjú wọn dáná fi pọnú ayé rẹ̀. Bọ́dọ̀ èmi kó lè mọ gbàgbára lọ́wọ́ àrùn.
1: Amen. Ben. Ben.
8: ẹlòmíín tí ó mọ̀ ní lóun mọ̀ tẹ ẹ bá ti tẹ́yìn kan bá ti sọ̀rọ̀ kan síta tẹ́ ẹ bá ti rí èyàn kan kó lóun mọ̀ ẹ ti ẹni yẹn lẹ̀ fọlọ́run ọlọ́run mọ̀ pàdé olóore
1: ohun
8: tí ẹlòmíín wà fọ́ wa nà ẹ ni àmọ́ program tẹ́ ẹ ń ṣe yìí fún àlọ́wọ́ gbogbo àwọn èèyàn ni ọlọ́run wọlá ni mo rí tá a ṣe tí ó jìbì ọlọ́run mẹ́jà bá wọn
1: ṣe
8: bàbá tó sọ yìí pé òun kọ́ ni lákọ̀ọ́ pàtì ẹni kan lọ sí ọjà kan lọ ra kòǹjò.
1: Kòǹjò.
8: Kòkò yẹn kékèké báyìí.
1: Ok.
8: Kò lọ ra mẹ́rin kò lọ ra márùn.
1: Ok.
8: Wọ́n wá lọ ra irun ara ọ̀yà.
1: Ok.
8: Irun ọ̀yà.
1: Ok.
8: Wọ́n bá ti wára kan kó sínú kòkò yẹn díẹ̀ díẹ̀.
1: Ok.
8: Wọ́n wá lọ wá oyin. Tí wọ́n bù lé àwọn ọrùn yẹn nínú kòkò yẹn.
1: Ok.
8: Wọ́n wá mú ọmọdé rí ẹyọ kọ̀ọ̀kan kọ́ fi dé.
1: Okay.
8: Wọ́n wá wo olóhùn dúdú àtòhùngùn. Wọ́n lọ rí sí erigun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yẹn. Ẹyọ kan tó kù tó ṣe kàrún kan rí sí àárín ilẹ̀ yẹn. Pẹ̀lú àṣẹ ọlọ́run àti kánú mọ̀ọ́mọ̀. Ọ̀nà kọ́nà tí wọ́n ro kan. Àánú ọlọ́run wà tí wọ́n fi kọ́lé rẹ̀ kíákíá. Tí wọ́n lọ gbìyànjú ẹ̀kọ́ yẹn lọ́hùn. Ọlọ́run ní bẹ́ẹ̀ jẹ.
1: Àmì. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun àgbà òní tán lórí rẹ o. Ẹyin tẹ́ ẹ lọ̀rọ̀ yìí. Òun lẹ ti gbọ́ yìí bọ́ bá wa jẹ́ pé ẹ padà tún wá gbàgbọ́ yìí ẹ mọ̀ padà pé njọ́mẹ́jọ́ kẹ ní ọ̀rọ̀ ọjọ́ òní rárá ẹ̀yin ló kàn ẹ wàá lọ sórí facebook bá a ti ṣe séyìí ń bẹ lórí facebook àkálẹ̀ rẹ̀ ń bẹ ńbẹ ẹ lọ tún mú ńbẹ ẹ lọ tún gbọ́ ńbẹ tẹ bá ní tẹ tún fẹ́ tún gbọ́ ẹ mọ̀ pè mí padà wọlé kẹ mọ á bí mi léèrè o là ṣe ń pé bẹ́ẹ̀ bá ti sọ ta ẹ mọ̀ sùn torí tá a bá ta àtọ̀ ni bá a bá tọ̀ ni fi dẹ̀rùn nídìí ẹ lọ ẹ kalẹ̀
8: hello
1: ẹ ṣeun láwọlé sùn rẹ o
8: ẹ kú ètò
1: àdúpẹ́
8: mo ki ni dada o
1: e seun baba
8: olohun
1: baba e ka le sa o
8: e ka le
1: e seun
8: e ku eto
1: adupe
8: olohun yo loju yin seun
1: ami olohun ami
8: anu olohun ni si wa sile
1: ami ami o
8: se ri awon eyan ti mo fe
1: ti
8: won mo ki awon eyan lori radio
1: e ba
8: dapo e da correct e mo stop won
1: oda
8: opolopo wa fi asiko le la da run moju
1: be
8: ele ajo tax barawa ni wi pe anfe la ka e lo da wo ni la ka e
1: beni
8: ele ajo ta barawa e je gbo ko soro lori en to convert si muslim
1: okay
8: si ya wo fi sile
1: e seun
8: se ri olodun ti mo bi ti o ri lo jo convert si muslim
1: eh
8: ko lo si nafa tabi ko ribu abi awon muslim association
1: okay
8: kono mo si e si musulumi re nbe
1: okay
8: awon yo mo ti oro religion bo wo mo ti oro religion bo olodun mo to fe se fun arakunrin olodun ti no change
1: okay
8: e ba ba mo ni cha le ibrahim abraham ko ku ori bi tin de owo ko ni le mi tolo si mo lo ibi ti ale bi ibrahim abraham ti o mo no lo gule si
1: ben
8: ko ti ni ajo ti awa yi ka mo ti esin bo pa pa
1: okay
8: to ba lo si ba awon societies to je muslimi
1: okay
8: lori ya wa lalubarika ti o je titi e
1: right
8: eje ni
1: eseo
8: ekeji iya to soro lori beyan se bori un
1: ben
8: mo ki won dada
1: eseo hello
8: hello
1: an bo yin baba
8: mo ki iya to soro yen dada
1: eseo
8: koda ma tun gba won moran kọlọ je ku wọle ni tuesday tin bo fun fun to so
1: okay
8: ori pe opolopo wa la mo be yan se bori awon orisi ya kan ti fe soro le kan lori bi ya ko wo se n koyan loju
1: bo
8: te court le
1: ben
8: iru le sele se ni na so le lori titi editing calling
1: ben
8: like party
1: eba
8: o se se be bi won se fun moran emi na ti tele tori ile temi gbogbo la wo le ti ko o ti ko ko se gbogbo se family awo
1: kabisi olohun
8: e ka ta ni wi pe awon ya tin toju baba re
1: eba
8: o ba le fi le ti le ko gbe baba lo sibo re kono kono gba le sibo mi
1: okay
8: emi to ba gbo ni sanya
1: sanya e seun
8: koda wo ba lagbara ko wo so mu
1: to
8: da baba ba tona ba le mi ba gbo a gbadura ti baba o ku ni ise
1: yen
8: ti baba ba gbo le mi gbogbo gba ti gba ti wo ba fe soro lori ogun baba
1: beni
8: o le gbogbo o se jo so
1: kotuba
8: a fi o lu on dare ni o insele si mi
1: baba data ni o gbe
8: mo fe da si oro ologun ni do tuesday but ko wole mo ndori bi pe insele se ni gege
1: kabisi olohun
8: insele se ni gege awon mo ya ni gbogbo ti lori odukti aya wa aburo mi no yara merin emi ti mo je emi lo yara kan ko wa fe gbe yo kan ku temi ko je meji o di wahala laarin mi ategbe mi egbe mi mo gbegbe mi lo human right o soro kan nje ke mo soro gba le leti o si jade
1: kabisi olohun
8: mo tu wa gbe lo do lawyer ti lawyer wa pe titi bi sin wo pe pade titi bi sin wo pe pade so ire ajo tin sele lori gbogbo re olohun mo fun ni se
1: ami ami
8: koda
1: ami
8: ba se ni e ni mo fun awon eje ni number won to ba so wo to
1: ben
8: ori bi mo se wa yi mi o ri re daada mo fojú rìn tòótọ́ kí n ṣe gbogbo èèyàn ló lówó lọ láti lọ ọmọ ẹbá àwọn oṣègùn o gẹgẹ bí mọ̀mọ́ nọ́ọ̀sì yẹn ní sọ́wọ́ kí n ṣe gbogbo èèyàn ló lówó lọ àdọ́dọ́ ọ̀kọ̀ọ̀kan tó ń kọ́ látòrí rédíò lọ́dọ̀ yín
1: yìí
8: à ń ta abárí múlò ó sì ti ká já náà àmú ọlọ́run ti wá lẹ ẹgbẹ́ bí tòótọ́
1: kò ní tẹ̀yìn náà o ẹ jẹ́ tó dé ọ̀dọ̀ ẹni tí wọ́n wà lórí WhatsApp yìí mọ̀ ń bọ̀
9: ìkàlẹ̀ o ọlọ́yẹ samson ló ń sọ̀rọ̀ láti basin ekweto mo fẹ́ dá títí ti arákùnrin tó sọ̀rọ̀ nípa girlfriend ẹ̀ tó torí ẹ̀ tó convert sí muslim ṣe rí che ife na wa niyan bi definitely tan ba pada fe ra won gangan gangan la ma control eniyan de doesn't mean anything so de bi mo fe wa so pe kin tori e kin change si muslim pin kankan doesn't matter it doesn't mean anything a soro e pa isin pin kankan but ni bi ti oju ti la densin now nisin eni to tori e to change nsin won lo won lo ti wa pada lo si christian ti wo ti kuro yin e ri boro yen di turn upside down ba yin on je ko ye ni gan je ko ye npe ko wa o kazin kan to se o ko ye ko se niyan so gan mama se fun ba yen ni eh o na lo follow o na se ba o lo follow fun christian ba yen sin so gege bi mara temi bi to gba goke na lo ma gba so kale ko sa bu ja kankan lorun ope ko try lati convert are ko pada si christian pada ko le ba tun roju rere awon molebi e gege bi mara temi samson lati bezin
1: O 9161591011 loju opo opitowo bi teyin na to file ah gba awon ti won ti sota yi ni moran kan bo mi lale ojo to ni
10: elu oloye baba e ku se elu gbogbo wa lajere se wa atolu dasi atolu so olo jajere se wa eh se ri nipa ti mama ti o ko so bu si waju hostie awon eyan ti soro awon ojogbon eyan ti soro e je ko fi shobu le fa won eyan re ko lo wa bi kan furi are pamona iro kan won ni wi pe yo jogun ile yen nti won fi gbogun ti ni yen pe yo jogun le ma won lowo she understand e ma boy ni gbati baba ku si lowo possibility wa ke ku we le lowo ki baba yen ku we fun ki baba yen sadura fun ku ku we fun pe ko gbodo ko le pe ni ba gba lowo e bye bye bye ni o ri fun e je ku fi gbogbo kokoko fa move kuro nbe yen na tori teyan ba wa yi teyan ba wa laye eleyan se n to ba ku olorun ran wa lowo isupo fo lo da si eto lati osogbo secondly ile to lo n change si muslim emi believe pe abo ko man to se ko man to gba gan aru awon eyan be wa nu aye ko man sorry to say o ko ma bi to n lo ṣugbọn imọran ni wipe ti eyan ba ṣubu eyan ma n dide bi eyan ba lo bi kan tọna ba pin eyan o pada si ibi to ti n bọ naa ni olorun ran wa lọwọ ko sa to se fura e ko check out e n to ke ba ba so o naa si olorun ran wa lọwọ oju oni ti wa o ele eleketa eh mama to bi ma merin to n fe oko kale wo le ko lo badun fe ko ha iru oro wo ni se ru obirin ele yan tun so pe o n fe gba pada eh olorun ran wa lọwọ ki ma yin na bo ba koju se ko ta bo ba ko yin se ko to iru are pa isupo fun ni lati osogbo
11: kale oloye ase tun le on le se le ti ni oni baje entara isa yi ti ni oni baje eku eto mu kini eku eto oluko temi ni woli kende eke opolopo jesu mu kini eku se baba ti o ni awon ori na daada ni pe dasi titi won pe oju n ju awon lenu eni ki baba e ko lo wa ewe onitikuti ewe onitikuti pelu ewe tanagbowo ewe tanagbowo kan ja ki won gbo kan ma kan ni kan ma ko ba won te si oju yen si mejeji eh gbogbo to ba je mo bi idoti nkan kan to ba wa nbe yo clear dan ma bi to bo
1: alo e kale o
0: kale lo
1: e seun
0: merci lo pe pada
1: e seun ti merci
0: ẹsà ẹjọ nípa sí ẹni tó ní jàkáwọ kọ ní ojú
1: ibà
0: tán bá mọ ewé kan tán pè ní ewé sáwúrẹ pèpè
1: ok
0: o ma wu legbe le bayi kekeke oni ododo yellow bayi lori
1: bene
0: to tan ba ti ja wa kan lo wa kan ko mose
1: okay
0: wa wa le mo du window bedroom wa kan ma buwe
1: okay okay
0: o se se kun ja ka wa se wa ti baba tan ni awon kole ni apopati
1: bene
0: ki baba yen lo soja
1: okay
0: ko ra iyo tan so kongo kongo won iyo tan fa bo won
1: mm
0: ara bi abokan bi la abokan ti da
1: okay
0: tan ba ti wa gbedele ta wa lo sibi leyin tan pa yen kan lo buye pa leyin
1: mm
0: tan ba ti gbe iyo ati yepa yen dele kan mu iyo yen kan di sona meta meta ko je egun merin be yen ajo na mejila
1: oje 12
0: oje 12 pa wa gbe omi sirin lale
1: okay
0: tan ba ti gbe omi yen sirin
1: mm
0: kan ka Psalm 23 kan ka Psalm 24 sinu e
1: okay
0: ni sinu omi yen be yen kan wa gbe sirin pelu iyo yen mejeji la kan ku sinu e
1: okay
0: pango na se ni loto
1: okay
0: sile ba ti wa mo won to soro se da laye kankan
1: mm
0: kan gbe omi kan duro ni o bolon ba se da won gbogbo kan tan ba fe kon so sinu omi ni adura bon ba se fe ki leyin ya ni kiya kiya bon se fe ko lohun tete bu awon ni
1: asiri
0: lati se kan wa gbe omi yen ati yepe yen kan yepe tan bu lo yen kan popo mo omi yen kan wa gbe pada lo si gbe kan ti da yo yen na si me kan po gbogbo e papo kan wa lo fi ma fun gbogbo bibe yen kan lo mo fi fun ile yen
1: okay
0: kan se laarin ose kan lere ara won ko di pejo meje
1: asiri
0: obo mo ri bi bo asiri te pe enu ga ya won gan
1: to ami o
0: wala e tori pe en to ba di
1: eyan
0: kan ni yo
1: ni tu beni beni e se won ti mesi to gbo yin te ba gbon ti won salaye yi be ba wo pe to won ogbo lagboye e pada lo sori foran yin lori Facebook Diamond 885 TV lori Facebook be ba de be ke tun lo tun o nbe ke tun mu yo sanfani topo topo woran gidi ni mo show da le lori Facebook adupe e seun Olatona Adeboye Samuel Kende Omowunmi seun Olade Gbogbo Odariwaju Abdullahi Iyanu Michael Pan Oyedele Ahmed Animasha on lori Facebook adupe e seun Adebisi Adeola John Olatona Adeboye Samuel Odun Ayo lori Facebook gbogbo yin patapata ni mo ki pe e seun oju oni teyin na e mama se la se olohun oba ora jentun dodo a lapari
12: e kale oloye e ku eto olowo ba asalekun gbadu ayin oruko mi ni jamiu lati kimba so mo fe da si okunrin ti o change si muslim so mo fe ku di ge bi sababi ni olohun fe lo bin ye fun sababi orire ni so emi o ba ro ko dole yes islam ye ko re to pelu tokan tara ko si ni gbagbo nu re ko so pe olodun ni oge to fe fun un se lo fi je ko kan ba ti sibe so ko si kun fun adua ko wa sun ba won to ba ma pe esin da da ji sa won ti o ma ta so ko won to so na da da so olodun o se ya wo la ba ka fun insha allah e ma be to wa
1: so oni e se olobe se gbogbo yin te ba wa je patala dupe fun pe se won ojo mo ni tin olohun o si ni da yin da oto ni keyin o pate eto ko ma ta oto ni keyin o pate eto ko ma re eyan ti e beere ki le nse nbe un sugbon e je ori be lale yi fun awa ta pate eto ati fun gbogbo awon ti won so ta lori eto patapata le jade be ti jade si wa loni be yin na ba pe nikan igba eyan o mo je yin la se olohun oba e ni sasiti tori asiti oni bojo ko ma yu asiti oni borun ko ma ran asiti oni ba yin lagboro olohun adupe o gbogbo eyin te do ti wa latori Facebook lori WhatsApp ateyin te tun pe wole lenkini lenkeji te mba wa da si ni gbogbo ona olohun o duro teyin na oro yin olohun oni fun yin se nikan yo tun ba yin se ni gbogbo aye adupe amoriri yin gan ni ka ma wa fenu eko bi kan loko kan ijeji tori pe awon eyan ti mo maran wa lotun losi kan ma ma sawule sawutun wi asan be la awon eyan se ti mona abaye wa latori Facebook ni o lori WhatsApp ni o ta awon eyan se ti pe wole mona abaye wa lori sirisi adupe amoriri yin gan ni arakunrin ti won pe ta awon ba pon mi kale awon merin la awon jo ngbenu ile awon ni dele bo mi mo awon eyan ni ti o le ni pe ko wo be pe bo ba je ko ba fe leju e pon mi yin egbe sinu yara yin ke ti lekun mo bi oba wa wo bo ba je pe ile omi o se pon kale ke egbe sinu yara ke ti lekun mo e ma wule pon mi rara e fi bucket yin le senu ona o ba o ti e se egbe bucket yin wole bo be ba lo be ba de lale e lo pon mi te fe lo e fe fi we fe fi jeun gba te ba le ba le e body bi te ti fe pon mi e pon mi sugbon te ba wo pa le ororu le n wole boya bi ago kekeke bi ago mokanla ago mejila le nwole te ba ti pon e ti le kun mo sinu yara yin be ba de be ti fi nkan yin le ti ba ti o ba ti lowo kan menu koju ba nlo alaafia o si le wa eni kan lo mi mi o ti ni si nbe a dupe seun olohun je ke le gbagbo yi oro yi to arakunrin ti won ni yawo awon lo kaakaakiri a ti n fi oko kaakaakiri awon ilu to si lo abalo ababo re to gbe fonu le kan lara awon omo ti oje omo ti o fi ile ninu awon merin to fi ile ta fa won pe to mu lowo ai won ni pe ebeyin ni baba omo yi e gba fonu lowo re ebeyin le bi ke se pe on lo bi yin e gba fonu lowo re wo pa mu fonu owo re ko si wa si wisu kankan n ba lo fe lu lolo ebeyin le si n toju won owo yin ni gbogbo jije mi won wa eyin le pe yo lo fonu le pe ko ni lo fonu ati pe ru obirin be gege bi n ta won eyan wi lori eto loni won ni obirin tin ba sagbere bi oba para re yo poko bi o si poko yo para re won ni ru obirin be n te ye ke jina si ni ko ye ke je ko ti e laaye debi ti omo a momo te omo yin ti omo gbe fonu le lowo ti o fi mo monitor bi te ti su bi te ti to gba te je won gba te wale ati gba te wale won ni ru eni be eni te yan jina si rere ti omo akorin jina rere si ru won ni ru eni be o oje n ta won eyan wire o ti mo si fe keyin na o sagbeyewo re lati apa odo yin elu e kale
13: hello mr jitlai kale
1: e seun oloye lo lo wa lori eto lale yi
13: ah mi so oloye kale kwito
1: e seun
13: olohun ni bi to je seri temi ti mo fe da si obirin to ni ohun ti wa ki sa wa paper wa gugu e to ni irun o je ko ohun gbadun
1: be
13: ko so boya ohun rent le ni boya awon na ni le
1: okay
13: tegi to ba je pe ni won rent le ni
1: beni
13: kan lo bala landlord won
1: okay
13: o ni je pe o ti deal service lodo landlord re
1: ki lo deal service
13: en po be ni gangan
1: o
13: ti won pelu landlord ru ba gbora won yi won ti deal service lodo ara won ni
1: is won tun ma ran fi irun leyan ko n le ni
13: baba
1: sa
13: seri ninu bi ti inu ile ibi ti erun yen gbe gangan kan
1: bẹẹni
13: ibẹ ni nti won fi si wa to ba je to mo iru erun yen to ba mo iru inu ile re kan to ba mu eyo kan ninu re
1: bẹẹni
13: to ba lo so sinu ile re n ko ni ri mo
1: komo erun kan ko lo so sinu landlord abewo
13: to ba mu iru erun to lo n ri yen iru eyi to ri o
1: bẹẹni
13: to ba le gbiyanju to ba je ja lo ni nise to lo wa inu epu re n bi titi ma jade
1: okay
13: ti gbogbo ewu ti dubai ti o po nbe n to ba lo ri mu to ba lo ri so sinu re ko ni ri mo
1: kabisi olohun
13: ti o ba se fe ti o ku ninu odo inu ile yen o
1: okay to ba je pa awon na ni ile nko
13: to ba je pa won lo ni ile yo gbiyanju yo si sara daada yo wa iru kini yen to ba le wa ko lo so sinu re ni gburo re mo
1: oda
13: o ku bi awon eyan lowo esi
1: oda
13: esun
1: ojo ni
13: teyin na o ko beri yen lo kini mo tin pe o ti le ni 20 times to wole
1: eya
13: olohun ni ke ri gbe
1: to adupe to
13: oro re olohun sanu
1: amen amen amen adupe esun o wa dun mi pe anti mercy ora ra iran ti so en ti won loju oyi ko awon loju mi o boya won ba le pe wole pe en to loyi ko awon loju te ba si le send e si anti mercy te ba le send e si 08106747573 number opo mu lero re e ba le ba send e si number opo mu lero won lo yi nko awon loju pe debi pe awon lati joko awon fo babi ya fo boju ka ara awon to bale pe o yi n ju awon lenu elu e kale e seun
0: mercy no yin son
1: ah olohun lo ni ko ri be olohun lo ni ko ri be
0: seri la kokon na ya tan ni ja lo nda awon lamu e je ka so fun won pe imototo ta won gan ku die
1: okay
0: ile ti en ba ti man fo aboda le nkan epo
1: sita epo
0: sita gbogbo be le won ma wa de asiko ta wa yi gan asiko won ni
1: bene
0: lemi ti mo ba nzo be nu gate lemi lati wo entrance odo wa aro e la won won be ton to lo do won wonu compound
1: to
0: so asiko e la wa yi sugbon ibi teyan ba man fo nkan si
1: eba
0: bi nkan bi epo bi nkan bi obe a je onje pa se ki won ni se kan ma wa nbe so kan lo wa iyo kan fonda sile
1: oda
0: to ba e ko ti wa nko ja be olodun je ka raran si ru be
1: ami o ami o
0: ba se wa le te loyi nkan olodun gbadura o
1: ami
0: ṣe rí nǹkan yìí ní ti ìbílẹ̀ mi ìmọ̀ lórí báìbáì. Ṣùgbọ́n ṣe rí ìmọ̀ràn tí mo fẹ́ fún wọn ni pé kán lọ ṣe PCV wọn o. Bóyá jẹ́ wọn gangan lò. Dàwọ̀dé dé ìjọ kan tán gbé bàbá kan wá sọ́dọ̀ wa, bàbá kí mo sọ yìí ọlọ́yẹ. Tí n bá ní kí n sọ bó ṣe sanra tó, mi mọ ẹni tí mo lè sọ pé ó sanra tí mo fẹ́ fi ṣàpèjúwe, bàbá yẹn sanra gan. Bọ̀ ṣe pé ìgbà tá a máa ṣe PCV wọn tó rọ̀ ní emergency náà fi just 10%.
1: Ló kúnnú ẹ̀jẹ̀.
0: 10% ẹ̀jẹ̀ tó wà lára débi tí a gbé bàbá sórí bẹ́ẹ̀dì bàbá bá rí gèlè tèbí irin ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó dẹ̀ kọ ẹ̀jẹ̀ bilateral ni line ta fún wọn, ọwọ́ méjèèjì la fi fi line sí. Tẹ́jẹ̀ fi ń lọ, ojú ẹ̀sẹ̀ lásán fún wọn ní four pants. Irú wọn báyẹn náà máa sọ pé wọ́n kàn sùn ni pé wọn ò jí. So kí bàbá yẹn tẹ̀ kán lọ ṣe PCV ara wọn, kán lọ mọ percentage ẹ̀jẹ̀ wọn. Tó bá yẹ pé ẹ̀jẹ̀ wọn bá wá lò. Ewé kan bẹ léwé ìbílẹ̀ tá a mọ̀ pé léwé ẹ̀jẹ̀ ó fẹ́ rí bí ewé ọyọ́
1: báyìí
0: tá a bá jẹ́ ewé yẹn kán já kán la pòpòrò ọkà bàbà kán fi si kán ṣe méjèèjì pẹ̀lú èpo àgbọn gbígbẹ èpo àgbẹ kán ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá ti wá fẹ́ mú wọn a máa fi míìkì si.
1: Wọ́n
0: lè ṣe láàrin ìjọba ìtọ́ ìpè tòmí tó ṣàṣẹ nǹkan ẹ̀jẹ̀ pọ̀ tẹ́pẹ́ ẹ̀jẹ̀ ló bá lò bọ̀ tẹ́pẹ́ ìbáwá ti tẹ́lẹ̀jẹ̀ dé ẹ̀dàpọ̀ ìjọ mo fi àná bíi mahama sálẹ̀ ẹ̀dàpọ̀ ìbẹ̀ tẹ́ bá lè bá mi fún ẹ ní nọ́mbà yìí tẹ́ bá pè mí máa bá wọn wo inú àkáǹtì kan tó lóyè ní ìbílẹ̀ máa sọ fún wọn lọ́la.
1: Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ àtúndú Ọlọ́run ló ní gbogbo ètò yìí bá a ti ń ṣe kò yá wa gan Ọlọ́run ló ní ká mọ dàbí ẹni pa àmọ́ ṣe tó ìyá tí wọ́n pé àwọn ọmọ bàbá wọn wọ́n dìde sáwọn ọmọ ìyá wọn dìde sáwọn lórí ọ̀rọ̀ ogun bàbá wọn tí bàbá ò sì tí ì kú tó pé ara bàbá ò gbá mọ́ àwọn èèyàn ní pé kẹ́ ẹ fi bẹ̀ ń lẹ̀ fún wọn táyé bá gbà yín ẹ lè gbé bàbá lọ síbi tẹ bá fẹ́ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ṣàlàyé ẹni lé bàbá yìí gan lẹ́yìn gan ń gbé ṣé ṣọ́ọ̀bù ni wọ́n fẹ́ kẹ́ ẹ kúrò ní àbílẹ̀ ni wọ́n fẹ́ kẹ́ ẹ kú ò wá pé ti ṣọ́ọ̀bù ni wọ́n fẹ́ kẹ́ ẹ kú ò ilé tilẹ̀kùn mọ́ ṣọ́ọ̀bù kẹ́ kú ṣọ́ọ̀bù fún wọn o ṣùgbọ́n ti lé tó bá pọ̀ rọrùn náà ni láti bẹ̀rẹ̀ ẹ ní mọ́ wá gbé bẹ̀ ṣùgbọ́n ibi tẹ́ ń gbé yìí ẹ lè mọ́ gbé bẹ̀ tí wọ́n bá fún yín láàyè rẹ̀ kẹ́ ẹ lè mọ́ ráyè tọ́jú bàbá ṣùgbọ́n táyé gbogbo ẹ ò bá yọ àti gbélé àti gbé ṣọ́ọ̀bù kọ̀rọ̀ ayé mọ̀ sẹ́jú gbangba àlìkẹ́ àmọ́ lọ ẹ tètè mọ́ wá ààyè bí tẹ́ ẹ ṣọlọ gba yàrá kan níbi tí yóò ti rọrùn tẹ́ mọ́ gbé bẹ̀ tí nǹkan ò ní ṣe wá láṣẹ Ọlọ́run ọba tẹ́ mọ́ wá yọjú sí bàbá bàbá tó èmi kọ́ àwọn yòókù mi wọ́n ní mọ́ wá dúró tì yín mọ́ o tí bàbá wa fẹ́ sọ lédè yọmọ sọ sí ti gbogbo àwọn tètè wọn náà máa gbọ́rọ̀ ó jẹ́ táwọn èèyàn wíre o tó èèyàn dúró lápá kan bá wọn alágbà tí wọ́n nípa àwọn fi rìn àwọn kúrò nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì lọ ṣe mùsùlùmí ẹ ti gbọ́ gbogbo táwọn èèyàn wí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá wá wò yín ń bẹ̀ gan ní gbogbo táwọn èèyàn wí yìí ẹ̀dìmú àwọn kan ní Ọlọ́run ní fi ṣẹlẹ̀ ṣe lọ́dẹ mùsùlùmí ẹ mọ kéwò ó kọlẹ̀ padà ẹ sọ pé kéwò ó kọlẹ̀ padà o nínú Alukuran Ọlọ́run sì ní pé kọ́ ọmọ òun kó tó sin òun Ọlọ́run lẹ wá lọ́nà ìsìláàmù àbí obìnrin ẹ bìra yín léèrè kó tó di pé ẹ mọ lọ bẹ tó bá pẹ́ padà sí kìrìsìtẹ́nì náà ẹ bìra yín léèrè ṣé mo ṣé ibi tí mo ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mo ṣúọ̀ gan kó tó di pé mo kú òun bẹ àwọn ìbéèrè tẹ́ bìra yín rèé ilé tó bá rọ̀ yín lọ́rùn ẹ̀dìmú Ọlọ́run lónìí ìdájọ́ ìsìn tó bàbá tí wọ́n ní landed property làwọn fẹ́ dàbí ẹni pé àwọn ò rí ìgbésẹ̀ kankan gbé lórí ẹ̀ mọ́ gbogbo báwọn ti ń gbé ní dàbí ẹ tì àwọn èèyàn tí wọ́n ti mú ọ̀nà àbáyọ wá lọ́tún lọ́sì àti lóríṣiríṣi tẹ́yìn náà sì fi ti ara yín gbọ́ bọ́bá wá ṣeéṣe bọ́yẹ̀ gbọ́ abẹ́ sùngbàgbé tásùngbàgbé ò ní kàn wá rárá ẹ padà lọ sórí Facebook Diamond 885 TV ẹ wo ètò tòní ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ yọ gbogbo eléyìí tó bá kàn yín bẹ̀ kẹ́ ẹ kọ́ jáde kẹ́ ẹ sì gbégbèsẹ̀ lórí ẹ̀ Ọlọ́run gbàdúrà wa yọ yẹwà kò ní yẹrẹ láṣẹ Ọlọ́run ọba ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé lónìí lórí ètò ẹ ṣeun ojú òní tì yín o àǹtí mẹ́sì mo dúpẹ́ o Ọlọ́run ó dúró tẹ̀yìn náà Ọlọ́run ò ní dà yín dà bẹ́ẹ̀ ti dúró tì wá Ọlọ́run ó dúró tì yín bẹ́ẹ̀ ṣe jẹ́ pẹ́tẹ́ gbogbo ọ̀gbá wa Ọlọ́run ò ní fi yín lẹ̀ kò sì ní dà yín dà ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí Facebook WhatsApp ẹ ṣé o àdúpẹ́ àmọ́lérè yín gan ni rẹ́kítọ́ àjọṣetò tòní ni àdúpẹ́ fọlọ́run ọba Bátúndé Azeez Ọlọ́yẹ wà lórúkọ tètè ní MC Coded Ọtúnba Coded ọmọ tọ́pẹ́ ń tàbí streetlight ọmọ tọ́pẹ́ ń tàbí òpóná ọmọ tanimí tí wọ́n bí ìtàtọ́ tuntun ra ẹ̀bí ọmọ òṣèré pààrọ̀ ni mí èmi lọ́mọ sán lónìí ọ̀rọ̀ lè ta àdógún ọ̀rọ̀ dẹ̀ àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kú gìrìgìrì bí òjò ìpàdé mi àti yín lórí irú ètò yìí yóò di lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àánú àti ògbódò Ọlọ́run ọba títí ọjọ́ mẹ́jọ àní bàjẹ́ eré àti àánú Ọlọ́run ọba kọ́ mọ wà pẹ̀lú èmi àti yín láti ìgbà yí lọ o àti títí láéláé àmì.
14: Amiwa solution.
1: lawo lesun aso sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede
14: walari won pejo ami la fi sheke
1: lawo lesun pelu abala aso sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojo bo Thursday
15: e kale o itoyin ni a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
1: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju tada wa ninu itojuko lawo lesun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
14: oro wa lo fin se ke ife ma foju mi.
16: The time is 12 o'clock.
17: Ago mejila ti lu.
18: Bi a ba n so nipa agbekalẹ iroyin ti ko leja bakan ninu
19: iko eso alaabo alajumo sise po lapa ila orun ariwa ti sasiro
18: eto ere idaraya
20: awon ti ronaldo nisi niyan awon ti lionel messi na nbembe
18: eto amuludo ti ko lelegbe
20: akiyin o
21: akiyin akiyin aluyin lagbenu lorilede nigeria
18: melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm o retimo timo ti ko ni fin sile nigba call.